0: Kábíyèsí ọba tó ṣe òfurufú lọ́jọ̀ yóò dẹkọrẹ́tì wa tọmọ rẹ pẹ̀lú ohun tó dára. Kábíyèsí ọba mẹ́pọ́ mọ́mọ́ wọ̀nyí. Ẹ̀wọ́ ìwọ ayọ̀ sí olúwa yín lẹ gbogbo. Ẹ fi ayọ̀ àti orin ńlá ti ọlọ́run máa rẹ̀. Bàyẹ̀ jẹ́ fẹ́ kórè ọlọ́run ní ọgbà bẹ́ẹ̀ gbogbo ilé pariwo. Wọ́n rán mi níṣẹ́ yìí ní Pásítọ̀ Fákẹ́yẹ mọ́ ni bàbá Alábíyẹmọ ni mò ń jẹ́. Ọmọ rẹ ò ní sọnù sínú ayé. Ó sọ ìwà mí mọ́nu ó sì wá ládùúrà ògbà. Ó ta fàsókè yìí dóborí o ládùúrà rẹ ògbà. Ó fọ̀rọ̀ tí ò dádi ọmọ ọlọ́mọ mẹ́lẹ̀ ó sì fẹ́ kádùá ọmọ tiẹ̀ náà ògbà. Ènìyàn sílẹ̀ kù fún ẹ̀ṣù ó wá ní kí Ọlọ́run wá máa bá òun jẹun. Súnmọ́ bàbá God súnmọ́ ẹlẹ́dàá rẹ. Má fi ọ̀rọ̀ Jésù ṣeré. Nítorí o ti máa padà jèrè iṣẹ́ rere tó o bá ṣe. Romans chapter 5:8 ka ìwé yẹn sókè dáadáa.
1: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí wípé.
0: Yes sir.
1: Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀. Kristi kú fún wa.
0: Ẹni tó kú fún wa yìí ó ń bẹ láàyè fẹ́fẹ́ rẹ̀ kádùá rẹ̀ kó lè máa gbà. Bá Ọlọ́run rìn jẹ́ kí àárín ìwọ àti Ọlọ́run kó gún rege lórúkọ yẹn wàá jèrè àdúrà rẹ o. Ẹ̀mí tí ń wùwà tó dáa tó ń gbèrè àdúrà rẹ yóò bàlẹ̀ gbogbo wa o. Onírógun ìpáyín kékeré lórí àwọn ọmọ rẹ̀. Ṣẹ́mi eléyìí onírí jákulẹ̀ mọ́. Ọmọ rẹ òní fìdí rẹ mi. Ọmọ rẹ ọmọ mi òní rúpọ̀. Inú bí ẹ̀fúùfù lílẹ̀ ó wólu ju omi ayé ọmọ rẹ òní wólulẹ̀. Inú bí omi ó wólu igi lórúkọ Jésù ayé òní bínú ògún ọmọ rẹ. Àti ra bàtà fọmọ lórúkọ Jésù àní ìraṣọ ọ̀fọ̀ fọmọ o. Ọba mi níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ yàrá òkè kò ní jẹ́ kí ayé ṣubú lé ọmọ rẹ. Ọba mi ọ̀dádá tó dá gbogbo tí ń bẹ ní ayé kò ní jẹ́ káyọ̀ fi ọmọ rẹ dá ìdákúdá. Ọba mi ẹlẹ́gbàá gbèjọ òun yóò sọ ọmọ rẹ di nílá níbi gbogbo. Ṣàmì eléyìí oúnjẹ ọmọ máa tó kàn ọ́. Mísà tọ́ pípé òkùnkù àdúgbò yín kò ní rí ọmọ rẹ mú o. Mísà ganiyan yóò fọlá ọmọ rẹ tọrọ. Ayé òní fa ayé ọmọ rẹ tàfàlà. Ayé òní fògo ọmọ rẹ tàfàlà. Angẹ́lẹ̀ ara ọmọlẹ́kún yóò bẹ ilé rẹ wò tọmọtọmọ. Abiyamọ yìí má láhùn lórúkọ Jésù ọmọ rẹ máa pàdé aláàánú. Oore gbogbo tó ti ṣe fẹ́ nìkan rí lórúkọ Jésù wà tọmọ rẹ ó yá ibẹ̀ sí gbà. Ọmọ rẹ ò ní bábálì jẹun. Ìwú kàràkì ní mú kí ìyẹ̀fọ́ wú ọmọ rẹ máa pàdé olóore yóò sì dín ńlá. Aṣọ ẹ̀yẹ ọmọ rẹ kò ní padà di aṣọ yẹ̀yẹ́. Gbogbo abiyamọ tó domi síwájú torí ọmọ lórúkọ Jésù ẹ padà tẹlẹ̀ tútù o. Ṣàmì eléyìí abiyamọ yóò ní fọmọ rẹ sọgbà. Ọmọ rẹ ò ní rí àkìmọ́lẹ̀. Ọmọ rẹ ò ní fi àwàdà jóúnjẹ ọ̀tá rẹ̀. Ọmọ rẹ ò ní nú oyún àní ìbí o. Ẹni títí rẹ ti jóná kò ní kóná mọ́ ọmọ rẹ. Ṣàmì eléyìí ìlérí máa ṣe nínú léyìí o. Ayé ò ní fọmọ tẹ́lẹ̀ ọkọ̀ wá bá wa nílé. Ìyanu gbé ìwà tọmọ rẹ dìde láti èní lọ. O ò ní ṣàgbé jẹun tọmọtọmọ. Ayé ò ní fọmọ ṣe pàṣẹ fún wa. Iṣẹ́ rẹ ò ní jóná o grandma. Ọmọ rẹ ò ní ṣe àárẹ̀. O ò dẹ̀ ní gbé ẹnikẹ́ni wa jáde kúrò lábẹ́ tirẹ́là o. Ọmọ rẹ ò ní fi wàdùwàdù dá nǹkan lára nù. Ọmọ rẹ ò ní lá ọbẹ̀ gbígbóná. Iṣẹ́ ìsìgidi wọn bàjẹ́ lórí ọmọ rẹ lẹ́nìí. Iṣẹ́ ọmọ láńgidi wọn yóò dàrú mọ́ wọn lójú. Ṣẹkẹrẹ kì í lòdì ìbànújẹ́ ìwà àtọmọ rẹ ní lòdì ẹkún nínú ọdún yìí. Ṣẹkẹrẹ ò ṣe é fọ̀pálù ṣàmì eléyìí ò ní jìyà oníyà. Àkókò ọmọ wọn ò ní kọjá rẹ̀. Bàbá olówó máa ṣàánú àwọn ènìyàn lórúkọ Jésù ò ní di olówó àná o. Ẹni afẹ́ rí la fẹ́ rí olóore máa rí ọmọ rẹ. Ìgbẹ́fọ́ di àkíkàrá gbá ayé ọmọ wọn ní bàjẹ́ lójú wa. Ìgbẹ́fọ́ di ọ̀pá láńbá lórúkọ Jésù ìgbà bí ò ní dé bọ́mọ rẹ. Ògùn ọmọ rẹ ò ní túká lójijì. Afẹ́fẹ́ funfunfun kò ní fẹ́ ìbànújẹ́ lu ìwà àtọmọ rẹ lẹ́ǹkùlé. Ṣàmì grandma lórúkọ Jésù ọmọ àtọmọ ọmọ rẹ ò ní dínkù. Ayé ò ní wọn ẹsẹ̀ mẹ́fà fún àwọn ọmọ wa o. Ayé ò ní bá wa gbé ọmọdé bójú padà. Eku ò ní tọ̀ sí gbẹ̀gìrì àwọn ọmọ rẹ. Ọba mi ajíwájúwá ilẹ̀kẹ̀ yóò dẹkọrẹ́tì gbogbo wa o. Ayé ò ní yé sí ọmọ rẹ grandma. Wàhálà ọmọ ò ní sọ́ di arúgbó ọ̀sán gangan. Wàhálà ọmọ ò tún ní sọ́ di aláàárẹ̀ o. Ayé ò ní kun ògún ọmọ rẹ lóorùn. Ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ náà la máa fi làjà. Wàá fẹ́dọ̀ lórí òróró lórí ọ̀rọ̀ ọmọ rẹ. Ọdún yìí ò ní di ọmọ wa mẹ́rù lọ o. Ìgbésí ayé ọmọ rẹ yóò bẹ̀ sí wùwọ gan. Ó yà lọ máa fayọ̀ náwó tọmọtọmọ. Àjẹsínú ilé yìí ò ní tójú ìyá rẹ̀ rí ọrùn. Ojú olójú òjọ́ tẹni ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe. Aforo dúdú bojú mú ni lọ́rẹ̀ lọ́sàn-án gangan lórúkọ yẹ kò ní rí sí ọmọ rẹ. Ọmọ rẹ ò ní ṣẹ́bùrú ọ̀là. Orí ọ̀fẹ́ ò dọ́gba ò ní ṣìwàgù tọmọtọmọ. Ẹ̀mí wọn tí wọ́n sì yóò bàlẹ́ àwọn ọmọ wa. Wọ́n ní palẹ̀ aṣọ àti fọ́tò ọmọ rẹ kúrò nílẹ̀ o. Wàhálà ọmọ ò ní gé ẹ̀mí rẹ kúrò bàbá. Ẹ̀yin màmá ayé fèpè bọ́mọ ṣeré lórúkọ Jésù pé ò ní mú ọmọ yín o. Tó bá pé aláàánú ka aláàánú méjìlá máa dìde sí wa sí ọmọ rẹ. Ọmọ rẹ máa di aláàánú fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ènìyàn. Ó ní wáyé asán tọmọ tọmọtọmọ o ni poforo fun tọmọtọmọ ọmọ rẹ o ni fitipatipa wa owo ati ọla ọmọ rẹ yo de ni atata lawujọ edi ki mu ata ko ma le ta ata yo ni ta tọmọtọmọ edi mu ewura lọjọ ojo si edi aye epe aye ko ni mu wa tọmọ rẹ edi o de ni di wa tọmọ rẹ o sami eleyi wa tọmọ rẹ ni de ni ana o ni dolowo igba kan ri o ọmọ rẹ o ni di aripo se ọmọ rẹ o ni di aribinu si awọn eniyan o ni mo da tọmọ tọmọ o ye iwa tọmọ rẹ be si gbe aye irọrun ọlọrun to ni aye atorun yo gbe iwa tọmọ rẹ dide oruko ọmọ rẹ yo soro nibi giga awọn agbagba meteta ni isalu ọrun yo gbe awọn ọmọ rẹ dide baba ọmọ ati emi mimọ ni mo n royin rẹ yo ran ọmọ rẹ lọwọ oluwa yo gba ọmọ rẹ lọwọ ogun to ba nile baba rẹ yi o oluwa yo gba awọn ọmọ rẹ lọwọ ogun iranderan oluwa yo gba awọn ọmọ rẹ lọwọ ogun adugbo oluwa yo gba awọn ọmọ rẹ lọwọ ogun alajọbi ajije to farako latara awọn to jade lara rẹ yi lorukọ jesu o ditan leni oloyun isami o ni rogun abi siwin oloyun ọrọ rẹ o ni dọrọ ile nla o lorukọ jesu ọrọ rẹ o ni yiwo oloyun yi o ni bisi ọlẹ ayọ ko sọ ninu rẹ o ni birthday ni congratulation aseyi samodu o ọrọ jade si gbogbo ẹni to n gbọ mi ni agbaye owo yin maa de o inawo ẹkọ inawo abaradi ko ni yọ fun wa tọmọ rẹ gbogbo ọmọ to n sáfù yẹ lorukọ jesu ẹ lọ rẹ ẹ bọ rẹ o bèbè aseyọri lẹwẹ ilorukọ jesu kristi bi oni de bayin wọn ni tẹyin si ẹgbẹ titi o òkè òkè báyìí ló wà fún nígbẹ lorukọ jesu oni tọrọ jẹ láyé jesu olúwa ẹjẹ wo bí ọlọrun ṣe dá ẹkọ lọ ìyá yìí padà.
2: Láti bíi 4 years, mo ní àwọn ìlàkọjá kan tó ní agbára tó fi débi ọjà mi ni kò sí ọjà.
3: Kábíyèsí.
2: Kí ló ń ṣẹlẹ̀? Ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí tó dẹ̀ kóró owó náà.
3: Bẹ́ẹ̀ni.
2: Ogún ìyá gan-an, ọmọ kò fẹ́ gbọ̀n, a ní rí gbà. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run máa jẹ́ wà rẹ̀, Ọlọ́run gbẹ̀tọ́ yẹn jáde, owó ni àti àwọn properties. 1.5 ni àgbàjáde lẹ́nujọ́ mẹ́ta.
3: 1.5 million.
2: Hallelujah. Ni 1.5 tó kàn mí yẹn.
3: Property wa ń kọ́.
2: Ilé, ilẹ̀, ó ti kàn mí náà.
4: Ìyẹn náà ti jáde.
2: Lọ àwọn ìwà ilẹ̀ ó ti wà nílẹ̀.
3: Tẹ́ bá ti rí àbíyàmọ tí wọ́n dírẹ́sì pa, ó ṣẹ̀ṣẹ̀ gba 1.5 million. Ọlọ́run tó gbé 1.5 àti property jáde ó sì máa gba 20 million
5: bẹ́ẹ̀.
3: Gbogbo ẹyin tẹ wà ń bí ẹ̀tọ́ yín ti ń bẹ lọ́wọ́ ọmọ bàbá àti ìyá yín. Ẹ̀tọ́ yín ti ń bẹ lọ́wọ́ ọkọ lọ́wọ́ àwọn ìdílé ọkọ. Ọlọ́run máa bá yín gbà.
0: Kò tiẹ̀ sí ẹ̀rí tí mò ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí tí ó dùn mọ́ mi nínú. Má jẹ̀mú ìgbani tí a gbé wọn kọ́lá ní àná. Òun náà là ń gbé lọ sí Ifọ̀ ní ọ̀la. Aago ìgbàlà 20 ni mò ń gbé bọ̀ nílùú Ifọ̀ ní ọ̀la. Àtorí pẹpẹ ni mo máa ti lọ kọ onífẹ́ rẹ̀. Gbogbo abiyamọ pátá lóde lọ́tọ̀ láti lù lẹ́yọ kọ̀ọ̀kan. Nítorí agogo ayọ̀ fẹ́ lù nílé ẹnì kọ̀ọ̀kan wa. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀sọ̀p tó wà ní Ifọ̀ ní Ògùsè. Ní bọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olúmọ jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́ni ẹ̀rà ni. Ìwọ gbìyànjú kó o ṣe. Atorí ìkànṣe kan lọ́lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó òní tán lọ́wọ́ yín o. Ìsọjí September 16 ti dé tán. Ìsọjí ọjọ́ mẹ́ta péré. Tí a pe àkórí rẹ̀ ní wípé èmi ò ní mọ bó jí ọmọ. Ibẹ̀ náà láti fẹ́ máa gba àwọn nǹkan tí ìpè yìí jẹ wá. Ìlú Èkó ni sàní gbogbo abiyamọ máa péjọ sí. Ní àmọ́ plain grand ní ìlú Agége. Àìsàn ìlú Agége fẹ́ gba iṣẹ́ ìránṣẹ́ bàbá alábìyamọ lálejò. Gbogbo ẹni tó bá mọ̀ máa bá mi sọ fún ọ pé ìlú Agége là ń lọ ní September 16. Tó bá ti dé ìlú Agége gbogbo ènìyàn ló mọ àmọ́ plain grand. Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
7: Hello, hello, prophet. 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
8: Lagilu FM 96.7.
9: Lagilu FM Jaga.

0: pe o gbogbo eda to ni ore ofe to gbo mi ege bi oluwa ti ni ma tenumo ese bibeli kan ni ma lo laaro yi we sam ori keta oni ma ka fun eyan omo lohun nitori o so nipa ori mo si ni awon kankan lati so nipa ori iye ni aaro yi gbogbo eni ti o gbo mi ni ko sami ori re ko ni gbabodi
1: amen
0: mo ni ori re ko ni gbabodi
1: amen
0: we sam ori keta ese keta egbon to so ṣùgbọ́n ìwọ olúwa lé àṣà mi ogó mi àti olùgbé orí mi sókè bí tí màá kàn ló ń bẹ̀ ní olùgbé orí mi sókè gbogbo ẹni tó bá ní ògo tí orí wọn bá ń bẹ ní tẹ̀bá ẹ̀ṣà irú wọn ni wọ́n ń gbé kọ̀rọ̀ yàrá lo ògo wọn irú wọn ni wọ́n ń forí ògo ru àárù lọ́jà irú wọn ni wọ́n ń fi ayé ògo ṣẹrú ẹ kíyèsí láàárọ̀ yìí bí ògo bá ń bẹ nínú ayé ènìyàn a gbọ́dọ̀ gbé lórí sókè torí nígbà tí a bá gbé lórí sókè ni ayé yóò mọ ohun tó gbé dání ni ayé yóò rí ohun tó gbé dání ni ayé yóò sọ nípa ohun tó gbé dání ẹ kíyèsí ní àná mo sọ fún wa pé gbogbo ẹni tó bá ní ògo mo ní wípé kán ṣiṣẹ́ lórí orúkọ wọn mo dẹ̀ sọ àwọn agbára àti ohun tó wà nípa orúkọ ṣùgbọ́n láàárọ̀ yìí màmá sọ nípa orí ọmọ ológo o nílò láti ṣiṣẹ́ nípa orí rẹ àní léyìn ló fà á tí àwọn kan fi máa sọ pé kó o lọ bọ orí ẹ ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ pé ọlọ́run nìkan lẹni tí à ń bọ ohunkóhun tó bá ti yàtọ̀ sí ọlọ́run wo bí ó ti di òòṣà ǹjẹ́ o já mọ̀ pé èèyàn lè sorí ara ẹ̀ di òòṣà fún rẹ bíbélì sọ pé ìwo gbọ́dọ̀ forí balẹ̀ àbí bọ ère kéré kankan wọn kò gbọ́dọ̀ júbà nígbà tí jésù ń bẹ nínú ijù nínú ìwé lúùkù orí kẹrin ẹsẹ̀ keje ibẹ̀ ni jésù ti sọ fún sàtánì pé olúwa ló sọ bẹ́ẹ̀ pé ìwọ kò gbọ́dọ̀ forí balẹ̀ fún ẹnikẹ́ni bí kò ṣe ọlọ́run nítorí ní orí keje ni sàtánì ti sọ fún pé kó forí balẹ̀ fún òun ẹsẹ̀ bíbélì yẹn ìwé lúùkù orí kẹrin ẹsẹ̀ keje wo bí màá kàn sáré kà á fún ọ kó o lè mọ ohun tí mò ń sọ nípa orí luke 4 verse 7 ẹgbọ́n tó sọ ó ní ǹjẹ́ bí ìwọ bá forí balẹ̀

fún mi gbogbo rẹ̀ ni yóò jẹ́ ti rẹ̀ lóò ó gbọ́dọ̀ forí balẹ̀ fún èrè kéré kankan bàṣẹ jésù wá dá lóhùn jésù sì dáhùn ó sì wí fún pé kúrò lẹ́yìn mi sàtánì nítorí akọ̀wé rẹ̀ pé ìwọ forí balẹ̀ fún olúwa ọlọ́run rẹ òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó sì máa sìn wo bí a kìí sin orí èèyàn a kìí borí èèyàn ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ fún ọ ọgbọ́n àti bòrìṣà ni bẹ́ẹ̀ ni a dẹ̀ ti jẹ́ kó yé wa nínú bíbélì pé ohun tí a gbọ́dọ̀ ṣe nìyẹn bí a bá fẹ́ kí olúwa bínú sí wa ṣùgbọ́n wo bí tó o bá wá lè bọ orí rẹ kí wá ní tó yẹ kó o lè ṣe wo bí ó ní màmá fún ọ láàárọ̀ yìí torí orí ní í ṣe pẹ̀lú ayé wa orí ní í ṣe pẹ̀lú ohun tí yóò bá wa orí ní í ṣe pẹ̀lú ohun tí a ó jẹ láyé orí ní í ṣe pẹ̀lú ògo wa orí ní í ṣe pẹ̀lú ibi tá a lọ orí ní í ṣe pẹ̀lú ohun tá a máa jẹ ẹ̀sà orí ènìyàn ó ní iṣẹ́ tó pọ̀ bíbélì sọ pé ìwọ yóò jẹ orí o kì yóò sì ṣe irun nítorí pé orí jẹ́ àpèlé orí jẹ́ ìfihàn. Ìtorí ẹ̀ la fi gbọ́dọ̀ múra sí ẹ wo bí màá sọ àwọn nǹkan tó yẹ kó o ṣe nípa orí rẹ pàápàá jùlọ bóyá orí rẹ ń gbàbọ̀dẹ̀ fún ọ bóyá orí rẹ sùn bóyá orí rẹ kò gbé sókè orí rẹ tẹ̀ba màá sọ ohun tó yẹ kó o ṣe bí orí rẹ bá wà ní àwọn ìpele yìí kí ló lè fà á tí orí ènìyàn fi lè tẹ̀ba ẹ̀sà ayé lè gbé ọwọ́ léèyàn bí ayé bá gbé ọwọ́ lé ènìyàn orí rẹ yóò wà ní ìtẹ̀ba bí wọ́n bá fi ènìyàn pamọ́ sí kọ̀rọ̀ orí rẹ yóò wà ní ìtẹ̀ba ẹ kíyèsí sà tí àwọn ọlọ́pàá bá mú olè tí wọ́n bá fún wọ́n bá so ní áńkọ̀bù lọ́wọ́ àti ẹsẹ̀ dandan ni wọ́n tẹ orí ẹ̀ ba ẹsà títẹ orí ba ó ń sọ wípé èèyàn ń bẹ nínú ìdè bẹ́ẹ̀ ni sà bíbélì wa sọ pé olúwa ìwọ ni olùgbé orí mi sókè ìyẹn túmọ̀ sí pé tí olúwa bá gbé orí rẹ sókè ògo rẹ máa sọ̀rọ̀ ògo rẹ máa funa ayé máa rí ògo rẹ bó ti rí nìyẹn in fact nínú bíbélì tí mo kà yẹn náà nínú ìwé lúùkù tí mo kà tán sè nípa jésù ìwé lúùkù orí kẹrin yẹn tí mo kà bíbélì jẹ́ kó yé wa pé jésù jáde ó jáde kúrò ní inú ijù luke 4:14 jésù jáde ní ijù pẹ̀lú agbára òkìkí rẹ̀ sì tàn káàkiri gbogbo ilẹ̀ judea ẹ̀sà àti ní galilee òkìkí rẹ̀ tàn káàkiri kí ni wọ́n ń pè ní òkìkí announcement kí ni wọ́n ń pè ní òkìkí kí ayé pariwo ènìyàn kí ayé gbọ́ nípa ènìyàn kí ayé sọ nípa èèyàn nígbà tí orí èèyàn bá ń bẹ ní òkè o ni ayé yóò gbọ́ nípa ènìyàn o ni ayé yóò sọ nípa ènìyàn o ni ènìyàn ó lè sọ̀rọ̀ tí ó já geere mo gbàdúà fẹ́nìkan ní òwúrọ̀ yìí lórúkọ jésù ògo rẹ máa dìde ògo rẹ máa dìde ògo rẹ á dìde ògo rẹ máa dìde àdúà tá a kọ́kọ́ gbà nìyẹn o pé ìwọ orí mi èyí tó tẹ̀bá ti tó dìde sínú ògo ìwọ orí mi èyí tó tẹ̀bá ti tó dìde sínú ògo dìde sínú ògo ìwọ orí mi èyí tó tẹ̀bá ti tó dìde sínú ògo oyè àdúrà máyà dàgbà rúbálẹ̀ àgàdáyà ìwọ orí mi èyí tó tẹ̀bá ti tó dìde sínú ògo ìwọ orí mi èyí tó tẹ̀bá ti tó àdágbà rúbẹ̀lẹ̀ gẹ́gọ́rí àbáyádà dìde ìwọ orí mi dìde ìwọ orí mi èyí tó tẹ̀ bá ti tó àmì mẹ́ta jẹ́.

48 bíbélì sọ pé ó sì ṣe nígbà tí filistini náà dìde ó tí ó rìn tí ó súnmọ́ tòsí láti pàdé dáfídì dáfídì sì yára ó sì súré sí ogun láti pàdé filistini dáfídì sì fi ọwọ́ rẹ̀ sínú apó ó sì mú ó sì bá filistini náà níwájú òkúta náà sì wọ inú agbárí rẹ̀ lọ ó sì ṣubú bẹ́ẹ̀ ni ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ni agbárí ẹ̀ dáfídì ò lẹ òkúta mọ́ ní ẹsẹ̀ kò mú òkúta kó lẹ̀ mọ́ ní ọwọ́ kò fi kànnàkànnà òkúta yẹ kó lẹ̀ mọ́ ní ikùn ló inú agbárí rẹ̀ ló wọ̀ lọ bí òkúta náà sì ṣe wo agbárí ẹ̀ níṣe ni filistini náà ṣubú lulẹ̀ òláyàtì náà sọ níṣe ló ṣubú lulẹ̀ ó sì kú ẹ kíyèsí ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí gbogbo ẹni tó dúró bí olórí ogun rẹ bí o bá ṣàmé lórúkọ jésù lónìí ayé wọn ó gba ìkọlù gbogbo ẹni tó dúró bí olórí ogun gbogbo ẹni tó dúró bí olórí ogun rẹ èmi sọ tẹ́lẹ̀ ayé wọn gba ìkọlù ẹjẹ́ gbàdúrà olórí ogun mi ṣubú ṣubú lulẹ̀ bí gòláyàtì ti ṣubú níwájú dáfídì olórí ogun mi ṣubú ṣubú lulẹ̀ ṣubú lulẹ̀ oyè àdúrà olórí ogun ayé mi ṣubú lulẹ̀ ṣubú lulẹ̀ yàgbá mandata liagàgbé liagàgbá yàgbá bẹ̀rí agàgbá yàmà zégédéà yàgbá délé agàgbé agàgbéà yàgbá délé azàgbé liagàgbá ẹ̀dá bàrúbá liagàgbá yàmà zọgà. Olórí ogun ayé mi ṣubú ṣubú ṣubú ṣubú yàgbá dàlí àgàdá yàgbá ṣọ dàlí àgàdá ṣubú ṣubú ṣubú olórí ogun ayé mi ṣubú lulẹ̀ ṣubú ṣubú ṣubú yẹnaba rubẹli agadaya na zodaya ayana deli agadaya yẹdeli agadeli abayana ami mẹta jesu oluwawa nígbà tí dáfídì pa gòláyàtì tán ó wá sáré lọ bá sọlù bàbá rẹ nìyẹn pé bàbá mi mo ti ṣẹ́gun. Sọ́ọ̀lù ni ò tí ṣẹ́gun ọmọdé ni ó mọ̀ orí la fi ń ṣẹ́gun obi tí wọ́n bá ti tẹ orí rẹ̀ ba gbogbo tó fẹ́ dà láyé ni wọ́n tẹ̀ bá bẹ́ẹ̀ ni sà verse 50 ẹgbẹ́ tó sọ 1 Samuel 17:50 bẹ́ẹ̀ ni dáfídì sì fi kànnàkànnà òun òkúta ṣẹ́gun filistini náà ó sì borí filistini náà ó sì pa ṣùgbọ́n idà kò sí ní ọwọ́ dáfídì ẹgbẹ́ o dáfídì sì súré ó sì dúró lórí filistini náà ó sì mú ìdá rẹ̀ ó sì fà á yọ nínú ọkọ rẹ̀ ó sì pa ó sì fi ìdá náà bẹ́ẹ̀ lé orí nígbà tí àwọn ará filistini rí pé akíkanjú wọn kú wọn sá wọn kú nígbà tí wọn fi kànnàkànnà sí nínú orí ìgbà tán bẹ́ orí ẹ̀sà tí dáfídì na orí ẹ̀ sókè ẹ̀sà òun ni gbogbo wọn sá torí tí wọn ń pè ní orí òun ni agbára ẹ̀ ẹsà tí wọn bá fẹ ba tọkùnrin jẹsà ẹ wo bí orí ẹ ni wọn ti mú ẹsà tí wọn bá fẹ ba yí ọkùnrin jẹ wọn máa tẹ orí ẹ bá òun á jẹ ọmọ nínú ilé ìyàwó á jẹ orí bẹẹ ni sà wọn tẹ orí ẹ bá ni gbogbo ẹni tó ń bọ mi lọwọlọwọ báyìí tí wọn tẹ orí yín bá àti ọkùnrin àti obìnrin mo sọ tẹlẹ olùgbé orí sókè yóò gbé orí yín sókè olùgbé orí sókè yóò gbé orí yín sókè tora kọ nínú bíbélì pé ìwọ ni olùgbé orí mi sókè olùgbé orí sókè yóò gbé orí yín sókè ní ọdún kan mo ṣèpàdé kan mo pè ní ilẹ̀kùn ayérayé mo wá ń ṣàpèjúwe irúfẹ́ ilẹ̀kùn méje tó wà nínú wọn ni mo ti sọ nípa ilẹ̀kùn kan ilẹ̀kùn àbáláyé ni gbogbo àwọn ọmọ ológo ni wọ́n máa ń tilẹ̀kùn yẹn mọ́ pàápàá jùlọ àwọn tí agbára burúkú bá bẹ̀ lé wọn mo sọ nínú àìwàásù yẹn mo ní ilẹ̀.

0: ìwọ kò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀mí àwọn wòlí ó fẹ́ ṣe bí ìtàtijọ́ ó compose orin ṣùgbọ́n orin rẹ̀ kò ní kìíní sí ti ayé mọ́ nítorí pé n tí yóò fi ògo rẹ̀ hàn wọ́n ti gbà á lọ bíbélì sọ pé samson sì fẹ́ ṣe bí ìtàtijọ́ kó gbé agbára wọ̀ ṣùgbọ́n kò lè ṣe nǹkan kan ẹ̀sà òwú túẹ́túẹ́ ni wọ́n fi dì wọ́n dì lọ́wọ́ wọ́n dì lẹ́sẹ̀ wọ́n dẹ̀ fọ ojú ẹ̀ nígbà tí wọ́n gbé débi ìpèjẹ tí àwọn filistini ti ń ṣàjọyọ̀ wọ́n sì so mọ́lẹ̀ sá bíbélì sọ pé irun samson sì bẹ̀rẹ̀ sí wù ẹ̀mí àwọn wòlíì irun rẹ̀ sì bẹ̀rẹ̀ sí wù ohun tí wọ́n rí nìyẹn ìgbà tán máa fàrọ ẹ wọn mọ pé irun ẹ lè wù padà ẹyin kan tí wọn ti bẹ ẹyin kúrú ń bí ẹyin tí wọn gé ìrìn àjò ẹyin kúrú ẹyin tí wọn dá ayé ẹyin légbodò mo sọ tẹlẹ bí irun samson bá padà wù ayé rẹ yóò padà dìde bíbélì sọ pé irun rẹ sì padà wù dèláìlà ò mọ pé irun rẹ máa padà wù ẹsà ẹyin kan ń gbọ́ mi ní àárọ̀ yìí gbogbo májẹ̀mú èyí tó dá orí rẹ kọ ohun tó sọnù nígbà tí o mọ lónìí a dá ògo rẹ padà nínú bíbélì eli òun fẹ ṣe bí ìtàtijọ ó fẹ ríran ó fẹ sọrọ bí wòlíì bí ìtàtijọ ó fẹ gbóhùn olúwa bí ìtàtijọ ṣùgbọn ti ṣẹ àwọn ọmọ rẹ ti mú olúwa bínú kò lè gbóhùn bí ìtàtijọ mọ bó tiẹ jẹ pé ó ní ìrírí ìtàtijọ ṣùgbọ́n kò lè gbóhùn bí ìtàtijọ́ mọ́ samuel ọmọ kékeré ìyẹn wà lọ́dọ̀ rẹ̀ olúwa ń bá a sọ̀rọ̀ samuel wá lọ ó lọ ń bá eli pé bàbá mi ẹ̀ ń pè mí eli ó sọ fún pé ń pè ọ́ lọ sùn padà samuel ó tún padà lọ pé bàbá mi a ní ìpè ọsẹ lọ sùn yóò tún padà wá tẹ ẹ dẹ mọ pé tí ọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà eli ti mọ̀ pé olúwa ló ń bá a sọ̀rọ̀ torí eli ò lè gbóhùn olúwa mọ́ bọ̀ ó mọ ìṣe olúwa ẹ̀sà àwọn kan wà nínú ayé yìí wọn ò lè ṣe bí ìtàtijọ́ mọ́ o ṣùgbọ́n wọ́n ní ìrírí ìtàtijọ́ wọ́n lè sọ fún ọ pé ọmọ ibi tó ń lọ yẹn mọ́ lọ bẹ̀ tó bá lọ wò pé ẹ mọ́ bẹ̀lẹ̀ lẹ́yìn ò tẹ̀ síbẹ̀ tẹ́ sọ pé kí n má lọ bẹ̀ èèyàn lè lọ kódẹ̀ kò sí kòtò àwọn afọ́jú wà nínú ayé tó jẹ́ pé wọ́n lè sọ fún ẹ pé ibi tó ń lọ yẹn báyìí ló ṣe rí báyìí ni kò ṣe rí báyìí ni tó bá dẹ̀ bá wọn jiyàn ẹ̀sà ẹnítàn ni ó jẹ̀bi torí lóòótọ́ wọn ní ojú bọ̀ wọ́n ní ìrírí ẹ̀yin kan ń bẹ níbí ẹ ti ní ìrírí nípa ìdìde ṣùgbọ́n agbára òkùnkùn tẹrí yín ba mo sọ láàárọ̀ yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè a ó gbé yín lórí sókè àárọ̀ yìí olúwa ní pé kí n gbàdúà fún àwọn ènìyàn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ orí màá gbé ọ láàárọ̀ yìí tó o bá lè rí ọrẹ àánú dá ohun tí olúwa rán mi leléyìí náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run òbí òní ni ọjọ́ àánú tí a máa ń dá ọrẹ àánú màá kàn bí ọ pé ìwọ náà fi sọ orí fún ìrúbọ orí rẹ pé ìwọ orí mi èyí tó tẹ̀ bá ti tó dìde ìwọ náà lọ ṣe rere gbogbo ẹni tó bá ní ọrẹ yẹn ẹ máa gbàdúà sí orí yín láàárọ̀ ìkẹ́ tó jáde ẹ ó dẹ̀ make sure pé ẹ gbé ọwọ́ yín sí orí yín lẹ fi gbàdúà yẹn fún orí yín ẹ sọ pé ọlọ́run kankan bá ń gbé orí mi dìde níbi tí ayé tẹ orí mi bá sí ẹ gbàdúà yẹn kẹ́ ẹ dẹ̀ rí i pé ẹ dá ọrẹ náà máa pe account number tí ẹ lè fi dá ọrẹ àánú gbogbo ẹ̀yin tẹ́ máa ń dá ọrẹ àánú láàárọ̀ yìí a máa dá ọrẹ àánú gẹ́gẹ́ bí ṣe wa 1200 ó ní ọrẹ àánú wa àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì rí ọwọ́ ọlọ́run nínú ohun tí wọ́n ń ṣe ẹ̀sà wọ́n mọ̀ pé ohun tó ní agbára ni màá gbà ọ níyànjú pé ìwọ náà jọ ìwọ láàárọ̀ yìí kó wo ohun tí olúwa lè ṣe fún ọ mú ọrẹ àánú ìwọ náà fi sọrí pé orí mi dìde kó lọ ṣe rere àká nọmbà tẹ máa fi ọrẹ yẹn sí lélẹ̀ 02 71 96 92 04 jẹ́ n tún pè fún ọ 02 71 96 92 04 wema bank ni báǹkì yẹn wema bank tèmítọ́pẹ́ okùn adé aládéwúrà ni orúkọ tó máa gbé wá fún ọ báwo ẹ wo bí olúwa rán mi láàárọ̀ láti gbàdúà pẹ̀lú omi fún ẹ̀yin ọmọ ọlọ́run o méjìlá máa ṣe a máa gbàdúà sí omi a de rubo idide fun ori wa beni so nitori mo so fun yin laaro nigba ta bere pe awon to le se nipa ori oni pe onilo lati mo bi won tin gbadua onilo lati mo bi won tin fi ohun to ba ni fun olohun awon to le se leleyi ti ori re le dide pada tori oluwa lo le be si ori re o le be ori lowe fun rara re no oluwa lo le be pe oluwa ba tun ori mi se iwo ni olugbe ori soke iwo lo le tun ori mi se awa fe ba ededa ati aseda soro laaro gbogbo eniyan se ri omi yin yen a gbadua si nigba ta ba gbadua si tan ma so agbara to wa lo e ati nta ma lo fun gbogbo eyin te ba ni obi te pe laaro kutukutu mo kiye korire e ja gbadua e pe oruko jesu ke pe emi mimo lowo agbara si omi je ki ri iye pada to ni agbara lowo agbara si omi mi o ya adua lowo agbara lowo agbara si omi mo fe ri iye pada to ni agbara mo fe ri iye pada menu aye mi lowo agbara ame mata jesu oluwa wa ama fi omi ye fori ni ola ati ni otula beni ni ola thursday ati ni ojo friday gbogbo eyin ti e ba nbo ni iwo road ni ola omi la ma gbe dani sa wa ro sinu ike wa gbe wa esa gbogbo wa la ma fi omi ye fori esa ni church wa ni iwo road ni ola a ma gbadua si omi ye ma de so fun eyan omo olohun won ma gbe ohun mi wole ma so fun yin ohun ti e fi omi ye se ati ara agbara ti oluwa ni pelu omi ye mi o ni soju be lo laaro ko si akoko fun mi gbogbo eyin ti e wa ni abekuta ni ojo friday e kiyesi omi na le n gbe bo ma gbadua si fun yin ni ola to ba di jo friday ma ni e ma gbe omi ajipan ye bo gbogbo wa la fi fun ori wa tun fe pada ma se ohun to da wa fe gbi ori wa soke ori wa na fe gba ire mo gbu itase tase bi mo ti n lo laaro gbogbo eni to sami loni a o gbe ori re soke gbogbo eyin omo olohun ti e ni ike ofifo e je gbadua si gege bi oluwa ti ran mi wo bi ohun to ma so leleyi e pe oruko jesu ke pe eme memo aye mi jade ninu ide ofo iwo ise mi jade ninu ide ofo iwo ma mi jade ninu ide oye adua maya na baru bali adaya aye mi jade ninu ide ofo iwo ise mi jade ninu ide ofo aye mi jade ninu ibi ofo iwo ise mi ame meta jesu oluwa wa nomba yi ni ma fi le fun olofile pe aro yi ipade wa ni apete gbogbo eyin omo olohun omi te gbe dani yen eyin ti e wa ni agbegbe sango apete eleyele apete lati pade laaro ilaago mesan te ba gbe omi yen wa gbadua pelu omi fun yin bi oluwa ti so fun mi ma pe nomba yi fun gbogbo eyin te fe pe mi fun adua ati eyin te fe ki won fi yin sinu group adua wa adua kan lo lowo latori oke laago mokanla ale si ago kan ninu group yen iwo na mu number yen so pe o fe join group kan fi o sibe ko le darapo papa julo eyin te ma ngbo program laraaro te ba join group yen e ma ri pade laraaro ojo to ba peji wa le ma ri pade yen gbo e mu number yen ke lo send message si je ki number yen ko wa lowo re iwo to fe pe mi fun adua number yen na ni ko ba pe 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.
1: Lagilu FM 96.7.
2: La Lagilu FM Jagaba Gogo Radio.

àwọn yorùbá gbàgbọ pé ìrúbọ ọjọ wednesday máa fin pastor dẹkùnlé epaphras wòlíì yín mọ ni ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank tèmídìrẹ market gbági titun ní ìlú ìbàdàn gbogbo lé àdúà mẹta ni ọlọrun kì í kọ ọlọrun ayẹwo nu bíbélì fínífíní gbogbo ìgbà tó bá ti gbọ tí àdúà mẹtẹẹta lọ sókè yóò da ẹsẹ dúró ni ẹnìkan ni ẹ sá wò máa bọ níbi pẹpẹ ẹ jẹ àgbàdúà mẹtẹẹta kò sì ní kọ fún wọn náà kò ní sí fún ọ láàárọ yìí ẹnìkan ní kí làdúà yẹn alákọọkọ ni àdúà ọpẹ ọlọrun kì í kọ kí n tó ní ẹ dọbálẹ àní tí dọbálẹ lọ dúró níbi pẹpẹ so lè náwó kó dúpẹ à padà dọbálẹ torí àdúà mẹtẹẹta yẹn kò sí bó ṣe gbà tí ò ní mú dọbálẹ àti kíkúnlẹ lọwọ níbi pẹpẹ ni ẹ máa bọ dìde mọ mi kí ló tiẹ gbé ọ débi tó dé ìgàn èmi tí mò ń dún yìí àánú ló gbé mi dé báyìí àwa tó yẹ kí wọn tà kí wọn fowó tiwa ara jàǹgo bùlàbùlà tí àánú wa ń ṣògo lórí ìtẹ ìdájọ fún ayé wa ẹyin tẹ ẹ bá mọ pé kì í ṣe nípa agbára ẹyin tẹ ẹ mọ pé kì í ṣe nípa ipá ẹyin tẹ ẹ mọ pé àánú ló gbé ọ débi ní gbogbo ibi tó o bá wà please wake up ẹ máa bọ níbi pẹpẹ o ọmọdé àtàgbà ẹ já wá yín orin yẹn okay engineer kí ló gbé wa débi tá a dé yìí ṣe bá àánú ni àjọ máa kọ́ ni wàá máa mìn mọ́ tí ìdọ̀bálẹ̀ mẹ́ẹ̀kúnlẹ̀ ń bi pẹpẹ jójú yọ làbí tọmọ tuntun engineer ẹ̀yin kìíní òkè tán pátápátá.

0: láàrin 1 week. Sísítà yẹn lòun make 1 million plus. Ẹ jẹ́ ń bèrè pé level wo nìyẹn o ní secretariat. Tó bá lè jẹ́ òní business. Àìmọye nǹkan ni ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ nǹkan sí lójú. Gbogbo ẹni tí ń bọ̀ mí láàárọ̀ nǹkan fọwọ́ méjèèjì sí ojú ẹ̀ báyìí. Èmi pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀ in tó ṣe tó fi make ẹ̀ in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì kójú ẹ̀ kó sisi. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà àánú ò sí lẹ́kùn fún ọ sàmì kó o gbé tó àmì mi. Ẹ jẹ́ àlọ́ church. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ló ń gbọ́ fún iṣẹ́ tún wo system kan tún wo nǹkan. Wo nǹkan o nǹkan kan mo tún sí ọ lójú sí yìí o. Aago mẹ́jọ àbọ̀ lápàdé láàárọ̀ yìí tó bá lè wá láàárọ̀ wá ní aago mẹ́rin. Ìsìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn. A fẹ́ bọ́ kù lọ́wọ́ fàìkórira. And ẹ jẹ́ ń fele ìkun. Olùfẹ́ ó tú àkókò tó mọ ní ibi tó ti mọ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Nítorí ọba ṣe ń Wednesday yòókù tó di Sunday. Wọ́n mọ lagidi. Wọ́n mọ àwọn skáàmù ni. Káàmù ni kí wọ́n fi ń gbà wọ́n bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tẹ́nìkan bá ní fọ ọrẹ́ lẹ̀. A ti kọ́ ní nǹkan tó ti gé ní lẹ́ẹ̀mẹwàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tágbára tó tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ wo bọ́ lọ́n ṣe sàánú mọ̀mọ́ iná.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá adúpẹ́ nítorí pé ẹ gba ìpè yìí. Wọ́n fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ ti ẹ ní ẹ fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbógbó bí bàbá ṣe ní ká ṣe ṣe, mo àná ìsìn gbogbo inú ilé. Mo wá gbé lọ sí inú gáràjì. Mo wá dà síbẹ̀. Mo ní mo ti ń lo mọ́tò. Kò sí mọ́tò nídìí mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀ kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni mo ń lo mọ́tò mo ń lo driver kò sí kankan Ọlọ́run ìpè Holy Communion yìí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi. Mo wá dà sínú garage.
2: Ẹ dànù garage tí ò sí mọ́tò ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìgbà tó máa di the following week ẹnìkan wá sínú ilé gbogbo tó wà nínú ilé títí dórí spoon títí dé orí AC kò sí nǹkan tí wọ́n change nínú ilé everything.
2: Ọba yín kó tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kò sì tún dá lé. Lẹ́yìn Holy Communion tó sùn yìí àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kan sí àmì yóò wọlé.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá mo rò bóyá ó ti mọ síbẹ̀ ni. Àfi bí ẹnìkan ṣe pè mí wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́ òun níbẹ̀ ni. Wọ́n ní ẹ wá síta mo ṣe máa yọjú síta mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni bó lẹ kí ló ṣẹlẹ̀ talent tó pè mí. Ó ní mọ́mì wọn ní kí n gbé mọ́tò ìwà fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wa ta ló ní wọn ó gbé wa gẹ.
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi
2: ni. Ó ní kẹ́ ẹ mọ́ sọ́ọ̀sì ta. Ẹ wo ó nìyẹn o. Ṣé ẹ gbé wa sọ́ọ̀sì lónìí báyìí? Òun lẹ gbé wa báyìí? Ànáwó ẹ̀. Bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì kó tó di birthday ìyàwó mi ń July fi gbogbo agbára ṣe àmì káàrẹ̀ jáde. Wọn ọ̀rá o wọn fún wọn ni ẹ mọ bínú ẹnìkan ni àbírà ni ẹ tọ́mọ ọdún mélòó mọ̀.
1: 62.
2: Ó ti tán. So ìyá 62 ni ọmọ parọ́ ọ́ṣà mi ni wọ́n. Ṣé n tí ń sọ ìsọ́lọ̀ òun ò lè ṣe ni? Wọ́n change gbogbo àga nulẹ̀ ìmí tó ń bọ̀.

0: ogo ni fọlọ loke oro oluwa gba ọpẹ wa gba ọpẹ wa gba ọpẹ wa gba ọpẹ wa ogo ni fọlọ ko lọdo oluwa ma joba la oluwa ma joba la a ma gbe oga jesu oluwa wa inu osu kejo la mo nla lo yi o ko ki to ma gba oro mi ni so lo gbo mi re sibi a se nde sibi re do so ti gbo mi yen sibe very good ba se gbo lo gbe be o a fe gba se adua o gbodo la jeje o ona gbodo la o gbodo ri ba ti se a gbodo ro ni abayo yes so ti gbe be bu opolopo iyo sinu e so ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo sinu e owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba ope wa ene kan gbo mi ayo ni je wa ogo ni ja wa ida mo ni gbo wa isoro o ni wole ba gbogbo to ti pa wa la ko tele opin desi mo ni opin desi abe siri ba ti se arona gbo da in the name of Jesus ene kan ni ka lo soro oruko mi ni woli I O ajilori atamatasi ile se ranse Christ ati le kusela CAC atamatasi jọlọ ba gbe ibu to pa gbara anu re kale si oluwo to wa lona to je je gbeda ninu ibadan bayi oluwa ni ki so gbogbo awon tan ni ipenija gbogbo wo to ni ipenija ke tabi ekeji sumo mi bayi oluwa ni ki kede gbogbo awon tan ni ipenija lori amubo amubo oko ni o amubo ire ni o amubo owo ni o amubo ise ni o amubo ofisa ilu oyinbo ni o amubo ni mo so o oluwa ni gbogbo awon tan ba n ba ipenija ke tabi ekeji pade lori oro amubo bayi ni emi olorun so fun mi pe ki kede fun gbogbo won emi awon wo le so wipe ohun ti won pe ni amugbo okan pataki ni ton fi ja eyan logun ohun ton fi ja ogo eyan logun ti won fi pe ologo ni olofo ni e nigba to ba se le ti o lase lori ti o se ton ti o bo si aya pele si pe ni olofo oluwa ni gbogbo eni ti nkan ba yen baja oh my god oluwa ni kan lo get ohun ti won pe ni ewuro ewuro kekere ni o ewuro kekere ni ben ewuro kekere bẹ́ẹ̀lẹ̀ mẹ́wàá wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa get ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí àṣẹ tí ń bájà òun fẹ́ wọnú ìgbéyàwó tí àṣẹ tí òun fẹ́ wọnú ayé tí àṣẹ tí ń bájà ó bá gbègbè ìbàdàn ọjọ́ friday yìí o ẹ lọ múra ó máa ní agbára jù ẹ̀mí wòlíì fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ tí ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire ha àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ olúwo ló ń bọ̀ lọ prepare mo jókòó sílé níbi kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣelóri a máa ṣe àṣelóri in the name of Jesus 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rìbá yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe èsì ní perfection wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀ka báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kan fún mi níjàta mo sọ́ lánàá náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní kí n gbàdúrà fọ níbo ogun obi tó ti ń gbà mí gbogbo ẹni kó akọpa ti ilé ìwọ ọmọ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mò ń bá sọ̀rọ̀ gbogbo ẹni dọwọ́ lé nǹkan tí nǹkan ni ò lè yọrí báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí n wí o gbọ́ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣẹ a máa ṣe àṣetì a máa ṣe àṣetì a ní ṣe àṣetì a ní ṣe àṣetì mo náà ní ṣe àṣetì ìdẹ̀ni mo jíjẹ ohun tó pọ̀lọpọ̀ òmò nípa oṣù yìí o ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ̀ ń bẹ́lẹ̀ ni ọlọ́gbọ́n oṣù ìsọtẹ́lẹ̀ pọ̀ ń bẹ́lẹ̀ ni oṣù tó jẹ́ wípé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo jẹ́ sọtẹ́lẹ̀ orúkọ náà lógún gbogbo tá a ti fìyà wá káàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bí a máa ṣàṣeyọrí ó ní sekaraya ní ìwé sekaraya sakalaraya orí èkìní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì nairosi ní ọ̀rọ̀ olúwa sọ sekaraya wa ọmọ bẹ́kà ọmọ ìdò òlípe tí a ti dábàá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ́ ọ̀nà wa ìsọtẹ́lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta ìmú máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ ní máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí a dẹ̀ ti rán mi sí ọ ogun òní ogun òní jẹ́ ìwé rẹ̀ kàkàkà ẹ̀ka borí àkà mọ̀mọ́ yìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwa dẹ̀ ní kí n sọ fún ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ in the name of Jesus alákàtúnyìnàmà náà yìí kọ̀ǹtrákítọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan o ma gba segun awon egbe lo won ti se asasi kan ti e ba je bi wipe o ti e wa ni segba mo ka lo ri segba nikan ni ibada ibe si ti wa nwole emi la de ran si o gugu agbara to ni o lara aba ti so pe yo seruku ni aba ti so pe ko ni ro na abayo ni aba to ni ko ni jele yen lo agbara yen ti je ni mo fe mo mo na mu omi yen ko won sara le omi ti mo ni ko fo si ti mo ni ko fi yo si won si ara le won sara so pe ma ara je jeun in the name of Jesus ni je lo ni baba ti be leyin wa ti alagba ti gbogbo ti le aiku aisa ibakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti fe yi ti ah wa do we soke wa to ti oko so nko mo oya o Jesu oluwa wa amen wa wa teri re ba teri ba ni bo so ti owo re ni olokun re ma wo Jesu lori jabe ni bo akan wo kan kan o le di o le lati wa so pe olorun ojo ni o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati se olorun to ni ase olorun to mu ri ti nwa iri olorun to se iyanu iwo ni modo wa loni wa je ranu ba je ran je je je ran na abayo me je nji ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo jo wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko ida wa kan se lori oro mi kemi na joko pelu awon eyan bi mi ki joko pelu awon eni yi ki ko ninu aboku kemi na deni eje ko na la fun mi kemi na rowo na ki adowo le mi ko be si mu re wa ka we eyan to wo mi bi oloshi to wo mi bi eni ya ka pada wo mi bi eni re be ni ko je ko ri o ose yi a se se fun mi Jesu oluwa wa wo mi e para re ya ku je se mi jeju bayi dowo re dile so ti lo wa jile wa kake mimo mimo mimo soro olorun mogun ba wa nje ni se nke niyan won fa lai lo ka wa isa ori eketa ko mu lati se kini ma lo bi eketa si keni wa ri pe won ti ade ori won won du ba won ba won ba aiku aisa ipakuda to ba laye lo ka ni efi won ori keni ko lo ka ise ikejo wa ri bon se nke mimo mimo si olu olorun awon mogun oba to ni ase aye atorun o ya o so pe mimo mimo soro olorun awon mogun gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ mọ̀mọ́ yìí àwọn tó ń pèjọ tán retí ọjọ́ ìbànújà rẹ lórí ọmọ ìmọ̀ wọn da sán dádì ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń ba yín jàyàn ogun yẹn ṣẹ́ olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì i o ajílórí atamátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac atamátàsí tí ọlọ́run bá gbé ibùjókò agbára àánú rẹ̀ agbára aṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè gbẹ́dá nínú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòdé bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn márìdì alágbà ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba fíṣà tó ń gùn tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú ọkọ mọ́tálẹ̀ ti ń pè ládùn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gùn bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́ dání ibẹ̀ láti ná mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ̀ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọ ọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ́ rẹ̀ gbọ́ ò ní jìyà mọ́ àní jìyà mọ́ màmá yìí nísìsiyìí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà sẹ́rí àti gbàdé ìkóríta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí infact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèénu ìgbàgbọ́ fi dé bí ẹ̀tàn ẹ̀tàn gidi oníkan bá mi sọ níjẹta ó ní pé yéèsì tí wòlíì mọ́ nígbà tó ti káàkiri pé èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ ń bẹ́ gbẹ̀yẹ ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ lòfo ogun tí ò jẹ́ kọ́ lẹ́rìí ogun yẹn ṣẹ́ bẹ́ẹ̀ni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá sẹ́rí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé sẹ́rí ikú tà sọ yẹn ikú ògo wà ikú iṣẹ́ wà tí ṣe yẹn máa kú ikú ògo àtògbò yẹn gan máa kú bí ká ń gbọ́n bá yẹn ikú ìwò máa wà tí pè yẹn adẹ́ ṣòfò ó rà káàkà bá ikú ò ní jẹ́ tiẹ̀ mo máa ń wo tábà tí ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ dì tán ló wà nínú ẹ̀fọ́ sàmẹ̀ nínú ẹ̀fọ́ sàmẹ̀ yẹn ní ṣàtà fọ̀ yẹn ni ẹ lọ wo ìyàwó fínásì ó ti lù sí òpù pátápátá so ìwé ẹ̀yìn tẹ̀ lù sí òpù bíi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìdí ẹ̀fọ́ ẹ̀ obìnrin yẹn wò wọ́n ni nígbà tó gbọ́ pé bàbá ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní obí tẹ̀yẹ ni pé ọmọ mu ní oyún ló wà wọ́n lójú ẹ̀sẹ̀ ó dẹ̀ bí máa bó ṣe bí báyìí wọ́n ní àwọn kú oríire àní bàbá kú bàbá kú ọmọ rẹ̀ ó ní kó máa yọ o ni ara ki lo fe ma yo fun o ni pe o ni ogun ti tan ireti ti pin o ni ireti kankan mo bayi ni mo wi ni o mo condition to wa ni o mo to sele si e ni o mo bo se sele ni o mo na to gba sele emi ta ran se wa ri so ni da ni mo ti se e ku e ni bi pe mo bi akoti e ri lo o ko ku baba o ko ku o je pare tori be o kan mi o si ku si be mama tori case to le be na se ma mi si o o ni lati ku o ni lati je ki nkan tan me lowo o ni lati ku si ni isoro to wa o lo fi je pe eyan ma ni woli wa wo to ba de wa ba de woli re ibi ta ye ti gba nkan na lo ti da pada fun o nigba ti ade saba faifu o ni pe awon filistin si gba ko ti e olorun won si mu lati ebi ni seri wa si asidodu asidodu yen o ni le dragon wa won mu lati won gba ko ti e lowo won ebi ni seri ni won ti gba nigba ti won wa mo yi woli won mo bi oro to wa nle yi oro ti soro an fe mu ja enu o le se ti soro ekun elomi ekun lo ma wa mu je ti kan ma sokun obirin kan wa soro mi so te segu ekun lo busi ah ija oko ni o ti ba to je ko je nse beta ma wa ji ya ti egan lo ni lo logun tari ba yin ya ti egan lo so pe ko ni bi mo le oko to wa nba to bi e ma wa ja ah o lo fi je pe ni o jo wo ni to ba ma lo je wo ni ti emi mo ba sise ki se le to ma bi e pe ki lo ba wa ko te ti woli to ba ti je woli ni o to ba je woli ni o ni so pe pastor ni so pe evangelist ni so pe teacher o ni so pe ya fo su kan to ba je woli ni bo ba ti de wodo e to ngbedu afo ni oju ese na ni o ma so pe soro bayi lo ni isoro bayi gan lo ba bade ni rin ajo ibi to gun re gba wa le n to ma lo se sile leyi ah bo ba de ti gbagbo ogun se niyan e le ju be lo ku ju be lo mo gbe pe ogun re ma amen ijani mo ji amen ewo o ma se ni pe ogun dide si won nigba ta de we first time chapter 7:7-7 oni awon filistin gbo pe awon mesel pe do si misfa awon ejoye filistin ko ke do se lu lo nigba ta awon mesel gbo won be wa awon filistin ni pe won pe nkan tun deru be eru be lori omo yin omo ti ko to be ibanije lo fo eru be ni oro marriage ko so isi isi obirin to ko ogun te tinu ko pale mo ko ni eru be lori ise to se contract to gba ni o ti dide se o te mo bo je pe yin ojo eru be ni oro visa yin ori ko ti lo se tabu la mo ye gba won fun eru be lori omo re to fe lori ibo won ti gbogbo ko bo si eru be lori admission omo re ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà sí ògbà tó ti wá gbà pẹ́gbẹ́ òde gbàmọ́ ohun tó dẹrù bẹ́ẹ̀ òfin dé sí orúkọ
1: jẹ́ kí
0: lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọwọ́ gbọ́ ó nà mọ́ sílẹ̀ sí fún sọ́mọ́ ẹ̀ pé má ṣe dákẹ́ àti má tẹ́kọ̀ọ́ olúwa ọlọ́run wà fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún yín sí ẹ̀hán mo ní pé sábà ti ń wọ ẹbọ tuntun náà lọ́wọ́ àwọn filistin fún israeli láti gbá wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn filistin báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tẹ àrẹ ìgbìlẹ̀ olúwa máa padà ìgbà ní mo bí sọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú israeli gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ láàmú wọn máa pàdé ikú lójijì ìgbà ní mo bí sọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní first ní bàtà ìkọ́lé sọ́mẹ̀sì ní òkúta kan ó sì gbé kalẹ̀ ní agbèrè méjì nígbà sẹ́yìn ó sì pé orúkọ ọbẹ̀ ní ebenezer orí ebenezer tó ti gbà kó tẹ̀lé lọ́wọ́ wọn ebenezer náà náà tó ti wá pa ọ̀pá wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yẹn máa ṣubú torí
1: jẹ
0: ìdẹ̀ ni mo fi sọ lámúra èmi náà rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé gbígbọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀kẹ́jọ la wà sẹ́ni oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nífà oṣù májàmú ìfèmí gẹgẹ láwọ yìí wọn bá gbẹgbẹ ìbàdàn ọjọ friday yìí o ẹ lọ múra tẹgbẹyìn tí a bá wà ní area sango ẹlẹyẹlẹ àní sínú tàfó ààrẹ na ìyẹn níbi ẹyin tàfó ààrẹ na yẹn ẹ àní síbẹ ìyẹn níbi ọ̀ tó wà lẹgbẹ ó fún ifá sí yẹn
2: a
0: síbẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ yẹn ó ti di ọjọ friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni olúwo lò

0: Oni ma jamu so pe o fa sila fun ayalu ore fun awon eniyan meje kan leni ayalu ore ti won ba pade ri ni ayalu ore ti o sele ri ni ayalu yanu to poja oye eniyan to mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to si sori awon to fa sori ni oluwa ni eni meje akoko to ba koko fi ore erubo ran sele ni o iwo ijo alu ore karun oni wa jangeli ba di ba siro mi oni eni to ba koko bon sinu re awon kan to ko ma je lode kuro nbe oni to ba ka meje won tun meje ka egbo sa ẹni méjì àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ rúbọ ẹránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìta àjálù ìjánu òjijì kan àjálù òre ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méjì àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lé ni ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn má bẹ̀rẹ̀ mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn òre ṣíló gbogbo èèyàn ò tí ẹgbọ́ àti àwọn tó ní wá ní dọ́bà lè lo 8,800 bí èdè ìbò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọjọ́ pé ẹgbọ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn yẹn fẹ́ ní àkà nọ́mbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó oya 10 24 24 77 5 0 50 80 UBA bọ́lẹ́kẹsì 10 24 24 77 5 0 50 80 kẹta tí lè yàrá mọ́ta tí ló máa bá pẹ̀lú bẹ̀ ó ní yẹ àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ ọmọ lọ́nà àtàwọn tó burúkọ nínú ẹgbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ ó rí ògùn ọlọ́run ìgbé ṣe ìṣẹ́ nínú ìjọ àrùn orí ọ̀kẹ́kẹ́ lánìyẹn ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tọ́wọ́ bá gba òrí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣe é wá wo yorùbá ní wọ́n sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí ìwò lì ní kí á yanu kò tóbi ẹ̀ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ìrúbọ lẹ́nu mo ní ilẹ̀kọ́ 77 5 0 50 80 orúkọ tó máa rí níbẹ̀ christ àti lẹ́yìn àtàmátà sí 10 24 24 77 5 0 50 80 àkà nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ìṣúná ogun rẹ̀ sí rọ́nà rọ́múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o friday tí ọtún láì lágbára ọba tó láyé àtúrò olúwo nìkan láti máa ṣe program o àdáṣe ìwà tó jẹ́ wípé aago mẹ́sàn-án sí méjìlá nìkan ni olúwo kò ní sí programu ní friday eléyìí ní olúwa dámiláre gàdí ẹni ọ̀lùtúwàbẹ ní ẹ̀yìn ìtàfọ́ àrẹ̀nà kò ní sí programu ní friday eléyìí olúwo ni gbogbo wa ń bọ̀ láti aago mẹ́sàn-án sí aago bíi méjìlá ẹ̀ẹ̀kan ní o àárọ̀ yẹn náà nìkan ni ní olúwo tó àlọ́nà tó gé tẹ̀gbọ́n bó ṣe ń bọ̀ mí ìjọba mi sóbú gbàmí hàn pé kò sí programu ní ìtàfọ́ àrẹ̀nà kò sí lẹ́yìn ìtàfọ́ àrẹ̀nà olúwadámiláre ọ̀rùn yẹn gẹ́gẹ́ kò sí olúwo nìkan ni olúwo tó àlọ́nà tó gé tẹ̀gbọ́n ìyẹn nílùú ìbàdàn ní àtàmátàfin lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ni o lágbo ọba tó láyé àtọ̀ kò dẹ̀ sí programu ní àárọ̀ èmi ní sagam rárá ó ti on the 26th ìyẹn ní wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbo ọba tó láyé àti ọ̀hún. báyìí lolúwa ní kí n sọ gbogbo àwọn tán ní ìpèníjà gbogbo ìwọ tó ní ìpèníjà kẹta bí èkejì súnmọ́ mi báyìí olúwa ní kí n kéde gbogbo àwọn tán ní ìpèníjà lórí àmúbọ̀ àmúbọ̀ ọkọ ni o àmúbọ̀ eré ni o àmúbọ̀ owó ni o àmúbọ̀ iṣẹ́ ni o àmúbọ̀ ọfíìsà ìlú òyìnbó ni o àmúbọ̀ ni mò ń sọ o olúwa ní gbogbo àwọn tó bá ń bá ìpèníjà kẹta bí èkejì pàdé lórí ọ̀rọ̀ àmúbọ̀ báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ̀ ọ̀kan pàtàkì nínú tán fi ja èèyàn lógun on fa fi da ogun eyan lo gbin ti won fi pe ologo ni olofo ni e nigba to ba se le ti o lase yori ti o se ton ti o bo si aya bere ti pe ni olofo oluwa ni gbogbo eni ti nkan ba yen baja oh my god oluwa ni kan lo geti ohun ti won pe ni ewuro ewuro kekere ni o ewuro kekere ni ben ewuro kekere bẹ́ẹ̀ lẹ́mọ̀ wòlí sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa get ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bájà òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bájà má bí sọ opportunity ẹ àjọ pàdé ogun ayé ò ní já wa ó náà tún fẹ́ gba kanáà bẹ̀lẹ́ kan jẹ́ kí n pè fún ẹ UVA UVA 50 80 80 gbogbo èèyàn ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu bó ṣe lágbára tó ni kò ṣe ṣe tó yàtọ̀ sí àwọn tó fẹ́ gba ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ san ọrẹ ìdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọdọ̀ da ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ nínú oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù pé mi ti ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù ká fi orókè àkọ́kọ́ lélẹ̀ tọba wa orúkọ jésù wà lẹ́yìn ṣá ó gbọ́ agbègbè ìbàdàn ọjọ́ friday yìí o ẹ lọ múra friday tí ọtún láyé lágbára ọba tó láyé àtúrò olúwo nìkan láti máa ṣe program o àdáṣìlọ tó jẹ́ wípé aago mẹ́sàn-án sí méjìlá nìkan ni olúwo kò ní sí program ní friday eléyìí ní olúwa dámiláre gàdí ẹni ọ̀lù tí wọ́n bẹ̀ ní ẹ̀yìn ìtàfọ́ rẹ̀ náà kò ní sí program ní friday eléyìí olúwo ni gbogbo wa ń bọ̀ láti aago mẹ́sàn-án sí aago bíi méjìlá ẹ̀ẹ̀kan ni o àárọ̀ yẹn náà nìkan ní olúwo tó àlọ́nà tó gé tẹ̀gbẹ́ra bó ṣe ń bọ̀ mí ìjọba mi sọ gbogbo àwọn èèyàn pé kò sí program ní ìtàfọ́ rẹ̀ náà kò sí lẹ́yìn ìtàfọ́ rẹ̀ náà ní olúwa dámiláre ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ kò sí olúwo nìkan ni olúwo tó àlọ́nà tó gé tẹ̀gbẹ́ra ìyẹn nílùú ìbàdàn ní atamátàsí lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ni o gbàgbé ọba tó láyé àtọ̀ kò dẹ̀ sí program ní àárọ̀ èmi ní sagam rárá ó ti on the 26th ìyẹn ní wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ gbàgbé ọba tó láyé àti ọ̀run àmọ́ ti má bàa gbàgbé ní ọjọ́ monday mo máa wà ní sọ́ọ̀bù ọ̀tà níbi àdíṣibà yẹn gẹ́gẹ́ ní 33 bus stop ní ẹgbẹ́ market yẹn ní ọ̀lù tí wọ́n pè ní ìgbórí ọ̀rọ̀ ibẹ̀ ni màá wà
1: ní ìgbórí ọ̀rọ̀ tó wà ní àdíṣibà ní 33 bus stop ní market police station yẹn tí bá ti ń kó bẹ́ẹ̀ à ń wọlé sábẹ́ kúta ní ìyẹn ní láfẹ́wá láfẹ́wá la máa wọlé síbà rẹ ní ẹgbẹ́ ilé ẹja ọmọ ìrètí mi under ìjòkó community ọ̀ọ́nì under ìjòkó community ọ̀ọ́nì ẹ̀yìn sábò ní sagam tó gba àwọn tó bá fẹ́ níbi bí wòlíì wọn á tètè dé bẹ́ẹ̀ àwọn yẹn á ti kọ́kọ́ dá wọn lóra ìwọ̀n bá tó bá kù látọ̀ máa dánú lẹ́yìn program lágbà ọba tó láyé àtọ̀rọ̀ kò dẹ̀ sí program ní àárọ̀ èmi ní sagam rárá ó ti on the 26th ìyẹn ní wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbà ọba tó láyé àti ọ̀run nígbà máa sọ pé tọba dọ́dọ̀ wò ni ìwọ kọ́ ló máa sọ pé lágbo ọba tó láyé àti ọ̀run ìjẹrẹ máa já wà dẹ̀rí àánú jẹ́ kí n fẹ́ ní nọ́mbà tó máa pèsè ó ti ẹ̀fẹ́ gbẹ̀gbẹ́ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọ́kọ́ ti lé nìyẹn kọ́lá kọ́ nọ́mbà náà sílẹ̀ 070 075 2 3 25 2 3 1 4 17 tọ́lẹ̀ kan sí o 070 075 2 3 1 4 1 7 àtọ́lẹ̀ kan sí o 070 075 2 3 1 4 1 7 àǹfààní kí ló jẹ́ fìyàn kó jìlá ayé kó sọ ẹ̀mí àní sọjọ́ bọ́ lọ́run àwọn àdúgbò
0: amen
1: jésù ló ló wà.
0: Ẹ̀gbọ́n olórí yóò tọ́ ti má jẹ̀mú ẹ̀ tó bá wù mí. Ayò àjẹmúrí àtàmátàsí dáa. Ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Covenant calling anniversary and thanksgiving. Tọ́ni ń bọ̀. Olúwa sì ń fún mi pé ẹ̀yin òtún yóò yóò kì í kápẹ́ tó. Ẹ padà sí ìyá wa. Ẹ̀mí ìbùdó fẹ́ lanú. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Ẹ̀mí má jẹ̀mú ìpè. Lójó Sunday 6 September látàgùn. Ẹwà òwúrọ̀ ọjọ́ ìyẹn la máa sẹlẹbírétì àyájọ́ ọjọ́ ọbẹ̀ wòlé ìbò bí àjọ̀dún. Ìfàmì òru ní àwọn ìrìnsẹ̀ lọ pẹ̀lú ìfàmì ẹ̀yẹ dá àwọn ènìyàn lọ́la. Ọjọ́ ìyẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò máa jẹ̀mú padà. Bá a sì máa mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ ìránṣẹ́ olúwa la ìyàtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Prọfẹ̀t
2: 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

Lati ikani la gilu FM oke gajuki, ile funfun bala o felele nilu Ibadan. Akojopo iroyin agbaye la moto yin wa lafejuma oni temi tayo oye ladun loniroyin saaju egbo koko to wa ninu iroyin na alakoso folulewa Nigeria FCT yezon wike ti pase wiwo awon le to wa loju so mi leyin ikun mi alagbara to sose lapakan nilu Abuja ajo eleto dibo lewa Nigeria INEC ti kede ojo ti atundi ibo silegbimo asofin apapo keji lewa Nigeria o waye ni ipinle Gombe ile gesi ti jeje atileyin won fun orilede Ukraine tako Russia be ni ko agbabolu Chelsea inu won ti di ele agba owo egbe won toroko enje Pedro Neto egboroyan hun lekunrere Alakoso fun olulewa Nigeria Yeson Wike ti pase wiwo awon le to wa lojusan mi nilu Abuja le ti o si nse ikilo tako kikole sawon ojusan mi nitori pe igbese ohun o ndi ati san mi lowo Wike pase lana ti sojo isegun lasiko to n ba won niroyin soro l'office re leyin to se abewo sawon ibi ti ipun mi ti sose nilu Abuja leyin ojo aroroda alakoso enu gbolohun to fi ita in lo le safomo pe abewo to n se in lo safihan wi pe awon dukia kan ti won ko soju so mi onu ndi omi lowo lati san lo girege nilu Abuja be oni wike ti wa fidi oro mule wi pe gbogbo awon ti le won ba nbe loju so mi oni yo di wo lai ni fi ti be enikeni se lami laka nilu se Gomina ipinle Benue Yasin Talia on lo ti fowoko awon commissioner tuntun mefa sowo si ilegbimo asofin ipinle ohun lati yewo ki won si buwo lu won akowe eto rin si adari ilegbimo asofin ipinle ohun Alfred Mbanga in lo foro ita ninu gbolohun ti ofi ita lana gomina yi onu pe fun ki ilegbimo asofin na ki won yiri awon oko na yewo fini fini ni ibamu pelu ofin ki won si buwo lu won won pe oko ti won fi sowo si ilegbimo asofin ohun oni lati jiro awon ti won ti kowe fipo won le lati lo re dije dupo kan tabomi ajo eleto odibo lewa Nigeria INEC in lo ti mu ojo abameta ojo kokandinlogun osu keso odun yi gege bi ojo ti atodibo lati di alafo to sile ni ekun odibo ijoba apapo Gombe Kwami Funakaye alafo yi sile leyin ti asofin to nsoju be tele Tango Yaya to dagbere faye ajo INEC in lo safomo wi pe alakale otun ta fita ona ni awon se o lati tubo je ki awon egbe oselu ki won gbaradi fun atodibo ohun papa julo o wa ni ibamu pelu ofin lewa Nigeria odun 1999 to nti awon ofin to de eto odibo Nigeria gege bi iroyin se te waju won pe alakale yi o ni en to je akowe eto royin fun ajo INEC in lo fi ita yen Moret Bigon lo fi ita loruko commissioner ajo INEC ipinle ohun gege bi iroyin se wa safomo bi pe ajo gbegbese na lati je ki awon eyan mo ojo ti eto ribo won waye ni ipinle na Ibadan lati royin lati ikani lagilu FM oke gajoke ile funfun balao felele Ibadan waye o e tete si royin to wa lati le okere olotu ijoba ile Gelsi United Kingdom and Burham on lo ti pe ile won tesiwaju lati ma se atileyin to gbangba fun Ukraine leyin ti Moscow to ti se ikilo ipe kilege si ma reti si ayorisi lori igbese ti won gbe ohun leyin ti won ti seri oro ipe awon drone ti won se ni ile Gesi ona ni won lo ninu ikolu Ukraine to waye ni Russia olotu ijoba ile Gesi in lo safomo oro di mimo nigbati won bilere lori idumo oru ti Russia se si ile ohun to si n safomo wipe
ilẹ̀ gẹ̀ẹ́sì ti ń ṣe àtìlẹyìn fún Ukraine tipẹ́tipẹ́ pàápàá jùlọ àtìlẹyìn ọ̀hún ni láti jẹ́ kí wọ́n lè dáàbò bo ara wọn gẹ́gẹ́ bí àlàyé tí Abraham ṣe ó wí pé ìhà tí ilẹ̀ gẹ̀ẹ́sì kọ sí ọ̀rọ̀ ọ̀hún òun náà ni wí pé àwọn olóòtú ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì tó ti wá tó ti lọ òun náà ni wọ́n ń ṣe àtìlẹyìn ìyẹn fún Ukraine tó sì jẹ́ pé kò ní yí padà lásìkò tòun. Lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ Chelsea òun ló ti dí owó tuntun lé Pedro Neto lẹ́yìn tí ikọ̀ Manchester City Arsenal Tottenham tí wọ́n ti fi ìfẹ́ hàn láti gbé àgbà owó ẹgbẹ́ ọ̀hún. Ikọ̀ Chelsea òun ni wọ́n fẹ́ ta Neto ọ̀hún pẹ̀lú owó tuntun lásìkò tí ààyè sílẹ̀ láti ta yìí kódà lẹ́yìn tí wọ́n wí pé agbábọ́ọ̀lù náà ni ọdún 36 òun ni ó ti farahàn lórí pápá ní àìmọye ìgbà tó lé ní 100 láti ìgbà tí wọ́n rí pé wọ́n ti rà á pẹ̀lú owó kan tí í ṣe 44.5 million wọnú ikọ̀ Chelsea látinú ikọ̀ Wolves ní 2024. Ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City òun náà ni wọ́n ti ń jà raburabu láti rí pé wọ́n ra àgbá owó ẹ̀gbẹ́ tí í ṣe ọmọ orílẹ̀-èdè Portugal náà lẹ́yìn tó sì jẹ́ pé ikọ̀ Arsenal òun náà fìfẹ́ hàn láti ra Neto tó ń ti ikọ̀ Tottenham. Chelsea òun náà ni wọ́n gbé owó kan eléyìí tó jẹ́ £70 million lórí Neto ẹ̀wẹ̀ eléyìí tí wọ́n sì ń ṣàfọ̀mọ́ wípé ìdíye owó tuntun tí wọ́n gbé lè báyìí òun náà ló súnmọ́ £100 million kó tó lè kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ikọ̀ Chelsea fi ìdíyelé owó tuntun yìí síta lẹ́yìn tí wọ́n pé agbábọ́ọ̀lù náà Pedro Neto òun ni ikọ̀ kan láti Saudi Arabia àti Fera torúkọ rẹ̀ ń jẹ́ Al Hilal lẹ́yìn tí wọ́n pé ìdí rèé tí wọ́n fi gbé owó tuntun lórí agbábọ́ọ̀lù náà tí wọ́n sì fi léde wípé agbábọ́ọ̀lù gan ti fẹ́ hàn láti lọ sínú ikọ̀ orílẹ̀-èdè ọ̀hún tó wà ní Saudi Arabia. Kí n tó máa lọ ẹ gbọ́ kókó tó wà ní ìròyìn lẹ́ẹ̀kan sí alákòóso fóòlù ilé wa Nàìjíríà FCT Yezon Wike ti pàṣẹ wíwú àwọn ilé tó wà lójúsàn omi lẹ́yìn ìkúnmi alágbára tó ṣọṣẹ́ lápá kan nílùú Àbújá. Àjọ elétò ìdìbò ilé wa Nàìjíríà INEC ti kéde ọjọ́ tí àtúndì ìbò sílẹ̀gbọ̀n aṣòfin àpapọ̀ kejì ilé wa Nàìjíríà ó wáyé ní ìpínlẹ̀ Gombe. Ilẹ̀ Gẹ̀ẹ́sì ti jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún orílẹ̀-èdè Ukraine tako Russia bẹ́ẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea iná ti díyelé àgbá owó ẹ̀gbẹ́ wọn tórúkọ ẹ̀ ń jẹ́ Pedro Neto. Ìròyìn àfẹ̀júmọ̀ òní kò ní jù báyìí lọ láti ìkànnì lágilú FM òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn fọ́kàn òjọ̀kan ìròyìn tó ń jáde láti ìkànnì ẹ̀kan sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ lórí ọ̀fẹ́ àti tẹ̀lé wa lórí ìkànnì X pẹ̀lú lágilú FM 96.7 bẹ́ẹ̀ ni kẹ́ ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú lágilú FM 96.7 Túndé Ọláwúwo lolóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morẹni Kejì Tèmítayọ̀ Oyèládùn ló ti ń ròyìn ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o ire.

0: kaabo pada sori eto yin eto wa owuro nla wa ni koni lagelo 96.7 FM. Okay to ga jokelo ile funbala fere latedo sini le ibadan ege ba se nbabo asoro nipa irin ajoko ati yawo to je pe into lagbara ni nigba ti oko ati yawo ba fere won o la won kokon to je pe won fun ma so oko ati yawo po beni to ma so okunrin atobirin po ti won fi ma nji oko ati yawo inu e na ni ibasepo wa ibalopo ibasepo o wa are lo wa ibalopo are lo wa ife are lo wa sugbon laaro teni an soro nipa ibalopo laarin okunrin ati obirin okunrin to je pe gbogbo nkan ti obirin fe pata lo nse fun ko si nkan to obirin ohun fe ti ko ni se kilo ya ko obirin no se fokunrin gege bi yawo nje so nje lasan ni nje se an setoju ile lasan ni ibare ni lupo gangan o se pataki laarin oko ati yawo bi yawo ba si wa nkorun foko e mo pe nkan kan ti nbo nbenu ko se si nkan ti o le ti bejo jade bi yawo ba nkorun foko oko to je pe o se daada fun ko se n to fe ti o se fun e bi o ni yo ri po hun ni lati satisfy le ki lo obirin ti wa nfe boko ba wa ni pe be iyawo mi mo ni ide lale yi iyawo mi mo ni ide laro yi to wa nko won fun oko e iyawo mi le ni ka kini gbogbo soju onje ni mo like ki lo sele last gbogbo ara lo nro mi mama se ma mi gbogbo nkan to se wa logbari mi mi o ko ki lo sele te nkorun fun oko yin o se nlo ose kan ose meji ose meta osu kan osu meji osu meta osu merin osu marun osu mefa obirin mi o je ki oko re ko se aso laro ohun mo lati bi odidi odun kan okunrin mi o si lanfani lati fe iyawo meji koda okunrin mi o like ko ma se ibe se ba se ba ka krinta leyin iyawo ile e iyawo ile na to wa su je pe ko tu wa fun lanfani to ye ko se ojuse to ye ko se fun oko e ninu ile se ru okunrin be to ba wa loju mi nita oju mi to ni nita to nse daada fun to se to fe fun ejo se ru okunrin be so jebi abi ko jebi eja so toro se ru okunrin be jebi abi o jebi lati le lo si ibomi lati le ri eni to ndunnu yato si yawo le 0912370875 tabi 081 4249106. Hello.
1: Hello, akoju.
0: Akoju mama.
1: Akoju.
0: Oju mo ni.
1: E ma gbo mi ogbon yin o. Akoju ma ko eto.
0: Eto ni, eto ni, eto.
1: Akoju je bi o. Tori ko bi fanya. Tori pe tori e na ni. Olo so na wo bi ni. So e mo pe e mo wo ko ko mo wa e bi e mo yiri. So ko wo sa ye. Ko ti ba ni tojo eyan. Onje owo ati kinarin. Nani bukata wo bi. Lawo ni ko lawo ni wa ko nde ru wa. Ile yi na ni je kini gangan le ru wa. E se omo nu ye ko ti ro ni. Opa yi na ni. Le ka nu ko gbe popo fo na loro ko re mo di oko re bota o. Owo lo do wa ko se ko ni o ba ni gba. Ko ba ri nkan kan. ora lori ora leti ajo bi ajo geje re se ara yin o wa ti ya ti ka lu ko tura o ko ko ayo si ayo si bi mi wa ye kini nge ko si ko lo wo ri aja eyin ako egbe mi eyin omo si e wa nenu re mo fi ro mi ju oko yin o ni ma ku wo pa yin ti to an ta o dun ju tinu le lo o ma fi lo pa para bo de ba o lo nti enu o lo lo ko re o ko ma wo ayi ma lo lo ko yin re yin
0: amin
1: e ko wa na ina ema gba wa le kokan pati re wa ko ma wa se re kini e ti ko to ri olo e ma bo ta o e ri sin ta o o lo wa n ta o ma lo ni ko ni ma je fun yo ba di ki o ma wa na wi o wo na mo mo pa ma ko se dada o
0: ah ah
1: o si oko wa ni o
0: n to gba mi fun
1: lo
0: to fe mi fun
1: lo ko mo te ne e ko to
0: iya mi ati so ki lele to yin mo si ki lo se
2: 09123708675
0: Hello.
2: Hello, Makemakweto.
0: It's Sony.
2: Comrade, oh, you go a killing. Oh, Lantala, you are laughing. Yes, sir. Long, you just
0: swing,
2: you can't hear him. Amen. Correct, oko re o ku die ka to ba ni se bokunrin bo se ton wa elomi waju ba o je bi o ori are esokuta se tori aje amu na ni afera wa ni so okolopo wa ka man tan se o o lan tan ni so la to ya la fi
0: e se won dupe sa 09123708675 0814249 1006 Hello?
1: Ah, sorry. Hello, Ekaro.
0: Akojumo, sir.
1: Kono ko mi ni akowale patai. Ege je mu be la so mi aju.
0: E seun, sir.
1: Opolo yo kuku ni daru.
0: Amen.
1: Je ta se mu wa lorun na te mu wa ni yaji. Opolo ko o bi atoko ina awon lo ma gbo. Pe mi ko ru e. O wa lojo lo won su lo won ho lo ni. Seri, kuku be je npo di mese. Ni yo ne garu
0: amen
1: won ni oko ati yawo ka fera wa ka bi ma ka se sore ko mo wa yare ti obirin ko gbo toko e lenu oku ina ko gbo ti yawo e lenu tori pe won ni ti ko so ba obirin so ba ni kan da lowo oko yo ni teri ba be na oku ina ba ba ni kan da lowo ina a lo ki oya ya ka gbi da lowo yin kini aburo kini pe nigba ta wa jo fera lo ko loya ta so ko wa lo ni di yo ma ni ko sai na ko soro e ara ro mi kini kan e daku kile da kini o joko ti loko na se ko ko wa je won lasan ni ko ko wa bi won ko wa se afaji lasan ni o se fu je ni mu aro gba o fere gege ba ti ya de je legu sinu oso be ko won la je ko won ma gbo ri obi to ba tin ko ko ko re wa le o ti loko re ta ni de mi de ma so du mi ali ta do se ni popolo pa la ko ro ni fu se ya wo kan Tuna di no in develop mi mo ye kini ka e go doju ale o mi be we won laanu ti da lo jo fun ni jo ka wa gaga ti da lo ba yun be lo jo ko ta ma mi ilo yimbo o wa ku baba ni kan da je baba wa ma mu abo ya ma fi da da na ran te le jo je to ye ko ni be mo do ba ti pe meji o wo do pe meji to le mi o ni o da bo ni to se ju tin ta ni o mu wole wa o jo gba da o ti pe a ko na ko ma ble mo baba ba ni o ba mo kene kesu in do ya won ko ju wori gan lo ko ju Mm. Nbe wa ti je mi le awe pe awon jo da lati ewe ko do fe awon to jo dagba to wa di pipa to dagba kan tara wa mere fun gani ya azu fe lo joko ti be ni kan ni bi kan ni bo lo ti be joko ti to lo lo mi ba jo lo ni pe lo mi ani to wa de le jo lo ta ba wa mere fun ta ko ma no wa keke ni se be ta gba ba wa wo anu ba ma keke ke so ile se la ge lo ni jo na o ata gbe la de ni si lo ayo bi ni ekeko o ekeko o e ma so pe mo si lo so eyin le ma do awon ni odun ni odun meta o akunrin o peju la ro ti afa ni o e ni damu o e yo bi e gbo so ko ile nu o awon kunrin na awon ba se number pelu yin o
0: e se o
1: e bu be lo so lato mi aju
0: e se won adupe sa hello
3: e ni e ka ro
0: akoju mo sa
3: akoju mo
0: e to itoni
3: e to da ji na ni pe wọ́n wá lè pé gbogbo ọkùnrin àti obìnrin abáǹro ìpè ìpìlẹ̀ ìfẹ́ kò ní máa sí gbọ́nmi tí omi ètò láàrin ọkọ̀ àti ìyàwó ìgbà tí ọkọ bá ṣe ọkọ bá gé wú ẹ ìyàwó náà gà mí tán so ìyẹn yìí bá ti wà láàrin wà síyàwó ilé sí gbọmí sí omi
0: nǹkan
3: obìnrin náà tó bá ti di pé obìnrin bá ti na ẹsẹ síta wàhálà ni ọlọrun ní jẹ kó dáhùn ọlọrun ní jẹ bá jẹ àwọn ọkùnrin náà ti gbọ lọ sí sùúrù sùúrù ìyẹn ló ṣe pàtàkì láàrin ọkọ láyà ìyá obìnrin tó bá ti á ń fi orí oorun tó fi ń mú ọkọ rẹ ọfẹ lé ọkọ síta òbí àwọn ọkùnrin náà sì nìkan gbégi wa náà gbégi kan àtòrí ọrùn máa ń wà lọwọ ọkùnrin náà wọn bá ti di pé ọkùnrin náà bá ti ń ṣe ètò obìnrin náà máa ń fẹ́ ṣéǹjì wa nínú ilé ọlọ́run ìjẹ́ kó bá jẹ lórúkọ tèmi ní tẹ̀sílẹ̀ mi ọmọ fọlárin ní ayé tó rò
0: èmi bẹ
4: ó tó wá di pé nípe ní ẹgbẹ̀rún wà kó àwọn ọmọ wá sí gbèrú tó wà káwọn ọmọ ibi tí wọn gbà ní ìgboro tó yẹ kó rí bẹ kódé tọpẹ wọn tóbi wọn máa ń rí èrí tọkùn tó yẹ kó rí bẹ nígbà obìnrin ọba rí ọkùnrin lásìkò tó yẹ kó rí sẹpẹ oṣù ní sálọ àti bẹẹ kọ ni ìyáàmì
0: bẹẹni
4: ọlọrun ló jọ pẹlú ẹni nínú
0: kì
4: í ṣe pẹkẹ yóò fún ọbẹ nìkan lówó olùṣẹ fọ́tò lè tí ọtí jáde ẹ̀hún lónìí torí ìgbà sọ fún wọn pé wọ́n gbà àwọn ọjà lè tó ìgbà yìí ni wọ́n gbà owó ò ní dọ́pọ̀ ní wọn ní ẹ̀mọ̀ ọ̀mọ̀ ṣe
0: ọ̀tún ẹ̀ ṣe wọn dúpẹ́ wọn. hello.
5: ẹ̀mí wọ́n á jẹ́ bàrí sí.
0: akójú mọ́sà.
5: bẹ́ẹ̀ni kí ni ọ̀rájí ọmọwé ayéla gbogbo láti nà lápẹ́.
0: ẹ ṣeun sá.
5: a rí i pé nǹkan ṣẹlẹ̀ ń sìn lẹ́ ń sọ nínú ọ̀pọ̀lọpọ̀ ìdílé títí pa obìnrin wọn fẹ̀tẹ̀ bí ọkùnrin tí wọn bá ti wò lànà ẹ̀sìn alábì sọlẹ́lá rẹ̀ ṣẹlá ẹni tóbìnrin bá ikọ̀ fún ọpẹ gbogbo nǹkan ní ọ̀fẹ́ máa bínú sí títí sínú ọkàn yóò fi rọ̀ ẹ̀ka yorùbá náà ìgbàrú ọmọlúàbí gbogbo ọ̀rọ̀ máa ṣe báyọ̀ náà ni àwọn ìyá wa nígbà ní yíyan ó ti fọ obìnrin ní ìfọpẹ tí èmi jẹ ti já ń bẹ léyìí tí ò bá fẹ pé a kò fẹ bá ẹni tàbídéyé ti dàgbà díẹ ni tara ọkùnrin sì le èké wá ṣe pàtàkì ní èyí tí ẹnìkan ti sọ lẹẹkan tá máa lọ ṣe ọlọ́dọ̀dọ̀ ọmọ tí èèyàn bá ti láyínṣẹ́ mọ èèyàn ní tọ́jú ọmọ tàbí tó jẹ́ ikú bóyá ìyá yẹn ọ̀nà ẹbí kan wà ó jì tàbí àpò wọ́n wà lọ sọ lọ́gbọ̀dọ̀ ọmọ níbi ìbò ọmọdébẹ̀ àwọn ògbésẹ́ ní ìfún ọ pé kí wọ́n máa tọ́jú àwọn ọmọ nígbà wọn náà bá tún lówó fún òní wálé mọ́ gbogbo àṣà yìí ò dáa ọ̀tọ́ ni kí ọkùnrin àti obìnrin jọ wà ní ilé wọ́n tún máa gbé àwọn lẹ́tọ̀ọ́ gbọ́ngàn ara ọmọkùnrin bímọ lọ sọ lọ́gbọ̀dọ̀ ọmọ oṣù méjì ìtẹ́jú bímọ ó nínú ẹnìkan ládùúgbò wa ní ìyàwó ọba ilé ń lọ sọ lọ́gbọ̀dọ̀ náà jẹ́ kejì ó lọ bá wọn níbẹ̀ ní akéde ọlọ́mọ ni ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ pé ní ilé ìsinmi àfihàn ìyẹn ìdí àwùjọ àsìkò àwọn ìyá ara wọ̀nyí ẹ má sọ ọkùnrin di ẹni tó jẹ́ kó gbé ọ̀rọ̀ àrí nípẹ̀yìn ọ̀gá kan ń bẹ ìyàwó ẹ lọ sọ lọ́gbọ̀dọ̀ wọn nílé egun ọba ti pín sínú ilé ó ti tó bí ọjọ́ náà gbé nǹkan yẹn kó mọ̀ pé bàbá yẹn kú gbogbo àwọn àṣà yóò dá tó ẹ̀yàgbé ọmọ ìyá ìlà gbogbo láti rìn àjálù.
0: ẹ ṣeun àdúpẹ́ sá. irú ọkùnrin bẹ́ẹ̀ tó níyàwó tíyàwó gbà fún un tó bá wá lójú mi nta ṣó jẹ̀bi àbí ó jẹ̀bi.
6: Ẹ mà káàárọ̀, orúkọ tèmi ni ọ̀kẹ́ olúwa Rotimi Olúwa Container ṣe àpáta Ìbàdàn. Òótọ́ ọ̀rọ̀ náà làwọn èèyàn ti ń sọ yẹn. Obìnrin tí ò bá ti sojú ṣe rẹ̀ nínú ilé tí ó ń fi ìbálòpọ̀ jọ kọ rẹ̀, bọ́kọ rẹ̀ bá pọ̀ wájú ajá kò lẹ́bi o. Ọlọ́run jẹ́ ká fẹ́yàwó gidi o, tí ò ní máa fi ìbálòpọ̀ jọ kọ yàwó. Bàákà yẹn yóò ní dàrú ẹ̀ fún ètò.
0: Ẹ ṣeun, adúpẹ́ sọ.
7: Ó wù mí kí ní nọ́mbà mi.
0: Sá?
7: Ìdí tí mo sọ pé wù mí kí ní nọ́mbà yẹn ni pé ọ̀rọ̀ pẹ̀ tí mo fẹ́ bá yín sọ. Tí n bá sọ fún mi pé láti 2016 tí mo ti ṣègbéyàwó fún ọmọ wa àkọ́kọ́ obìnrin, èmi pẹ̀lú ìyàwó mi ti ní nǹkan papọ̀. Ṣùgbọ́n bí mi ṣe wà ní mo jẹ́ nìkan tó jẹ́ pé mi ò mààyè mi ò mà léèyàn mi ò mọ pé kẹ́ máa lọ gbégbé fẹ́ǹkáàkiri at what is going to 70. Sóbìnrin kan mo ti fẹ́ lọ gbé sílé níjì táwọn ọmọ ti ń gbọ́ lọ sọ. Ìrìn àjò obìnrin àtọkùnrin ọkùnrin ìwà kọ́sàárẹ̀ tó bá ní kó lọ gbéyàwó mi tó ní ìgbà níbi ìyàwó mi. Èyí tí mo gbé sí àjà lórí bẹ́ẹ̀dì kan lájà ń ṣe. Bíbí mo ti ń sọ láti 2015 àsùnmọ́ra wa. A fi já o. Wọ́n kò yé mi. Tí mo fi lọ, n tí mo ṣe ní ni pé ọkàn ò sí ìdúró gbọ̀ngàn báyìí. Wọ́n ń béèrè béèrè bí fẹ́ béèrè lọ́wọ́ ní pé kí lẹ́yìn pé ìyẹn bímọ tàbí pé ìyẹn ló ń. Ní ẹ̀ka tó máa gbọ́ pé ọkọ àtìyàwó ò máa súnmọ́ra.
0: Rárá o.
7: Ó yẹ ká máa gbọ́.
0: Rárá o.
7: Ṣùgbọ́n ó máa jẹ́ ẹ̀ka tó máa ń dùn mí lọ́kàn. Ṣùgbọ́n ojú mi ò sí níbi tó ti máa kóbìnrin. Tí mo bá fẹ́ kóbìnrin, owó ẹ̀ wà lọ́wọ́ mi láti ṣe. Ọrọ̀ ẹ̀ wà lọ́wọ́ mi láti ṣe. Ṣùgbọ́n mi ò lè ṣe kí n ṣe torí obìnrin mi tàbí gbogbo yá kankan wà tí wọ́n ṣe ṣe mí lọ́wọ́. Iṣẹ́ tí mo ṣe gan-an dé ní kọ́sàn ṣe tí mo bá fẹ́ kóbìnrin mi ò ní kóbìnrin. Ṣùgbọ́n mo wò sọ tí mo wò sọ sí ìwé ni mo sọ pé mo fẹ́ kí ní nọ́mbà mo fẹ́ bá yín sọ̀rọ̀ torí kò yé mi. Kò yé mi a sì jà. A ní ẹni tí ìjà kì í ṣe bó yàlè. Kò yàlè wọ́n lè fi ọlọ́run ọba búra pé kò yàlè. Ìyàlè, inú ìyàlè, ṣùgbọ́n tó ń kọ́ sí omi ò ṣe mi. Wọ́n ní mo ṣe wo kí ní kàtí sọ pé ṣé tí a bá jáde fọmọbìnrin sódà. Tí a bá jáde fọmọbìnrin sódà. Orí ó máa ń mú kí ọmọbìnrin nígbà tó yẹ pé àti ẹ̀ ti sọ pé kò ń súnmọ́kọ mi ò fẹ́ súnmọ́kọ. Tí a bá ti jáde fún wọn. Bóyá tó ń kọ́ sí ẹni pé yé mi. Àwọn méjèèjì ní ṣe the age we are now tí wọ́n kọ́ ọ́ wa wípé àwọn máa súnmọ́ ra wa àfi ìjà àyà lè kò sẹ́ni kankan tá à ń ṣe. Ìjọ tí wọ́n bá pọ́pọ̀ ní àti pẹ́ẹ́ sọ pé ìyá lè kó ní tìjọ́tì yẹn. Ní tìjọ́tì yẹn tí wọ́n bá máa fi sọ̀rọ̀ sáwọn ọmọ. Ìjọ tá à ń ṣe ìgbéyàwó fọmọ la ṣe ìbáṣepọ̀ papọ̀ láti 2016. 2016. Ìyá tẹ bá wọ wípé kí hàn àǹdọ́ kọ síta ọkọ fẹ́ lérẹ̀ síta ni ọkọ fẹ́ lérẹ̀ síta kí hàn bá kiri ní ká ṣe láàrin ìṣẹ́jú kan fẹ́ pé ìyá ní ìṣẹ́jú kan yẹn náà lágbádùn ẹ̀ mọ́ kí hàn wá kiri onímọ̀ nígbà mi wò ní ọlọ́kan ti tẹ̀lé ọmọdé bí omi ṣe yẹkùnrin ni o ṣùgbọ́n. Nígbà ń wá kiri wọ́n sọ pé bẹ̀rẹ̀ ìgbà tí ló ti tì wá síta yóò bá ṣe táwa gan lọ wá wá kú wa bábá wa tán a máa bí mara wa wípé ní tí mo tọrùn bẹ̀rẹ̀ ìyá rẹ̀ ó máa wá jẹyàn obìnrin yẹn ó máa wá fìyà jẹyàn tí bẹ̀yàn bẹ̀yàn lọ wá wá kú wa. So mo lọ́rọ̀ ọba yín sọ pé wá lè fún ọba yín
0: mọ̀
7: àti ọba lè fún mi kò fẹ́ mọ̀ ọ́ torí mo ti bá ìmọ̀ràn lórí ṣé ọwọ́ òbí ni. ṣùgbọ́n mo ń sọ pé òbí mo ní ìlú gẹ́gẹ́ nìkan ní ilé kórè àwùjọ ní ìfẹ́ ní kí n lẹ́nu kúrò kò bọ́fẹ́ ọ̀kan wà lẹ́yìn ọ̀kan bọ́fẹ́ méjì wàhálà méjì àwọn làwọn míì ṣe sọ pé ìjọba wọn pẹ̀ bíi márùn nígbà tí wọn bàbá tó bí bàbá mi ó fẹ́ ìyàwó ju mẹ́wàá lọ.
0: ẹ ṣeun adúpẹ́ sà.
7: oko ni wọn sì máa ń kó wọn lọ ńgbà yẹn èyí mo gbọdọ bàbá yẹn so ìyá mo pè yín tí mo bá ṣe lórí nọmba yín.
0: Màá pè jáde lẹ́yìn ètò tọ́ yìí bá láti máa ṣàbẹ̀lẹ̀ láàárọ̀ tẹ̀ ni abu jamal ẹ̀ṣẹ̀wọ̀n dúpẹ́ ẹ̀ṣẹ̀wọ̀n tẹ̀wọ̀n wa emmanuel ọ̀dẹ́bísí ẹ̀ṣẹ̀wọ̀n dúpẹ́ ẹ̀ṣẹ̀wọ̀n. adúgbò làwọn gbà wọn tó wà pátápátá àwọn tó pè wọlé tàrí pé wọn pé ẹ̀mọ bínú ètò ti ìgòrí ètò ni àwọ kọlọ ń ṣàánú wọn ní ìlú gígàngàn lọrọ lé ayé wọn ní tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì kí là ń pè nígbéyàwó ga ìgbéyàwó kí là ń pè kí ní ìgbéyàwó kí ló kí àwọn nǹkan wo ló wà nínú ìgbéyàwó ẹ̀wọ́ ẹ má jẹ́ ìtàn yín ìbára ẹni lòpọ̀ ó ṣe kókó náà ìgbéyàwó atọkùnrin àtobìnrin ọ̀nà làwọn ìyá wa àti àwọn bàbá wa ti sọ yìí tó bá tún ti ń tọjọ́ mẹ́jọ lágbọ̀rọ̀ lọ́rùn á tún sọ dáadáa pẹ̀láṣẹ ọlọ́run ẹ wo ẹ má jẹ́ kí ilé wo dàrú ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú fún nǹkan báyìí pé ìyàwó mi ò gbà fún mi ọkọ mi ò gbà fún ló ṣe wà láàrin ọkùnrin náà ló wà láàrin obìnrin náà ẹ wo títí ọjọ́ mẹ́jọ ti já níbi sọlá balẹ̀ kíso lórúkọ mi mo dúpẹ́ lọ́wọ́ gbọ́n tá a jọ ṣètò pátápátá yín àṣìzọ́ ọlọ́wọ́ bọ́ tí ní tẹ̀lé ṣọlá tẹ̀mí nìyí ìtì ọjọ́ mẹ́jọ ẹ lè pè mí sórí nọ́mbà 08160337888 lẹ́ẹ̀kan sí 08160337888 ẹ pè mí alágàdúró alágàjọkọ bíṣọ́ alága ìgbéyàwó tó tálẹ́nu tó ṣe dáadáa tó gallant lórúkọ mi títí ọjọ́ mẹ́jọ ayọ̀ tí mo fi ń sí òun náà ni màá fi báyìí pẹ̀lú aṣọ ọlọ́run wa eré àti àánú yóò tẹ̀lé wa pẹ̀lú aṣọ ọlọ́run ó dàbọ̀.
8: 96.7 You are Alpha and Omega.

ìyẹn tún dàbí ẹ̀jẹ̀ ìyẹn ló pé ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀ tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀ a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara a sì rí omi tó ń jáde lára rẹ̀ mo sì dàbí èrò ẹ̀jẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́ ògo fún ọlọ́run lókè ọ̀run ẹni tó ni kú orí àgbélébú ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí ẹni tó ni ọkọ̀ ẹ̀gbẹ́ ìwọ ni mò ń pè ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì ìwọ ni mò ń ké pè ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì ìwọ ni mò ń

lọ́nà lórúkọ Jésù olùgbà ọ̀pẹ wa ní ti ẹ̀ṣẹ̀. Bàbá a béèrè fún àánú, mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Àánú o, àánú Júdà ní ti ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì, ní ti ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì. Ohun gbogbo tá a kọ nípa ti tèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì, mo béèrè fún àánú, àánú àgbélébù. Ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó yí ìdànù lónìí. Ìwọ ló ní ẹ̀jẹ̀ kò sẹ́lòmíì tó ń bá ọ dùn. Ẹ̀jẹ̀ àgbélébù o, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹ̀jẹ̀ orí pẹpẹ, iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹgbà mọ́kàndínlógójì, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Sẹ́dúnwọ̀n ló ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta. A tún gbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé. Ikú àgbélébù o, ikú àjínde o, májẹ̀mú ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébù, ọ̀rọ̀ méje orí àgbélébù. Ikú ọjọ́ tó jínde, májẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà. Áńgẹ́lì tó sọ̀rọ̀ nígbòjì lọ́jọ́ kìíní àná tó sọ pé kò sí ní yín mọ́, a ti gbé dìde. Ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀, èé ṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o, ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú, tó sì ń bẹ láàyè sí kíyèsí, èmi sì ń bẹ láàyè síbẹ̀, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Bàbá mi o, mo wọnú ilé yìí wá lónìí. Gbogbo májẹ̀mú yìí ó ní mo lò lórí ilé yìí. Gbogbo iṣẹ́ tó kù kù ń ṣe lọ́wọ́ lórúkọ Jésù ó yá lórí ilé yìí. Ayérayé máa bà á jẹ́. Ìwọ nìkan lẹni tí ò tẹ́ sẹ́wò.

lọ́wọ́ ẹ̀yin ọmọ ọlọ́run láàárọ̀ ọjọ́ tọ́sì aago méje sí aago mẹ́wàá prógíráàmù yẹn ń lọ wákàtí ẹ̀mí mímọ́ ní challenge nìbàdàn tẹ́ ẹ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó ń lọ ọmọ létí ẹ sọ

lágélu fm láyé gbọ́ adẹ̀tíngbé tó jẹ́ kọ́ mọ̀ ọlàwálẹ̀ amsaf ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good níbi káṣọ sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọ́ọ̀tì o yà ámbi wọ́n dikọ́ kennedy lágélu fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágélu fm òkè gájòkè.

0: Olorun apostle Ayodele Babalola yo tun sise lekan si ninu ipagun adura olododun Olorun abiamo 2026 isoju olojo marun la fi sede latojo Monday August 31st Prophet Olufemi Oni Mama Woli Obere Mary Alarape Prophet Mayo Wafeyiji Pastor Emi Adeosun Evangelist Dr. Bosi Adeiwa Evangelist Kendi Akiwale Lady Evangelist Bosi Adewumi pelu awon mo David Brothers ni yo ma pelu baba Olugbalejo Prophet SO Adewumi sise ranse atosa taro ni pade adura yo ma waya ago mejo laaro atago meri abo ni role ojo Thursday ojo keta osu kesan lago mewo owuro online yewo fe pelu eto ilera ma waye nibi tawa akose mose yo ti wa ni kale ojo Friday ni press night akori ni Oluwa wole wa san ojo Sunday September 6 gaga la shekagba ninu ijo Christ Apostolic Church ibudo iyanu district headquarter to wa ni Malusi Street End Malete ni Ibadan 081-3501-0191 Oluwa Olorun Prophet Adewumi yo sise agbara aye re osin ni wa bakan na mo loruko Jesu
1: Splash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko itoju isori. Atamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo moluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Lagilou FM.
1: Padà látọjú ọjà ìkànnì lágẹlú rè é lágẹlú 96.7 FM òkè gajò kele fálafẹ́lẹ́ lẹ̀ nílẹ̀ ìbàdàn òye ajẹ́ gánmọ̀ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá ilé tó dùn ti gbẹgbẹ kẹsì ọba ìpẹ́ wọn sì ń darapọ̀ mọ́ wa ẹ ló wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì ti lágẹlú 96.7 FM. Bákan náà jẹ́ kí mọ̀ fanfami ni lórí Facebook náà ni lórí TikTok @topstriker100 ó lọ́và ẹ like ẹ ẹ ṣíà ẹ ẹ gbé like yẹn kó lọ́và ẹ̀yàn tó wà ní TikTok wọ́n láwọn gbádùn behind the scene yẹn ìṣe máa ń wáyé ní every morning ní abá ti lójú ọjà never a dull moment àdíjí ó dọ̀ fún ẹ̀yàn tó wà ní TikTok. Àtùmọ̀ behind the scene kátó ń bẹ tán kátó máa fi ṣe fàájẹ́ TikTok ẹ̀yìn ò lè bá ìwọ tó ọba ti yóò sí TikTok ò lè bá yẹn tá a bá ti lójú ọjà yẹn behind the scene yẹn gẹ́gẹ́gẹ́ odidi story míì ni lọ́tọ̀ táwọn èèyàn máa fi ṣe fàájẹ́ ẹ̀yìn mọ̀ parí ẹ̀yìn tẹ̀ wá ní TikTok ẹ gbádùn rẹ̀. Okay, royal let's go there gbàgbàgbà orílẹ̀-èdè Senegal wọ́n kéde o. Wọ́n kéde olùkọ́ni tuntun Patrick Vieira ọmọ bíbí orílẹ̀-èdè ti France oníkàpé ṣùgbọ́n bá a bá tírèsì ẹ̀ lọ padà lọ wájú lẹ́yìn Senegal náà ni àbíwo ló ti wá Senegal náà ló ti padà wá gẹ́gẹ́ bí àwọn ìrandíran rẹ̀ ẹ mọ̀ páwọn náà lẹ́nìkan bí tó pé nígbà tá a tírèsì origin rẹ̀ Yaoundé Labadé àmọ́ bọ́yọ̀ kọjá Yaoundé lórílẹ̀-èdè Cameroon ẹ ti mọ̀ gbọ́ nípa Chief Olembe Jemba family wọn náà ni ẹnìkan bẹ láàrin tí a náà ta trace dé ibẹ̀ yẹn náà tó pé ìlú Yaoundé ni a ti padà rí orírun rẹ̀ Comrade Wasiu Olembe. So bẹ́ẹ̀ náà ni ti Patrick Vieira jẹ́ o lédè kúkúrú àdéhùn ọdún mẹ́rin ó lọ lédè Senegal fún báyìí pé ọ́yá a fẹ́ project ni o project leléyìí kí ni tá a fẹ́ fàyọ́ láàrin ọdún mẹ́rin ọ́yá wọ́n ti jọ jókòó wọ́n ti jọ sọ ó náà it is àdéhùn fún ọ pé tọ́ ẹ rí nǹkan tuntun o pàápàá jùlọ bẹ́ẹ̀ ti ṣe ní àwọn ọ̀dọ́ tá ẹ̀ bá gbàgbé pé Senegal control gbogbo tó ń jẹ́ age group games láti bí ọdún bíi mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn báyìí Senegal wọ́n control rẹ̀ gan ó ní gbogbo àwọn ọ̀dọ́ yìí wọ́n ti tó àkókò láti wúlò fún yín tó ẹjẹ́ máa wo ìgbésẹ̀ táwọn gbé yìí bóyá yóò ṣèṣore ó yẹ gbàgbàpá láti bẹ̀yìn àṣìlẹ̀gò náà fi gbẹ́gbẹ́ga tí ó wáyé lẹ́ni àtẹ́lẹ́ yìí tó wáyé lánàá tó jẹ́ tí ẹ̀yọ́ kan àbẹ̀wò ni nílà lígà rí níbo ló ti wá gbọ́ fẹ́lẹ́ máa ṣọkẹ́ ọyá jágbó àwọn àbájáde yẹn.
2: Akójúmọ́
3: Máyì.
1: Èwo tún ni?
3: Bàbá yìí.
1: Okay, one of your colleague.
3: Bẹ́ẹ̀ni ìjà ti bẹ̀rẹ̀ padà.
1: Bọ́ ti sọ lórí ayẹyẹ pé o ti agree pé kò sọ
3: mọ́ pọ̀ sọ tẹ́lẹ̀. Èmi bàbá mi ò jó mọ́ o. Egun ti gẹ́ẹ̀tì ẹ̀kú tuntun ó fẹ́ jó padà. Cause ẹ ṣàlàyé fún mi ìdí tí màá yóò fi
1: máa. Egungun ti ti gbalẹ̀dẹ.
3: Bẹ́ẹ̀ni tí màá yóò fi máa attack mi ń ta.
1: Outside.
3: Bẹ́ẹ̀ni.
1: Ìjà ta ò débi yìí o.
3: Àìrọ o.
1: Within ni mo lè dá sí. Sórí gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ lẹ́yìn ìgbà tó bá ti bọ́ ta lẹ́nu géètì.
3: Òun náà lèmi náà ṣe gbé wá báyìí pé káwọn máa àtàkì mi ń ta èmi máa àtàkì àwọn bí.
1: Ok ìyẹn ni counter attack
3: ni ẹ. Nígbà máa bo kọ wọn jẹ́. Nǹkan tí mo fẹ́ ṣe fún mi.
1: Counter attack ni ẹ.
3: Ọdọ ìyẹn náà ni ká mọ̀ ṣe wọ́n lóore torí iṣẹ́ mọ̀ pé wọ́n ta ìkúrú wọn sọnà rí bí wọ́n ṣe gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ náà ni
1: ẹ̀rọ mọ́nàmọ́ná
3: wàṣíù
1: ẹ̀rọ wàṣíù
3: òun náà fẹ́ gbé jáde báyìí.
1: Ayé ọ̀rá náà sùn
3: bẹ́ẹ̀ ni
1: òyìnbó ìsìnkà kan lọ́yọ̀
3: sí ètò tó tutù tiẹ̀ mú
1: ero wa si
3: lara riru nkan kan on lo sise fun
1: okay
3: o ka se se ko fun en to ba ra ni ifo
1: awon moju to ni kini won ra fun yen
3: so for na ra fun
1: yen ati
3: get
1: won mix so for money
3: ati get kini yen ko pe
1: won mix so for money
3: ama lunch e to ba tin dojo Friday
1: this coming Friday lotunla nibo
3: ago kan uru
1: 1 a.m.
3: Eti odo
1: omo oru la se kanu be ba soju mama le loju mama ko ni vare lo
3: mani ma fi pe water le yen ki
1: eyo e ko oju lana o
3: ero manamana
1: wa shiu your jade
3: ojo Friday
1: 1 a.m.
3: ben
1: sharp o le debe 105 ko ma ba wa e se n to gbadọ pe won woro ka yan mo be
3: 15 seconds pere ni if you guys are less, I can do laugh at Wailana. But I'm on his way, I just said, I'm a man, it's a genie. Last I learned, he did the Spanish La Liga, Atletico Madrid, I want to call Malaga to batting Diago Mejo. Back on if you got a he did the Champions League, as a cagba qualification. He called Celtic, I'm at the HSK, I go met John, I shall learn. Ah, match it, I feel good.
1: Lying, you go see Champions League. Oh, you're Dragon Power Lenina. Abi Dragon Power Alali Barcelona
3: yes I go major
1: Dragon Power Dragon Power le moranti so bo se jani yen a loju oja eni adura ti ti ero wa shiu na ko ti jade won popo lowo to ba ti jade e ma gbo lori eto live and direct ero wa shiu nipinle oyo somo na ti ojo se gbogbo se lo nse pata baby npa yen le lo e ja loju oja kade e ku kale
0: What the Mutu Yakalofa, who are I, Papa, that found with fire, one in nobody, a leg, a lot doing it.

ẹ̀mú olórun tún ṣe tó lọ́dún yìí láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yé okùnrin lakẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹ́mi òní wọ́n

0: baba akan rin lataaro ni o ti su mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ore ore
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: àwọn orí òní sáà ta wà yìí ẹ rí fíìmù ó ṣe jẹ́ nìyẹn o Bruno Fernandes wọn negotiation sì ń tẹ̀sọwọ́ iwájú torí pé tí ẹ fi lọ náà ní pé owó tí ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ sálárì rẹ̀ tó ń gbà lọ́dún gbogbo tí ẹ fi kún ojú bíi 500,000 euro lọ láti fẹ iṣẹ́ rẹ̀ lójú 2027 làdéhùn rẹ̀ ọ̀tẹnugbọ̀dọ̀ ṣùgbọ́n o ikọ̀ Man U ní àǹfààní láti extend ẹ̀ wọ́n ní àǹfààní ọdún kan láti extend ẹ̀ lọ́wọ́ ara wọn lẹ́yìn tó túmọ̀ sí pé ikọ̀ Man U sì láǹfààní di 2028 torí pé extension wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n lè extend the contract yẹn lọ́wọ́ ara wọn sí ọdún kan sí ṣùgbọ́n báyìí wọ́n negotiate lọ́wọ́ owó tí ẹ wá fi lọ yẹn àlàyé yẹn kí 500,000 euro lẹ́ fi kówó ọdún kan ó kéré ẹ yá gba bí ìwọlé làárọ̀ yìí ṣé kí wọn ó ṣe bẹ́ẹ̀ ni àbí wọn ó wo pé ọjọ́ orí ti pe bàbá ń jà torí pé player bá ti ń dàgbà ẹyin sálárì rẹ̀ máa dín ni ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ni ti Bruno Fernandes náà ó rí àbí ó pọ̀ ojowó ẹ̀ lọ ok a kú ojúmọ́ ọ̀gbẹ́ni tìjáni olóko dáná tó jẹ́ promotion manager
1: Ben.
0: Fún ẹ̀rọ wàṣíù
1: odò ò lè dúró ó lè bẹ̀rẹ̀ gbádùn ó lè dúró bíi wà ní ọkàn ó lè bẹ̀rẹ̀ bíi tú èjì ara ń fájò ó ná múlẹ̀ ọkọ̀ kan yẹ ẹ̀sùn mọ́ wa ń bí kẹ́ ìgbà tí yín ó fẹ́ rí ìlú èbó ó lè fi pa pásípọ̀tì ó fẹ́ lọ interview ó lè tó bá fi para náà ṣòṣe ni lọ́hùn ara ń fájò iṣẹ́ tó ní kálukú ṣe ò ṣeé ṣe lásán o ẹ̀rọ wàṣíù ní ilé ní ṣọ́ọ̀bù nínú mọ́tò
2: ní
1: lápò kò sí nǹkan kan tí ó ṣe ọ
0: ẹ̀rọ wàṣíù
1: ní bẹ́ẹ̀ ni tó bá jọ́dẹ tó ti pẹ́ rántí pẹ́ rẹ̀ a kínní kó fi wọnú ìgbẹ́ lọ ó pẹ̀ràn lọ́tọ̀ ó pẹ̀ràn lọ́sì kì í ṣe kéke
0: ọ̀rọ̀ lẹ́tígbọ́n yẹn láti ẹnu promotion manager fún ẹ̀rọ wàṣíù agbó ojúmọ́ o manager gangan fún aláṣẹ àti olùdarí ti iléeṣẹ́ ẹ̀rọ wàṣíù ọ̀gbẹ́ni Àtúndé Ọlátẹ́jú
2: akójúmọ́ akójúmọ́ gbaralé akíngbogbo ti tún gba ìpínlẹ̀ agbára ọlọ́run ti tẹ́ fún gbé wa òní látàrí tó ń sọ pé ẹ̀rọ wàṣíù awo ìgbà eléyìí kọjá ìgbà awo gba
0: ó lé méjì two and two
2: ọlọ́ngbọ́ méjì orí ẹ̀ ni irú eléyìí tó ń ṣe jama musiala ẹ̀ ẹyọ kan ó ṣiṣẹ́ fún yẹn ṣẹwárí ẹyọ kan tó kù àfihàn parun ni.
0: ok adakoporo aláṣẹ àti olùdarí gangan ceo iléeṣẹ́ ẹ̀rọ wàṣíù comrade olembe olembe ẹ kí àwọn aráalé.
3: Orúkọ tèmi ni Abdulwasi Mamadu Yusuf Akoredi Ọmọ Bakilapa mo kẹ́yìn sáà káàkiri àgbáńlá yìí pé akú bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí gbogbo ìtọ́jú ìnìkú dání ọlọ́pàá kárí wa búrọ́ jẹ́ ìnà lónìí jọ́ kọ́wà ó lè nàjọ́ lónìí jọ́ bàjẹ́ mi ì lẹ́jọ́ bẹ́ẹ̀ níbọ̀ dèrò
2: torí àárín
3: àwọn ọ̀tá mo wà
1: àárín
3: àwọn ẹni mi.
0: ẹyin kó tó ní bá tẹ̀síwájú náà rọtí ẹnìkan ń bẹ tó ti ń po iṣẹ́ yẹn pọ̀ ọ̀gbẹ́ni Ayala Evan ìṣẹ́jú kan kékeré àbí atájẹ̀kọ̀ bóò ni ìpolówó yẹn ó ṣe lọ torí pé style baba promo lẹ́lẹ́fẹ́ lò.
4: Ẹ̀rọ wàṣíù ẹ̀rọ wàṣíù kò sí nǹkan ẹ lò sí tí ò ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ fẹ́ fọrí bẹ́ẹ̀ fọrí bá mú yín bárabáro yín ẹ̀rọ wàṣíù ni ẹ lò tẹ́ ẹ bá fẹ́ sìn ẹ bá fẹ́ sìgá ẹ bá fẹ́ sìn kíní ẹ̀rọ wàṣíù ni ẹ lò kò sí nǹkan ẹ lò fún tí ò ṣiṣẹ́ fún.
0: Láti ẹnu Àyálà tó ń po iṣẹ́ yẹn pọ̀ ná jíngù rẹ̀ ọ́ jáde ẹ lọ́ fọ́kàn balẹ̀ ẹ ti lọ bẹ́yẹn ẹ jẹ́ wo inú kọ Manchester United Bruno Fernandes ntọ́ jákò di mímọ̀ ní pé òun ò ní gba 500,000 euro láti jẹ́ kó jẹ́ àfikún owó òun tó ń bá fẹ́ fẹsẹ̀ òun lójú pé a ṣùgbọ́n àwọn alákòóso ń wòye pé with his age 32 pé ìlú gan láti tó fi kún gan àwọn kan pé nọ́mà tí ń gbà yẹn náà lọ yẹ kí kọ́ máa fún un lọ ẹgbẹ́ bó ojú ò lẹ fi wò ó ṣé kí wọ́n filẹ̀ bẹ́ẹ̀ àbí.
2: Tabawo lápọ̀dọ̀ tèmi mi rí wòye pé wọ́n bá fẹ́ ṣe dáadáa èmi rò pé kò yẹ kó tiẹ̀ sọ pé bí apá àwọn fẹ́ fi kún owó ẹ̀ ọ bí àwọn fẹ́ fẹ́ iṣẹ́ lójú because age of 32 tabawo àwọn ikọ̀ látòlẹ́ẹ̀dẹ̀ saudi arabia gan wọ́n wulẹ̀ wá fọmọkùnrin
0: Alatasare na so le
2: no la pa odo ti temi mo ba odo kan to ku yen e ka ogun fi daru kon fi bo se ni pe ko si e ta won ta awon ti le so wo nu awon tun ri change die lori e ko ma de ba wa lo lade won olofe a ba ofe lo
0: won si ni extension
2: eh te ba o ta ba wo dada to ba so pa won fe to ba ni extension odun kan to ba fun ni extension odun kan le to ku to je pe apo ara won ti ni te ba wo to mokunrin na n ba wo le po
0: lo so se 20000
2: so won yen po so lati wa wo pe
0: sama isile extend there by starting from now now let the ku yen ti ba owo yen but e ma kan ba ana ti wo pe won fe goju ba bi 230 kan kan
2: lo ko ma lo so ibi to le mi so pe ta ba ri ko e gba gba ball to pe to ba gbo wo wa ta ba fi di that mi o that age of 32 years ko se nkan to ni nkan
0: o mo ni gi to mo di ko yi mu
3: emi ro pe to ba mo nkan tan se won ni lo ati fi kun wo e ara la ko na temi
0: lati fi 500,000 euro gan ko lo mi won ti try
3: to won ti gbianju to ni ije en to e won se ni pe ko sa burunu ko lo lade olofe at the age of 34
0: okay
3: yo para lo at the age of 34 la dey olofe ni won ba gba ti won ba ti ni replacement ti won fe fi jiro aye re yen kan ra lo fun odun meji tan lagbara to tagbara yen wa lodo won
0: kan keep owo won
3: kan keep owo won so kan ba ti a wa en ti won ora lati understudy before ko to dipo ko lo
0: yan ba si lo
3: mo
0: academy
3: ba si lo mo promote for now ngba ti a fi todun meji yen omo yen no ti yi ni mo tan fe so lapodo temi o lati a so pe 500,000 tan fe kon gan mo ro pe tori isese re pe o si nwulo en lo fa ka to fe fowo kun omo 32 years ni rase pe so tori pe o si nwulo ni ti o ba wule wulo ru time na mo so fun agbabolu pe o de wo ya re ku tan pe fe ka se fe se re loju
0: a
3: fe pe ni o a fe pe kare but tori pe o si nwulo
0: o
3: si ti wulo fun seyin
0: ko
3: si depreciate level pe ka so pe a deku so lapodo temi ko sabrunu kan file ko lo lade olofe gbogbo agbabolu kan le ran ta ta ko ba tin di 34 kan kan kan na te ba ton ri ti pun fe ton ruwo lare ki se agbabolu na grace ni eru ere ko mo te ba ra nu be gba o waye ni ti ba de ti ri gba ko gboju me lapodo temi o kan file ko ra ma gba yi tin gba lo ko na fara mo 500 ton be fi ko ti wa se fara mo ko ma gba yi tin gba lo titi Adeoru fi tenu.
0: Abdulbaki Balogun wa lori ero. O ni pe o ma do gege bi distributor ni
1: Abeokuta.
0: Abeokuta
3: na to da si.
0: Gbogbo Ogun state.
3: Mo se mo ro pe boyo nti esto se mo na.
0: Ah,
2: o wa di yo so
0: na. A to ran bi nko.
3: Awon ile Olongbo kenjo sun ile.
1: Eh, a to ko se ke la gbodo temi. O to si lati bere fun owo to ju yi tan fi kun yen lo. Taba ni ka wo n to ti gbe se nu ko ma yi n to n se lowo lowo la koko na player ti dagba ko mi boya pe ko le gba owo to po
0: okay
1: bi apere ni isin ko baya manage won fe se extension fun king
0: ari king
1: won de fi lokan bale pe la koko na adikun ni di baye ti n gba bayi o de tun ma gba extension lori owo ti o n gba
0: afikun
1: ma ba owo e ki lo fa to fi je be ni pe lo to ti dagba sugbon won wo pe n to n fun awon lowo yi ija ri agbabolu to pe to ba lo ta ba gbe wole so le to le fun won striker striker kan tan le gbe to le fun won ni to ba yo jaland lo
0: ele aland
1: nikan ni mi ri o so lapo odo temi aye le ti bruno fernandes n gba yen awon agbabolu to n gba aye yen ti won tan ti won wa extraordinary won scars won scars lapo odo temi to ba ni won fe gbe lomi wole si be yen e won pada kabamo ko sibe ni e se fe kere to in to won fa ma yu ka wo ni sin ka yo ipa e ko nu ma yu sa to koja ma yo le wo champions league
0: okay
1: ta ba so nipa bruno fernandes ni won ba gba ti ti se injury prone player o leto lati bere pe kan to fun ni owo awon ton fe gbe e je ka wo e ton fi nlo galatasaray ni dede iye ta won fun victor osimhen awon se ton lati ma fun
0: won la won ma double salary
1: won ma double eh so lapo do temi
3: won yo ton ni si tax
1: eh so ko si to bruno ki won fun ni owo to po ko si la
0: ko se jenu eh ko si to buru nbe ko le era ri ero washiu ni ogeti bruno fernandes won ton fe ki team ri o gba fi eye ni sai ero washiu ko lo ti o ba jade won ni blue ni kere o omo ri re ni red iyen ni pe blue yen o ti mu symbol shooting ati awon chelsea fans red yen ti mu ti gunners ati man u o fe capture gbogbo everybody ni o mu de liverpool na o e ma pe red cover o ti mu liverpool
1: o ye okay
0: o mu gunners o mu arsenal red cover ko ni kini ti a ma fi kon kan si lara ni
1: pe
0: ya lo mu Nigerian kolo
1: ati setting
0: n ti won ko to be ero washiu ti won ko ni
1: se washiu ni abi ero washiu
0: washiu
1: ero washiu
0: washiu
1: e de do ta lo ba won se formulation ko to bi washiu
0: kini ni won gbe sey yen fun success
1: okay won lo sise yen o wa transfer re si ajala pe ko ko sise yen
0: ko n ta n duro de ni NAFDAC number
1: ah e leri
0: epe niyan na
1: o da no mo ke mo wo sakuni
0: gbogbo n to ma gbo ma gbo gbogbo n ti omo lakeji wa ba nse e ja ma kun lowo ni
1: oda
0: lati ma fe pe ran lowo oda
1: in se pe mo
0: so e ti debito lagbere o ise to involve ye ma ja ni laseji
1: o mo ti mo dun mi loro
0: baba be lo pade bandit ero wa siu ni ora
1: te ba ti fi rara ti run bo lorun re se
0: bina bina
1: omo ti mo dun mi loro wa siu bo se gba mo ran jo ni pe ko ma ta
0: so mo pe blue red yen na blue red ta ba mix e barcelona color na wa nbe be
1: o na lo be
0: ta be ka pe ni o ti capture every angle every corner o ti capture
1: sori mo wa da mo are sori okunrin yi ke loro gbo
0: ero ni
1: ijo ni to ni pe ko ma ta egu atewa
0: ati o gbo lo
1: ya dare iya dare ti gbe ganta le fun pe mo lo bi ibe ibe wa nbe bayi ni elomi lo n fe lo be jo ni ya dare ni rara wasu lo nfi ibe lefun kolo o tun lo ma te kuru ko ma se aro ati funfun kota o tun wa gbele wa nisin o si
0: gbowo lowo awon
1: eyan o si gbowo lowo awon eyan ki wa ni o fe so pe le nisin
0: o fe de kuru le o fe de kuru
1: eh won mo te kuru o won mo te gbo ate wa o won mo ta kini kan kota kankan
0: so lele ito fe se yi ibi jo ti make eri
1: yo si de
0: make em de le o tun di 2030 woke up me
1: o di lai lai pon gba o bonu o di bere sokoto dederin color wa sa ni eri
0: ero wa siu
1: ero wa siu ko buru o a ma reti e gbo awon agba bolu so ke block na ni e ma fi si ibi ti ese player ba ti ni ju o ye ko le ni partnership pelu NFFL NPFL
0: gari o ma wo da
1: ki won ma
0: okay yo wo da
1: koko bere bi na te ke ta player ba ti ni ju dai
0: yo
1: sare gbe ero wa siu
0: player and da ku lojiji
1: iru kini tin subulu le ni se jaba mu sala tin na le
0: lojiji ero wa siu lo ni
1: ton ba ti fi ra ara ri o si dada
0: ero wa siu lo ni di
1: olohun sa mo na yin gba
0: si da buru ero wa siu lo ni di so bi nkan se run agu ojuma
1: ojuma alayo ni jare
0: mo
1: le nko
0: adupe fọlọhun
1: yo ti yamba
0: amen na jingure na o jade to ayala ni o ma fo ise
1: iran ni o play re
0: asiso
1: asiso na ni o play o mu awon se ba n play ti
0: style baba promo
1: koda ko le fail
0: style baba promo gan ni
1: mo fe lu mo ri tin pade o ti san run re fe ja bole
0: bi style ti
1: o mu baba mo se nti won ehun fe ma wa wo ko se ni
0: awon eyan ni pe won ti n bere fun gan kakiri awon kan ni South Africa won ni bawo ni o se ma wole ni France lo le de France ero wa siu o ti di tewo gba awon distributor ti wa nbe
1: orisirisi flavor lo wa wa
0: France
1: nti kaluku ba be bi se ni o so nti o se la
0: awon ju awon lo
1: o si ni awon ofo ile ti won ma
0: awon ofo po ki si ofo to po
1: sawo
0: ki si ofo
1: mo bi line meta
0: mi meji
1: yo wa ninu manual re ti mo kini distribution
0: mo ti ko si
1: mo ti ko si pe bo ba ti koko ja to wa pe ori fi olofe fi wu n to so ni
0: ni Libya Mr Ayinde ni Libya won ni mi wa Mr Ope Yemi ni Canada won na ma je ambassador ero wa siu
1: iru be na yo si se foto
0: won na wo se ti jade to ti ni distributor
1: ka bari ka gun ise yen
0: okay so
1: awon ti won mo fa won biribiri loju ri bobo lagutan wo ti yen ba
0: ko so lain meji na ni meta yo si ti ba manual re wa
1: ke se kese mo rori e mo
0: o ba ti fi ika arin left
1: e wa fi to e fi se
0: ika arin left bayi le to so wa ite o fi
1: to
0: eje oyeku
1: esi le fite ose meji to ba sa gbo lo sa fi
0: ke sa ni ba sa ni atele wo tun re bayi
1: tori badan lati nse
0: o wa se
1: ha ha ha o pariwo slanu ha ha ha le wa bi jasi mo se nu eh o wa so awon
0: o wa so yi pe iya ifo gbo lo gbo gbo o
1: iyan gbo ti mo ba ti ki gibo ni ti
0: ti so ti se aditi ya ifo gba lo gba gba
1: o ogba ti o ba lagidi
0: o ko nkan dani loto tele tele ti o se pe mo yo ko
1: nkan loraye to be gba
0: to rowo gba nkan ti e gba
1: eh yo
0: agbagba tan ni igbagba ope o
1: iyan
0: ope ti won ege
1: ti won ege ti na o ti mu ti won le ti lo ladana
0: e o wa siu e o wa siu
1: e
0: o wa siu odowo re o e si lo si bi te ba fe
5: lo ba tan
0: e se lo lo ba o yo wa nbi manual
5: ti o ba de o ti da je pe ko si la burungba na e gbe polowo re jare kawo yan mo kan mo emi na ja masado
0: so bo se jenu o emi a ma lo fun ta ro e to ba di lago mewa ku se ju me dogun a wa yi koto o fe je ka se e o wa siu ni olu lo ajebi idani ago mewa ku se ju me dogun mo ba yi koto ka se star 347 star 1004 star 2 ash ni o gbe ade be titi igba yan e ku kale
6: Lagilu FM 96.7

0: funfun bayi ni ye yin egun gaga ni ye orun bi yin o ba ju meji lo lenu ko ti se giran je ni e ku oju ma layo e ku oye to la peregede peregede bayi ni ye oju mo o e ku asun oji futoni tori pe awa ti ju ana lo olaju wa lo ija agbala wa to ninja an bi olo ninu anu e oba to je ka ju ana lo ko je ajo ni ka si ju lo lo ka wa pe laye ka po laaro ka gba ye seun rere ninu ola nla ni oloni to je oju anu kara anu gba ni ti ile atoko kaakiri agbala aye edo kiroyin la pe be ba ise ndara ko mo wa e sawari kan ni lagelu 96.7 fm okay to gajoki lori radio yin ati lori facebook atoju opo otakun agbaye yoku be ba ti sawari e e bere si ma share e pin kale o kaku fun toro oni ati ko debiba fun toro yi oko ojo kan awon iwe iroyin ojojumo le wa nigeria oro agba won lo ti wade o ni waju temi mo ri iwe iroyin the nation nibe punch ogbeyin ajo akorinjo le wa nigeria na o wade mo ri daily post ojoko remuremu siwaju temi o abere si ma ma won akori eka nitori pe ogere ori e ti se omi toro ila ko ma fi toyin lenu wo na ko to di pe a bere si ma ku abara bo sekere ti o ma poto fun e sile sugbon loni emi o ni wa ara ron temi o in se ni slonjo emi o mo boya oro agba nti e yo wo re niran nigba ta wa bere si ma da awon royan ndo bale ta n ko pa ti e bo ti o se ma poto fun e le saaju on gbogbo temi tayo oye ladun aboro lo ko mi e je a pe gbon ka won ba pe gbon jini jini bi eni ojoramu aboro to fomo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa ka kan je ko si ni nje be koni tale wa o asi so ni pe awon akara ragadi ragadi bi akaro bi akaro bi akaro osu
1: to e ku ojumo
0: o bari akara won bi ke lo osu le ti ma ri tabi ke lo bi oyo le ma awon akara
1: mo su bamba
0: bamba ti o rira gadi
1: niyan pe ni akara won panu ti ma kuju e ko giri to e ku ojumo e ku ojumo ma
0: aka kudu kudu su
1: kudu su ti o ti mu
0: ko wa wonu oro tan fi se de ga pe
1: kudu enu won su
0: e do pe ngba ti won suruguru tan o wa su yo
1: o wa loyun
0: o wa di akara bandi bi e ba fi okan e je e ko sugbon won ma dayun je
1: ni o ni lati fi nkan je o da je o je tan o mu mi le
0: awon ka kudu a to je bi wo won bi niki ti won ti mo awon ti ri bi bredi oyo
1: won bi te
0: o wa ko si won wa fi eyo kan
1: ki e gbe denge omi kan se je ni
0: o wa mu
1: ko mo mu
0: mo se wa tan ba si le je la ro bayi e mo mi ti le fi su
1: ni so ku dale
0: bi en ba si je ni ale na o tun di o boya bi osojo keji
1: jagun meji la
0: jo
1: be yen ba fi e je sari ko da won mo be yen pe wa sinu ni e sinu
0: ojo awon je
1: ka ta ma pe ni yobogi awe yobogi
0: so si je e ba wa ri
1: ah
0: e ba wa
1: se awon ti e bi e ba fese lu bayi
0: ah sori ti ba ti e wa ma ti fe jina tan e wa daga ri si
1: oh ah ti won ma ro po lori ina be
0: o
1: ti yi o na ti o ba se ti o ba dele bayi
0: gba ti o be dele yo ti di kan
1: yo mo nnorun bi orun ogba ni o ba fe gbe
0: ati wa kan kere dodo ati
1: o ti je nkan elomi o to wa elomi to le wa bread si wo tayo eyin mo jaun yo mo da fun tolo
0: sugbon ke se le mo ni e fi je ko la mo no ma kala
1: ti won ra bi
0: ti won ma ti ma lo ti
1: le ti won bi fork gbe
0: se se pe ngba se ba je te se a ma wa omi abadi ki
1: e ko ju be ko ju be ko ju be mo bo bi e ti lanfani
0: lati mo ko ba ti e je koko
1: lo ro to ni be ni e do ki royin na la tun se be gbe ka yin mo le o se mo pe ise bayi la se lowowo la se lola adura temi se ni wipe leyi to wu ka kalegba laaro toni ninu mejeji oba oke ti mo fere sise da yo fere sise wa o a si ni bo ma raye fowo ti abidemi lo ko temi wa kade lo ko baba to bi mi lo mo oro agba bi o ba se loro bo ba pe ti a mo se lojo ale e kabo sori edo ki royin iwe royin the punch nbe ni ayin the nation daily post ah te mo iwo ni me lodo che nbe un the guardian won kora won wa laaro
0: toni
1: bi o se eja mo mu awon kokoko e leyo ko
0: awon royin ton se kami fun aye gbori won wa nseju si mi pa ko bayi ko lo san nu ni ọpẹlọpẹ rọ wàṣíù láàárọ yìí
1: ó jẹ lẹrọ wàṣíù kẹsì wàṣíù
0: mọ bọkọ jẹ ìlú ọtún àánú
1: bí ẹka bólórí bá ṣe dárin láti
0: bá gbé ẹka èdè bónú
1: kò yí mọṣá wàṣíù
0: ok ó ti da tó alákòóso fún olúlulẹ̀ wa nàìjíríà yìí sọ wíkẹ fọ̀rọ̀ ọ̀ta ó pe wọn ọ̀bára tinubu lọ ní àti jáwé olúborí ní ìpínlẹ̀ ọ̀ṣun nínú ètò ìdìbò gómìnà èyí tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ta wàánú ẹ̀ tí ṣojú àbámẹ́ta tó kọjá ṣùgbọ́n kí wá ni kí gan ni wíkẹ́ rí lọ́bẹ̀ tó ga ru ọwọ́ ìwé ìròyìn punch ọ̀nlọ́kọ́ ètò wa tún jọmọ́ wíkẹ́ yìí tó jẹ́ alákòóso fún ìlú àbújá olúlulẹ̀ wa nàìjíríà ìsọ̀n wíkẹ́ tó ti jẹ́ gómìnà ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wí pé king gibe tó ní wíkẹ́ jàre ńlọ́tàkù tó ọ̀rọ̀ sọ́wọ́ o sí king gibe ìrètí nù o wípé ó ti kùnà ó wájú lọ́kàn báyìí ojú ẹ̀sìn ẹ̀ ó ti sú ìjákulẹ̀ ń bọ̀ kí ló torí lọ́bẹ̀ ti gàrọ̀ ọwọ́ ọ̀rọ̀ gbogbo kì í ṣe lẹ́yìn alábáhùn o bó ṣe jẹ́ pé ẹnu kì í ṣe lẹ́yìn afọ́kéèmù ìròyìn bọ̀ lórí ẹ̀ ní ẹ̀kúnrẹ́kẹ́ fún tòrọ
1: yìí. ọ̀dà ìwé ìròyìn the nation ní àyín lọ́kọ̀ ìròyìn yìí wọ́n ní ẹni tí í ṣe ọmọ oyè fún ipò gómìnà nínú ètò ìdìbò ilé ìtẹ́ ti kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun Oyèbámíjí wọ́n ní ló ti fi ọ̀rọ̀ léde wípé ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ìpinnu ẹgbẹ́ òṣèlú APC láti ṣe àtúgbéyẹ̀wò sí èsì ìdìbò ilé ìtọ́ wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun o bákan náà nínú ìwé ìròyìn the punch ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò tó fẹ́ wáyé bọ́bàdì ọdún 2027 wọ́n ní ó wà wá lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣèpàdé papọ̀ pẹ̀lú ẹni tí í ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin nílẹ̀ yìí Akpabio Temodogwu àti àwọn èèyàn míì pẹ̀lú bí wọ́n ti ní ìpolongo fún ètò ìdìbò sí ipò ààrẹ ó bẹ̀rẹ̀ lónìí gangan ni tí ò ní dọ̀la o.
0: ó dá bẹ́ẹ̀ ọ̀kan rèé tó ń bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu tó ń ti alága àjọ EFCC àjọ tó ń gbógun tiwa ọ̀daràn lórí ètò owó náà àtọrọ ajé Nàìjíríà ọlá olùkóyèdè tó ń ti alákòóso fọ́rọ̀ légbé àti ìdàgbàsókè àwùjọ ìyẹn Mutacha Dama wọn pé wọ́n ṣe ìpàdé pọ̀ lórí àwọn ilé kan tí wọ́n ti gbẹ́sẹ̀ lé ìyẹn ní tìbútòrò Nàìjíríà lẹ́yìn tí wọ́n wí pé àjọ EFCC ó gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun punch olóògbé ta fún tòní.
1: ọ̀rọ̀ ìwé ìròyìn daily post ní àyín lórí ọ̀rọ̀ ètò ìdìbò gbogbogbò tó fẹ́ wáyé bọ́bàdì ọdún 2027 náà ní okọ́bọ̀ kíkọ́ jọ bá wa dáadáa níbẹ̀ ni iye sọ wíkẹ́ ló ti ń fi ọ̀rọ̀ léde o fún àwọn tí wọ́n jẹ́ alátakò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ wò ó àtòkèrè olójú yìí ti máa mú ẹkún rẹ̀ sun ẹkún yín tẹ́ ẹ bá fẹ́ sọ ètè bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsìn nítorí pé ẹ lè jáwé olúborí má ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ o.
0: ó dá ọ̀kan náà tó ń bẹ níwájú tèmi o wọ́n wí pé àkàrà òǹpà ló kápá ẹ̀kọ́ gírí ká fi yangan san yangan ní dá yangan la bí ẹni bá wá kanrin báyìí ọ̀kan tẹ̀ bó ti jẹ́ pé ibi erin méjì bá gbé wọ̀yá àjà wọ́n pé kókó bẹ̀ ni ò ní lè gbéré o ṣáájú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní 2027 ètò ìdìbò ààrẹ tó ń ti àwọn tí ó ṣojú ẹkùn kọ̀ọ̀kan nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà tí ètò ìdìbò àwọn gómìnà àti ilẹ̀gbìmọ̀ aṣòfin náà ó tún wáyé o wọ́n pé ẹ mọ̀ jẹ́ atanra wa jẹ bá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ oyè eléyìí tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá eléyìí tó yẹ pé egun ṣoṣo ti parí ike ni wọ́n tán lè jígbó pẹ̀lú ààrẹ Nàìjíríà tí ń bẹ lóróyè ìyẹn Tinubu wọn ni Atiku nìkan òun náà nípa rẹ̀ gbé táyà rẹ̀ gbà á oníṣẹ́ rí yòókù ó yẹ kí wọ́n sọ pé àmúwulẹ̀ ṣe mọ́ ni kí wọ́n wá fi ẹ̀yìn sí Atiku pé wọ́n là ń bá lọ nítorí Atiku nìkan iná ni ó jẹ́ balógun ọkọ̀ nínú ogun àyókù tó jẹ́ ẹgbẹ́ alátakò.
1: ọ̀dà ìwé ìròyìn daily post ní àyín ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ilé eléyìí náà gbèrú tó ṣùṣù kábàmbà wọn ni Fáyọsé ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ń lọ́mọ ti ṣàlàyé ọ̀rọ̀ ní àyín pé ṣe rí Peter Obi ó ní ọkùnrin takuntakun mọ̀ ni ó ní àmọ́sá kò sí ìrètí fún nínú ètò ìdìbò eléyìí tó fẹ́ wáyé sí ipò ààrẹ bákan náà ló tún wá ń ṣàlàyé ọ̀rọ̀ ní àyín pé ṣe rí ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ alábùradà òun fi ràlẹ̀rálẹ̀ rẹ̀ lẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Mákindé tó ti wá ṣe ìlérí wípé ẹ̀yin ibi tọ́rọ̀ dé dúró lásìkò tá a wà yìí òun ò ní ṣiṣẹ́ tako ìjáwé olúborí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o.
0: ó dá ọ̀kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mọ́ pé ìgbìmọ̀ tí ń polongo fun imale ni ipinle osun oni won ti bere si se atojo oko awon eyan ile ti won lugbadi laluri lasiko ti eto dibo gomina waye ni ipinle osun won ni saaju lasiko ti eto dibo nlo lowo ati leyin ti eto dibo won pari ni ipinle osun gbogbo e ni won ti nto jo papo ti yin ni pe e lo gboju o wa live and direct e ba wa share e pin ko kare ile ajo je odo bene ka oni ke wa lo se abala comment section wa abala riwisi e fi ero kan yin e fi sowo be daily post olokoroyin to nbe ni waju mi yi
1: oda eyin eja agbera pa be ka lo si oju oja baba ti padade awon kokoyi ati awon mi la mo tu pale fun yin babade ni si arin gbogbo edo kiroyin e ku kale

0: ọkan gbogi lasale yoruba lase ngbe laruge
1: pato oro ni yi
0: ti oyo state minister of culture and tourism pelu ajosepo agbarijopo elesin bile nipinle oyo se yosesese se asekagba 2026 isese day orisirisi nkan lati gbe se fun igbelaruge asa wa nile yoruba idanileko ati afihan meremere ti se ti wa isese day celebration yo waye logunjo osu kejo odun 2026 indoor tennis court lekin salami stadium adamasegba nbadan lati se o eni aye se pataki julo gomina ipinle oyo engineer oluwaseyi makinde alejo pataki igbakeji gomina ipinle oyo barrister bayola wow honorable speaker of the house right honorable debo ogundoyin gbogbo loba loba ipinle oyo first class obas ni zoom marun yo wa ni kale lojo na afasa dara ni jo nilu lorin ibile iyanrin lelesin jesin ni tulu itifan akase adua forilede ati ipinle oyo olugbalejo agba dr wasiu olatubosun oyo state commissioner for culture and tourism logunjo osu yi ni lekin salami stadium adamasegba nbadan
2: àwọn àgbà sọ̀rọ̀ lónìí bí ẹni mọ bí ọ̀rọ̀ òwúsí lọ́gbọ̀n ọdún òye làgbà wò láìpẹ́ ẹni tẹrú tọmọ ń káyò kè pé ta ló mẹni tí ó kàn nígbà ẹ̀mí èèyàn dàbí tẹrin látàrí ìjọba ẹlẹ́yàmẹ̀yà tá a dìbò fún tí ó ká tó sára ti wá dẹ̀wà nù ibi ọ̀tẹ̀ ìlú bá ká ni mọ́ làásùn tá a bá ti yá ń béèrè fàṣíwájú rẹ káyà máa béèrè fojú inú o tó rẹ́ni bá rí sùn tó dàmọ̀ tí ò dé mọ́lẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá ráńgẹ́lì ẹ̀sẹ̀ ní ọ̀yọ́ tí aṣíwájú rẹ̀ ń bọ́lá tinúbú tá a jọ tún dìbò fún toro se ta ati sise ere tawon asiwaju re odo se ni eyin eyan wa lala gbogbo toro ke lorilede nigeria nbo nle atun to nto ti baje o se tun se lai ni suru kisu gidi ma ba parun lo ma gbe fin se ra won lebu gbogbo omo orilede nigeria ise ere ta re wa bola tinubu ti beru gbodo duro la fi ni ka fi mo sokan ka tun gbaruku tu yaya fun are wa bola tinubu o se leke dinu lorun ko gbogbo le sun abo koju opo mo ba di ìjọba tí ó ṣe ń tá a fẹ́ ni ìjọba Bola Tinubu àti Shettima sùúrù wa wọn nílò kó ṣẹlẹ̀ kejì lábẹ́ àṣẹ ẹgbẹ́ onítẹ̀síwájú
3: APC
2: Dr. Ayobami Wasiu Lam Adesina ló ṣagbátẹrù ìkéde yìí.
4: Jésù olùgbàlà bá mi sẹ́gun mi ó kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro mi.
5: Mímọ̀ ya àkókò ti tó ogun ọ̀run ẹ̀dí ya mọ́ra àkókò ti tó.
4: Ẹ̀dá tó bá mọ iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀ kì í fi ṣeré o. Lọ́kọ̀ ọjọ́ kẹrin ṣe ń jáde lẹ́nu àwọn ènìyàn tó wá fún àdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí òkè bàbá títù orí òkè àánú ìdí ọmọ òṣèkèrè gbogbo kálukú wọn ṣe ń sẹ̀ níbi àwọn àdúrà lágbára ti wáyé lórí òkè bí ìṣòro alẹ́ wednesday àdúrà lágbára àárọ̀ thursday ti wáyé láago mẹ́sàn án àárọ̀ sáago méjìlá ààbọ̀ ọ̀sán àtàdúrà àgbà papọ̀ alẹ́ friday ti ṣe sóoru gbajúmọ̀ sátidé bẹ́ẹ̀ láyè ṣe ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ síjù lórí òkè àánú ìdí ọmọ òṣèkèrè ní ọmọ ọjọ́ thursday friday saturday àti lẹ́yìn ìsìn sunday bí wọ́n lè bá lè wá fáwé àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí arágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bí kíbi ìlú ìbàdàn ìwọ ọdún yẹn ti wọ ọkọ ẹgbẹ́ dá òṣèkèrè yára sọ fún tímọ́tò pé níjà nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ ọba ń jẹ pẹ́pẹ́lẹ́ ọ̀sùn náà ti ń bọ̀ ìyá nàìjíríà ọmọlẹ́ ti bọ́lẹ̀ o ẹ ti rí sanbọ̀d orí òkè níjẹ́ lẹ́rùkú tí ń bẹ́ẹ̀ ni ẹ máa tọ̀ bọ̀ wá sórí òkè bọ́ ọ bá wá pẹ̀lú gbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ jésù.
6: Ìrọ̀rù pẹ́ẹ́pẹ́ wa o APC ẹgbẹ́ onígbàlà wa gangan la fẹ́ ní kẹrin.
7: Ààrẹ movement ló ṣàgbékalẹ̀ ìpàdé ìbánijíròrò tí gbogbo adarí ìrètí ìsọdọ̀tún ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìjọba ìbílẹ̀ ẹgbẹ́dá. Àwọn pé gbogbo àwa tọ́rọ̀ yìí kàn bíi gbogbo ìgbìmọ̀ aláṣẹ APC nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn aláṣẹ ẹgbẹ́ àti ìgbìmọ̀ àgbààgbà lẹ́gbẹ́dá gbogbo àwọn àlejò tá a fìwé pè àti àwọn olùbánisọ̀rọ̀ pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC. Sátidé ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún yìí ló máa wáyé ní dédé àgọ́gọ́ mọ́kànlá òwúrọ̀ ní gbọ̀ngàn Al-Latif Event Hall lẹ́yìn yídi ìkírun Petrocar gas station Arúbíewé lágbègbè olódó ní gáràjì nílẹ̀ Ìbàdàn. Ẹ wá ẹ jẹ́ ká jọ foríkorí ìkùnlùkùn fún àṣeyọrí.

0: kode kode ni a ma nta koto kode mo ki kakiri agbaye nibi ton o ja kan ni lagelu fm okay to gajo ke to fe de lo ro ni kan ni lagelu fm mo se yin pele o kokorin mo kobiri mo kori ade mo ki orun leke pe e ko ojuma alayo e ka bo sori akotun eto yin eto wa je ka jo so ni kan ni yago meso sagu mewa ni e ti mo pe ta ba ti n ko lori edo kiro ibaye to je ka jo so lo mo nguri agbagbe ajoro ni yoruba npe ni ijero isinwo ikorowo nta ba di jowo o ye ko gun ni irawo so tu apero fo mi rin wo e ko ojuma alayo temi tayo yin ladun aboro loko mi e ka aro o be ba woye nkan to nsele lawujo wa loni oni ajo eleto ribo le wa Nigeria sisho lori ipolongo are ati ilegbimo asofin agba nilu Abuja leta ti rede senate ati house of representatives ameje meteta yi ipolongo re bere loni ṣùgbọ́n ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká wá lè mọ́ gbòbí ẹni tó wẹ̀kùn ètò ìdìbò àdádì tó wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún tó jẹ́ ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí léètì ẹgbẹ́ òṣèlú accord ti fìdí ẹgbẹ́ òṣèlú apc rẹmi ó jẹ́ ìràwọ̀ ọ̀sán tó ti wà pérò yẹ ká wo kí ló ṣokùnfà ìbọ̀rọ̀lẹ̀ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀sùn tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn ṣó wá ṣeé ṣe kírú ẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti pé kí ni ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí ẹ̀ ló jẹ́ pé olóyè nínú ẹgbẹ́ òṣèlú apc kan láàárọ̀ àjọ wà lórí ètò ni ìyẹn ọ̀nàrẹ́bù adẹ̀rọ̀mù saheed adéṣínà akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ààbò ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ̀kan lára wọn tí ó fìfẹ́ hàn láti díje lọ sílẹ̀gbìmọ̀ asòfin àpapọ̀ kejì ńlọ Àbújá lẹ́kùn àríwá ìbàdàn ìbàdàn north federal constituency wọn jẹ olùfẹ̀hónúhàn àbí ẹni tó fẹ́ díje jàre nígbà náà lọ ṣùgbọ́n tí tíkẹ́ẹ̀tì yẹn ò já mọ́ wọn lọ́wọ́ èyí tí ó sì tún ń bẹ lóde báyìí tí wọ́n ti ṣètò ìdìbò abẹ́nú bẹ́ẹ̀ ni wọn ò rí tíkẹ́ẹ̀tì gbà àwọn lájọ wà lórí ètò jẹ́ kájọ sọ láàárọ̀ yìí bẹ́ẹ̀ bá lọ sórí facebook ẹ rí ọ̀nàrẹ́bù adẹ̀rọ̀mù saheed adéṣínà lẹ́ẹ̀tàjọ wà lórí ètò tájọ mọ́ pàbíyọ abiodun bíi ti ẹgbẹ́ òṣèlú apc tó dé dúró ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní nàìjíríà lápapọ̀ ẹ káàbọ̀ sórí ètò jẹ́ kájọ sọ láàárọ̀ báńkì àwọn tí wọ́n gbọ́ wá ní.
1: Òkè gbogbo ní o ẹ kú ojúmọ ẹ kú ọ̀rọ̀ ìlú yìí o ọlọ́run wá ṣàánú gbogbo wọn.
0: Àmì ẹ ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká ti bí ìsáná ká fi kí èso ogun orí ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ ọ̀sùn mo ti fẹ́ ká bẹ̀rẹ̀ torí ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ ọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ tí mo pè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n lọ sí ìpínlẹ̀ ọ̀sùn àwọn ìkànnì nínú ẹgbẹ́ òṣèlú apc pé ṣáájú ètò ìdìbò tí wọ́n gbà ẹgbẹ́ òṣèlú apc ni yóò jẹun ìbòrí ṣùgbọ́n rò padà rí bẹ́ẹ̀ tí ó gbó bí àwọn ìkànnì kan ṣe dìde láti inú ẹgbẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ wa ń rò lọ́kàn pé n tó fi mú kí accord kó fẹ̀yìn apc nálẹ̀ ní ìpínlẹ̀ ọ̀sùn pé a jẹ́ pé kò dájú pé ẹgbẹ́ òṣèlú apc yóò jáwé olúborí nínú ètò ìdìbò tó ń bọ̀ yẹ tí í ṣe ti gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí kí lè ròyìn kí ni ìwòye yín.
1: Ẹ ṣe atọ́kùn ṣáájú gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe mọ̀ pé ètò òṣèlú dàbí ìgbà tí èèyàn ń ta géèmù ni àgbẹ̀ tí kò kó ẹ̀ yé ló mọ̀ ń lọ and tẹ bá jẹ́ ti wo trend bí nǹkan ṣe máa ń ṣẹlẹ̀ kò sí èèyàn gbogbo nǹkan ò lè máa dá lọ títí ẹgbẹ́ òṣèlú apc kò sí aláfiwẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu
0: kò sẹ́gbẹ́ tó lámìlà ká tó
1: kò sí at the same time gbogbo nǹkan náà ò lè jẹ́ téèyàn ṣẹ́rí ìgbà míì wà bó ṣe máa ń rí ń ta bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí inú ilé a gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run sọ pé mo fẹ́ fẹ́ lè kọyìn lọ́gbọ́n ni kò sínú ẹgbẹ́ tí ò sí dúkù ibi tí ò bá sí dúkù a jẹ́ pé bóyá nìkan tó ní ẹgbẹ́ yẹn àwọn àtàwọn family ẹ nìkan náà wọn jọ ń dáṣe.
0: Okay.
1: Kò sí nǹkan tó kí ń báyàn dù kọ́lọ̀ fọ̀rúnkẹ́ ọ̀gá mi Ajimobi ó ní wọ́n báyàn dù rere gan. Nínú àṣekágbá tó kángun sí ìbò gangan tó ń pè ní primary nígbà tí wọ́n mú ọmọ oyè kò sí káwọn èèyàn má bínú gbogbo bínú wọn sì má ń bínú ṣùgbọ́n ìbínú yẹn kọ́ ló fa ibi tá a ti fìdí rẹmi yìí nǹkan tó a fi fìdí rẹmi náà pọ̀ púpọ̀ gómìnà tá a bá fà ó wà lórí oyè òun náà ni kò ṣe pé gbèyàn síbẹ̀
0: okay.
1: Tó fẹ́ wọlé padà
0: òun náà ni
1: òun náà sì ni kò sí power of incumbency máa ń wà expired wáyé pé òun gangan ló ṣì ń dìbò ó máa ń nira díẹ̀ kí èèyàn tó bá ẹni tó wà lórí àga kó bá fà kó win ẹ̀ ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ dáadáa tó ṣẹlẹ̀ sáwà náà àjẹ̀tí kọ́gbọ́n àwọn nǹkan ibi tó kù díẹ̀ sí àwọn àtúntò bẹ̀ ṣe ṣé gbà mí tí nǹkan bá ń dùn lọ tó ń dùn lọ ń gbà mí èèyàn ní mọ bí èèyàn rò pé bóyá èèyàn lè yan mọ̀ ṣe ni ibi òyìn afojú fo àṣìṣe èèyàn gan pé èmi mo mọ̀ ṣe ṣùgbọ́n tó bá rí kọ̀sẹ̀ díẹ̀ àfojúsùn kínní ni o nǹkan tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun nìyẹn aláwọn àgbà ẹgbẹ́ kan tó jẹ́ pé tí wọ́n kàn rò pé àwọn làwọn lè darí gbogbo èèyàn tí ó sì rí bẹ́ẹ̀ àǹtí nínú òṣèlú ojú mi lórí òrọ́kàn mi torí tówọ́ sí ẹni wọ́n bá àwọn kan sọ̀rọ̀ tán rò páwọn yẹn ti ṣe tàwọn dámọ̀ pé ègé ni
0: afọmọ àparọ̀ abẹ́
1: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo yẹn àti jókòó àtijọ́ wò pé ibíba ni wàhálà ti wà and lẹ́lẹ́kejì
0: irú ẹ̀ náà wáyé ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí o ṣe àpò jọra wọn lẹ́yìn primary tí wọ́n fi mú senator Sàràfàdé Abiodun Ali gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkànnù ẹgbẹ́ yín ló sì ń bínú títí di bá a ti ń sọ̀rọ̀ nípa èyí
1: kò síbi tí wọn ti ń bínú even nínú ẹgbẹ́ ṣe PDP ní àbí APM tí tó jẹ́ àwọn náà àti ẹ̀mọ̀ bóyá PDP ni wọ́n ni bóyá APM ni wọ́n ni báyìí àwọn náà kàn múyàn ni wọn ṣe ìbò primary àwọn kan bínú o lè má jáde ni torí bí pé àwa jẹ́ alátakò ní ìpínlẹ̀ ọ̀yọ́ then tiwa tún wà ní lídà ayọ̀ kan báyìí torí sọ pé oya nǹkan báyìí là á ṣe táwọn yóò sì bẹ̀rù wọn pé ó dá nígbà tó sọ bẹ́ẹ̀ lóòótọ́ tó fi ní ká ṣe báyìí yóò ní nǹkan mi fèmi náà ṣùgbọ́n ẹ má jẹ́ ká tara wa jẹ kò sí ẹni tó lè bínú ìbò wọn fẹ́ẹ́ lọ náà alábọ́tùsù ra wa nínú lọ́tẹ̀ yìí.
0: Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ̀yin ò bínú báyìí ṣe mọ̀ wípé láti tẹ bá wùgbà tẹ ti ń gbìyànjú bọ̀ láti 2018 tẹ́lẹ̀ fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kejì
1: tẹ́fiṣẹ́ ìjọba lẹ̀
0: láti ìgbà yẹn tíkẹ́ẹ̀tì yẹn ọkọ̀ yín ti ọkọ̀ jáde tẹ́lẹ̀ wọ́n tún yọ
1: ẹ̀kọ́ ìgbàgbé
0: ẹ tún wá ní sùúrù títí di àsìkò tó fẹ́ ṣe àtúndì ìbò ti ìbàdàn náà tó wáyé ní ọdún tó kọjá tíkẹ́ẹ̀tì ò tún já mọ yín lọ́wọ́ àsìkò tá a tún wà ẹ̀ náà èyí tó ń bọ̀ lọ́nà wọn ò tún fún yín nìkan kan ẹ wá lẹ̀ bínú àbẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀ bí
1: tá a bá wò ní iṣẹ́ ìjọba tí mo fi lẹ̀ gbà yà wọ́n sọ pé òfìṣẹ́lẹ̀ torí nǹkan tó mọ̀ bóyá máa bọ́sí àbí ò ní bọ́sí ìyáyé èèyàn máa ń take risk náà ni bóyá èèyàn máa calculate risk rẹ̀ ìgbà tí mo fìṣẹ́lẹ̀ mo ti ní option 1 ABC pé tẹ́lẹ̀ ò bá tí mo ń lọ tí mo fi sùn yín tí ò bá
0: bọ́sí
1: máa bọ́sílẹ̀ èmi ò ṣòṣè dúdú ọ̀dà ìmọ̀ oníṣẹ́ mi lọ́wọ́
0: ṣé
1: tó bá di pé èèyàn oníṣẹ́ lọ́wọ́ tí gbogbo ilé ayé oko lórí òṣèlú láti pé wọ́n gbọ́dọ̀ fún bídíkẹ́ ní ìní nítorí tó bá wá àgbà àsìkò tí ìtò nìyẹn nígbà tó di 2022-23 táwọn ènìyàn kí wọ́n wá jáde ẹ̀gẹ́ mú ni ẹni tó wọlé ọmọ ẹgbẹ́ wa ni ó ṣe ẹ̀ṣẹ̀ kan ni ẹjọ́ ti ẹ̀ṣẹ̀ kejì dábàá ti ẹ̀ṣẹ̀ alẹ́jẹ̀ torí ẹ̀mí fi jáde bọ̀ ìgbà tọ́lọ́ ń gbé ti ẹ̀dẹ́ tá a tún ṣe ìrọ́ọ̀ náà òyìnbó ṣe rí àfẹ̀hónú náà lóòótọ́ o tori mo le lase kanu no selu ti nkan ba sele si o to ba dake ti won no pari o star won ni mo ye o
0: okay en boro jara bura
1: mo je o boro ja o to ba ja to ba ru omi omi a kan ma gbegbe lo ni won no ru omi kan mo pe ah nkan kan wa nbe to ru o ipo de po lori si si ifo e mo ye po to ju je pe appointment toju ipo rep lo
0: o wa
1: le fun yan dada ifun owo selu gan awon kan ma npo lo selu ngba mi o ta na so selu ti poju oluwa ti wahala ngba mi ngba campaign ba o tele ba gan o ni bo bata to fi sun
0: ti yo so ti bata
1: ti bata ti bata ba won kan je pe awon ba yin ju o selu ta bo men ba de won je fun won sugbon nipa ti pe boya mo nbinu yen lele yi o ni ti da kokoyan mo binu tori won pe wa ba wa soro pe ah eyin eyan mi e je ka foju wo omokunrin yi o tori nkan ba tori nkan ba tori nkan ba apunle ni won pon wa le ni sugbon e fi wale kan ma ba wa fa wa de te wa gbeyan le wa lori eyin o binu sugbon na ibinu na
0: o ma ni mo yo to won si ni ibinu
1: eleyin sin bayi awon to je oloye nu egbe to ti learn ninu eto sele ni ibo abenda diyen pe a je ka te ba won abi soro ka me won te ba wa soro
0: won ba yin soro
1: won ba wa soro
0: ni badan not
1: be ni e ma ri pe gbogbo wa step down fun ra wa ni a si ko la to fun don ka ba wa soro fun lati 2014 lo tin abi 2015 lo ti wa lenu e omo baba wa si ko la ni eyan dada de ni ko si pe a ni personal grudges
0: jari tari
1: jari ma won de ba wa soro o da o tin se siwaju awa o si ti try ka file fun olorun gbogbo nkan gbogbo da ni se wa lowo ton ba fun wa agba ton ba de ton ba so pe ko ti ya a ti pada si bi se wa sugbon lele yi o ni ibadan north yo a binu
0: binu rara
1: won gbanu so fa won ta jo dibo ni a binu to won pon wale won pa so ka to bere si mo nawo
0: nana danu
1: mo de fin yin daju pe gbogbo to ba gba ko se bi jagidi jagan to ri kan ma lo ma continue gbogbo to ba gba ni to fin ni ti eto bo la gba la fi fun faruk ayi sokola wole lebi o se ni o wole ole sarafa dini governor wa ni dagbara olohun nesia gbogbo agbara la fi ma se gbogbo ta ba mo ni si daada la fi ma se ni ti oro pe won mu omo oye ko se kiyan abi ninu to
0: e ra won eka eka to je pe won o soro soke
1: ko se ntan ba mu
0: oloye teslim folarin bembe to dake
1: ma binu pe ma ri fa si oga mi ajimo bi
0: o ma so pe adebayo adelabu wa nbe
1: o ma so pe to ba fe nikan nipo kan iyan ti se eyan mesan tawon na fuju sipo yen ori ya dela buna won obinu o ye kan binu tori awon ti fuju su pe awon na ma fun sugbon ka awon na fowo won tori ngba ta dibo ni 2023 ni egbe mi la won ti dibo won si dibo against wa ni against president ni won dibo against wa ni sugbon ngba ti mudumudu be de awon na fun minister awon yan binu ngba yan gan o awon yan binu gan won fa paja pe en to dibo against wa won fun no won fun won won je mudumudu be sugbon eleyi na pe de bo so na ka won na wo pe ah awon je mudumudu ka lomi na je le na kan fowo wonu ni a be won ni o tori no ba ibo na fe se won pada lo ba ara le wa mbi bayi ni ke to fe fun won
0: en to se le yin tan lo ba
1: boya pise apm abi emi o ti e mo party tete wa gan bayi
0: mo apm
1: angbo pm angbo pdp pdp la mo ti ton fi wole won ton di apm ara won kan na ti wa pdp so gege mo so gbo won na en to ba won so na ni o ba won soro
0: ta lo to ba won soro
1: se ba awala loke ipo de poto to le fun won mo fun minister won fun ni komito to ju ya won komino ju minister lo gan to won fe lo mi en to ba won soro sugbon to ba di pe awon yorin ya ba won soro abi ta o pe en to ba mi soro ki mo fe
0: gba lowo
1: e ki lo le fun mi
0: ki lo le se
1: yeah tasiko ba to bawo na se nrugba ton rojo yi o da be o won fi mo pe ah ija pa won ara bi ni o da wa da mo binu ki lo fe gba abi okay a se nkan bayi fun e sugbon ton ba kan dake bi odo akan ra carpet won ni so mo nbe won ko fo won wonu oloye tesi agbegbe ni won won fo won na ni oloye baya de labu egbon wa ni won Olorun fa barika sugbo ko ti ni bi ise ijoba itoju tun bo na Olorun o ka won yesi to da awa na ton se ba soro na ta fa pa danu to yi won mo value won ni je kan ba wa soro to awa no a jile ijoba
0: se ba e je ka wo nkan kan eyan to mo nipa eto abo ni
1: bene
0: nigbati gomina na wa laye ologbe Isaac Abiola Ajimobi
1: Olorun forun kewon
0: eyin ni olori
1: eso alabo
0: fun won nigba yen isele to sele ni ipinle Oyo laipe isele ji ni gbe ni joba abile orire ti won ti gbe awon akeko atoluko ti won le ni ogoji sugbon to ye pe leyin akoko die won para gba idande ku lodo awon ajini gbe yi ijoba ipinle Oyo wa gbe igbimo kan kale ti won pe ni ibimo ti o ma se wadi lori isele be ati pe ijoba ipinle Oyo n ke si awon ajo agbaye ki won wa se wadi lori iru isele be gege bi akose mose eleto abo nje igbese yi lodo ti o te won
1: ni ti temi personally ofu ojo keje oja ni nkan ton se yan won ka fe waste wo Oyo se ko to ran kon ton gbele na won to fun lowo she federal government wo paro fun gbogbo ara ilu ni then kan to ba tin jomo security especially national democratic national security ko se gbogbo yo lo gboro mo si o nkan ti oloye ti gomina wa fe to fe gba ninu nkan to nse emi o mo emi bi le po sedu ni
0: o se ninu na fi nse
1: be ni bi awon wa sympathy do da awon yan ni pe ati gbo pe ikan na awon to fe dibo jo fun president na so pe president yo ba gomina soro enti egun ba gunese lo nse lakalaka to labe ibeye ni pe se president se federal government nse nkan to ye kan se lori e lekin so nkan lori nipa eto abo o ni kan na pe ni Geneva convention ko faye gba won kankan ele ma interrogate yan ke ma gba loju sugbon awon kan kan ton wa ko ton tun pe ni mental torture te pe iyan da ko le lamu
0: lai si fo kan
1: o wa Geneva convention yan o fa ye gba ona ti awon o to le mu ya wa tan gba tan fi free awon mo yen ni pe te yan ba se e le lo mu ebi e ohun àwọn kan náà ṣe ṣùgbọ́n ìdálùlù ìṣèlú wọ́n sì lo gbogbo chances gbogbo nǹkan tó fi káàlẹ̀ tán fi lè mú wọn wọ́n rí pé àwọn ìpúyù kò ṣe é mú wọ́n go out of the normal way tí ò gbọ́dọ̀ wọ́n sáàrin àwọn sígboro because ẹ̀wọ̀n pé social media nísìn bó o ṣe dá wọ́n pariwo rẹ̀ wọ́n ti ń kidnap àwọn ògbé nǹkan tí ò dá wọ́n ti ń kidnap ní òkè ọya tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó di ọ̀rọ̀ southwest nítorí pé yíyan ọ̀dọ̀ wambi àwọ̀ fàyè gba wọn kéèyàn tó rí ọmọ ọ̀dọ̀ wambi báyìí tí ó wà ní inú boko haram àbí tí ó wà nínú lukurawa àbí tí ó wà ní kíni ó le díẹ̀ tó a fàyè gba wọn ló fi jẹ́ pé títọ̀yọ́ ṣe ti pariwo síta ọgbọ́n náà dà nígbà tí wọ́n ṣe investigation wọ́n rí àwọn collaborators àwọn tó jọ
0: ṣiṣẹ́
1: papọ̀ wọ́n mú àwọn kan láàrin wọn wọ́n á bèrè wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu wọn wọ́n á mọ ìdílé àwọn kọ̀ọ̀kan ní àwọn tó wà níṣẹ́ yẹn pé ó dá àwọn àlọ́ mú bóyá ìyá ni o bóyá ọmọ ni o èmi ò lè sọ gbogbo ẹ̀ fún yín dídé ó yá wọ́n wọ́n ṣe communicate pẹ̀lú wọn pé àwọn ọmọ tí yín náà lè tó bá bíyín da ẹ tún pàkun àbí kẹ́ mọ́ ìdílé àwọn á pa àwọn èèyàn tí yín náà ni tó bá sọ̀rọ̀ síta ẹ̀sùn ìgbà ẹlẹ́rìí kíní kan Amnesty International sọ pé wọn gbọdọ̀ mú ẹbí ẹnìkan I guess so àwọn nǹkan bẹ́yẹn àwọn ọgbọ́n tó máa ń dángbà mí nìyẹn ṣùgbọ́n gómìnà wa èmi ọmọ ìgbà ṣe báwọn náà sọ pé wọ́n bá wọn negotiate tí ti o ba si pe kini yen sele boya won ni ko sele ni o to won so pe won ni ko sele pe won ko lo bi kan ni pe won ni won kan paro ni ta lo ba won negotiate nkan to no negotiate pe lawon pe won na fe gba 1 billion won fe gba moto won ni kan so yo se di sharia ibo no se negotiate ru e ti o ba si pe kini yen sele
0: ni oro to jare lati run speaker
1: beni abi speaker na tun ba federal government se ni against the governor awon ko ba je pe common sense ni en de bota pe e ba won negotiate en e tun so pe kini yen o sele kini ka wa gbo o imi ro pe ko won fi awon
0: governor so pe awon kede won declare pe awon fe dije dupo are loni ko to 24 hours ti o ti sele
1: se mi blame governor mo blame awon to surround won se gba mi wa tin ba ti sise ngba mi o ma affect bi yan se ma reason gba mi se iru nkan bayen se ijo kan no ma plan yen ni iru nkan to sele yen o ya ju won plan fo su mi jabo su meta
0: lawon to sise yen
1: lawon to sise yen won ti wo to ma ko won lo won wo to ma attack awon the next lawon ma move o nje to ma je bo e won ti prepare sile se eyin te declare le ni eyin na won sa le ko awon mo tori pe declare awon won ti o ye ke ma so na won awon to je bi agba agbejoro nkan kan to wa gbin around the government o ye kan ma chat ma ba won so je de pe eleye ma so eleye so to ma ti gba microphone ba yi nkan mi na ma so a so ro si state police na won ni federal government of se ni won mo pe federal government o lagbara ti se directly constitution faye gba won lati go through process ni wa de wa ni federal government ni o n dile gbogbo 2/3 of national assembly both upper house and lower house won gbodo agree si then 2/3 gbogbo state assembly won gbodo fowo si so process ni won tun wa se won tun wa pe ki na won pe referendum tawun yan ma wa so lo lori e tun ko pe emi ru bayo emi ru bayo ko to wa gbe kale so take time awon ko ba yoy kan ma question won de kan to ma soro den ti ma ti wa na po kan ko so boro le ma so igba mi wa gbe sinu oga wa kan to soro Lotun state to yi bo soro suta o bo si camera on fe ya je ko to so don suta o ku da lo to sugbon in te lo bi se nu oju ko to suta yen lo o kan fara ta ni pe awon pa oyan wa eyin na ma pa won ko da ko so be as senator sugbon elomi awon kan pa na to gbun lo sinu government house awon yo won complain pa yen ti IGN AIG kan so pe won ni inu government house la won kan tan pa yan wa awon yo so lo to gbe senator yen soro o fi tara soro a so pe nkan to so da o fi tara soro pe awon yan won ti pa won yan wa yin de ma pa won ko ta lo to sugbon action awon mi ju be lo
0: o le ju be lo
1: o ju be lo
0: pe agba mo gboro mi si ku
1: be ni so to ma soro kan ma sensor de ko to ma so sita
0: Eje ka wo ile die pelenja lati 2023 ti won ti bura fun are ni Nigeria inta akori ni inira epo petiro owo e lo kini la owo ti o to 200 per liter tele o ko lo si 500 nile oni to ma ibai nisin over 1200
1: o
0: ni jala epo petiro kan opolopo wa n pari pe awon oba mo ti subscribe fun nkan bayi o pe labẹ tinu pe ara ni awon gan ki le so awon ilana ti are fi sita labẹ sakoso won o ti n lo bi odun merin ba odun meta ti koja awon kan won ijoba apapo ni Nigeria labẹ Tinubu se tẹle ro pe o da fun ilosiwaju awujo wa tomaniyo
1: asun se ba lele o fowo kan tusukoto o fowo kan teni iyawo re so pe oko won bo ngberu omo bibi se mi te ba wu oro epo loto ngba to mo yen o ni awon yen lara o dabi ki ile aja mewa ko ti fe wu ko wona fe tun se se pe to ba kan pa che tan kunida time to ba fe se lowo yo ni awon to wa ninu ile yen lara die
0: won ti e ko ja elomi o ko ja
1: ni me o ko jade
0: o ma gba ile gba gba gba
1: o do subsidy se subsidy yen won ko an yawo lati fi suppress owo epo mi to ba je pe owo epo yen nikan na na fo yen suppress ni ko ba tun wa da awon kan na ko je e je sai fun example kan kani epo ba 1000 de that's a new error o da wa mo se fa mo yan wa ni 200 o 800 to ku awon la mo faragba ojoba en to ba gbe 1 million liter wole yo gba 800 lori 1 million 1 liter yan to je 800 million won wa ta die nbe won tun wa gbe lo ta pada ida kan lo ta si ta pada lowo te kan ta gan gan abi kan tun wa gbe wole won tun gbowo lori e awon kan lo fi kini e mu nkan je won ni lojumo a lo 64 million liters ngba tan yo subsidy o di 21 million liters o je ita lu gangan ni yen sugbowo ton gba ori 64 billion liters na gba lojojumo
0: ti inflate
1: o ti inflate
0: won si an ti bu mo
1: to wa di pe federal government wa yawo yawo yawo yawo won ti fi gbogbo nigeria yawo ton se te ba yawo owo ya da lawon bi kan ti ma fi se infrastructure ti an gbadun e bo iyan yawo awon kan tun won ko na ni nkan ti asiwaju se ojoju olusejo le seru e because am pe ah tin ba sara na won eyan sugbon ti tayo la kola to ba dogi ton pe emi ati n jogo sibile ni pe won le sanwo osise ijoba pe a n se ona tori pe yan subsidy ni o
0: won la won se to lamila ka ti ijoba
1: lamila ka iyen wu nsin won pe kini kan ni fund won fi ya won omo ile iwe lowo mo wo data yen about 1.3 million students omo to omo nigeria to to won lo ile iwe tan sanwo won to don fund 2020 lo shu e je kin so awon kini e bo se affect ara ilu fun yin mo lo si lo ilu abala ipe yin mo lo bore mi kan nbe awon soro won soro pe government nse nkan bayi won ni ro ni o o lo nse sanwo school awon omo anti ohun kan ni mo ni o ya pe o de pe office speaker yen wa ni show gbo nkan tan o mo nkan tan pe ni effort o lo mo o ni show o lo apply o ni sugbo o ti kokko so wo yen pe te so fun ohun pe gba to wa gba ohun ko fun ya ohun
0: pada
1: ko fi ko wo oja yen o ni 180,000 lo ngba ya re fi ko wo oja ya re ni o la won mi to nbo oko e na wa nbe yo ro je sile o wo oja 180,000 yen yo fi kun yo tun mo re lori e boya bi awon aburo e bi meta na wa ton tun fe lo le iwe to no pe ah olohun ti bo nse ohun oni ma se wahala ti ma sanwo le iwe won mo ijoba ti wa nbe ti o san fun bo se nkan raalu niyan construction don se gbogbo road don se kakiri awon raalu lo nse nbe won lo ko awon yin lati gidi to ka won ba je oyinbo abibi kan awon labor awon staff don se bi awon raalu ni won gbowo osu won rowo en to supply epo supply epo en to supply on je fa won to wa nbe ni won supply on je okuta yanrin gbogbo e ara lu na lo npada lo mo npada lo ba te ba ngbona to ba da mo tun yo ni ma baje gbogbo gba o o reduce owo te ma na lo su se epo to tun wa won epo ba ti wo bi 700 but tori ija to wa laarin America ati Iran ibi tan gbe epo gba because only ye ti epo man je lori agbaye so because tabanka wo pe awa la nse polo to ye ba la gboro mata o niye ti ori agbaye ton
0: ajo ton
1: ajo ton to control ton fi si so di ti epo ti won to fi won niyan sugbon very soon ti jayan ba pari ti refinery wa ka dupe lowo olodun ni o atashi waju pe because ibi ton call refinery si niyan free trade zone atashi waju lo lo fi be lo le tele awa la nfo epo to poju ni agbaye nsin
0: ti dangote abi
1: dangote
0: aladani ni
1: aladani ni sugbon
0: awon popo ti wa gangan o sise
1: actually president wa ti sign agreement pe lawon kan to de ma monitor e awon ni fowo si awon ni mu se to ba ti ba se tan lati wa to pe okay ilu le fi se o to ba ti nsise ni o ilu la to la mo so fun yin die die o yin na ma se nsin gbo awon be yen ti ilu ba da to na wa ile se a wa ti se ba wa te ba te ba lowo merin ti meta ba nsise nu won orun o nayin na ko so ba do ma fa won yan lowo pe e gbowo e gbe e gbo nkan e gba nkan bayin Now nigba ti emi ti ba ijoba meji sise dada oga mi baba Raji Fashola
0: okay ejo ese pelu Raji Fashola
1: be ni governor Ajimo bi golon forun ke won ti ma yan ba soro ngba nbe ma wo ni ku si tokan ti mi kin le ni one or two things no hin are nigba yen owo osu ton san bo don wa fun owo ti ijoba pa ko ma fun bi 5.2 4.8 billion ni don san owo o se don gba e to poju nbe ajira don wa nbe sugbon nisin owo to nwo your state ko so wo kekere o afi mo so pe e pari owo ijoba papo ni e mu awon governor yin dada nigba ti won ni won fe se autonomous ejoba eja mi yoruba e na
0: ominira ijoba
1: ominira ijoba ibile government na wa now to kokko so pe ko se se e lo fast check April to koja yi local government but not 721 million not for won
0: 721 million
1: lo wa si joba bile kan
0: but
1: not nikan ikije bi 702 abi nkokon sugbon owo government lo nbo si oni nkan don pe oni nkan don pe ni account is gbogbo jojo
0: jack
1: tori pe seri ki oro wa to le lojutu awon kokon ko ma sele o wa ko gbe election local government kuro ni owo state na
0: oni si lowo state
1: o si lowo state mo ko to wa ti pe
0: awon ni o ma organize e
1: no ma inec ni ko ma se
0: inec
1: ti local government ba je to ba je 30 tpc ni 15 tpdp ni 10 ta ko je ni meta anyone o ni so kan bi pe a ma ko wa fun gbogbo nkan I'm going to buy a map for 10 million. Lo shu. You know, 7 hours skinny. 10 million, you're going to pay over the money to you. I'm not sure I saw the 15 million buying.
0: The one from a lag, I'm going
1: to buy the money to you.
0: I'm going to receive this. Oh, I need that you are.
1: Once I'm going to down for 1 year, I can't wrap up the bank with Sobe. Then I'm going to down with Sobe. I'm going to
0: so, ijoba ipinle Oyo man fun abi gomina man fun 150 million.
1: A gbọ pe won fun won ni
0: awon ise ta won
1: owo ajemonu
0: awon ise akanse ijoba bile ti won
1: awon no nse won la won lawon o se tani o ma gbon ka fe eran sedun ka wati won ni gba ba gba ton wa fun won lo ta se je pe ina ke ma bi soro e lo bi leni commissioner me le fun yan 50,000 naira ni ijoba yo afi gbugbo e kan lo bi to ye ko lo ni
0: boya ko lo te
1: ibi abi o lo bi je ko lo ni
0: okay
1: boya lo ba ni o boya London ni o boya Texas ni o boya Brazil ni o ba se gbo ni sugbon e gbe so fun yin gomina meji ti wa ni awo fe ko gomina ti wa lo ko lo bi je ko lo leyin ijoba ibo tori ajabanu no nje ajabanu te pe everybody know si pe nkan ta won ara bi nje ajabanu e wo kini botija e gbowo e so fa lu pe gbowo agbọdọ pe egbon fayose e ma se yan gbaduro owo yen ko ma so pe o da ati gbaduro owo yi o sugbon nkan mi la fi se o e ti e wa so sita rara ndan ngba te ni wa so pe aye bayi lagba ara o mi gba aye bayi o ye bayi ni mo gba e se so tole pe gbowo ara en ti le ti de wo a je pe elomi o le balance mo o ta ni ke fun e wa ku sa ibo le ko si ibo ka fi se nkan mi e so fara lu pe nkan bayi won fun wa ni nkan bayi o a fi se nkan bayi ni e te wa so sita rara ajebanu no npe yun
0: ajebanu
1: ni a ni keyan ma je o sugbon ma je ajebanu
0: o wu ni ki a jeran ko pe lenu sugbon won fa ona fun o je eni ti o je amoju ero laaro o ko nawo si mi pe ago bayi le ku
1: so ti a pe
0: ah o ti pe kan ni tori e lo fi je pe e ri pe igba ta ti bere ko si ipolowo kan nbe ka le raye soro daada awon ipolowo oja kan won ti ganunle ti won gbe laipe yi honorable Aderomo Said Adesina e ba mi dagbere lori eto je ka jo so laaro e
1: ka to dagbere na mo fe ra awon ara ilu wa e ma binu pe dabi eni pe boya mo fe ma to ijoba na ni president wa ni ka mo so gboro APC president wa o n se dada n to se ka lawon ara waju won ti se be tele ta ti fara taya ti ni waje a ti ma je gbadun e nisin nigbati asiwaju wa leko to kodugo mo na to ma nbu a ma poloju yobo
0: nigba yen
1: o le awon yan ko titi o se gbogbo e o gba won tactics to lo nigba yen on la won to wa ni on wa ngba dun ni staff so pe ah eko eko da eko da o ti kole pe in the next 50 years ba do se mari so mo ro yin elaju yin le ta ba fe dibo elaju ni ke wo nkan to mo to ojo waju awon mo yin e ma wo nkan de je yon yon yon nisin
0: okay
1: so mo ro yin ni o olorun wa duro ti wa o ah ni rogun ajinigbe ah ni rogun agbe nipa o
0: ami o
1: e se wa ara le mo kiyin
0: e se honorable Aderomu Said Adesina anytime go wa na e ja pade lori akoto eto yi to ba dojo mejo agun me san sagun mewa ni ke mo gba pe ojo aba meta saturday le pade mi lori eto bo se nlo agun mejo sagun mewa timi tayo yi ladun aboro lo ko mi ire atayo la fi pade o dabo
2: la la la la gelu FM jagaba gogo retio

mukemuke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogun dogoji rara o Can somebody say success is possible? SIP. Fun gbogbo eni to setan lati kuro ninu ise atosi. Mu ki oro aje re o gbero si. Ona bayo ri ete atejise SIP. Si ero banisoro yi 0802 089 9900. Lekan si 0802 089 9900. Ile ise Fictionary Eagles Global na kon yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowo lo gbomi daada o nje le mo pe awon kan wa to je wi pe ona irorun la won fi n pa owo sapo asuwon won lona to legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín SIP ní ẹ tẹ̀ sórí 0802 089 9900 ṣé yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má bàa wá sọnù ká tó sọnù nílé iṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wa ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwa náà ba lè gbé nǹkan rí ṣe láyé tá a wà yìí Masun lori e te atejise SIP sorry 0802 089 9900 0802 089 9900 be se ngbo mi lori ikanni yi lowo lowo awon eniyan gbon 30 people akoko to ba te atejise SIP ni won je anfani idanileko yi lofe lai sanwo rara Mafia koko re dola ore ilekun orire lo sisile yi yara wole magbo lagbo danu gbiyanju te SIP sori 0802 089 9900 Emo pe olowo la imo baba don't leave me hanging Oluwa answer my call yo Bi asiko eni ba ti to lati sorire awon nkan gbiyanju ti o je ki orire yin o tete sumo tosi Show náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún. Ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire. Eléyìí tí ilé-iṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí. Torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802 089 9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn gbọ̀n 30 people akoko to ba te atejise SIP ni wa je anfani idanileko yi lofe lai sanwo rara kin to ma lo foto ni je ki awon alabagbe ojulumo ati ore re je ninu anfani ti Fictionary Eagles Global gbede yi kajumo soriri financial empowerment classes success is possible SIP te sori 0802 089 9900 ẹ ṣe púpọ̀ títí àkókò míì tí mi àti yóò ti jọ mọ́ pàdé bátúndé adéwọlé ló kọ́ mi

ẹ̀rí mọ́dé yìí àbọ̀lọ́rẹ́ ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: òkè. Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

0: kẹjọ.
1: Ẹ gbọ́ ẹ̀yin ará Òṣogbo, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun.
2: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́n.
1: Ìpínlẹ̀ ẹ̀rọ àríkẹ́ fi ṣe yín o.
2: Ọmọ olótùde.
1: Awu, a ní kíkiní kan ṣáṣá, a ní ọ̀dà tọwọ́ rẹ̀ lẹ̀, ọ̀dà tọwọ́ rẹ̀ lẹ̀. Ìṣẹ̀lẹ̀ kẹjọ. Ìwá ṣe tẹ́ wá dójúlé ẹ̀rọ àríkẹ́. Mo tún rí lórí kíní ẹ̀rọ ayélukára
2: wọn.
1: Níbi tí wọ́n ti ń jó yíká ilé ẹ̀rọ àríkà. Tí wọ́n sì ń lu géètì ilé rẹ̀ wípé.
2: Tòní ti wà ní.
1: Oníkíní kan tilẹ̀kùn mọ́ rí kò lè jáde. Ẹ̀rọ àríkẹ́ tilẹ̀kùn mọ́ rí kò lè jáde. Àwù. Èmi àá ti kéde. Kílẹ̀ tún wà ń wá. Kílẹ̀ tún fẹ́ kọ́lọ́hun ó ṣe fún yín. A ní kẹ́rú ọ́sẹ̀ rúsá. A ní kọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀, ọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀. Kí lọ wá dé o. A wù ú. Èyẹ̀ ìṣòṣèlú ló ṣòṣèlú ni.
2: Ọmọ olóòtú.
1: Alágbèrè tó bá gbé e tó bá yè. Ẹ̀jẹ̀ á kí n pọ̀ ṣeun. Èèyàn ló gbé tí ò lè gbé. Bó tilẹ̀ jẹ́ pé olólùfẹ́ mi ni bàbá onífìlà gogoro. Adémọ́lá Jackson. Ọmọ Adélékè. Lẹ́dẹ̀mọ̀ kú àrógún. Síbẹ̀síbẹ̀. Èmi ò lè díjú wípé kẹ́ ẹ bá tẹ̀rọ àríkẹ́ jẹ́ o. Ẹni ayé fẹ́ ni Adélékè lẹ́dẹ. Ìbò rẹ̀ sì kọjá bẹ́ẹ̀. Omi kéékèèké ló ṣe rẹ́ lásí. Ó fa 60,000 kọ̀sọ́gbọ́n kankan. Kò sóògùn àdúà ló kù. Àdúà bí ó ṣe ṣàṣeyọrí ni kí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ṣe fún. Ẹ mọ́ wàá fi tiyín kó bẹ́ni ẹlẹ́ni o, kò ràn yín ṣẹ́ o.
2: Oríire ti dé.
1: N ò rò pé o lè pè yín kalẹ̀ pẹ̀lú ohun tó gbé lérí wọn. Ẹ̀rín irin òun ni mándéètì tí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbé fún. Kò ní mọ̀ wá bá yín mọ̀ fẹsẹ̀ ta ihò ẹ̀yìn ìráwó.
2: Akọ́láwọlé ọmọ olótùde.
1: Àríkẹ́ ẹ̀rọ àríkẹ́ ó gbìyànjú ó ṣe tiẹ̀ níwọ̀n bànà o. Ọkàn fà ṣejù kún ni tá a bá yọ wá àṣejù ẹ̀. Òun fi lara tí ń bẹ láàrin òun àtàn gómìnà ó fi campaign. Tẹ́ ẹ bá fojú sùnùkùn owó tẹ́ ẹ bá wo ohun tí ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ wípé wọ́n bá náà láàbù ẹ̀rọ àríkẹ́ mọ nà. Èyí tí a kọ́kọ́ gbé wá ní kinní ni wípé wọ́n ná pamọ́ polling booth rẹ̀. Wípé mọ́kànlá ni àṣerọ́ ni. A ti wádìí o. Ó dìlé fà polling booth ẹ̀. 360-something in ìbò tó fi deliver. Ó sì gbé gbogbo ẹgbẹ́ òṣèlú tí wọ́n jọ deliver tí wọ́n jọ dìbò ní wọ́ọ̀dù
2: ẹ̀. Ó ti dé fún gbogbo wa o.
1: Ó dìlé fà polling booth, ó dìlé fà wọ́ọ̀dù ẹ̀, ó dìlé fà local government. Ó bin àtẹ̀yìntọ̀, ẹjẹ́ kan sára sí ni. Ẹjẹ́ encourage ẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ alátàǹpàkò àbí gbogbo olólùfẹ́ Jackson ti ń bẹ lọ́sùn. Ẹ fà lójúmọ́ra ni ẹ wà tí ó jẹ fún. Ó ti sọ tí ń ṣèun láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ̀nà ẹ wà nǹkan fún. Obìnrin ni.
2: Ọmọ olóòtú.
1: Obìnrin àtẹ̀yìntọ̀ ni. Ọba ilé lápàtẹ́sàn bọ́bá dákẹ́ sí yín lọ ẹ dáràn o. Ẹ mọ́ jẹ́ nìkankan ó fi ti ẹ̀kọ́ yín lọ́rùn.
2: Ọmọ olóòtú.
1: Ó ṣe wàhálà pọ̀jù lórí campaign yẹn.
2: ìjìnlẹ̀ ìtàn.
1: Toru toru tọ̀sán tọ̀sán ní ń bọ́ sórí láìfù.
2: Ìṣẹ̀lẹ̀ kẹjọ. Ẹ̀wà wá kẹ wá múná mbà yìí o.
1: Wọ́n bá Sọ̀ni kándídéètì tó gbé lọ bá wọlé, òun ò ní kò lè lọ ọmọ lọ káàkiri ìta. Kọ́ lọ ọmọ polongo.
2: Ọmọ olóòtúndé o.
1: Kò ní lọ ọmọ lọ káàkiri kọ́ lọ ọmọ kí ọlọ ọmọ ẹbá yín kọmọ bú yín kọmọ yọsù tì sí. Àmọ́ ò ń lè mọ sọ lábẹ́ ilé rẹ̀. Kẹ́rọ àríkẹ́ náà fi sàríkọ́gbọ́n.

0: ẹgbọ́n tí dókítà ògógó wí. Àwọn dókítà sọ wípé kò síbi tí a ti máa sọ pé kí wọ́n lọ fẹsẹ̀ létọ̀. Wípé ó ṣe àwọn láàánú fún ọmọ ògógó tó ń sunkún tó ń bànújẹ́. Ṣé àwọn kì í pé ó kú ìtọ́jú bàbá ẹ̀. Ṣùgbọ́n o nínú ìkọ́sẹ́mọṣẹ́ ìṣègùn. Cancer bá ti dé stage 4. Tàbí tó bá ti débi tó lápẹrẹ kan. Ó ṣeéṣe kí wọ́n mọ̀ lè ṣe chemotherapy. Ọmọ yìí sì fẹ́ kí wọ́n mọ̀ continue láti ṣe chemotherapy. Okun ara aláìsàn gan lè má gbé. Okun ara aláìsàn gan lè má gbé láti gba kímò. Pé kímò yìí yóò mọ pa àwọn sẹ́ẹ̀lì kan tí ó da, yóò sì tún mọ pa àwọn tó da mọ́. Tí ọba wá sẹ́ni tó ní okun dáadáa lára. Ó ṣeéṣe kí okun inú ẹ̀ má gbé. Orí ìdí eléyìí gbogbo ìtọ́jú tó yẹ káwọn ó ṣe làwọn ń ṣe pẹ̀lú ògógó. Kò sì sí ń tọ́kọjá àdúà. Gbogbo èèyàn ọmọ gbàdúà fún Ọlọ́run wọn dọwọ́lé. Akúkú rẹ̀ ni tí wọ́n sọ wípé yóò kú. Nínú ìgbà tí mo délé ayé èyí tí mo dàgbàlagbà iná ni o. Ẹni yẹn pè mí. Ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ nígbà wo ni màá ráàyè. Mo ní kò sí gbà wọn ráàyè ń òṣìṣẹ́ ìjọba kọ́mọ sọ báyìí. Ó ní ṣé mo lè fóun ní ọ́díẹ̀nsì pé tí ò sí èèyàn lọ́dọ̀ mi. Mo nínú mọ́tò ni mo wa o, èèyàn wà lọ́dọ̀ mi. Mi ò dẹ̀ mọ rọ́pa dráìfà mi wà ń bẹ àwọn èèyàn jókòó. Ó ní tí n bá débi tí mo ti lè sọ̀rọ̀, ó ní kí n pè wọ́n. Àìmọ̀ tí èèyàn fi ṣe ẹ̀yìn. Bí mo ṣe délé, mo bá wọnú private room. Mo wá pè lọ, mo ní ẹpẹ̀lẹ́ o. Mo ní mo ti délé o. O ní kí n gbé sí fídíò. Mo bá gbé sí fídíò. Ó lóun gbọ́ pé mò ń talẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Ní ṣe mo máa ń talé. Mo ní bẹ́ẹ̀ ni, ẹni tó bá fẹ́ kí n bóun tà. Ó lóun láwọn property kan ní Ìbàdàn àti Èkó tó ń fẹ́ tà. Ó júwe ibẹ̀ fún mi, mo fó kọ ọ̀nà méjèèjì ọ̀hún ṣe sàrà. Lórí ọ̀rọ̀ tó ní privacy ni. Ó ní kí n lọ wò ó. Ó sẹ́ndì fọ́tò lé méjèèjì sí mi. Àwọn ilé ọ̀hún dẹ̀ fine gan. Ọlá ti Ìbàdàn àti Èkó. Ó lóun ò gbénú ẹ̀ rí o. Ó lóun fẹ́ kó kúrò lámẹ́ríkà kóhun ọmọ wa gbé ní Nàìjíríà. Ó lóun fẹ́ dẹ̀ mọ́ sí bísínẹ́sì láàrin Ìbàdàn Ṣékù. Òun ọ̀fẹ́ tó ń bá wá Ìbàdàn kó mọ dé sí hòtẹ́ẹ̀lì. Tó ń bá wà Lékòó kó mọ dé sí hòtẹ́ẹ̀lì. Lòun fi ṣe méjèèjì, àwọn ilé yẹn máa fa ẹ̀rù. Ó fi gbogbo fọ́tò inú ẹ̀ hàn mí, quality ni àwọn nǹkan tó fi ṣe. Ó wá lóun fẹ́ tà. Ibi tára ti fu mí ni pé mo ní èlò ló fẹ́ tà. Ó ní kí n bóun woye tó tó. Mo ní ẹni tó bá fẹ́ báyàn tajà kọ́ ló mọ ń báyàn fálù nǹkan. Ẹ kọ́kọ́ lọ bá wọn fálùà. Tí àwọn fálùà bá wò, wọ́n á máa ń fálù ẹ̀. Ìyẹn lẹ́wàá sọ fáwa pé iye tí ẹ fẹ́ ta nǹkan yín rè. Orí tẹ̀ ń bá sọ pé iye báyìí ni. Tọ́ jẹ́ pé iye tẹ̀yìn fẹ́ tà, iye yẹn ò tó bẹ́ẹ̀ mọ́. Ó ní Mr. My Brother, ó ní ẹni àmọ́ tán bá fẹ́ ra méjèèjì, ó ní ẹjọ́ ẹ bá mi. mo ni se ko si
1: obi ki bagun da
0: ko wa Nigeria mo ni o ni oro tin be ni waju Olorun o ni o ti koja ejo oni siga
1: Olorun de baru sati
0: mo ni kilode o ni en to sonu o ju le lo
1: ani tara e bi ro pe ko le pago
0: enu e ni mo ti kokko gbo pe won so pe eyan wa ni dead alive Olorun to n ba yin soro yi Olorun wa ni dead alive mo ni dead alive bi bawo Olorun wa lese kan aye ese kan orun o ni oku jalaye ni n ba yin soro aya mi wa ja oku jalaye bo alaye nu oku o ni ati so fun lo hospital ko won oku o oni ko da gbogbo nti an so poku fo won ojo su meta lo oni 90 days ni an so fun po won oku mi o ni sorufe aisan to ni nseun tori iru awon to ba ni rufe re ki aya won ma ma je oni won lohun oku o ni 90 days
1: nisi tolorun ba wo mi idagba
0: ni 90 days baba fe tale agbodo ta kia kia kia nu oni nlo je ko n so gbogbo e fun mi o lohun fe gba owo re ko n pe fun awon to n ba fe pin fun en to won fi se charity en to won fi plan bury ara won o lohun ma ra o lohun fe ra ibi ti bi won se se ku won ni lu oyinbo
1: nisi tolorun ba wo mi ida
0: mo ni se won o ni gboku yin wa si Nigeria ni o ni won o gbe

0: of 0707118-1997 at 0808-070-1243.
1: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ Ìdí Ayùn rẹ̀. Sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀ aláàdọ́rin along ìdí ayùn rẹ ròd Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lóríta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 0803328-1742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
2: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
6: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK ẹ̀ sórí 0707-454-3005.
8: CDK ẹ̀, sọ́díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ìgbé ayé
9: orí kíní kan lánàá ọ̀rọ̀ ọ̀hún yani lẹ́nu nígbà tí mò ń dráìfù bọ̀ mọ́ pàdé bímbo adẹ́kàn bí ẹ pẹ̀nú mọ́tò wọn ni mo ti pàdé ẹ̀ mọ́ pàdé bímbo adẹ́kàn bí tí wọ́n yàn fún tí ó sojú gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ nínú ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ mọ́ pàdé ẹ̀ nínú mọ́tò mikra. Ó wà ń yà mí lẹ́nu pé mọ́tò mikra kẹ̀ kí ni Adékànbí fẹ́ fi mọ́tò mikra ṣe. Àwọn kan ní ẹni tí ó mọ̀ ní gbéraga èèyàn jẹ́jẹ́ rẹ̀ mọ̀ ni. Àwọn kan ní kódà tí bá ń kánjú ń gbà mí a máa gọ̀kadà. Mo wá bí àwọn èèyàn tó súnmọ́ bímbo Adékànbí léèrè. Wọ́n ní wọ́n fẹ́ mọ ìyà táwọn aráàta ń jẹ, wọ́n fẹ́ mọ ímpáàtì tíjọba lè ní nínú láìfu wọn. Wípé wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọ́n fẹ́ fararúra pẹ̀lú àwọn aráàlú. Wọ́n lè mọ ìyà tí ń jẹ wọ́n. Bímbo Adékànbí nínú mọ́tò mikra. Máa ní mọ́tò mikra. Ẹni tí ọba mọ̀ ṣe gómìnà. Olùṣèyẹ mọ̀ ṣe gómìnà.
10: Ẹni ṣeré kó múra sílẹ̀.
11: Ẹni ṣe kà tó múra síta.
9: Wọ́n ní ta ìlówó kọ́ o.

bẹ́ẹ̀ náà ni Oríyọmí Hamsat níjọ́ tí ń yọ̀ nígbà tí wọ́n gba ìjọba lọ́sùn tí ẹgbẹ́ alátànpàkó gba ìjọba lọ́sùn. Ṣé ẹ gbàgbé wípé ẹgbẹ́ alátànpàkó wọn ò ní gómìnà rí níjọ́ wọn ti dẹ́gbẹ́ yìí lẹ̀. Àkọ́kọ́ tí wọ́n fi ẹgbẹ́ wọn dìbò tí ó di gómìnà ẹni tọ̀sún yẹn. Òun náà sì ń sọ pé kí wọ́n lọ kọ́lẹ̀ wọn kọ́kọ́ òun sí lábẹ́ o. Gómìnà kejì tí ó tún jẹ́ nú ẹgbẹ́ alátànpàkó olórí Yọmí ni ó jẹ́ o. Ògún wa mú kú aya rẹ̀ mọ́ràn. Ẹni tí ó rẹkùn àti ẹni tí ó tẹkùn. Àwọn méjèèjì wọ́n jọ ń wẹkùn lókèrè. Ẹkùn ní lápá kìíní. Ẹni tí ó rà lápá kejì. Ẹni tó lẹkùn wà lókè odò. Wọ́n wá ń pè ló lẹkùn rẹ̀. Ìdìbò 2027 yẹn yọ́ lẹ́tíkẹ́ díẹ̀ o.

0: tán nánú ọwọ́ tó tán láì tó gbé wọlé ni mẹ́gẹ́ ò ti ẹ̀ farabalẹ̀
1: ẹ̀rọ ṣe balabala ẹ̀ẹ́ ẹ̀rọ
0: ṣe ẹ̀rọ
1: ṣe ọjọ́
0: mega 7-7
1: aago méjìlá ló wọ́n ṣẹ̀ṣẹ̀ ló ń bí i
0: mega 7-7
1: ó lọ aago mẹ́ta kọjá
0: nínú aago títí ẹ̀ aago títí aago mẹ́ta àwọn ìṣẹ̀ kọjá ìṣẹ̀jú ní mẹ́ta aago títí yàtọ̀ sí ti wà orílẹ̀ èdè ìbò nu
1: ìlú wo ni ẹ
0: agogo agogo
1: sáàyè kínní ilẹ̀ yín ilẹ̀
0: agogo
1: amọ̀pọ̀ ló ní bí àpàrà kó mẹ́ fún ọ wákàtí kan la ní jẹ́ a fi ẹ̀dọ̀ lórí òróró ká fi lo wákàtí kan wa kí ló dé báyìí ṣé ni wọn tún kí ní ìṣẹ́fúnra ó ti dá ó ti set ó ti set mọ́ yìí mọ́ abiọ́ ni ìwọ ló ní bí kí ló àwọn òbí lójú fún wọlé lọ́bọ̀ ó ti jókòó ọ̀rẹ́ di ìyá gbọ́dọ̀ tó wọnú lé mọ́ pàtí ẹ̀ ti wà studio kó tún á wọlé aago mélòó ló roko gbogbo báyìí
0: aago méjìlá
1: ó kọjá ìṣẹ́jú mẹ́rin bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa yíká àgbáyé lọ́sọ̀ọ́ òní kànnì lágelu fm òkè tó ga jù kì ń bàdàn gúdúgbẹ ròyìn òun lẹ̀ ń tẹ́tí gbọ́ tẹ́ lórí ọ̀fẹ́ àti gbójú wà lórí ẹ̀ báyìí níbi yòówù tí atẹ́gùn kànnì lágelu fm tó ń fẹ́ dé bí aago méjìlá bá tún ti rókogó àwọn ìròyìn tó jẹ́ kàyéfì tí bí àtiréta adálé ayé òun làwọn mọ́ tó papọ̀ tá a pè ń gúdúgbẹ̀ tá a mú wá sí ti gbọ̀nyìn a tún ti kó dé o bíbà fún tòní ọ̀kan òjọ̀ kẹ́ ẹ̀ tó yẹ pé àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa nàìjíríà tí wọ́n gbé wádìí ńlá bẹ̀rẹ̀ sí mọ́ nọ́ḿbẹ́ fún yín ògérí orí ẹ̀ lákọ̀ọ́kọ́ fún yín kó tó di pé á lẹ̀kọ̀ ẹ̀ sáàárín gbogbo ẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń jù àgbọ́ létílé ará ìtílé ń gbọ́ wọ́n ń pa á mọ́ra ni aburú ayé ó kéré òpin kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa o àdánwò ayé kò ní kàn wá eré ilé tó ń bẹ nínú ọjọ́ òní yóò jẹ́ ti gbogbo wa o gbogbo àdánù èyí tó ń bẹ ńbẹ yóò fò wá dá ẹni tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ò ṣẹlẹ̀ sí tí ó kàn kò ní jẹ́ tí ó kàn tí ó tún kàn wá elédùnmarè ò ní jẹ́ ó kàn o ẹ̀ka àsán lákọ̀tún ṣáájú ohun gbogbo tèmítayọ òyìnládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ mi ẹ jẹ́ àpégbọ́n ká má ba àpégbọ́n jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fàkàkàn jẹ́kọ́ ó sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa o ẹ káàsán.
0: Àmì àti àmì òṣèlú ta lémi bẹ́ẹ̀ náà ni kò ní talé gbogbo etí ìpín tó ń gbọ wá. Akin kàbọ̀ sí ká gudugbẹ̀ fún tọ̀sán ti tòní lónìí ti ṣe ọjọ́ àánú àna ọlọ́run ọba kò ní fi èmi àti yín sílẹ̀. Ẹ ti mọ̀ báwọn àkòrí láàkọ́ fún yín kó tó di pé a fún yín gan ní kẹtẹpẹ gan ní sánsàn fún tòjọ́ tòní martini salau ọmọọba ló kọ tèmi ẹ kú kalẹ̀.
1: Ó dá owó ẹ jẹ́ kí èmi ó mélé kò yín pápápá láti inú ìwé ìròyìn punch ibẹ̀ ni mo ti mú ròyìn tó ń bẹ níwájú tèmi o èyí tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró pàápàá jùlọ àwọn ewé tíjọba ọ̀fọ́ sí ní nàìjíríà ẹkùn ti ìpínlẹ̀ kánò tá a mọ̀ sí ndlea òun ni wọ́n ti mú àwọn afurasí agbégbòogi olóró tí wọ́n jẹ́ bíi ọgọ́rin níye 80 ìlọ́wọ́ ti bà báyìí ní ìpínlẹ̀ kánò ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ punch òun ló kọ́
0: punch náà ló kọ àkòrí eléyìí eléyìí tó jẹ pé ń bẹ lọwọ mi tó jẹ àkọmú ìròyìn fún ti ọsán ti tòní bẹẹ ló gbé mi pa lọ sí ìpínlẹ ti ogun lọhùnún ó ní pé iléeṣẹ ọlọpàá ti ẹka ti ìpínlẹ ti ogun náà ni wọn ti ṣàlàyé báyìí síta ìpè ọwọ àwọn wọn ti ba àwọn afurasí méjì ọtọọtọ kan eléyìí tí wọn ni wọn bá àwọn ọban léwọ eléyìí tá a mọ sí pistol ó bá lọwọ wọn kí lẹ ń fi ìbọn yìí ṣe òun náà ni ìròyìn ọhún béèrè ẹ mọ gbọ láàrin gbọn
1: ẹ. ẹ jẹ́ kémi náà ó tún padà lọ sínú ìwé ìròyìn punch ibẹ̀ ni mo ti mú ròyìn tó ń bẹ níwájú tèmi yìí o èyí tí ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ báyìí pé ọkùnrin kan ẹni ọgbọ̀n ọdún tó kọ̀rọ̀ ń jẹ́ sunday padà òun náà wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé wọ́n ná débi góńgó tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀ kódà wọ́n gun onígunkógun ni agbègbè kan tọ́pẹ́ ní kurupan ní minna lọ́hún ti ṣe ìpínlẹ̀ niger kí lẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà tá a bá dójú agbami gúdúgbẹ̀ ròyìn fún tòní ibẹ̀ láti jayin tán punch olóògbé ta o.
0: ìpínlẹ̀ ti plateau lọ́hún òun náà ló jẹ́ pé wọ́n ní ìròyìn eléyìí ló di gúdúgbẹ̀ níbi tí àwọn ọjọ́ eléyìí tó jẹ́ ti ìjọ ti christ of church nation eléyìí tí wọ́n ní olùṣọ́ àgùntàn wọn òun náà ló ti dágbére fún ayé yìí látàrí bí ó kunlẹ̀ bí ó ṣe ṣán pásítọ̀ ọ̀hún tí ó sì dàgbére fún ayé lẹ́yọ̀.
1: Ó dà bẹ́ẹ̀ jẹ́ kémi náà ó tún yà mú mi ìkòyí pàápàá ìròyìn tó ń bẹ́ ń bì ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn olókàdá mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ìlọ́wọ́ ti tẹ̀ lórí ìkọlù kan eléyìí tó wáyé sáwọn elétò ààbò nípínlẹ̀ Èkó kí ló kọ àwọn olókàdá mẹ́jọ tọwọ́ bà kí gan ni wọ́n lé lọ́bẹ̀ tí wọ́n ga rọwọ́ eléyìí tó jẹ́ pé wọ́n fi ṣíwọ́ lu àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò nípínlẹ̀ Èkó àárín gbogbogbò gúdúgbò ìròyìn fún tòní ibẹ̀ láti mọ jayin tán Daily Post olùgbéta.
0: Ìpínlẹ̀ ti Abia òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó jẹ́ gúdúgbò ṣùgbọ́n ìròyìn ọ̀hún panilẹ́rìn díẹ̀ tí ó sì ń kọ hà pé irú àwọn fẹ́ àwọn èèyàn wo rèé eléyìí tí wọ́n burú wà yìí wọ́n ní àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ ti Abia ni wọ́n ti kẹ́fìn àpò ṣaka eléyìí tí ó kún fún ìgá eléyìí tí wọ́n ní wọ́n sì bá ní ilé kan wọ́n ní àpò ọ̀hún wọ́n dì báṣibáṣi bí ìrẹsì ó wá ń bèrè pé kí lẹ fẹ́ fi gá sí pàdé ìṣe iṣu àbí.
1: ó sì ṣẹlẹ̀ láwọn bí ọdún kan sẹ́yìn tán pé àwọn kan wọ́n lọ jókòó sáàtàn ni wọ́n á mọ jẹ ìgá oníga wọ́n tún wọ́n mú bí ẹlẹ́yìn òdòdó lórí ó ní tó tún bá dé àwọn elétùtù ọ̀la nu. èyí tẹ mọ ya tẹ mọ ṣe gásí àwọn ẹsẹ kùkú ẹyẹ aṣọra ṣe o. ó dá ẹjẹ́ á tún lọ tààrà kí n túnbọ̀ mi ìkòyín ìpínlẹ̀ Edo leléyìí ti ń jáde wa o. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ó ní wọ́n ti mú ọkùnrin kan ẹni ọdún 29 years lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó kí ọmọbìnrin kan mọ́lẹ̀ ọmọ ọdún 11 bá ní àjọṣepọ̀ kò tọ́ kí ló kọ ọkùnrin tá à ń wí nígbà tá a bá dójú agba mi gúdúgbò ìròyìn ibẹ̀ láti jayin tán Daily Post ló kọ́.
0: ìwé ìròyìn ti the guardian náà ló kọ eléyìí tó ti ń ṣe lálàyé síta láìpẹ́ àjọ eléyìí tó ń gbógun ti gbígbé àti lílo oògùn olóró àjọ ti ndlea náà ni wọ́n ní ọwọ́ wọn ti ba afurasí kan eléyìí tó jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí kc luxury wọ́n ní ọwọ́ tẹ̀ ẹ́ pẹ̀lú àwọn oògùn olóró eléyìí tí ó dì mọ́nbímọ́nbí ó dì báṣibáṣi wọ́n ní ọwọ́ ti bà ẹ́ mọ́ gbọ́ láàrin gbùngbùn.
1: ó dá ẹ̀jẹ̀ kémi náà ó tún mú mi ìkòyí o eléyìí tó ń bẹ ń wájú tèmi gbé mi lọ sí ìpínlẹ̀ Adamawa torí pé ibi gbogbo la ti kádì alẹ́ o ti ilé àtoko là á ti gbèjò ìwà àbàjẹ́ kò pin síbì kan ìròyìn ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé èèyàn mẹ́jọ léta tó ti rí ìǹsìpẹ̀tọ̀ ọlọ́pàá kan ó ní wọ́n ti jẹ́rìí sí pé ó ti dágbére fáyè látàrí bí àwọn ikọ̀ boko haram ikọ̀ mùjẹ̀mùjẹ̀ èyí tó ti ń ṣọṣẹ́ lápá àríwá alẹ́ wa nàìjíríà fún ọjọ́ pípẹ́ ṣe kọlù wọ́n ní agbègbè kan tí wọ́n ń pè ní gaya tó jẹ́ ìjọba ìbílẹ̀ hong nípínlẹ̀ Adamawa. àmì ohun tájẹ là ń wá elédùmarè mọ́jà pàdé tí ó jọ wá o.
0: àmì àti àmì ìpínlẹ̀ ti anambra lọ́hùn-ún náà ló jẹ́ pé ìròyìn eléyìí náà ló ṣe lálàyé báyìí pé iná rèé ọmọ rárá eléyìí tí ó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ ti anambra lọ́hùn-ún wọn iná ọ̀hún náà ló fọwọ́ ba ilé ìgbìmọ̀ eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà tí ó rí sí pípò ogun orílẹ̀-èdè wa nàìjíríà wọn iná ọ̀hún náà ni ó jó odidi ilé kan ó jó mọ́lẹ̀ gbúrúgbúrú.
1: ó dá ẹjẹ́ ká tún lọ tààràtàárá sínú ìwé ìròyìn the nation ìròyìn tó ń bẹ́ ń bì í tó ń wí pé ọpẹ́ o àdúpẹ́ o pé elédùmarè ó ka ilẹ̀ nàìjíríà náà yẹ o ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òní yóò máa bá àwọn adarí ní àgbáyé sọ̀rọ̀ níbi ìjókòó ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan orílẹ̀-èdè lágbàáyé eléyìí tí wọ́n pe yóò wáyé ní New York lọ́hùn-ún lọ́jọ́ 23 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí.
0: àjọ eléyìí tó jẹ́ ti elétò ààbò ti ààbò arìnrìn-àbòlú òun náà ni wọ́n ti lu iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa lọ́gbọ̀n ẹnu wọ́n lù wọ́n lọ́gbọ̀n ẹnu torí pé ọwọ́ ba àwọn afurasí kan eléyìí tí wọ́n lọ ń wa kùsà láláì ṣe pé wọ́n gba àṣẹ lọ́wọ́ ìjọba ní ìpínlẹ̀ ti Niger àwọn wo lọ́wọ́ bà ibo lọ́wọ́ ti bà wọ́n ẹ mọ̀ gbọ́ tọ́ba wọ àárín gbùngbùn lọ.
1: bí ò ṣe jáde polówó ọjà ká lọ sọ́dọ̀ ṣọlá rẹ̀ ó abirun gbàbí àgbà mọ́lé nígbà tá a bá dé lẹ́ka polówó ọjà wa gúdúgbò ìròyìn fún tọ̀sá òní ó ń tẹ̀wájú ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
2: gúdúgbò ìròyìn àgbọ́kọ́gbọ́n.
3: rírú omi ẹlẹ́ẹ̀kan
2: ọlọ́dún ti rú lọ́wọ́ lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójú korojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. ìṣọ́ òru 11 p.m. to 3 a.m. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adé Bayo ìdí ayùrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along ìdí ayùrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge níbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wò Èṣúpòpo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọwọ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK, san díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
8: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
9: Jẹ́ ẹ ti gbọ́.
10: Mikini.
9: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
10: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
9: pẹ̀lú ìlànà iRecharge. Gbójú ẹsẹ̀ ni o.
10: Báwo la ṣe lè máa lo iRecharge?
9: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀,
10: lẹ́gba IBEDC tókìn yín.
11: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
12: iRecharge, sanwó iná ní rọrùn.
13: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
14: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbúfẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọn rí. riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isanra iyana uba bank ni molete ni badan leyin le baba de ribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
7: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore. Cheaper, quality and satisfaction.

0: dúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
1: Káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà
2: àgbẹ̀
1: ṣan sí ìtẹ̀wájú láti ìkànnì ti lágelo
2: FM
1: 6.7 tàṣẹ wá ń kà á tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì ti rédíò ẹlẹ́lọ́gbójú wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook wa pẹ̀lú tọ̀nà lágelo FM 6.7 ẹ̀lọ́ kọ́mẹ̀ntì síbẹ̀ kẹ̀ láìkì ẹ̀. Ìròyìn eléyìí náà ló gbé mi lọ báyìí sí ìpínlẹ̀ ti Niger, eléyìí tó sì jẹ́ pé ìwé ìròyìn The Nation náà ni wọ́n kọ̀ròyìn ọ̀hún jọ. Wọ́n ní àjọ ilé tó jẹ́ ti elétò ààbò ti ààbò ara ẹni làbòlú NSCDC náà ni wọ́n ti lu iléeṣẹ́ ọmọ ológun àwọn lù wọ́n lọ́gbọ̀ ẹnu látàrí bí wọ́n ṣe ràn wọ́n lọ́wọ́ láti kó àwọn tí ó jẹ́ kàràǹbà ní awakusa, eléyìí tó jẹ́ pé wọn kò sì gba àṣẹ lọ́wọ́ ìjọba. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ní agbègbè, eléyìí tí wọ́n ti ń wakusa ọ̀hún ni Idiom àti Gùrárá níjọba ìbílẹ̀ ti Gùrárá ní ìpínlẹ̀ ọ̀hún. Òun náà ni ọwọ́ ti tẹ̀ wọ́n tó sì jẹ́ pé wọ́n kó wọn tí wọ́n sì tó bíi 18. Wọ́n á ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé kété tí wọ́n kó wọn náà ni wọ́n fà wọ́n báyìí pé ẹgbẹ̀rẹ́gbà ẹ lọ ṣiṣẹ́ ìwádìí yín tí wọ́n sì fi wọ́n lé àjọ ti NSCDC lọ́wọ́. Bẹ́ẹ̀ lẹni tí ó wá jẹ́ ọ̀gá àgbà fún ti àjọ ọ̀hún, eléyìí tó jẹ́ pé ó jẹ́ ti ìpínlẹ̀ ti Niger, ẹni tí ń ṣe John Anaojahata náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún tó sì wọ́n lù wọ́n lọ́gbọ̀ ẹnu. Ó ní àwọn tó ń hùwà ọ̀hún ló jẹ́ pé wàhálà wọn ti pọ̀ jù tó sì jẹ́ pé táwọn bá ṣe ń gé wọn báyìí lóòka náà tó ń bọ̀ míì. Ó ti wá ní àwọn ò ní fojúlẹ̀ o tó yẹ ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bàbá yìí tó ń wa kùsà tàbí tó ń wa àwọn àlùmọ́nì láì ṣe pé ó gba àṣẹ lọ́wọ́ ìjọba yóò rí ojú rẹ̀ yóò rí ntẹ́nìkan rírí.
2: Ó dáa bẹ́ẹ̀ jẹ́ kémi náà ó tún mú mi kò yín ò ní pápápá. Ìròyìn tó ń bẹ níbí ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé èèyàn mẹ́jọ nínú èyí tá a ti rí ìǹsìpẹ̀tọ̀ ọlọ́pàá kan ni wọ́n ti jẹ́rìí pé ó ti dágbére fáyé o nígbàtí àwọn ikọ̀ mùjẹ̀mùjẹ́ Boko Haram tí wọ́n kọlù wọ́n ní agbègbè Gaya tó jẹ́ ìjọba ìbílẹ̀ Hong nípínlẹ̀ Adamawa ṣe rí àwọn tó jẹ́ akọlóní ọ̀hún tó jẹ́ ikọ̀ Boko Haram òní wọ́n di báráká ọ̀yàlò wọn tí wọ́n kọlu agbègbè ọ̀hún ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí odidi ilé méjì ni wọ́n ti ná bọ̀ kó tó di wípé wọ́n fẹ̀yìn lẹ̀. Alága ìjọba àbílẹ̀ Hong ọ̀hún Aliyu Sahad ó jẹ́rìí pé lóòótọ́ ni ìkọlù náà wáyé o àti pé èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ikọ̀ Boko Haram òní wọ́n gbẹ̀mí ẹ̀ tí wọ́n rán lọ sí àjùlé ọ̀run àpàpàǹdodo lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn èèyàn ọ̀hún tó jẹ́ bíi mẹ́jọ náà ń láti rí aráàlú méje ọlọ́pàá kan tó ń jẹ́ ìǹsìpẹ̀tọ̀ látàrí ìkọlù yìí iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ wa Nàìjíríà tó ń ti

0: iṣẹ́ ọlọ́pàá àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn lájọ lájọ elétò ààbò ni wọ́n ti fi ṣọwọ́ sí agbègbè ọ̀hún láti rí dájú wípé àlàáfíà padà jọba ńbẹ̀ àti kí wọ́n lè rí pé ọwọ́ tẹ àwọn olùkọ́ni tó jẹ́ ikọ̀ boko haram alága ìjọba ìbílẹ̀ náà òun náà ni ó kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó náà sì wípé ṣe rí àìtètè jẹ́ kí báríkì ẹmu ogun lẹwa nàìjíríà táwọn ń dábàá kó ti wà ní agbègbè ọ̀hún òun ni ó ń ṣokùnfà ìkọlù lemọ́lemọ́ tó ń wáyé látọ̀dọ̀ àwọn ikọ̀ boko haram eléyìí tó yẹ pé wọ́n wá láti inú igbó kan tó ń pè ní sambi sao sahad fìdí ọ̀rọ̀ múlẹ̀ ní pẹ̀lú bí àwọn elétò ààbò ṣe wá wà ń bẹ̀ báyìí pé yóò túbọ̀ jẹ́ kí ààbò tó péye kó wà fún àwọn agbègbè ọ̀hún pàápàá jùlọ tí ó dènà àwọn ikọ̀ boko haram láti máa pa àwọn èèyàn bí ẹ ń pẹran mọ́ o.
1: ìpínlẹ̀ ti plateau òun náà ló jẹ́ pé ìwé ìròyìn ti punch náà ni wọ́n kọ ìròyìn eléyìí tó sì jẹ́ pé inú ilé ìjọsìn eléyìí tó jẹ́ ti christ in nation òun náà ni ìròyìn ọ̀hún balẹ̀ sí o tó sì ti di gudugbẹ̀ wọn ni ẹni tó jẹ́ ní ọwọ́ òun kò kọ́ńdò òun náà ni ó dágbére fún ayé yìí nígbà tí ejò olóró kan tí ó bù ṣán ní ìjọba ìbílẹ̀ ti laktong lọ́hùn ní ìpínlẹ̀ ti plateau gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún eléyìí tí wọ́n kọjọ tó sì jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀rẹ́ mínú sí pásítọ̀ ọ̀hún ẹni tí ń ṣe rinkin sapa náà ni ó kéde ọ̀rọ̀ ọ̀hún síta wọn ni pásítọ̀ ọ̀hún náà ló ń bẹ ní ilé ìjọsìn mi tí ó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ wọn ni ṣàdédé òun náà ni ejò bù ṣán tó sì jẹ́ pé ó ṣubú lulẹ̀ wọn ni gbogbo gbìyànjú tí wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ó jẹ́ pé pàbó náà ni ó já sí o wọn ni arákùnrin ọ̀hún tó jẹ́ olùṣọ́àgùtàn náà ni ó dágbére fún ayé yìí ẹni tó wá jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti plateau ẹni tí ń ṣe alfred alabo náà ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ oníṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló jẹ́ pé àwọn tó jẹ́ ará agbègbè ọ̀hún náà ni wọ́n ti ń wá sí àgọ́ ọlọ́pàá tí wọ́n sì mú ọ̀rọ̀ ọ̀hún tó àwọn létí pé ejò tún ti bo ilé ìṣán ejò tún ti bo ilé ìṣán oníṣùgbọ́n ilé yìí táwọn wá gbọ́ yìí kọ́lọ́ ṣàánú wa ni ẹ̀dá kan
2: ni sọ̀rọ̀ kan máa bẹ́ẹ̀
1: ni ọmọ olúwàbí
2: ó yọjú ni
1: ọmọ tó wá pé kínní kan àfidà halẹ̀ gàrà
2: àbá porí akọni
1: àfidà halẹ̀ náà ni obù pásítọ̀ sàn tó sì jẹ́ pé o ti jẹ́ ọlọ́run nípè kọ́nà
0: òdà kílédùmarè kan máa ṣọ́ wa ni ó dá ẹjẹ́ kémi omele kò yín pápápá tó ní ṣe pẹ̀lú ilẹ̀ wa nàìjíríà lápapọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn bọ́lá tìǹbù òní yóò darapọ̀ pẹ̀lú àwọn adarí ní àgbáyé níbi ọ̀wọ́ kọkànléní ọgọ́rin ti ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé United Nations General Assembly léyìn tí wọ́n pe yóò wáyé ní ọjọ́rú ọjọ́ kẹtàléní ogún oṣù kẹsàn-án ní New York lọ́dún tá a wáyé 2026 tinubu òun ni wọ́n pe òun náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí yóò sọ̀rọ̀ yẹn kẹwàá níbi ètò náà léyìn tó yẹ pé àwọn tó jẹ́ aṣojú adarí ní àgbáyé òní wọn kóra jọ pọ̀ ńbẹ léyìn tí wọn pe bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì léní ogún sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ó ní ètò náà ó wáyé ní olú iléeṣẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé UN headquarters bẹ́ẹ̀ ni wọn pe àwọn tó jẹ́ ẹni tó jẹ́ adarí ilẹ̀ wa nàìjíríà báyìí bọ́lá tìǹbù wọn pe aago mọ́kànlá àbọ̀ àárọ̀ gérége òní ó sọ̀rọ̀ ilé tí yẹn ó já sí aago mẹ́rin àbọ̀ ní ìrọ̀lẹ́ tá a bá fi aago nàìjíríà ká ìròyìn ò pín bẹ̀ o wọn kò ṣe rí ètò yìí yóò fún ààrẹ bọ́lá tìǹbù láàyè láti lè sọ èròǹgbà rẹ̀ ìyẹn lórí tí ń lọ káàkiri àgbáyé bẹ́ẹ̀ ló jẹ́ pé tìǹbù yóò darapọ̀ máwọn adarí ilé tí wọ́n jẹ́ bíi 193 world leaders níbi àpérò ọ̀hún léyìn tá a ti rí àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n lé ní 150 àwọn míì náà léyìn tí wọ́n pe igbákejì wọn tí a náà ó tún lé ní 40 àwọn tó jẹ́ olóòtú ìjọba igbákejì olóòtú ìjọba deputy prime ministers wọ́n wà ń bẹ̀ àwọn alákòóso wà ń bẹ̀ àti àwọn tó jẹ́ òṣìṣẹ́ àgbà tí wọ́n yàn sípò kan kànrìnkànrìn láwùjọ ni wọ́n wà níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé ẹni tó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè brazil Luiz da Silva òun náà ni ó ṣíde ìjókòó sọ̀rọ̀ pọ̀ ọ̀hún ní ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án lẹ́yìn náà òun ni ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump òun náà ni yóò gbàrọ̀rọ̀ gẹ́dẹ̀ eléyìí tó yẹ pé yóò sọ̀rọ̀

0: le dede ago meta osan to je pe awon irinse ati awon faili ele to je ti ile ise ohun na ni won ni owo na ohun ba won ni pelu ranwo ti ile ise panapana ati ti ile ise ti leto abo ti abore ni labolu na ni won yabo ile ohun ti won se pe won pa ina ohun leyin igba to le po ti sose o enikan ti oro ohun ti o soju re na ni o salaye oro ohun sita pe ohun je osise ile to sise ni ajo ile to ri se oro taniji ile ide wa Nigeria en ti o ko re tun je Anthony Obiora oni awon be ninu office awon ta won sise lowo na ni awon ri awon kan ti won sare gila gila oni efin na ni o ko seyo to se pe leyin efin ohun na ni na down oni awon opolopo awon osise na ni won sa kuro secretariat ohun ti won si sa sala fun emi won to si wa nba iwe iroyin ti punch ti o nba won soro oni office meji na ni awon na won ba to si je pe awon to je rin ise ati awon file lo jona guruguru to si je pe titi ti awon ile ise panapana fi debe ko to di pe won lanfani lati pana ohun en to wa je alamojuto ile ise panapana ti ipinle ohun en ti se chukudi chiketa ona ni o selaye sita epe awon gbianju lati ri pe awon pana ohun oni awon dupe o tori pe awon file ni nanjo eni kankan ko ba sele ohun rin
1: o da awon eje agba ipin latodo eyin ti en gbo wa kaakiri agbaye e pe wa ke ba wa da si okan ojo kan royin to je gudugbe e ta tika se ti gbo yin a je pe ayo akogun iye ti o ku ba fi le won pe fun awon omo e iye ta ku wa eta ku wa de foto ninu hello ta lo wa loju opo e ka so
2: kuni si royin kawo si ni je gbe
1: ami ateyin na
2: e ni ka gba ku omo yin ni pe wo omo baba o lati pe si e so lo ti o lowo nu
1: e ku ewo omo na
2: pe awon boko haram boko boko won to pa won pa yan meji won to ko lopa e ka ta mu awon o ke ku won da ko mo rologi ka na ma pa won e ma ti pa won okuku jina wa ma de ku ni a le bowo o
1: ami e se gan te pe wa te ba wa dasi won wi pe eni ti o ba ba ninu awon iko boko haram pe idajo oju foju ile e ko je fana ki won le ba mo deku lawujo hello ta lo nbe loju opo hello ase
3: amawe ayelabugo lati lan lape e ri ofin ile ofin Nigeria ye ko mu kokoko son bi daja gbugba on ton lodo omo kekeke lajo sipo yi ko da to ko fun kan ba wa tan ti pa on kan gbe se e ni pe igba ti ma dinku tabi ka se ma ri mo ṣugbọn ki Nigeria wa yi a mo ba ri fe ti si o iwa n baba to n dojo iwaju ọmọ kekeke je ko da to ajẹ mọwé ayélabogo lati lan lape
1: o ti da ajẹ pe ki awọn to je abiyamọ naa baba ati iya alagbato atobi ẹjẹ amojuto amọ wa paapaa julọ àwọn obìnrin baba ń jáde lọ bi tó jìnnà ká mọ àkàtà ẹni tí a mọ̀ fi wọ́n sí ọmọ òní bọ́ sọ́wọ́ àwọn afipábánirin lájọṣepọ̀ o wọn ní bọ́ àláyé jẹ́ o ta ló tún bẹ lójú òpó nọ́mbà tẹ́ fi ń pè wá òní 09123708675 ẹ pè wá kẹ́ bá wa dá sí hello.
0: ntabasika náà ni bá wa dá sí.
4: àwọn akẹ́kẹ́ ní tó yẹ kí
1: wọ́n ṣe fáwọn
4: tẹ́ pé wọ́n gbá wọn dá wọn lóko.
1: Àyè sọ bá ń lórí afẹ́fẹ́. Nǹkan ọkùnrin wọn kán máa gé. Ok, kán máa tẹ̀yàn lọ́dà ni ẹ fẹ́ sọ. Bẹ́ẹ̀ sí asọ̀ lórí afẹ́fẹ́ lágbára pọ̀. Àpẹẹrẹ ọ̀sọ̀ lórí afẹ́fẹ́ ni. Wọ́n ní kán máa tẹ̀yàn lọ́dà ni. Tó ẹ náà rí bí bó ṣe ń ta wọn lára ni. Ẹ ló ta ló wà bẹ́ẹ̀.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣe orúkọ yín bo lẹ ti ń pè wá.
4: Láti. Oje.
1: Láti ìdó, à ń gbọ́ yín láti ìdó.
4: Láti ìdó, a máa gbọ́ lọ́wọ́ olùgbọ́n láti ìdó.
1: À ń gbọ́ yín.
4: Àyè ní tí èdè tí ń bù wọ́n jẹ́ ni ẹgbẹ́ kan lánàá. Tí àjẹ̀mú kan lọ́wọ́ ń ran èdè sí wọn ni. Ó yà pé gbogbo ẹgbẹ́ ní èdè, ọdẹ ní èdè, ọdẹ ní èdè. Ìjọba wọn lórí ìgbà àti gbogbo ìṣẹ̀kan láàrin yẹn. Ó yà kẹ́mí kàkọ́ wọn dà sínú igbó. Yóò mọ̀ pàwọn ìjọ yẹn tí òfin nípa wọn tán bẹ̀ yẹn.
1: Ẹ ṣe gan káwa náà ó sì mójútó ọ̀rọ̀ àyíká wa dáadáa àwọn egbó sùúrù eléyìí tí a lọ kọ́lé bá oríṣiríṣi àwọn nǹkan òun náà ni ó ń bẹ ńbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó kọ́lé bá wọn bí àyíká bá mọ́ tónítóní dáadáa wọn ò ní lórí ọ̀fẹ́ àti rìn wọnú ilé ẹ lóòótá ló wà lójú òpó ṣọlá rẹ ó ta ló bẹ́ńbẹ́
5: +234 814 249 1006.

0: akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yà wò ó ó ń rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: showa eh kizania ni kizania beere awa na beere ki se wa eh o do wa lo fi pe but awa interpreter so wa
1: so say na wa
0: shala en ti o ba ti e wa de mama gbolagele eh a de mama wa ni
1: lagbara olohun
0: lagbara olohun ta ba woju calendar ba oni ni ojo kokandin logun
1: logun
0: oṣu kẹjọ ọdún 2026
1: ọdún lọ náà díẹ díẹ wẹrẹ wẹrẹ nù
0: ọdún lọ oṣù lọ ọjọ lọ
1: àbí
0: bó wa ni àgbàládúrà ìpáwa náà la máa rẹyìn ọdún yìí lágbára ilé ìdí wa ìkànnì lágẹlú 96.7 fm bẹ̀lẹ̀ tí ń gbọ́ wa
1: ilé funfun bá láfẹ́lẹ̀lẹ̀ ní ìbàdàn
0: tó fọlákẹ́mi máa ti orúkọ tèmi
1: akínyẹmí lèmi jẹ
0: ẹ ti mọ bá ṣe ń ṣe nítorí lọ́sàn tó ní àtúnyí kò torí orí káṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ owó lórí ètò káṣẹ kí wàá nìkan tó kù tẹ́yìn máa ṣe *347*1004*2# ni tẹ bá ti tẹ a fún yín ní àwọn nǹkan tẹ ẹ máa ṣe
1: àwọn ìlànà
0: àtẹ̀lé a fún yín tó bá dẹ̀ ti fún
1: yín
0: ẹ̀yin gẹ́gẹ́ bí ẹn tó máa ń gbọ́rọ̀ ẹ̀yin ẹ ṣá tẹ̀lé tẹ́ bá ti tẹ̀lé
1: ó ti tán
0: very simple tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn máa ní bákan ní ṣùgbọ́n sì àwọn ìgbìmọ̀ tí ó ń mójútó ọ̀rọ̀ ti káṣẹ wọ́n ti rí dájú wípé bó ṣe máa rọrùn fún ẹ̀yin àti àwa náà ni táwa ló wà nílé ayé tí ò ní di owó kò sí tán bá ní kó wá fi 4000 kó lò kó ṣe bọ́ ṣe ń ṣe kó di 20, 25, 100 àwọn èèyàn jẹ́ oríṣiríṣi owó lórí káṣẹ pẹ̀lú ìlànà ilé yìí tó tọ́ ẹ ti mọ̀ pé a lè ṣe nǹkan tí ò ní ìlànà àti tí ò ní mọ̀ ṣe ń so
1: endorsement ọwọ́ àfún ẹ̀ẹ́sì mọ́ pé ilé iṣẹ́ lágẹ̀lú àti ìkànnì ọmọlúàbí ẹ ti mọ̀ wá mọ́ pé dáa dólé náà pé tí ó ṣe yín láǹfààní ẹ̀ẹ́kan nìkan gbọ̀dẹ̀ dí ò lásán yàtọ̀ sí pé ẹ̀gbọ́ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀ yàtọ̀ sí pé ẹ̀gbọ́ aláyín lọ́yẹ̀ yàtọ̀ sí pé ẹ̀gbọ́ àátún fún yín láwọn ìròyìn lóríṣiríṣi àwọn tíṣẹ̀lẹ̀ yìí káàgbáyé àǹfààní tó wà bẹ̀ ni pé kí la tún wá tún lè gbé kalẹ̀ o tó jẹ́ pé yóò tún máa jẹ́ bí àǹfààní fẹ̀yìn náà àwọn tó ti kópa ń bẹ̀ ni ẹbí wọn lérè
0: àwọn
1: ni wọ́n ṣàlàyé fún yín pé tó eléyìí kọjá
0: ọ̀tàlẹ́nu fún wọn wípé wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìfọ̀kànbalẹ̀ nínú inú dídùn gbogbo nǹkan tó ti wá ní kò ní bàjẹ́ èyí tó ń retí kíákíá lágbára ọlọ́run ó máa tó dé by special grace of God a lọ sójú ọjà bá a ṣe ń ṣe a gbé ìpè nígbà tí àsìkò bá tó a dẹ̀ yìí kò tó káṣẹ̀ *347*1004*2# ó fọ̀rọ̀ kan lọ mi mo dẹ̀ support ẹ̀ mo wá jẹ́ sọ kí n tí máa tẹ̀ sọ bẹ́ẹ̀ gan fa kí n akíngan máa agree because ó make sense ṣé wọ́n pé olóyìnbó máa ń
1: pè kí n fọ̀rọ̀ lọ ẹ́ ó dẹ̀ accept ẹ̀ ó tún wá lọ́kẹ̀ pé tí wọ́n bá sọ fún èmi náà
0: because ọ̀rọ̀ gidi ni
1: ok yé ń gbọ́
0: ṣé mọ̀ pé táwọn èèyàn bá ti bímọ tán ti ṣàbíamọ tán ti ṣègbàṣà o ó di ọdọ káwọn ọmọ náà kọ tẹsíwájú àwọn ọmọ àlọ yunifásitì ẹlòmí àlọ kọṣẹ ẹlòmí àkọlé títí ẹ ọmọ ṣàmà tẹsíwájú.
1: ọmọ tá a sì ń bí nìsín yẹn bá jàjà lè wọ fásitì báyìí tí wọn bá ti lè jáde báyìí àtipadà ẹdẹ wọn.
0: Wọ́n
1: ti máa ronú pé àwọn náà mami I'm not think I'm coming back to the house again. I'm not thinking I'm
0: coming back to the house again. Mami I've rented apartment with my friend. We are sharing apartment.
1: Ọmọ tó sì kọsẹ́ náà tó bá ti lè ṣe freedom tó ti gba yọ̀ǹda tó náà dá ṣọ́ọ̀bù rẹ̀ nítorí tọ́rọ́ kọ́bọ̀ kan ti manage.
0: Ono ti mọ̀ pé ono àti Denny ti tiẹ̀ ó dẹ̀ tọ́ because ṣe mọ̀ pé ní àwọn ìlú tẹ́ pé wọ́n tún lajú tọ́lọ́run ti gbà fún ọjọ́ àwa lọ ní Nàìjíríà. Ó ti ní iye ọdún kan tí ọmọ máa dé tá a fi sọ pé mami I'm out of here. Ona tẹ̀síwájú nínú
1: ìrìn àjò láti lè gbégbé ayé tara
0: wọn. Bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ fún gbégbé ayé ọmọ mi a lọ ṣe ìyàwó ìmí ò kọ́ kọ́ lọ tẹ̀ ṣàánú àwọn kò tẹ̀ kọ́ wọn tẹ̀ fẹ́ ṣe ìyàwó. Ó wá máa dín ké nígbà míì a kù bàbá àtìyá. Anyways ọ̀rẹ́ mi wá sọ fún mi pé pé ọlọ́run dẹ̀ yọ̀ǹda fún òun tètè bẹ̀rẹ̀ sí ní bímọ sọ ara ẹ̀ ṣì jí pépé ìyànà ó bá ṣe sọ fọ́kọ ẹni pé òun tẹ̀ ń rò pé òun fẹ́ bímọ sí.
1: Mélòó wọn bí tẹ́lẹ̀?
0: Mẹ́ta péré náà bí tẹ́lẹ̀.
1: Ó wá lò fẹ́ bímọ sí. O ti
0: ṣọ́dẹ̀mọ pé ọkọ̀ ẹ̀ ti ń ọkọ̀ ẹ̀ ń gbàtọ́ sọ fọ́kọ̀ ẹ̀ fọ́kọ̀ ẹ̀ ṣe yarí nìyẹn kíníkan ewo làbúrò bímọ sí mako bá òun o má ṣe kíníkan yẹn ni kíní kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ń ṣe pé mi ò níṣẹ́ lọ́wọ́ kò ń ṣe pé wọn náà ò níṣẹ́ lọ́wọ́ tá a bá bímọ sí ọmọ yẹn á tún wà pẹ̀lú wa for a longer time because gbogbo àwọn ọmọ tán bí ń sìn wọn ti tẹ̀síwájú wọn ti lọ.
1: Ntíyàwó yẹn
0: lọ́kàn ni mo ní ti máa sọ fákin agigan máa agree pé nǹkan gidi ni.
1: Bó o ló ṣe máa jẹ gbẹ̀rí mi jẹ́.
0: ah ah se ti se nkan gidi ni keyan ni
1: o ye ko loju bi to ti so pe to nto fe gbe kale yo mo trust oko mi o bukata la nso yi o
0: no se ko wa ni je nkan gidi ni keyan leyan fe bi omo si ki le ma ba mc
1: o mi ki bo gbe se wa ni se o tin ro ni se pe tolorun ba ti ni ki awon omo wa na won yorun soke die ta jo lade pe akoja meta iwo na ma gba lero ni se pe to o fi kan le
0: ah bibi lomo na
1: bibi lomo na
0: ah olohun de lo n bayan toju
1: oh na no bayan toju omo oh gbo yo ba je ni omo bere o si bere
0: olohun ni fo shita wa
1: ni bukata
0: ni da ko ni fo shita won to n gbo wa ko ni fo shita re mi papa e lo lo n ta diaper e lo ni baby food e lo n school face se o no se o lo
1: kini age ore re to lo to lo
0: de bi ma yen still in the reproductive age ko de mi fa so ni o ji le bi mo ti o si le bi mo ti
1: o si le bi mo si
0: se da da wa mo family kon gba ti mo n da igba mi le daruko won to re afefe la wa professor ni daddy ni da yen iyawo won na se dada lo to gbogbo wa ro pe awon ti
1: ki mo a le lo iru iru o le lo mo kanta o le wo mo kan
0: no e wa la bro bi mo
1: gbo mo kan ta ti won mo toju re to won to won tara omo yen na ta na
0: ti ti ti e won le se le bi mo what are we talking about
1: ti won si se
0: ta won daddy ni e boye bi omo mi ah mi le daruko olohun olohun olohun bo se
1: at what age
0: bi mo mi se bi mo pastor ten mommy bo se bi mo ni yen le gbogbo
1: gbogbo ah se se to se mistake omo mi ma je mistake
0: se se pe you did this for baby mo e wo la bro mo se mistake pelu oko le re ni abọ mo be lo wa bele adele bombo lo ti gbo yin wa bo se se bi obirin omo ilo wa wa pelu mo for a long time even till they are like old age siko je ko wa lonely eyan ma nda wa ko siko to ni ke
1: e beyan
0: what are you talking about
1: what are you talking about ko o da gbe to re re gbo so nisin iwo gan tin lero re niyan
0: pe to gbe pe boye mi lero abi mi o lero e for me I supported my friend omo meta pe no
1: ti ah
0: kilo ko fe wi se bakan na leyin omo lomo se ori lodo leyin ye lodo eyin leyin okunrin
1: ngba ko ti angi
0: just complain and complain I'm like alaye calm down
1: to ko ti angi butu gbo ti angi butu so fe go to si bu ko
0: ko to ko to le ni o le lo re ni
1: ko ko he butu ni o bi o ko si
0: kilo nje angi butu akakasha ni ko
1: be yo bi o se tanyan tanyan dagbe eh to mo yen ba ti de o
0: si problem
1: eh mo sise I have my job I have my this I will do my part I will take care of everything ngba ba je tan ni se ko ni be eh to ba je pe yo kan yen je lo ka pe yen wa bi ma gbo o wala ke ma ti ton to so bodo re ni se bo number wa se ni ara manda ni
0: lanu
1: to bi meta
0: adupe lowo olorun ni ala mi se nso yen sere ni o mo wi po mo da ninu ile ke nko mi ninu ile wa ma toro ladura wa awon to de ti bi ko ma yan ku awon le ton toro ko lo jo ko ba mi fun won ni meji beta merin marun
1: o da o emi ji de bus stop o emi o bi ma o
0: ja mo ye bus stop tele mi so pe amu lo ti nkan ti mo fe lo ran junction ba de bus stop
1: ah o ona ji kan le e yo bi de o be se ma da fe fe de ko
0: seke seke inu mi ti e wan du o inu mi wan du because I now remember those days mata attention tomo woni ah ba se ma ran kan wa ni color ero mo wa ni color ran kan situ wa re se awon ni new thing
1: awon be o tun ti bi kan wo falake ni suru awon bi medical challenge dole dole eyan to ti bi mo ti
0: gba
1: bi ru woni si to pe o ba bi 10 years 12 years ago ni se so o tun wa loyun mi ni
0: se I'm here 16 20 years ago
1: yo do say yo do say ma si oni be ni bo bi mari
0: eh eh shala ngba ta ro ba ti ko
1: se mi ni to awon so pe eh o re mi bi eh ibi lowo si eh eyin lowo si mo ti se gbo yen koja ngun se
0: lo mo o mi ba wa le so oni tojo e abi to me tojo birin ba wa le so oni tojo e gbagbe ejare ngba ti se pa ki lo se ara e pe owo e pe gbagbe bo se lo jare I told her, I said it's a very good decision because loneliness ti awon obi ti won go through instant awon ba ti lo ko n se kekere ko ko to ni ki o ma wa wa ra awon me ma je big sister fun mi e mi to bi won ma bere pe a se wo lo bi mo se mo mi e very sweet thing to do
1: most of us so gbo amọ re wa agree pe at this age
0: this se won agree kin to bi won ni sáwọn agree kí n tó bí wọn sáyẹmí àti wọn jọ sọ kí n tó bí wọn.
1: sáwọn ní fìlọ
0: wọn
1: wọn náà ti wà pàtó
0: nípa mi náà. sáwọn náà fẹ́ bá wa tọ́jú ọmọ ni èwo làbúrò máa sọ pé kínní mo sọ fọ́ rẹ mo ní go ahead please I'm solidly behind you.
1: go ahead
0: in fact
1: ṣé wọn lọkọ rẹ
0: ni mo yẹ sọtọ báyìí mo lórí internet gbam tí mo bẹ sọ baby things trending baby things.
1: lọ sẹ n bá kó jọ
0: hey
1: lo ti n ta sí àríbá kó jọ
0: mo ní kọ́ lọ lọ bẹ ṣé kó lọ bí bèjì.
1: ejire ara ko si wala o ba dibo se senu
0: o ba bi meji lo wole
1: to o wa wa ye education kan to gun gbọn bayi o wa lawyer to du ore o wa ko be lo fi condition si pe to ba ti de o
0: fiyele
1: olorun
0: lo ba yan tojo
1: pampa o lori awon ounje omo o
0: olorun te lo ba yan
1: o se gogo a ma ji mi lorugo se le assist mi ni se le ba mi gbe kanu won
0: ni o ma wo ni o mi a ma ke wa ma wo Olorun ma se ebe.
1: A ti se yen seyin.
0: Ewe ja loju oja. Mo shop mo ma se yin, mo ma se yin ba kan ba kan. Eyin na ma.
2: E dogbe yin de wa le, e dejo kun. Ihawo le ko si.
0: Kenyo
2: ti wa nbi 60 ki yawo to ma ko ma to na.
0: E loja re. E ka so sa.
3: E sunio.
0: Eh,
2: minu minu. E se.
3: Ta. Una ti bi mo re omo ro repete manifi
0: o so mo repete mo meta pe na si kokko ni na wa yi to
3: basa o ti e kin bere lowo e oko mi lo ni bayi tori ko ye mi bayi bo ni gbengo yato
0: e moju kuro lu yen e to lati te si waju eye chaja so le ta so lowo lowo bayi
2: ko se ti o le di ko se ti o le di le ibu o
3: Oni me dajo wo?
2: Olorun ni je.
0: Olorun
2: ni je.
0: Ah gbadun je ke tin yo di.
2: Olorun ni je.
0: Ehe, te ba ba lo simi eyan kan na ni so e si fi gbe ga wa ni bi to wa.
3: So pe oni to gboko mi jade.
0: Rara ko ri be ko ri be ko ri be ko ri be.
3: Aha, o ko ya mo ri be o.
0: Ko ri be o ye ba wa soro. Kire eyin ri soro to wa nle.
3: Ti ti mo ri si na ba soro mo lo to. Lo ba pe won fe bi mo si ko si nkan to ba ti nbe.
0: Mm.
3: Sugbon bi ede ise ri ni isin ni gbogbo eyan se nsa fun oro mo.
0: Mm.
3: Ya bi mo si but Olorun lo nwo mo ki sa wa la nwo wa.
0: Mhm.
3: Sugbon ka ro mo to olu ti jaju.
0: Be ni.
3: Ba ba ro mo to ko ni mi ni pa bi mo.
0: Mhm.
3: O ma be yi gbogbo ta ba ma se ni polomo de karo mo to lu ti gaju
0: ye
2: pe ka di se bi e de gba pelu mi dadi pe oko ati agbodo ni mutual agreement
0: yemi
2: ke ka se pe obirin o ta ti jo agreement meta la bi obe ladun ti o to wa sa je lo sojo kan pe to omo kan mu mi bi si
3: o ara bayi ti won so niyan o won ni ta won fe se niyan
2: ebi mo si de ebi mi omo de ebi mi omo de papas de mi
0: je dadi te pe wa e pe fun wa ala ti lo soja
2: e ja sai lojo oja n pada bo o
0: lo si ojo oja a n pada bo a ni pede
4: Lagilu FM 96.7
5: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agents, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
6: Evangelist Kayode Adeosun Vision yóò tún tẹ́ pẹ́pẹ́ ìyan lọ́dọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday

0: sa beyan lowo loro bi kon ko yokoto bala fi o basiko da abi so wa da ni airorusun ara tita so agun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bato se se bolese yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunro ma le se dede ara ma gba pe pe pe ara ma legun igbese kan ma nkia ni pataki ka tete gbegbese ni kia kia e da wa la para pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sa pa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan e ka le se mu joyin lola complete iworo di badan telephone 08033715988 08033715988 en ta tadu ale lama toni toni
1: Tabashe, not a job Monday. Come on, weekend, you are the battle, Lagosa Boko, let your noon. Oh, what? Bad!
2: What does he live to come on, sorry? Mafia, come on.
1: Eto tomo nudu lori nlagelu 96.7 FM tumo nara yo lakotun ni gbogbo ojo Friday la go kan san lu kola wole adeniyi Coladex International ni yo ma gbo akiri lagbosagbo abala kokko labala o wa nbe tati ma soro lori awon nkan to sele lagbo aliya abala ikeji labala pepede abala to ma ma so nipa oniruru oso ta le ma ju ta le ma te lagbo o wa nbe abala keta ewewe ni abala e order nibe let's ma be oni ru onje te nife si te fe je ni party e pade kola wole adeniyi Coladex International lojo Friday ose yi lago kan san o ma ta lenu bi noodles 100 naira pelu atarodo 1000 o wa nbe ha o ma super
3: Àrùn báyìí, àbí ẹsílẹ̀ ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
4: Wọ́n ò sílẹ̀ ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
5: Ẹni tó bá wa sẹ̀mbà mí ìyẹn ni kò ṣe dáadáa. Láti ìgbà tí wọ́n ti gbókùú dé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Tẹ̀yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Iléeṣẹ́ tí ń bá ní sẹ̀mbà mí òkú. Bí wọ́n tún bá ní gbókùú pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ṣeré. Tí ẹ bá fẹ́ sẹ̀mbà mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and beer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ì casket. Ẹ máa bọ̀ lóníranran lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Jẹ̀gẹ̀dẹ̀ Olúlọ́yọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 08143504426 àti 08076262803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lóní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o. Yeah, no.

0: èèyàn lọ wà láàánú ni.
1: Bí
0: èèyàn bá bí àwọn ọmọ tó bá jẹ́ ọlọ́sàn tó èèyàn bá dàgbà
2: bí
0: èèyàn bá ti wọ bíi 60-70 ara àwọn ọmọ tóyàn bí tó yẹ pé wá ó ti wò ó pé àwọn ń lọ tó wá wá míì bóyá ọmọ wọn kan tó ìkéré wọ́n lè wá fi ti hàn tó bá di kọ̀rọ̀ yìí dá wọ́n lè gba ọmọ ọ̀dọ̀ fún ìyàn pé òkè o lọ bá gba àwọn òbí mi mú gbá máa wò so gbọ́dọ̀ bless èèyàn ni.
2: Ìyẹ gangan ni kókó tí máa bọ̀ kò ẹlẹ́rù orí bless náà ni.
0: Tọ́lọ́ bá ti bless èèyàn tó gbogbo nǹkan báyà easy kéèyàn máa bímọ ní àdéjọ ọ̀fẹ́ 50-something in fact èmi ò support ìnira ni gbogbo ẹ̀ o.
2: Ok bí o ti yín nu àwọn obìnrin sì ní tàwọn o bá sì fẹ́ nǹkan àwọn nu bàbá wáyé bẹ́ẹ̀ o ntí ẹ wí nu ẹ ṣe àdúpẹ́ ẹ já òbẹ́yà nìkan tó ń bẹ
1: mbẹ́.
2: Hello.
3: Hello ẹ káàsán lárí.
2: Ẹ mọ̀ káàsán o.
3: Látàkẹ́ ẹ lè ní Kasim ni sọ̀rọ̀.
2: Tó.
3: Ẹ wo ètò tẹ mú wáyé ètò gidi ni ọlọ́ọ̀bá ń gbọ́.
2: Ó ń ṣẹlẹ̀ tó sí ọ̀dọ̀ yín náà.
3: Dábì mi wọ́n ní àfúnmẹ́ tí ó síyànnú ọmọ ṣé táwọn ọmọ ṣùgbọ́n iná ṣe tí wàá jọ tá a pọ̀.
2: Mélòó gbogbo yín àìkọ́ mọ́ fọlọ́mọ o.
3: À ń lọ bí 15 báyìí.
2: 15.
1: Ẹ ti ẹ̀ pọ̀ púpọ̀ a ti tì í
3: lára. 15 ni wá o.
1: So
3: ní ìsìn àwọn sáfíríkà gbogbo wa là ń tọ́jú bàbá yẹn báyìí.
2: Tó
3: ti ká wá wò yí pé ká dádúró lórí ìyàwó kan kó bímọ bí mẹ́rin kò ní wà pa bẹ́ẹ̀ o. Ìjọ tó ń sọ lójú mi nù.
2: Ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ wọ́n tọ́jú yín.
1: Wọ́n tọ́jú wọn náà pè wá.
2: Wọ́n ń bi wọ́n ní. Ìwọ láàkì mo ti máa sọ̀rọ̀.
1: Ẹ ló ẹ káàsán.
0: Ẹ káàsán.
2: Ẹ ra mọ̀.
0: God bless you.
1: God bless you too.
0: Sẹ́ẹ̀rí program ten ṣe. Ohun tó bá táyé lè má bàa tẹ́yìn dùn.
2: Yes.
0: Téèyàn kàn gbàdúrà àánú. Ọmọ mẹ́ta ló wà ọmọ ọkùnrin ọmọbìnrin ọmọ aláàánú. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí at 48 mo bí ẹyọ kan. Ẹyọ kan yẹn nísìnyí ó ti ń lọ 25.
1: Wow.
0: Ó dẹ̀ ti jáde ó ti serve. Ṣùgbọ́n kò rányàn o nítorí kó lè live elegant life tó ń dágbé ni. Tó ti ń pè yàn bímọ last minute of the age kò ní kọ́ ọmọ yẹn dúró sí yàn. Tó bá jẹ́ pọ́ ọmọ mẹ́ta lèèyàn bí kéèyàn tọrọ aláàánú ọmọ. Ó ṣèwọ̀n tó lè ṣe o ẹ̀tọ́ ọjọ́ ogbó a lè bẹ̀ mú abọ́ a lè mọ irọ́ ni. Àwọn mẹ́ta tó ṣíwájú gbogbo ọ̀nà ti settle down tí wọ́n ti bímọ. Ní ọmọ wọn gan ti wà nínú ní ìrẹsì. So my contribution is àdúrà ló gbà kọ́lọ́n tó yàn. Then ó dèjì ọmọ ó mẹ́mi ká má fẹ̀mí wà takat ọmọ ìsìn yìí apology ni orí ọ̀fẹ́ mi. God bless you ma.
2: Ẹ ṣe o ntẹ yìí sì tún ń gbé jáde yìí náà ojú mi ìlẹ́dọ̀ fi wò.
1: Ṣé ọmọ wípé sometimes one out of a lot na wọn kọkàn kan tó máa ń ṣẹlẹ̀ etí mọ́ mi tún sọ ètún ṣe bákan létí ni. Wọ́n ní pé ìyẹn ò tí ẹ̀.
2: O gan la wọn bí káyìn tá a ti sọ pé yóò dùn ṣùgbọ́n nǹkan ń gbọ̀ jáde.
1: Ẹjọ́ o ẹ wáyé yín ò wáyé torí o oríṣiríṣi lọmọ kò mú bí ìpè kì í ṣaláàánú ọmọ ṣùgbọ́n oríṣiríṣi lọmọ tó lọ ń bí. Hello.
2: Hello.
4: Ọlọ́run máa ṣe ọmọ congratulate ara mi pé mo wọlé lé ní ẹgbẹ́
2: ìlú. Ọlọ́run ṣe wà náà congratulate yín o.
1: Àwa náà congratulate ara wa pàtẹ́ ń bọ̀
4: yìí. Olóko ọmọ mi náà ṣe o àti Fọlákẹ́mi ẹgbẹ́ ètò.
1: Yes ma yes ma yes ma.
4: Ìyálóde àwọn mẹ̀kúnú àti àkàdá ló ń sọ̀rọ̀.
1: Yes ma yes ma.
4: Ṣé ẹ rí contribution mi ni pé wọ́n ní ìṣẹ́bọ ní Ṣoògùn bá ti wáyé parí láàrin o. Tí Ọlọ́run bá sọ pé yóò ṣẹlẹ̀ nobody can stop. Pé kíní yóò lè ṣeé ṣe kò sẹ́ni tó lè dá ẹni tó ń bílé grandpa mi ṣe ń gbọ́ age of 82 ni wọ́n wà ìyàwó wọn kékeré 58 ìyẹn lẹ́nu tó dẹ̀ ṣe mistake rẹ̀ lóyún. ọmọ yẹn ló tọ́jú bàbá lálẹ́ ọmọ yẹn wà ní nc kí bàbá tó kú. Ọmọ yẹn wà gbogbo àwọn tán ti dàgbà bíi kan lamẹ́ríkà gbogbo wa a máa fi nǹkan ránṣẹ́ sí ẹ ni ọmọ nìkan ló dúró tì wọ́n títí ó kù bí èṣù mẹ́ta tí wọ́n ó kù ló ti lọ́jọ́ kò tí. Ṣé ẹ̀yin lè rò kàn pé bàbá 82 o le fobirin lo yin abi ya 58 lai se nti obi mori te to ti stop omo bibi ti so ro odun mejo mewa o de lo yin omo yen de wa successful so omo yen gan secondary school tin teach mo se so so emi o dispute tolorun ba se se sugbon ti ba se pe o se si latowo olohun ti en ba ti tomo de ba to loko keyin ti oloko kuduro laye re komo gbadura fun tolorun ti se fun sugbon to ba se mistake emi o gbadura abortion o because emi o laaro emi daaro
1: emo mommy mommy to remix nkan tan so sugbon o si won si da na na o si fe
2: o
1: wa lie
2: o wa lie to ni won salaye pe
1: so nkan tan so ni pe to epe se ndarapo an lo to ko si asiko pupo mo ni wi pe ore temi kan o ti simi omo o loko won angi butu o wa wu tori pe gbugba won me won ti lo won ti kuro nle e to ti ready le oko ti wa nbe to ti ready ki se pe ti mo ko wale abi boya o wa le o won ti lo won ti pari school won ti o wa ro pe kan ma ba da wa ka won bi mo si anfani e wa lodo to n to jobirin anfani e wa lodo te do nkan to ko e kan ma se ni ko lo re butu emi to ba
2: yes to fi anger si
1: loko ba fariga
2: lo
1: ba ni rara o omo kilo tun fe bi ini kankan yen wa selaye fun pe advantage de wa nbe o so pe romo I ma se wa pelu wa a tun bring wa back to those
2: days advantage na la wa n gbe yewu pe kile yin
1: advantage la yewu no to disadvantage na wa nitori obirin mi anfani e o si fun ni eto ilera eh ton ba lo bi awon medics won le so fun pe rada ma se o
2: o mi pe bleyan ba te fe de ro gan o si se ke to mu ni ki ya we o lo se ayewu
1: be ni
2: se ka ya ke ba e ba wo omo birin
1: tayewu ba wa tayewu ba wa so pe rara
2: then
1: you can go get a child go and adopt legal adoption
2: tori loneliness o ju ale ni
1: o tori e ni
2: wa nwo
1: hello
5: akola kan god bless you
1: god bless you sir daddy ele sir
5: god bless you
1: daddy any sheju kan yes sir yes sir
5: okay the look of is that ko ti lo no fa te ko ko ti to wole
1: bu
5: e ne ti ka bi re fun han ni
1: ben
5: you odo hello
2: I'm going sir
1: I'm going
5: ah ka bi re fun han ni gege bi momo kan ti so le kan yen seri ko si bi to wo si ti wo si ololu ni gbogbo ogo iru odo mi sin anga ta awon momo awon baba tan ti lo si bi giga won kekere to wa ku lodo won momo gan ma fi dupe wi po olohun se to waye because mo je le yo mo je le kan to da be ni pe ti ba se pe awon force mi gba yen mo ti duro ni duro pe ko si aye kan to je mo be ni bi 17 years ago so but nigba to wa di pe awon momo baba to wa ni bi ogo so iyen ni momo gan ma fi soro si pe awon lo lo te ni ko waye pe awon se gbaja so da yo abi to ba ti wo si lodo oni kaloku ni ka sa bere fun wa ni ori ojo alo wa important ni oto god bless you ori akoko atuma
2: in fact atun de kokoro do yin o
1: iyen na tun yato fun gbogbo awon ti won le salai ma pe wa lori eto adupe lowo yin gidi
2: se gan be e ba pe wa a le ba ti to a ba ti se kale tan a le daje
1: ni gele ti ago meji ba ti lu bayi on la ma yiko to kase iyen ti won si pe a ni iseju meji si fun en to ba fe gbiyanju e *347*100*42 igba mi en to koko ta ni igba mi en to ta le ta
2: o le je
1: to
2: se san ni sin
1: to se tan ni sin ni sin *347*100*42 iba
2: be yiko to se pe yan yiko to a daru daru daru daru daru ba e wa mu kan
1: o le gbe to se tan ni sin wa ni pe computer lo daru daru daru computer na ni o mu
2: bi o mu kan fun
1: e isakin o ki se fola ke hello e ka san
5: angola dey wise
1: se wa dada
5: adupe fọlọrun mo a ke kan bayi
2: emi mo re o
5: mo kiyin o aro wa lo ame la di seyin okuse
2: era sir
5: awon mo mi wa anti wa brother wa mo mo je so oro seri nkan de nkan e be ye so e u da lu to sugbon ti a ba waju a to gbodo wu eyin seri opolopo fe ma se nkan ti e so yen ye pe keyin o ti e fi ko de le lu to sugbon anu ni nkan yen o anu ni pe nipa ailera lo ma n je keyan relent lati ma le se nkan yen tori eni to ba se nkan yen ni ijo ofodi lona ba n so yen tabi o ti bimo ti pe yen ti ba pe eni to ba ri anu gba o ma le di e nkan yen gangan lo ma make anybody relent ko se eni ti o mo yi pe ti en ba fi kan dile bi ayen ku da looto wàláì ṣùgbọ́n nǹkan yẹn kéyìn oru nǹkan yẹn náà kéyìn tó ro sẹ́yìn kéyìn tó ro pé yóò ṣe
1: Ah, ambo, tabade ayikoto.

0: bàbá ìbàrùn bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07081211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò lérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babajide MC General láàgó mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Lágẹ̀lú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kílíṣì ètò tá a fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rín àárín tàkìtì lẹ máa bá pàdé lórí ètò Miliki Special lábala lábala lẹ̀tọ́ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Rẹ̀mí àti Rẹ̀mí ti máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí

0: yàrá ẹ̀dá.
1: Pàtàkì lójú jẹ́.
0: Èyí ló mú àjọ
1: Charity Eye Care Foundation.
0: Máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ.
1: Àti ìpènijà.
0: Nípa ojú.
1: Láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú.
0: Eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́.
1: Ẹ ti ń béèrè fún.
0: Gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú.
1: Ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí.
0: Pẹ̀lú ₦1,000 péré owó káàdì.
1: Reading glasses sì wà nílẹ̀ rẹpẹtẹ.
0: Fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́.
1: Ọ̀fẹ́ tún ní àyẹ̀wò.
0: Fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò.
1: Àti ìtọ́jú ojú yìí.
0: Fún ìrọ̀rùn gbogbo olùkópa.
1: Láti fi orúkọ sílẹ̀ tàbí láti kópa.
0: Àǹfààní ń bẹ láti lo POS and transfer.
1: Láìsí extra charges.
0: Ẹ máa bọ̀ ní.
1: Number 94
0: Opposite Unity Bank.
1: Penny
0: Constant Building.
1: Ìyànà Àgbẹ̀lá Bus Stop.
0: Nítòsí olówó tí fowó sàánú.
1: Shopping Complex.
0: Ìwó Ròdù Nìbàdàn.
1: Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́.
0: Fúrẹ́rì àlàyé.
1: Ẹ pé
0: 0905-444-8444.
1: Lẹ́ẹ̀kan sí
0: 0905-444-8444.
1: Ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o.
0: Ìgbésẹ̀
1: làmí ẹ̀.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: adájoke ni ilé olóyè ọdẹ ń bí 96.7 sani sani frequency ti tiwa o ẹsẹ tẹ ń bọ wa.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ìdáhùn wa ọ̀nà bí o se le kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmẹ̀lẹ́ka ètò ìlera bí. Gbọ́mi Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóhùn tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsí ló wọlé. Àyè sí sílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 marks 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò béwu dé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, CHIEW, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JTO. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègede Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣe ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Lagilu FM 96.7.

Ọwọ́ tuntun la fi wẹ̀.

0: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Oh, sana. Me karimu sotoya
1: karima papa liye popo
0: sikita ayayaku elele
1: mkari maisanda keria pari koko sepa
0: igwa iranse mi
1: ye kaka kulala koko lolo sapala la seri onpo katia ba
0: liki tarimu sotoya
1: elele popo lolo masaka tala
0: echirito nko lolo re kilo de tombo lore reja
1: kilo de
0: misa
1: to mba enitolo niti lufwe lọ́nà ka bíi kejì tó ń bá yun di
0: pariya mama sakatia
1: e chiri tó fẹ́ dọ̀ta olóore
0: kí ló dé tó fẹ́ já fi bí sólóore gan
1: ìwà chiri tó jẹ́ pọ̀ mọ́ kí n sàkọ́mọ́ dúpẹ́ tó lọ bá lò fún
0: ọ́ fi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sólóore tó sọ pé kó ká ẹ ní ọlọ́run ó tẹ rọ́ọ̀gì ṣé tó ní rọ́ọ̀gì bá dé ṣó ní ṣìwàwù só ní rọ́ọ̀gì náà
1: jẹ́ tó yé ìrànṣẹ́ ìpè
0: pariya mama
1: aran ni kìí ṣe by force n tí bá ń ṣe fún ẹ máa dúpẹ́
0: sórí olóore yìí
1: ọ̀tọ̀ sí na
0: n tó bá ṣe fún ẹ
1: máa dúpẹ́
0: máa gbà mọ́ mú
1: ra máa mọ̀ọ́rẹ́
0: ṣe bó ṣà ń ṣe nǹkan kan fún ẹ
1: ọmọ kò gbé ọ sílé gan
0: máa mọ̀ gé ka olóore jẹ náà
1: bọ́ jẹ́ ìyàwó lé ẹ ìyẹn yìí ṣe by force kìí ṣe àwọn ìṣẹ̀dá kan wà tí wọ́n fẹ́ jẹ́ ìyàwó ẹ
0: tẹ̀kíbí
1: tó bá gbà lẹ́jáde elimo sotoya
0: olimo tẹ̀kíbí
1: aláwọ̀
0: akéba kárìà
1: ayati
0: ti lolo
1: ìmọ̀kérémù
0: tó bá rí mọ́jú pariya masaka ẹ̀ka san nílé yìí o
1: ẹ̀lẹ̀ dáadé wa o
0: ṣé dáadáa alaba yín o
1: mọ́mi wa
0: bó ní ṣọ́ọ̀pù o
1: ìjà tó
0: bó lọ́fíìsì o ṣáájú wa o
1: òdì yíyàn tó mọ́ mi
0: ẹ má bá yàn jẹ́ má bá yàn yàn
1: jẹ́ ẹ wo iye ìgbà tẹ́ ẹ fi kí dáàdì tẹ́ ẹ fi ń lo pretẹ́ ẹ kàn lo gbáǹkó
0: rẹ̀mí rẹ̀mí
1: etí dẹ̀ ń fàjà kò tó ń tọ́jú ọ fàjà
0: ikú ò wá dọ́jọ́ àrùn tuṣu
1: ò ní ṣíṣe
0: a gbọ́dọ̀ bára wa jà mọ́
1: ò ní ṣíṣe
0: ẹni tẹ́ ẹ bá jà tẹ́ ẹ sọ̀rọ̀ sí tó bá fẹsẹ̀ kọ tó lọ́jọ́ bá dé wọ́n á rò pé yín lè ń ṣe nǹkan sí
1: ni àwọn ní látara ohun tí ń jáde lẹ́nu
0: wọn á fẹ́ fura sí yín o
1: ọmọ mi kan bí adé sọ́kàn mẹ́rì a ní dadí ojú tí ń wò yẹn pọ̀ àwọn tẹ́yìn náà ń wò tó nǹkan ṣùgbọ́n àwọn ojú tó ń wò yín yẹn àwọn ní ọkàn kankan pa yín
0: bó
1: ti wù kọjọ́ orí ó tó
0: àní
1: tó bá mọ̀pìlẹ̀ ni kì í bínú kì í jà ó tún wà náà jọ ẹ̀mí ń tún tọ̀ wá
0: ó
1: má sọ̀rọ̀ o
0: má sọ̀rọ̀
1: dákẹ́
0: má wí kankan
1: àwọn tí wọ́n á ṣẹ́wó lọ́wọ́ ẹ̀ bí aṣọ náà wọ́n mọ̀ pé jọ ni wọ́n wọ́n ì ṣàjèjì ọ̀dẹ̀ ń sọ pé kan get out kó wọn ajú ẹ who are you ta ni ọ́ nínú ìjọ orí ọ̀fẹ́ lórí gba ipò àtàyè tó wà yẹn àwọn kan fẹ́ wà ńbẹ wọ́n fẹ́ jẹ́ asọ́nà wọ́n fẹ́ jẹ́ akọrin wọ́n fẹ́ jẹ́ pàtàkì tàyé ọmọ rí orí ọ̀fẹ́ lórí gbà kí lọ wá ń bínú bí asọ́nà sí
0: mọ́ bínú
1: ta ni ọ́ nínú kwaya
0: gbójú ń bẹ̀
1: sunday school teacher
0: gbójú ń bá
1: ẹ̀mí wo ló ń bínú sí
0: má bínú
1: àwo lọ yàn lódì
0: má bínú
1: ó dì yẹn gan ò lè jẹ́ kọ́ lọ
0: ṣẹ́rí wálé
1: hey
0: kúrò ń bẹ̀
1: kúrò ń bẹ̀
0: fi jà fọlọ́run jà
1: ọwọ́lẹ̀.

0: àmọ́ mọ̀ forin yẹn lẹ̀ ní o.
1: àwa kí gbogbo ẹ̀yàn lọ́jọ́ bí pátápátá látòrí ọmọ ọwọ́
0: rẹ̀mí láti fi ṣẹ̀jú ẹ̀
1: honestly
0: ọwọ́ ṣẹ́ lè lọ kó lè yá dáadáa
1: kó lè ní
0: tí ṣọwọ́ yá lórúkọ ètò ìlágẹlú lẹ́tí ń gbọ́ rẹ̀mí àti rẹ̀mí náà ni ìkànnì ìlágẹlú náà ń pè bí o 96.7 FM
1: ìkànnì tó jù kànnì lọ ìkànnì tí ò sorogún tí ọlọ́ba kan tí ọ̀bẹ nìkan bínú
0: international radio station leléyìí gbogbo ayé wọ́n mọ̀ bẹ́ẹ̀ gbogbo ayé ló ń gbọ́ wa gbogbo àgbáyé náà ti ń gbọ́ wa káàkiri àgbáyé àánú la rí gbà ilé funfun báláwo la tẹ̀dó sí nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà
1: olódùmarè
0: akínyẹn ká sun ẹ káàárọ̀ ẹ káalẹ̀ kúrọ̀lẹ́
1: grandpa grandma
0: eléyìí tó bá jẹ́ tiyín ẹ mú bẹ̀
1: mami àti dadi
0: báwo lójú ọjọ́
1: brother and sister
0: sẹ́yìn wakọ̀ lọ́wọ́ ni
1: sọ́jà lẹ́wà ní àbí
0: kọ́mpilẹ̀sì ni
1: secretariat lẹ́wà ni sẹ́yìn pa
0: ẹ̀yìn kó báàgì fẹ́ máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́
1: àbẹ́yìn ṣètò owó
0: yẹn inú
1: ẹwà bí ẹ ti ń gé ẹja lọ́wọ́lọ́wọ́lọ́wọ́.
0: ohun tó wù kẹ́ ẹ máa ṣe lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí
1: yín. ẹ nígbà lẹ́tà bànújẹ́
0: wàhálà àti ìdààmú ò ní jẹ́ pé
1: yín o ṣẹ̀dá yín ò ní gbà bọ̀dẹ̀
0: ẹ rà ánú gbàgbé ẹ̀yìn olólùfẹ́ wa
1: àbọ̀ dájú lórí àwọn
0: nǹkan ò ní ṣẹ̀mí yín
1: ọjọ́ ayọ̀ ẹ máa
0: sojú ọlọ́jọ́ lọ láṣẹ̀dùmarè akínyẹn ká sàn Willie wa nbi Willie of sport o wa nbi
1: actor omo olorire actor omo alalubarika actor omo olorin
2: ti soju orun yeri yeri arupo ojo mo se dansa kire alamada ina alawo tele owo
0: Willie of sport nbe bi omo lojo ibi ana
1: omo olorire
0: Willie
1: won royin bi to ma ye dogba tọrọ ra invite àwọn tí ẹ
0: ó ṣọjọ́ ìbílẹ̀ àná lágbára ọlọ́run wàá ṣọ̀pọ̀dún láyé
1: ẹ̀mí ìrìn ogun
0: wílì ọ̀ sports
1: ẹ̀mí ìrìn ogun
0: lágbára ọlọ́run ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀
1: sí ẹ̀ ń bá kan náà màmá sẹ́mìtì màmá nínú màmá abiyamọ tòótọ́ fọláṣadé àánú olúwapọ̀ aránzí ọlá tó gbé mi lékè ọlá tó gbé mi lékè ọlá tí ń jẹun
0: wọn aránsí ọlá
1: aránsí ọlá ni màmá abiyamọ tòótọ́ ìyá tó jẹ́ pé ti lé tokotodo a ní ẹjẹ́ ń tọ́jú ọmọ ọlọ́mọ
0: ìyá dáadáa
1: ẹ jẹ́ kí mójútó ọmọ rẹ mi
0: yes ke
1: a ń lọ láti lọ kíyà yẹn
0: a lọ
1: láti jókòó tì kó lè mọ̀ pé yes tààrọ̀ tọ̀ sátálẹ̀
0: àbí kádìdì báyìí gẹ̀ni kágo mẹ́rin mọ́ lù ká máa lọ bá báyìí
1: rárá kádìdì gbéra lọ kí a ni
0: ok kádìdì gbéra
1: lọ àbí amọ́ ni
0: mo rò pé káfẹ́ kó kúdìdì báyìí ká máa lọ
1: báyìí mọ̀ jẹ́ àdìdì
0: báyìí
1: tọ́ bá jẹ́ pé ti màmá
0: ibi
1: tí o ti bá wa lálejò tá a ti jókòó ti màmá tí wọ́n ra ààyè fún a.
0: má fọláṣadé akínyìn o
1: ẹ̀mí yín ogun o
0: nǹkan
1: ò
0: jẹ́ sójú òpó ilẹ̀ car and off bí eléyìí ọ̀rọ̀ owó ₦100 tí à ń sọ lánàá ẹ wo bí ṣe rí ẹni tẹ́ ẹ bá ti fún
1: tí ọba ti gbà á
0: ẹ̀yin ẹ fọlọ́pàá mu
1: ẹ wá pé à
0: ẹ pè wá
1: kó sọrú tí ó bí tí ò fi gbà
0: iléeṣẹ́ rédíò tí ò làǹtẹ́ńdà
1: ọlọ́run tó ti gbọ́ pé wọ́n ní kí wọ́n mọ̀ gbà
0: ìkéde pé kí wọ́n mọ̀ gbà owó ₦100 mọ́
1: ẹ já dà mọ̀
0: a sọ fún wa.
1: àwọn òde bẹ̀bẹ̀ bá pè à ọ̀rọ̀ alárúgbó ní gbogbo
0: ọ̀nà.
1: ẹ̀ló
3: ọlọ́kùsẹ̀ rẹ̀mí àti rẹ̀mí.
1: kẹ́pẹ́ o.
3: ọmọwé ayélujára láti là ń látẹ̀.
1: ẹ̀mí yóò gún bàbá.
3: iṣẹ́ ìlú là ń ṣe yìí iṣẹ́ ìjọba là ń ṣe yìí aláwọ̀ ìfẹ̀yìn lẹ́sẹ̀ rẹ̀.
1: àmì nà yà nà.
3: ẹ rí gbogbo ẹ bá ń gbégbé kúgbe oyin wa òòràn orílẹ̀-èdè yìí lọ́wọ́ o ẹ bá dé àwọn orílẹ̀-èdè kan wọ́n sì mẹ́kàn sí bí sìn níbi pé ₦100 tó kán má gbà tàgbà àdúgbò lórí ta àti ẹ̀ lè máa mẹ́kàn sí mọ́ ìdí nàìjíríà ló ní gbogbo nǹkan yóò dá o tí àwọn kan á bẹ rúmọ̀ náà máa ń gbé kí tán bá ti gbọ́ ẹlòmíì ò ní béèrè béèrè náà àwọn tí wọ́n á pè níjọ nua lọ́jà wọn máa ń gba àwọn èèyàn nímọ̀ràn ìjọba gbé kalẹ̀ kí wọ́n ṣiṣẹ́ wọn o gbogbo ẹni bá ti kọ ilé yìí wọ́n sọ fóònù nọmbà tá a máa pè ó jẹ́ pé ẹni bá ti ṣe bá yẹn a lè máa pè wọ́n tíjì a ó sì wà fúnru wọn mọ̀wé ayélujára láti là ń látọ̀.

0: bomotiri tenera ati tensinera woni bomotiri pe ah ko da no mi o ki ngba change lowo ni
1: ah
0: won na wo se david de bion tenera je
1: eh mo ba ni
0: o ti ya je lai se pe won ni ka mo na mo won la wo pe ipe bomotiri momoti ko da lo mi o ba 50 naira won la wo pe
2: sari eni te ba ti kofiri po doru ewu lasa
1: e pe wa
2: ibi te ba ti gbon eyan e pe wa
1: in ti ba nta oja ti ba nta ise tin se e pe wa
2: ijobo so powo kankan ni ka ma na mo
1: ta ba ipa ni ko re ma
0: awa na la ni awa la
1: la awa ko ke ba le la la poka ba le poka ba le
2: won ati fo rere yi
1: omo mi alalubari ka de sokan mi
2: e se o
1: 80 ni be de
2: hello
1: onire mi ati re mi o pe yin e ka bo
3: e wo mo fe te se clarification 100 naira ye pe meji
1: kilode
3: ton ti kokko stop lati gba kan ikan wa ta de na ni sinsin e ti won ti condemn ni gba kan awon eyan ko jade gan na ni sinsin ni e clarify 100 naira meji lo wa
2: sheri madam
3: yes sir
2: ele to ba je mejeji mo agree pelu yin agboyin
1: agboyin
2: sheri ton ba je pe o ijoba apapo tabi awon toro kan CBN ton ba je pe won kede tabi won ni ka ma na ikankan mo ninu mejeji newspaper agbe
1: won gbe won gba
2: won ebe ijoba bode si gbangba won bo si bonbon won announce ati ti tele ati ti sin ko se leyi ti won ni a ma na mo
1: bi an ba na fun e ma ko o
2: se gbo wa bayi
1: e ma ko o banking gba o ile ifowopamọ n gba o
2: won so yen won gba
1: an gba o
2: eni ti o ba ti gba e folopa gbe
1: e je ama ran ti pa ni grandma grandpa ladugo to je pe baba fun lowo won toju e o
3: lekan lo so lati dibe
1: lele kan
3: o mo bo sibe gege ti so pe mejeji ni ka mo na sibe gege ti so bo ti jare agbo so won gege ti jare fun awon ni last month won ni mejeji ni ka mo na
1: o ni damo mo mo fin labi aso o oba mo fin labe ile oko e ti o ba pe ape bi o wa ni bo je le a
2: lori facebook temi tope adura gbe mi won le mi ati re mi ekweto sa omo lara iya kan won ni ekuse ekweto abe asela won ni e ka san re mi ati re mi e ka bo sori eto aye aye oni ti bi oro mu yin lai lai loruko oluwa a o si ni gbo ku yin lojiji loruko jesu ami o abe asela lati oke o e se o I can feisha yo titi oni eku eto olorun olorun sola tila henry oni e ka san eku eto baba ati omo lori afefe oye wale opeye mi fasa si won ni re mi adesina sorry ma binu
1: ke ne ambiasu okay owo to ba wole
2: oro buruku to nso le kan hello
1: emi oran ti ma
0: hello amalaya na lo pe lekan si
1: adamu lara
0: o je nara ti tele gan 2026 na ko si lara
1: otan
0: o bi gan ni won se mejeji ni na ni
1: won ma so si sharing banking ni
0: awon mama ni awon la pa gba pe ape
2: oda
1: Alaji Abdulmumin Mustafa baba Kerogun Idu Osun baba nkiwa pere mi ati re mi aremu agobi ade ari onbe oju oni ti o won kiwa hello
2: hello
4: eku eto ere mi ati re mi eku eto
1: pepe o mami wa
4: era sa e ba wa so fun awon kin fe gba lowo wa wa tan taja wewe wa ma
1: so
4: wa
1: to be
2: o lati nso yi
1: eni oba ko e ja dama
2: ti ijoba ba ni ka ma na mo won announce a gbo
1: ibi e ti gbo na re
2: won ti ni ka ma na mo
1: emi akowo ma dodo ijoba nu e ja dama
2: ijama na ni so
1: ijama e ma na wo lo e ba ko e ja ma e pe number re mi baba jide e pe number re mi adesina awa wo tutu
2: e se
1: tutu lawo
2: aki oga wa akins akins of uk aki solad ti toronto
1: aki oke oga
2: antoni bodunrin
1: ijebu loko jesa
2: baba olorun safe trip o ni accident la gba olorun
1: I so nation
2: abira yali yali it is well
1: baba be
2: o ni ni accident la
1: gba olorun e mi ri ogun
2: nkan ni se yin
1: o ta kebe wo 150 ni it is well yen ma sandi wo 150 years ni nkan o ni se
2: grandma kan re re mi lati ile ijosin todo mi grandma dada won ni all the 100 naira is meant to be spent then the old ones will be detained by CBN after taking them to CBN okay nton so na ni pe a no ni na la no tí wọn bá fẹ ká nọmọ fúnra cbn
1: ni ó kéde
2: ni wọn ó kéde wọn á dẹ kó nlẹ
1: àbí
2: ni wọn máa kó nlẹ
1: ẹjẹ kọlẹ ìjọsẹ bí ẹni ẹ dáná san lórí ibi ẹ ti ń dáná san ni
2: ìgbà máa ṣe o
1: ìwo ni kọwọ àdúgbò
2: ẹlò
1: ẹ ṣeun
2: tfk tfk shitu ok ẹ ṣe agbọyí
5: ẹlò
1: ẹ bá wa sọ pápápá ọjọ́ ti lọ
5: bẹ́ẹ̀ ṣe ń bá wa pariwo lé wọn lórí yìí ó bẹ̀rẹ̀ bẹ́ta yìí èmi gan nínú ṣọ́ọ̀bù mi fẹ́ bá rí 20 naira pẹ́pẹ́ naira àti múrí márùn-ún kan sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn eléyìí mo sì ná tí wọ́n ní láyé wọn ní ibi fẹ́ máa fi lọ bára yín
1: ẹ ní ó ṣe láyé yẹn ṣe sá ìyá fọ́tò bẹ̀
2: àti 20 naira
1: àti 10 naira àti better life
5: ihu lẹnu ọjọ mẹta yìí ṣe ni mo kó gbogbo owó wẹwẹ yẹn tí mo kó lọ sílé epo sọkọ ó sú mi kò rẹ mi pátápátá
1: ẹ sì pí tánú wa
2: ọjà ẹ ṣe lágbára ọlọrun nǹkan ò ní ṣe wá àwa ni ká máa fàyè gba n tí ò da láàyè láti jẹ́ kó ṣẹlẹ̀
1: lóòrùn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún orí ọ̀fẹ́ àtàǹfààní tá a rí gbà
2: last caller
1: ọmọ wa àlùbáríkà oúnjẹ ó di mímọ̀ fún mi pé ogún èèyàn tó bá dà mọ̀ nínú olórí hip hop láyé ó ní òun láǹfààní láti mọ̀ọ́mọ̀ ṣe nǹkan kan tó nítumọ̀ fún wọn ọmọ olóríire tó dúró yìí ó ń gbèsè létí bẹ́ẹ̀ a túmọ̀ sí wípé nínú gbogbo bẹ́ẹ̀ tíjọ jẹ́ ọ̀kan tẹ́jọ́ ń kọrin ẹ̀mí tẹ́jọ́ bára yín pàdé ẹ kàn sọ àtẹ̀jíṣẹ́ sí kẹ́ ẹ kí pétọ̀ lágbájá òkú oríire lọ́ba parí ojú òní tiwa.
2: ẹ já mọ lọ àwa ti sọ ilé ìná adákẹ́
1: a ti sọ
2: ẹyin tó kù ó kù sọ
1: wọn kú àwọn yín o
2: tẹ balẹ̀ ẹ̀gbọ́ tí ó jẹ ẹ̀gbọ́ jẹ ẹ̀gbọ́
1: àwa ara wa là ń ṣera wa ẹni kò sí
2: a ìgbọ́dọ̀ wà fọ́ni rẹ̀ mi àwọn false news with fake news
1: ó
2: máa ń tètè gbalẹ̀
1: ìròyìn àdúgbò
2: ẹni tí ò bá ti gbà ni àwọn gbà èmi náà ò ní gbà ẹ jẹ́ àgbẹ̀ mọ̀ jẹ́ ká ni ra wa lára
1: ẹ ń bá ní wọn gbà ẹ pé ó mú iná bí wọn ti sọ
2: bẹ́ẹ̀
1: àmì
2: a jẹ́ pé awí iná à ń padà bọ́ lọ́jọ́ friday lórí ètò miliki special lágbára ọlọ́run ṣọlá rẹ̀ olájọ ṣe kébùgì lólòtú ètò yìí
1: àjọṣe
2: o a pàdé lórí ètò yìí ní ọjọ́ mẹ́jọ a dẹ̀ tún pàdé friday lọ́tọ̀ọ̀la lọ́jọ́ jimọ̀ william sport ò ṣe ojú òní tiẹ̀ olúwarẹ̀mílẹ́kun adésínà big man presenter lórúkọ mi 08168988951
1: Adesokan mary congratulations kò palẹ̀ mọ́ alágbára ọlọ́dún ayọ̀ rẹ̀ yóò ṣojú rẹ̀ rẹ̀mí babájídé lorúkọ tèmi ń jẹ́ ẹ̀wù tí ẹ̀ bá nígbà ẹ má fi lọ́ọ̀yàn ọ̀kadọ̀ tiẹ̀ àwa ni ẹnìkan lára ọlọ́run ọ̀fẹ́ ẹ̀rí ọkàn ni ó fún láàyè 08106250814 08106250814 ẹ wù àní dààmú ara òní.
2: Àfi sílẹ̀ nínú wàhálà. Àní báyìí nínú wàhálà. Ẹ má bẹ̀rẹ̀ bí n tẹ́ ẹ̀ bá nílé gbà.
1: Ẹ má fi lọ́mọ ní kejì. Ó léwu gan-an. Ó dàbọ̀.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti ṣàlàyé síta báyìí pé owó ilé tí wọ́n yọ kúrò lórí owó ìrànwọ́ tí wọ́n yọ kúrò lórí epo rọ̀bì òun náà ni ó ti tó bíi tírílíọ̀nù 15.8 owó náírà eléyìí tí ó ṣẹlẹ̀ láàrin oṣù kẹfà ọdún 2023 wọ oṣù kejìlá ọdún 2025 bákan náà níbẹ̀ náà ni ìjọba ti ṣàlàyé pé owó ọ̀hún náà ni kò wọ àsùnwọ̀n ìjọba tó ṣe pé àsùnwọ̀n kan náà ni wọ́n fi sí yálà sí ọ̀rọ̀ ilé tí àwọn èèyàn ń sọ ìpè owó ọ̀hún náà ni ó ti fohùn tó sì dẹyẹ ti ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìṣúná àti ipò kárí ti ètò ọrọ̀ ajé ti ṣe Taiwo Oyedele òun náà ni ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tí ó sì ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nínú ìpàdé pàtàkì kan eléyìí tí wọ́n pe amọ̀ rẹ̀ nípa iṣẹ́ pàtàkì owó àti ọ̀nà ilé ti pípèsè owó tí ó lè mú wá níbẹ̀ náà ni ó ṣàlàyé pé ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó kéde pé òun yọwọ́ ìrànwọ́ pé orí epo rọ̀bì láti oṣù karùn-ún ọdún 2023 tó sì jẹ́ pé ó ṣàlàyé pé owó ọ̀hún náà ni ó ti rogún tí ó sì ti wọ ₦15.8 trillion owó náírà wà ṣàlàyé pé pẹ̀lú owó ọ̀hún òun náà ló ti ṣe àǹfààní ńláńlá fún owó orílẹ̀-èdè wa Nàìjíríà láti gbéra ní ọjà àgbáyé. Ẹgbẹ́ òṣèlú ti ọlọ́wọ̀ ti APC òun náà ni wọ́n ti pe amọ̀ ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kejìléní ogún oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ilé tí wọ́n mọ ìdìbò abẹ́nú fún àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ ti Delta Kogi bákan náà ti Gombe Bauchi àti ìpínlẹ̀ ti Kano nínú ìkéde ọ̀hún ilé tí ó wáyé láti ẹni tó jẹ́ akọ̀wé bí ọwọ́ ṣẹṣẹ̀ ń yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni tí ń ṣe Sulaimon Agogo náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lónìí ti ṣe ọjọ́rùú gangan níbẹ̀ náà ni wọ́n ti pe amọ̀ ọ̀hún pípẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin láwọn ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n jàjàgùdù láti gba tíkẹ́ẹ̀tì díje dupò òun náà ni wọ́n mọ díje dupò báyìí nínú ẹgbẹ́ òṣèlú ti APC lára àwọn igun tí ọ̀rọ̀ kan òun náà ní ìpínlẹ̀ ti Delta òun náà ni Abraka Isoko àti Isoko Àríwá àti Isoko àti Gúúsù ti Ògẹ́lì bákan náà ni Ayagba ní ìpínlẹ̀ ti Kogi wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ètò ìdìbò ọ̀hún òun náà ni yóò mọ wáyé tó sì jẹ́ pé oníkálukú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ ọmọ ẹgbẹ́ náà ni yóò mọ dìbò fún ẹni tó bá wù wọ́n. Ìjọba ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti kéde báyìí pé ìsinmi lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ti ṣe ọ̀la ti ṣe ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ogúnjọ́ oṣù kẹjọ ọdún tá a wà yìí látàrí ti ọdún ìṣẹ̀ṣe ilé ìtì ìyókù ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe ẹni tí ń ṣe Idris Aregbe òun náà ni ó ṣe ìkéde ọ̀hún lónìí gangan ti ń ṣe ọjọ́rùú ọ̀sẹ̀ yìí níbi tí ó ti ń ṣàlàyé pé ìsinmi lẹ́nu iṣẹ́ ọ̀hún fún àwọn òṣìṣẹ́ ìjọba òun náà ni fún àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó láti ṣe àjọyọ̀ pẹ̀lú ìṣẹ̀ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ẹlẹ́sìn ti ìṣẹ̀ṣe àti àbáláyé ní ti ìbútòrò ti ilẹ̀ Yorùbá wà ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ilé tó jẹ́ pé wọ́n bẹ lágbàáyé tó jẹ́ pé wọ́n mọ pàtàkì ìṣẹ̀ṣe àti àṣà òun náà ni wọ́n tó bíi 145,000 níye ilé tó sì jẹ́ pé àwọn tó jẹ́ alátìlẹyìn wọn náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀dọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó sì tẹ̀wájú òun ni fífi ààyè sílẹ̀ fún àṣà àti ìṣe òun náà ló jẹ́ ọ̀kan gbòógì ilé tí wọ́n mọ ilẹ̀ Yorùbá mọ́ òun ni àwọn orílẹ̀-èdè bíi Cuba Brazil àti àwọn orílẹ̀-èdè ibòmíì náà ni wọ́n ti ń sọ Yorùbá tó sì jẹ́ pé ọdún ìṣẹ̀ṣe ọ̀hún òun náà ni àwọn náà yóò gbéyẹ̀wò tí wọ́n sì sọ di ọdún. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Kaduna òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé iṣẹ́ ìwádìí ọ̀rìn kìnìún òun náà ni yóò bẹ̀rẹ̀ lórí fọ́nrán kan eléyìí tí ó ta jáde tó jẹ́ pé wọ́n rí ọlọ́pàá kan eléyìí tí ó ń gbìyànjú láti gba owó lọ́wọ́ àwọn wa kẹ̀kẹ́ àti awakọ̀ níbi ibùdó kan eléyìí tí ó ti ń dúró tó sì ń yẹ̀rù ní agbègbè ti Minion City ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ṣe DSP Musa Hassan
náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde wípé àṣẹ ilé ètò wa láti ọwọ́ ti kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe rabiu muhammad òun náà ni ó ti pàṣẹ báyìí pé kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọlọ́pàá ọ̀hún àti ìwà àbàjẹ́ ilé tí wọ́n kà mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni kọmíṣánná ọlọ́pàá ọ̀hún ti wá ṣàlàyé wípé tí ó bá wùwà òun tó sì lòdì sí òfin òun náà ló jẹ́ pé wọ́n fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ tó sì jẹ́ pé ìdá òfin òun náà ni yóò bá bẹ́ẹ̀ náà ni kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún wá ṣàlàyé wípé òun kò ní fi ojú láì fi wo èkejì ọlọ́pàá eléyìí tó bá ń gbìyànjú láti ba iṣẹ́ ọlọ́pàá jẹ́ tàbí láti ṣe lòdì sí òfin eléyìí tó rọ ọmọ iṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ náà ló jẹ́ pé kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ti kaduna òun náà ni ó ti wá ṣe ìkìlọ̀ báyìí fún èkejì òṣìṣẹ́ ọlọ́pàá tí ó bá tún gbìyànjú láti wúru àbájẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. ìròyìn ìta àgbáyé lọ́nà ìsẹ̀ tí ìgbọ́ yín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. akọ̀wé ìjọba àti orílẹ̀-èdè amẹ́ríkà marco rubio náà ló ti ṣàlàyé báyìí pé ìfọ̀rọ̀wérọ̀ náà ni ó ti ń lọ pẹ̀lú ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí orílẹ̀-èdè ti united arab emirates lórí ọ̀rọ̀ ètò ààbò ẹni tí ṣe sheikh tom náà ló ti ṣàlàyé wípé ìfọ̀rọ̀wérọ̀ àti àdéhùn náà ni ó ti ń lọ láàrin orílẹ̀-èdè méjèèjì ẹ̀wẹ̀ òun náà ló jẹ́ pé ìkọlù alágbára náà ni ó tún wáyé ní agbègbè ti gaza ní ti ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti israel tí wọ́n ti ṣọṣẹ́ tó sì jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè palestine ilé tó tóbi 16 náà ni wọ́n tún ti jẹ́ ọlọ́run nípè bákan náà náà ni àwọn aṣòfin orílẹ̀-èdè ti iran náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé àdéhùn ilé tó gbọ̀ngbọ́n ló ti ń lọ láàrin orílẹ̀-èdè iran àti orílẹ̀-èdè oman láti wá ojútùú sí ètò ààbò lórí ti odò the strait of hormuz ètò ajé ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà náà ló ti ṣàlàyé pé ìfọ̀rọ̀wérọ̀ ló ti ń lọ lọ́wọ́ báyìí pẹ̀lú orílẹ̀-èdè ti iran sí ọ̀nà ilé tí àwọn gbà láti fi di ojú omi ọ̀hún níbẹ̀ náà lẹ́ni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti orílẹ̀-èdè iran ti ṣàlàyé ibi kò sí àdéhùn kankan ilé tí ó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè ti iran ṣùgbọ́n tó yẹ pé orílẹ̀-èdè amẹ́ríkà ń gbìyànjú láti lo owó agbára. lákòótán ìròyìn ti eré ìdárayá agbárin gbùngbùn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà antonio dennis onáà ló ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti united arab emirates aljazeera nígbà tó kúrò ní ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti turkey gotsepe ní báyìí ló jẹ́ pé agbábọ́ọ̀lù ọmọ ẹni ọdún 22 náà ló tọwọ́ bọ àdéhùn ilé ìtọ́wò rẹ̀ tó 5 million owó euro ní báyìí náà ni dennis tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mẹ́ta tó jẹ́ pé bí ó ṣe darapọ̀ mọ́ báyìí náà ni ikọ̀ agbábọ́ọ̀lù ti aljazeera ti ní ìrètí wípé yóò tún àwọn ìrètí ọ̀tún wá ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú àwọn ọgbọ́n àtinúdá ilé ètò ti ń tẹ́lẹ̀ nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí ó ti ń bọ̀. wọ́n ní ìròyìn ìta àgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé tí oṣù yọ lẹ́ẹ̀kan sí i. ilé tí wọn yọ kúrò lórí epo bẹtiró náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣàlàyé wípé owó ọ̀hún náà ni ó ti tó 15.25 trillion owó náírà láàrin 30 days. ìjọba àpínlẹ̀ èkó ló ti kéde ìsinmi lẹ́nu iṣẹ́ lọ́la látàrí bí wọ́n ṣe pe àwọn ọ̀la fún ọdún ìṣẹ̀ṣe. akọ̀wé ìjọba orílẹ̀-èdè amẹ́ríkà náà ló ti ṣàlàyé pé ìfọ̀rọ̀wérọ̀ ló ti lọ láàrin orílẹ̀-èdè àwọn àti orílẹ̀-èdè ti united arab emirates. dennis ló ti sọ́bọ̀ àdéhùn tuntun báyìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè united arab emirates. wọ́n ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ́nà www.lagiluefm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lágẹ̀lú fm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lágẹ̀lú fm
96.7 Tunde Olawo lo turi pelu olowo baba Tunde Ibukun Olagunju Martini Salau lo tin royin kete tin ba ti kuro lori royin ona ni Kodri Aderogba yo mo gori eto ta lo takin e ma kuro nbe o e se tin gbo wa

0: rawa ku dede akoko yi ni gbogbo bi te ti lanfa ni lati ma gbo ikanni ikanni ti lagelu re lagelu 96.7 fm okay gajoke ile fun bo la fe lele ni le badan atun ti de lo san teni lori eto ta lo takin nibi ti awon ti o takin ti won tin fi akin won ta fin gba ebun lori eto yi beyin ba takin eyin na e mero ba ni soro yin ke si pe wole te ba ti mo pa ere daraya ta ba si tin bere bere lowo yin te ba ti gba e ti lori ofe ati jebun lori eto yi niyan ibere meji ti wa nle iyen fun yin lati bere lati fi jebun lori eto yi ta ba ti bere meji lowo yin te ba si ti mo o ti dobe niyan iyen lapa bi tani ni osan yi o ma lani kikin ori wipe awon bere ti yapa yaski eleyi ta ti se agbekale re eyen fun eyin ololufe eyin ara ile ke lanfa lati dasi te ba ti wa dasi te ba ti gba e ti lori ofe ati jebun lori eto yi niyan loni ti se ojo kokandinlogun ninu osu kejo odun 2026 osu ina tun tin lo wele de were na niyan o tin lo niyan be ba e dose tin bo ati ma juwo si osu kejo bayi sugbon bo si le wo ri na a ni ba osu lo lagbara olohun oba osu to nbo na a jowo layo ati alafia ni bo se je niyan lapa be yen loruko lootu eto yi oga wa Tunde Olawuwo Alex Ferguson bakan na ekacha lo wa lagba bi ta fi lori ofe ati gbe mi kaakiri agba nla aye beyin ba fe darapo ba fe darapo mo wa be fe jemu la re e fe ma wo bo se mole clearly e lo soju opo lagelu 96.7 fm e lo follow wa lori facebook be ba ti follow wa lori facebook e ma wo life and direct ni lapa be yen asiku palemo tin ba ni aku palemo o ti ye awon mo gboro pe ipalemo ni ori pe gbogbo kuku ke o ti bere bayi ninu ose ta waye ose ta waye na ni ko sin to bo lojumo idije premier league o lanfani lati padade bo ti e je pe lati ose to koja lo awon idije mi ti de sugbon e mo pe ta ba so nipa idije to se kanrin ku to se kanrin ju kaakiri agba nla aye a le fowo koyan idije premier league a le fowo koyan re seyin o na lo se kanrin ju to wa lowo waju la liga ti bere lati ose to koja sugbon awon alagbara ose na wo gba bolu nti atletico ile ni nti e bakan na ni le ta lo na o na lo ba se kowe ni nile ta lo lose ta wa ina ni French League 1 na yo lo ba se kowe eyan mo gboro awon mo ro tan fi pa soro won ti duo tan wi pe alafida ki lo ti fe sele sisin ta wa yo du o ma lani kikin bo se je ni lapa be yen e je ki awon temi o pe wole kan fi ebun kan fi se faje ebun ti wa nle ile te gba te ba ti gba ibere wa e gba ebun lori eto yi e mo pe ko ibere question and answer ile yi be ba ti bere ta be lowo yin te ba ti gba e gba ebun lori eto yi te ba ti gba meji ni osugbon te ba gbe yo kan e ni gba ebun lori eto yi o se je niyan Abdul Qadir Adelagba loruko temi alafida e lo darapo mo mi loju opo ikanni lagelu fm 96.7 e mo share e bo kolofa bada loju opo lagelu 96.7 fm bo se je niyan lapa be yen 09123708675 09123708675 ori number te pe si bo ba je pe number yin o lo e pe 08142491006 bo se je ni lapa be yen adupe lowo awon to fun wa lebun lori eto Mr. Anthony Bodurin oko fun mi number jen soke ko jen sapo baba niyan lati agbon United Kingdom up Liverpool may you never walk alone awon ti Liverpool niyan e ku pale mo Newcastle yo larin kiki ba ntoju pin fun mi number ile to lo nda lola ni gbogbo United Kingdom baba Tunde Ajetunmo bi baba Jet lati Ireland awon ti Chelsea niyan up Chelsea gbogbo Chelsea lo le de Ireland niyan awon ti Chelsea niyan ba ntoju ne yo Portugal Ala Madrid baba se e ku pa mele mo fun am yo dun gbegbe ma kan si Abiola yali Abiola yali lati Hamburg lo le de Germany eyan boss won lakun aduro tin lojo ogun le gbogbo ba ma ni niyan apa sem pauli mani owo to po ti o le tan to ba tan atun ma withdraw o fulani ohun gbogbo Germany mọ gazu lọ o ni subu lọ la satira mọ ni bo se je niyan e je ka wo ti wo pe wole kan fi ebu se faje lo san teni ebu ti wa nle o e mo mi kan afa ije la ba igbe ebu lori eto yi bo se je niyan sugbon e je sare fi ese kan yabara ki fi ese kan yabara sori ti cash e tori pe eyin fe jawon eyan mi si cash e leni o owo yen o lo wura po e mo pe mo ja yin si wi pe cash e gbe ide gbengbe owo kan bo lose ta wa e eyin se wa yi lo se yi awon eyan o je owo ni role yi e je owo owo ti joko le rabata te lanfani lati je owo cash e ni ke se temi o cash e lo npin owo iyan lowo ta wa ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni wípé kò sí àǹfààní fẹ́ tí ò bá ta káàṣẹ o torí ó mọ̀ rò pé wọ́n pè ọ́ wọ́n pè ọ́ tó o bá ti ta káàṣẹ wọn lè pè ọ́ ni tó wà bẹ́ẹ̀ ni pé tó o bá ti ta káàṣẹ wọn pè ọ́ dandan ta ìdán dandan lowó orí wọn pè ọ́. bó o lè ṣe á ṣe bó o lè ṣe ta káàṣẹ ẹ gbọ́ mi dáadáa *347*1004*2# *347*1004*2# òun lè fi ta káàṣẹ *347*1004*2# *347*1004*2# òun lè fi ta káàṣẹ bó bá ti tẹ kíní yẹn lórí fóònù yín yóò gbé yín lọ àwọn ìlànà àtẹ̀lé bẹ́ẹ̀ bá ti dé àwọn ìlànà àtẹ̀lé yẹn ẹ̀ ní ẹ fọ́lù ẹ̀ lọ́wọ́ kan yóò bèrè pé káàṣẹ mélòó lẹ fẹ́ ta bó bá jẹ́ méjì bó bá jẹ́ mẹ́ta bó bá jẹ́ mẹ́rin iye tó bá ti wòyìn tẹ́ ẹ bá fẹ́ ta ni lọ́wọ́ kan báyìí ó dọ̀bẹ̀ nìyẹn. ẹ mọ̀ pé ₦500 ní ẹyọ kan bẹ́ẹ̀ bá yẹ ta káàṣẹ ẹyọ kan ₦500 ló dúró fún bẹ́ẹ̀ bá fẹ́ ta méjì ẹ mọ̀ iye tó jẹ́ báyẹn. bẹ́ẹ̀ bá kàn ti sanwó sínú akoto yín àbí tó bá jẹ́ pé network ò wá lọ tẹ́rí account number tẹ́ ó bá fún yín yẹn ẹ mú lọ sọ́dọ̀ àwọn POS lọ́dọ̀ yín pé ẹ dákun wọn fẹ́ ta káàṣẹ tán sọ́n lágẹlú báyìí nọ́mbà tí wá fún yín tẹ́ bá ti fún account number yẹn ẹ fún wọn lówó wọn bá yín tẹ̀ síbẹ̀ ẹ ti darapọ̀ mọ́ àwọn tí ó jẹ́ ìdẹ́ gbẹ̀ngbẹ̀ owó lọ́sàn-án tè nínú bó ṣe jẹ́ ẹ̀ torí pé owó tún wà nílẹ̀ tẹ́ jẹ́ lọ́sàn-án ẹ̀ ni *347*1004*2# *347*1004*2# òun lè fi ta káàṣì ẹ ní ọ̀sán tèmi ẹ mọ̀ gbẹ̀gbẹ̀ ẹ mọ̀ mísì ẹ torí pé mo máa ń ja yín sí pé mo máa ń fún yín ní òrìjó tán bá ní òrìjó kí náà ń pè ní òrìjó àwọn ọmọ oró tó yááyì tán mọ̀ ń pa rẹ̀ mo ti yé wọn tán bá pè nǹkan ní òrìjó ṣe rí o lè jẹ́ pé wọ́n tó bá wà tó bá ń gbọ́ mi báyìí lórí rédíò àbí wọ́n ń gbọ́ mi lórí ẹ̀rọ social media lórí facebook wa àbí lórí íńtánẹ́ẹ̀tì ló ti ń gbọ́ mi tí wọ́n náà fẹ́ ta káàṣì ẹ̀ ó lè jẹ́ wọ́n ló kàn lọ́sàn-án tèmi bí mo ṣe wà ó lè jẹ́ ẹni tó bá ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni kọ̀ǹpútà ó mú mo já yín sínú mo fún ọ lórí ìjónú ó kù ọwọ́ rẹ tó o bá mọ̀ lò ó kù ọwọ́ rẹ tó o bá mọ̀ lò *347*1004*2# ni bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn ẹjẹ́ sí ojú òpó lé oje àwọn tí wọ́n fẹ́ pè wọlé wọ́n fẹ́ dá sétò wọ́n fẹ́ fi ẹ̀bùn wọ́n fẹ́ fi ṣèfàjẹ́ bó ṣe jẹ́ nìyẹn bá mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa ẹ̀mí àdìrápà ọmọ tán sọtán orí ẹ ó wà ń bẹ̀ mọ́ jẹ́ ń lọ ó mọ́ gàṣú lọ ọ̀rẹ́ mi dáadáa nìyẹn ẹ̀mí àdìrápà ológbésẹ̀ yẹn wọlé gba fẹ́ bẹ̀rẹ̀ ètò ẹni gbésẹ̀ yẹn ó lalẹ̀ iṣẹ́ yẹn kilẹ̀ gan kò sẹ́ni tí ó gbégẹ̀ sí tí ò ní lápá ogo lọmọ mi ogo hello my face show
1: my shoe shine
0: ẹ kàsán kí lorúkọ yín pápápá
1: Samson Latapata
0: William Saliba ṣé ẹ mọ̀
1: ṣé mo mọ̀ ọmọ gọ́nà sí ni
0: inú kọ̀wé lásìnà ti gbé lọ́dún 2019
1: Lily ní France
0: Lily àbí
1: no Lily kọ́
0: Rennes ni Arsenal ti gbé Saliba so da yín lójú pé Rennes èwo lẹ́ẹ̀mùnú Rennes àti Lily
1: Rennes
0: ni ọ̀dà Saint Etienne inú kọ Saint Etienne náà ti gbé ní orílẹ̀-èdè France
1: Saint Etienne
0: ẹ ṣe gan sa bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn àwọn èèyàn ò mọ̀ pé màá pín ẹ̀bùn lójú Facebook lónìí àbí ẹ máa ṣí ààrẹ bẹ́ẹ̀ ṣe ń wò life and direct yẹn ẹ máa lọ sí Facebook wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí rédíò náà ẹ máa jẹ́ mùkútù rẹ̀ náà lórí ẹ̀rọ Facebook wa ẹ bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ́yẹn. Hello, my first show. Hello, hello, ẹ kúrọ̀ lẹ́sà.
2: Aláfíà.
0: Ah, bàbá nìyẹn, bàbá nìyẹn. Kí lorúkọ yín sà? My sunshine.
2: Ọlárankì láti Top One Garden.
0: Ọlárankì láti Top One Garden. Gbogbo àwọn ará Top One Garden ń kọ́ o.
2: Ọmọ kò ṣeré Mosco.
0: Kò ṣeré Mosco, iṣẹ́ náà fi ń ṣe.
2: Ọlọ́run.
0: Óyà ẹ mọ jẹun lọ. Óyà mú bèrè ọlá láti Total Garden.
2: Number ten
0: àbí. Ìbéèrè number ten ọlá láti Total Garden.
2: Top one garden.
0: Ìbéèrè number ten àbí. Ìbéèrè number ten lè tẹ láǹfààní láti mú. Taiwo Awoniyi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó darapọ̀ mọ́ ikọ̀ kan. Ìyẹn ní ọ̀sẹ̀ tá wà yín náà ni. Kí lorúkọ ikọ̀ yẹn?
2: Taiwo Awoniyi. Coventry City.
0: Coventry City ló darapọ̀ mọ́ kẹ́.
2: Coventry City.
0: Ní Taiwo Awoniyi darapọ̀ mọ́. Inú kọ̀wé ló ti kú o.
2: Nínú Nottingham Forest.
0: Ó wá darapọ̀ mọ́ Coventry City àbí.
2: Yeah.
0: Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ó yẹ ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì sà.
2: Ó yá number five.
0: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún number five àbí. Ó ní kí n bèrè lọ́wọ́ yín pé kí ni orúkọ olùkọ́ni kan Juventus?
2: Olùkọ́ni Juventus. Aláfíà ràn mí lọ́wọ́ olùkọ́ ṣe tọ́lá ẹ̀jẹ̀ gbà mí tó ṣẹ̀ṣẹ̀.
0: Olùkọ́ ni wọn tó wà ń bẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n tún sí ilé ìyún náà ni wọ́n á lè.
2: Scaloni.
0: Scaloni àbí. Kì í ṣe Scaloni o. Ẹ wá mi kì í ṣe Scaloni mo fún yín yún. Ó yẹ kóòtù ẹ̀ ní ṣùgbọ́n kì í ṣe Scaloni. Scaloni
2: kẹ́. Ṣé
0: ibo nọ́mbà yín náà tẹ mú náà ni mo ní ẹ so kọ̀ mí ni Scaloni olùkọ́ni Argentina ló ń jẹ́ bẹ́ẹ̀. Mo tún fún yín láǹfààní orí ọ̀fẹ́ mo fún yín. Ó yẹ ti kóòtù ẹ̀ ṣùgbọ́n mo kàn fún yín lórí ọ̀fẹ́ yẹn ni. Scaloni olùkọ́ni Argentina olùkọ́ni kan àgbàjẹ́ Argentina ló ń jẹ́ Scaloni. Ẹ ti gbàgbé Luciano Spalletti. Èmi gẹ́gẹ́ mọ̀ pé ǹda. Ẹ mọ̀ pé ìyẹn tó ṣẹlẹ̀ ni pé tábà ní ta ló takin. Kì í kàn ṣe pé a kàn mọ béèrè lọ́wọ́ àwọn èèyàn. À á gbé ẹ débẹ̀ a mọ̀ pé so takin tòótọ́ àbó kàn fẹ́ mọ́ fẹnu ja kan fún. Ó mọ̀ fẹnu ja kan fún lé bọ́ọ̀lù àbí. Irọ́ o. Wọ́n bá pè nǹkan níta ló takin. A níta ló takin ni tó lè jáde tán. Ló jẹ́ pé tó bá ń pe àwọn akin. Ẹ bá ń pe àwọn akin pé ẹ jáde o. Ẹ jáde o ẹ̀yin akin ẹ jáde o. Àwọn akin ò wá jáde á tó wájú báyìí pé àwọn akin ti dé o. Àwa tá a takin rìn. Ẹ mọ̀ pé akin yàtọ̀ sí akin kinní kan. Ẹni sọ. Ilé kò bá lọ́dọ̀ àwọn ará abíàbí. Mọ tó kàn. Ẹ mọ̀ jẹ búrẹ́dì yín lọ wọ́n dí ẹyin lọ. Hello. Ẹ mọ̀ káàsán sà. Kí lorúkọ yín ìbọn mo ti ń bá yín sọ̀rọ̀ yìí? Mr. Gavari Ọpẹyẹmí láti ìlú Ìsẹ́yìn. Ìsẹ́yìn oròórò ọmọ ẹbẹ dímọ kọ́. Gbogbo àwọn ará àsẹ́yìn kọ́ o. Ẹ dákun ẹ sọ èdè ìsẹ́yìn fún mi kí n gbọ́. Àwọn ará àsẹ́yìn ń gbọ́ yín o.
1: Wọ́n ń gbọ́ mi.
0: Ó yẹ sọ èdè ká mọ̀ pé ìsẹ́yìn ilẹ̀ ti ń pè ń tòótọ́. Ẹ kí àwọn ará àsẹ́yìn.
1: Gbogbo ẹ̀yin ará àsẹ́yìn ẹ̀ káàsán o.
0: Orúkọ yín ni Ọpẹyẹmí àbí èmi ò mèdè ìsẹ́yìn Ìbàdàn lèmi ọmọ Ìbàdàn lèmi tèmi ṣùgbọ́n mi ò gbọ́. Orúkọ yín Ọpẹyẹmí Gàfárì láti ìlú Ìsẹ́yìn. Ẹ fi sọ́ lédè yín káwọn ará ya ìlú yín ó gbọ́ yín.
1: Ó kọ̀ mí ni Gàfárì Ọpẹyẹmí láti ìlú Ìsẹ́yìn o.
0: Ìsẹ́yìn mo fẹ́ràn ìlú púpọ̀. Ó yẹ mú bèrè. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún number 15 àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọdún wo ni Rodri ló gba àmì ẹ̀yà agbábọ́ọ̀lù lọ́kùnrin tó dáa jù yẹn Ballon d'Or?
1: Ọdún tó gbà.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọdún 1993.
0: Rodri agbábọ́ọ̀lù kan Man City tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ Barcelona mo ń sọ o.
1: Ok. 2015.
0: Ni Rodri gba àmì ẹ̀yà Ballon d'Or Rodri ijó náà sì mọ Rodri gan. Ẹ̀dọ́ ṣé ń gbọ́ mi? Ṣé ẹ mọ Rodri tí mò ń sọ?
1: Bẹ́ẹ̀ni.
0: Inú kọ̀wọ́ ló ti ń gbá bọ́ọ̀lù. Gàfárì Ọ̀pẹyẹmí wọ́n ti ya. Ẹ ti Rodri tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ Barcelona lórílẹ̀‐èdè Spain ó là ń tọ́ka. Olójẹ́ ń bèrè pé ṣé ẹ mọ Rodri gan tá à ń san pa rẹ̀ ó dà kò sí láburú. Ẹyin ẹ̀yin tí wá èèyàn olólùfẹ́ ẹ jẹ́ sáré dókè náà náà polówó ọjà náà pápápá ẹ mẹ́ẹ̀mọ́ gbàgbé ẹ mọ́ kò lójú òpó káàṣì ẹ o *347*1004*2#. Tí n bá padà dé wọ́n ti gbé owó wọlé owó wo náà gbélẹ̀ wo káàṣì ẹ ni mò ń bọ̀ àwa mẹ́rin tó jẹ́ kú kalẹ̀.
3: Lágílú FM 96.7.
4: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
7: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
8: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
9: Ìwọ náà kò ojúmọ́.
8: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
9: Ó dáná sọ ká gbọ́.
8: Àbí.
7: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ, ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
10: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp. where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314 0907-893-3636 What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
11: Baba, akọrin lata aro ni. O ti su mi, ibo gan la nlo bole mu mi lo.
12: Arakunrin, fọkan balẹ. Ọnu ati la re ni mo fe fi han e. O ya wo, o re.
11: Takashi, pẹlu edegbeta naira, 500 naira, lori Splash 105.5 FM. Pẹlu kodu e, *347*1004*#. Lori Lajelu 96.7 FM, *347*1004*#. Tabi loju opo website www.cashier.ng.
13: Bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsiranran.
12: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier.
11: Mo ala ojo pipe re wa si imuse pelu Cashier. Iwo na le je olubori ninu osu kejo yi. Ma se je ki anfani kokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu Cashier. Bo ti je wo ojojumo be lu ma gbenu sowo cashpot osose laikuno ajo to ri si tete orire ni pele oyo lo fun telu cashier eni odun mejiji logun soke nikan lo le ko

0: Ayédè Abin, MD Agbojo Olosan láti Ṣẹ́gun Fálànà. Ẹ ló ṣe ń gbọ́ mi.
1: All right, power for 1 minute.
0: MD Agbojo láti Ṣẹ́gun Fálànà. Mo kí àwọn àlejò tí wọ́n wà ń bẹ̀. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ kò ní ṣe pẹ̀lú àlejò, ṣùgbọ́n ó ní ṣe pẹ̀lú Mr. Pius Asubike. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà gbádùn ara yín.
1: Àmì.
0: Àtàbárí bí ọ̀sẹ̀ mélòó kan, wọ́n ní wọ́n gbé ọ̀kadà yín lẹ́nu iṣẹ́. Àdẹ̀mudẹ̀ rí lánà, mo rí pé ọ̀kadà yẹn dẹ̀rẹ̀, òun náà lẹ fi ń ṣe iṣẹ́, eléyìí tó jẹ mọ́ iṣẹ́ yín gangan gangan. Mo wá ń fi àsìkò yìí, mo fi ń rọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ lágbe ìlú, pápá táwọn àwọn tó wà lókè òkun. Ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún Mr. Pius Asubike, ẹ ràn mí níṣẹ́ o. Ṣùgbọ́n èmi náà ń fi eléyìí, mo fi bẹ Ọlọ́run pé oore tèmi náà tó wà lókè èrè kọ́lọ́run sún mọ́ mi. Torí mo rí yín lánàá, mo rí pé ẹsẹ̀ lẹ fi ń rìn, ọ̀kadà yìí sì lẹ̀ ń lò láti fi ṣiṣẹ́. Ọlọ́run yóò kún yín lọ́wọ́, ẹ jèrè ara yẹn di agbojo.
1: All right, ṣe gan, thank you on Facebook. Ṣẹ́gun Ọbálànà, Philip Ọládípọ̀, thank you on Facebook. Let's see who is here. Hello. Hello. Yeah.
2: Hello. Ìjà tí mo sọ fẹ́ sọ pẹ̀lú ẹgbẹ́ pẹ̀lú ẹgbẹ́ yìí. Mo rẹ́ bí ní kankan. Ẹ lọ bọ́ ọ̀tá mi. Ẹ bí lórí pé ṣé mọ̀ ẹ̀yẹ jẹun. Kí ló máa sọ pé a ló a ní owó oúnjẹ kẹ̀. Ebi náà bẹ̀rẹ̀ pa fún mo rò lóṣèlú ṣe rí ẹ ṣe dẹ́jẹ̀ kò sọ tíṣù tọ́nu rẹ. Now everyone àwọn kan bí ẹ̀rọ sọ pé federal government nìkì èdè pàṣẹ pa wọn wọ́n fẹ́ kí federal government kọ́ mọ ẹgbẹ́ oúnjẹ wọlé. Federal government fẹ́ wí ìṣòwò lórí ìlú òògùn kí wọ́n máa kó lọ. Gọ́mìnà kan àwọn gọ́mìnà gọ́mìnà alẹ̀ fẹ́ owó fi dáko. Àjọ náà fi jẹ́ wọ́n àwọn sọ fún yín pé federal government lọ́wọ́ fún ẹ tó oúnjẹ wọ̀lú. Gọ́mìnà ló jẹ́ àkókò pèsè oúnjẹ ní kéèké.
1: All right, I to get a point. Mr. Agbojo Oropo, Eshegan, fun oro te so laipe yi. Anytime so yen ikan lara wa ni that's Okon Joseph na gbe okada. Ki se mi. Mo ni ki fi to yin leti Okon Joseph ikan lara wa. Ohun ni won gbe okada ki se mi. Amo adupe lowo yin fun information te fun wa laipe yi. All right, hello.
3: Hello, Mr. Asubike.
1: Yes, sir. You are welcome, sir. Your name, sir, and your location.
3: Just let me talk. My name is Mendy. The work you are doing, we believe that when people come to that place, they don't see nothing but the truth. The politics of nowadays, we are suffering in their hands. But I know that we have to fight for us. And what you are doing, you are fighting for the masses, not that you are just interviewing them for nothing sake. Ọlọ́run á fún ẹ lápá, wà á dé èèyàn ńlá.
1: Iṣẹ́
3: tó ń ṣe bí iṣẹ́ mẹ̀kúnù ló ń ṣe kì í ṣe iṣẹ́ ara ẹ̀. Kì í ṣe iṣẹ́ lágbègbè gan. Iṣẹ́ mẹ̀kúnù ni gbogbo ẹ ti ń pè wọ́n wá. Àwọn ilé ń ṣe ilé, àwọn ilé ń ṣe ilé, àwọn ilé ń ṣe ilé. Gbogbo tí wọ́n ń ṣe ẹ̀rọ ni gbogbo wọn ń pa. Àpò ara wọn ni wọ́n ropó sí. Ṣùgbọ́n ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ wọn, ìbéèrè ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́rẹ̀ gan to go to the right point of the question. They will not. But God is there.
1: All right, thank you. Ẹ ti make point yìí. Ẹ respond láìpẹ́ yìí, Ọládélé Muyiwa Sunday. Thank you on Facebook. Abidemi Adisa. Ariwo Ola Olayemi Oladunni. Thank you. Let's see who is here. Eba ṣe just 30 seconds so that we can cover many calls. Hello.
4: Hello, Mr. Bayo.
1: Hello, sir.
4: You see, we Nigerians, we the masses, we are bland. We are bland because we see Tinubu government, people are dying for hungry, kidnapping, and they are saying they are going to vote for us. That's why we Nigerians, we are bland. We never get somebody who will bring Nigeria to promised land. I am Baba Soja. Thank you.
1: All right, Baba Soja, thank you there. All right, hello. Hello. Hello, yeah, you are on.
5: Oruko mi ni Demola. Ejo, mo ri pe mi Mr. Fayos, ejo ejo ni Oyo State.
1: Ẹṣẹ̀ gan.
5: Mo wá gbé ìyẹ̀dí Abúládé.
1: Mi.
5: Mo ti sọ ní Highlight pé ilé-iṣẹ́ rédíò kan ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń gbé mọ́tò mẹ́fà fún kí ni wọ́n wò tí wọ́n fi fún ilé mọ́tò kan. Ẹ jẹ́ ká tẹ bọ́tù yẹn gbọ́ ọ́n chairman tẹ́ ìgbéwà gbogbo orí kan jẹ́ ká di kọ́ńtìbú gbogbo ibi tẹ́ máa ń lọ pẹ̀lú ọ̀kadà ẹ jù sábẹ́ ní mọ́tò kan látọ̀dọ̀ wọn. Ẹ tọrọ mọ́tò.
1: Ẹ ṣe gan ni sir, thank you. Ẹ ṣe gan ni. All right, hello the caller.
6: Mr. Fayo.
1: Yeah.
6: Àtúgbọ̀tán rẹ̀ ọ̀dọ̀ ọwọ́ rẹ̀ lè gbẹ̀tọ̀ rẹ̀ o. Mo fẹ́ ń tẹ́ gbé wá náà ẹ̀fẹ́ kúnlẹ̀ ẹ̀ní bẹ́ kúnlẹ̀ o. Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀mí Adùn Alágbẹ̀dẹ. Ìbéèrè tí mo fẹ́ bè lọ́wọ́ bàbá wa ni pé ìgbésẹ̀ wo mo fẹ́ bá wa gbé lórí local government tí ó fi ní autonomy tí ó fi lè dá dúró. Tí n kí ààrẹ ṣe látòkè tí ó fi lè dẹ́sẹ̀ kù gbogbo ṣe tó àti bó ṣe yẹ. Ìbéèrè mi àkọ́kọ́ tí mo fẹ́ bí wọ́n nu. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bí wọ́n ni pé àwọn ni níìsí bí wọ́n ti wà ní ìsìn local government méjì ni wọ́n fẹ́.
1: Mo all right ọ̀rọ̀ tán béèrè yẹn a fi sẹ́gbẹ́ fọ̀ náà torí campaign ò ti jókòó dára gbogbo nǹkan tán béèrè lọ́wọ́ yín nìsín àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ bá débẹ̀ àmọ́ ẹja sì fi sílẹ̀ bẹ́ẹ̀ Oladele Sunday mú ìwá I love the analysis of Mr. Oke Sooto lovely program from Gbarimu Oloba. All right, thank you. Hello.
7: Thank you.
8: Hello, Mr. Paul.
1: Hello, you are the last caller very quickly.
8: Gbarimu Oloba.
1: Hello. Ami.
8: Ẹjọ́ bá ẹ ṣe ń pe ẹ máa tẹ̀síwájú. Àwọn ọ̀pẹ̀lú wọn dà gbogbo àtìkè ládé ìbùkún. Àmúrúkọ lọ́wọ́ ẹ̀tọ́ wá ìsòkè sóòtọ́. Wọ́n ti sòtọ́ nípa tí wọ́n. Ìgbọ́ gbogbo wọn pè lé tẹ̀lé àdé wọn kí wọ́n bá débẹ̀ tán. Tó ìyẹn náà ni ìdìwọ́ sí ń bẹ̀. Pè lé tẹ̀lé àdé wọn.
1: Ẹ ṣe gan sa. Your parting shots, sir. Our time is fast spent. Just in 30 seconds.
9: Okay.
1: Your parting shots.
9: Okay, to the people of Oyo State and people of Ibadan Southwest, Northwest Federal Constituency, what I'm going to say is that this coming election, get your PVC and try your best to evaluate and then to examine all candidates and vote the person that you feel best represent the interest of the people. And I believe that Nigeria is going to be great again and our constituency will eventually be the pace setter indeed among all other local government. Thank
1: all
9: you
1: right,
9: so
1: that's
9: much.
1: Honorable Olariwaju Oke Sooto, Labour Party candidate, Southwest, Northwest Federal Constituency. Atupe ile kansi o. Shegbo, Eshigoni, sir. Esther Oladipupo is also here. I'm Victor Pius at Zubike. Enjoy the rest of your day. Peace.

0: bí ẹsẹ̀ ẹlẹ́dùnmarè ọ̀pá kan jí kan ló kan pa aláṣẹ ìdáyé alágbẹ̀dẹ tayé alágbẹ̀dẹ tọ̀run ìgún àróre ọba lókè nípanikan ò ṣeé fogun
1: èlò àbẹ̀ ní aláṣẹ là
0: ló tó bẹ́ẹ̀
1: àbẹ̀ ní aláṣẹ là má bẹ́ẹ̀ pé mi rẹ̀ lọ́wọ́
0: ilé ẹjọ́ wo ni wọ́n fẹ́ gbé àdáni wọ̀nyẹn
1: pé mọ́ gbogbo ẹgbẹ́
0: pẹ̀lú àwọn ìdájọ́ àti àṣẹ rẹ lórí gbogbo ọmọ adarí wọn
1: ayé mi tẹ̀ mo fẹ́ mi àṣọ
0: jẹ́ lórúkọ ọba tí kò ṣeé fogun mú
1: ládégé tó ọmọ mẹ́lẹ̀ ọ̀rọ̀
0: mo fi ń kí gbogbo ọmọ Nàìjíríà
1: ọmọ tí bàbá bí
0: mò ń kì í káàbọ̀ sí kàní ti lágilé
1: ọbẹ̀ kọ̀ jẹ́ bí ẹjẹ́ àfúrá
0: 96.7 ẹ̀fẹ́
1: ọmọ tí bàbá bí ọjẹ́ hùwà èpè
0: òkè gajòkè ilé iṣẹ́ kààrà ọ̀dọ̀
1: má gbàjẹ́gẹ́ oyún
0: tí adáni wáyé fìdí rẹ̀ kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn
1: ẹni tẹ lóyún
0: tó wá jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ayé
1: ọmọ fún kó sì má jẹ́ṣẹ́ fún
0: ìkànnì ọ̀hún rèé
1: àtàlọ́ àtàbọ̀ tẹ ń gbọ́ ọmọ òjò pọ̀ jẹ
0: ọ̀gá àgbà tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀
1: ẹ̀rọ ẹ̀ máa gbọ́ máa
0: mo tún kìyín mo tún kìyín
1: ẹni àwí fún ọbẹ̀
0: mo kìyín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kìyín tológun tológun
1: kí máa béèrè mi lọ
0: alájà adé wọlé láti ìlú ọ̀yọ́ aláàfin ìyá mi ẹ kú déédéé àákòyí
1: ọ̀rọ̀ ẹni mọ̀ wé lọ́lọ́gbọ́n
0: ọmọ ìrẹ́nsẹ́ ọlọ́run alàyè
1: oníṣòwò lọ́yẹ̀ wọ́n la
0: ìlú ọ̀gíní
1: mọ̀wé lọ́lọ́gbọ́n ọmọ fún ẹni mọ̀wé lọ́lọ́gbọ́n ìṣọ́
0: bàbá mo kì í káàbọ̀ sórí ètò fún tàákòyí diakoni ẹsẹ adélakùn bàbá yorùbá láti ìlú èrúwà tẹ ẹ bá rí ẹ bá ń kí dáadáa. olùkọ́ àdìsá òkè tayo bíbélì ojúlówó ọmọ ìlú èrúwà àtàtà ilé aṣíwájú mi àní ṣìṣe láṣẹ lọ́wọ́ àdáni wáyé ìyá àbejì ẹlẹ́gùsí ìyá mi dáadáa mo kì í káàbọ̀ sọ́wọ́ ìtò lórí lọ́rọ̀ lẹ́ẹ̀tò ní
1: ọmọ ọba kórede
0: ṣọlá rẹ̀ ó lájọ wà lẹ́nu iṣẹ́
1: mo ti lọ ṣàkúrege
0: gẹ́gẹ́ bí àmójú ẹ̀rọ
1: òkìkí eré
0: mo pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tún ti bọ́ sójú òpó
1: túnre lè fẹ́ fún jèrè
0: lórí ìkànnì ti lágé ló
1: ń wojú bá rí bẹ́nu bá
0: lágélé fm 96.7
1: àbákọ́yà fàájẹbí
0: láìpẹ́ àǹdàrẹ́ lẹ́ láǹfààní àti máa wùwá bó ṣe ń lọ ní yàrá agbára
1: ẹlẹ́ ọ̀rọ̀
0: lúgbọ́nà ọmọ tìjání lorúkọ tèmi yìí jẹ́
1: pẹ̀lú orí pípẹ́
0: ẹ jẹ́ ń fà á kò yí kí n sọ fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi pátá
1: pẹ̀lú ọ̀pọ̀
0: ẹ bá ń pe gbogbo ẹni tá dáni wáyé fún ní ẹ̀bùn kan àbó mi tó máa rá ní pè ní alágbára tàbí àwọn onípòjìpò ẹ̀dá
1: nígbà
0: àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè
1: gbogbo
0: ẹni tá dáni wáyé rán níṣẹ́ kan àbó mi gbogbo ẹni tá a lè pè gẹ́gẹ́ bí ẹni tẹ́lẹ̀dùá bùn ní agbára tí ń sọ̀rọ̀ táṣẹ́ sì ń tẹ̀lé pẹ̀lú àṣẹ tá dáni wáyé ẹni kí wọ́n sún mọ́tò sí ọ̀rọ̀ ò tán síbẹ̀ ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọbìnrin ọ̀rọ̀ tún fẹ́ bọ́ sọ́dọ̀ tìyín náà láwọlẹ́sùn yìí kò tún tán síbẹ̀ ṣe wá rí gbogbo àwa bí a mọ pátátá àti lọ́mọ tó tó relé ọkọ tàbí yìí ọkùnrin tó tó kó yàn àwa gan lọ̀rọ̀ tèmi gan gbèrú ju bó ti yẹ lọ àgbo ńlá la fẹ́ bọ́ sí yìí ìṣẹ̀lẹ̀ kan tí ó milẹ̀ ìbàdàn títí òun ni mo fẹ́ dànù lé báyìí ṣùgbọ́n kó tó di pé wọ́n máa tẹ̀síwájú ẹni kejì mi tá àjọ máa ń wá lọ́sí ọ̀sẹ̀ ó ń bẹ ń lé agbára pẹ̀lú mi ẹ̀jẹ̀ kólúwa tóbi lọ́ba kó kí gbogbo ọmọ nàìjíríà kó kí wọn kú déédéé àsìkò ọ̀ wá káwọn ará lé
2: tó gbogbo ẹ̀yàn ọmọ nàìjíríà kú dédé àsìkò yìí àsìkò gbójú ọjọ́ ṣe rí ọdẹ odun bí a kú ọjọ́ àánú òní wọn gbogbo wa lágbára dẹ́dá àti àṣẹdá ẹsì káàbọ̀ sórí ètò ẹ̀hún ojú rí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ pé oníkálukú àtàgbà àtọmọdé ẹ pé wọn kán wá tún kẹ́kọ̀ọ́ kán wá tún kọ́ ẹgbọ́n ṣe pé tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ afi ma nkogbon ni to ba ti de pe eyan foro are kogbon nkan ti se niyan o nkan wa ni se wa lagboro olorun oba mi edumare re oluwa to bi lobo mo baba father retemo somo no radio lo ni ekudede wo yi e ka bo sori eto
0: o seun

0: kábíyèsí ìrẹ̀lẹ̀ dùmarè. Ẹ sọ fáwọn alágbára ayé kí wọ́n ṣe pẹ̀lẹ́. Ìgbà ni kálukú ni ẹnìkan ò ní nílé ayé. Gbogbo àwa òbí ẹjẹ́ ṣe pẹ̀lẹ́ ká ṣàgbéjẹ́ mọ́wọ́. Wàhálà àti làásìgbò tá a fi agbára dá sílẹ̀ tán. Àwa ó kọjá lọ tán tí ò ní tán lẹ̀ mọ́ lórí àrọ́mọdọ́mọ ẹjẹ́ ṣọ́ra fún. Kásà. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jẹ ọmọ ẹlòmíì lónìí. Ẹ mọ̀ pé àwọn tó ṣẹ̀wọ̀n lẹ̀ gan ló jẹ òbí. Ó di pé yín àwọn ọmọ bẹ̀rẹ̀ sí í pọ́n. Kálukú ó rò ó dáadáa. Bó o bá ṣe fẹ́ kàtúbọ̀ tán tiẹ̀ náà ó rí. Lẹ́yìn ìgbà tó bá lọ tán bóyá káwọn àrọ́mọdọ́mọ máa fàdúrà ránṣẹ́ tàbí kí wọ́n máa fìkejì ránṣẹ́. Ẹ má jẹ́ ajá yí àwọn ọmọ wa máyé. Má wò ó pa ajogún kinní kan nú ilé àbá lágbára kan kò sára tá a lè dá. Sára tá a lè dá ń bẹ o. Lára tí kálukú bá rí kó wọ́n dá tí kú bá ti pojú ẹ̀ dé. Kán pin nìyẹn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní nǹkan bí ọdún mọ́kànlélógún sẹ́yìn nílẹ̀ Ìbàdàn yìí. Àdúgbò kan tí wọ́n ń pè ní ẹ̀yìn girama sí odò ọba. Nílẹ̀ Ìbàdàn. Kó àṣà lẹ́lẹ́yìn girama. Kàlẹ́ lódò ọba. Bákan náà mo kí àwọn tó wà ní Sanyo. Pé tọ̀rọ̀ ńlá bá balẹ̀ a máa ta bára ilé a máa ta bá kódà ó tún máa ń ta bájẹ́jẹ́ ara mi ni mọ̀jọ́ gọ̀ọ́. Ọmọdékùnrin kan bẹ tí wọ́n ń pè ní Dẹ̀jọ. Ládẹ̀jọ ládẹ̀jọ. Fún àwọn tó ní. Láwọn ṣàwáwù wọ́n ń gbà náà lọ́hùn. Ẹjọ́ yìí ni wọ́n tẹ̀ mọ́ lára. Ẹjẹ́ tó sì parí ẹ̀kọ́. Wọ́n rí sásílé iṣẹ́ kan ní àdúgbò New Garage nílẹ̀ Ìbàdàn. Ó dà ní iléeṣẹ́ ńláńlá tí mo bá dárúkọ rẹ̀ iléeṣẹ́ tọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ ni. Pẹ̀lú ọpọlọ rẹ̀ tó pé àti ìṣirò eléyìí tó ga yàtà. Tààrà náà fi sí pọ̀ṣẹ́ wọ́n sọ di pọ̀ṣẹ́ sí manager. Nǹkan ṣe ń lọ bí nǹkan ṣe ń mọ̀. Pátákárà. A ṣe àkọsílẹ̀ tó mọ́yán lórí. Fi Dẹ̀jọ́ sí kó gbọ́ ìgbọ́nu yìí pé kọ́ máa ṣe àkọsọ rẹ̀. Dẹ̀jọ́ ń ṣe dáadáa. Iléeṣẹ́ yìí gbé arákùnrin yìí tó bẹ́ẹ̀ gẹ́. Oríṣiṣẹ́ rẹ̀ ó jáfáfá. Dẹ̀jọ́ yìí mú kan mọ́ kan. Iléeṣẹ́ sì ń sanwó rẹ̀ déédéé. Ó dá ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹran ìfẹ́ tó wà lára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn kọ́sítọ́mà. Látara iṣẹ́ rẹ̀ eléyìí tó mú yányá. Iṣẹ́ àṣekára. Aago mẹ́fà àbọ̀ aago méje a máa lù bá Dẹ̀jọ́ lẹ́nu iṣẹ́ gbà mí. Lẹ́yìn tó sì jẹ́ pé àdéhùn wọn ni pé títí aago mẹ́rin mẹ́rin àbọ̀ yẹ kó máa relé. Dẹ̀jọ́ sàlílò product wa. Ọ̀pọ̀ nínú ọjà lé ní báwo lẹ́sẹ̀ wá àkọwádẹ̀ ti jáde. Aago mẹ́rin àbọ̀ kọ́ aago márùn-ún wọn tó bá ti dé gan wọn ò ṣiṣẹ́ máa. Wọ́n wá lọ àwọn kọ́sítọ́mà ti ń bèrè. Dẹ̀jọ́ mọ̀ọ́mọ̀ dúró. Yóò bá wọn dẹ́rẹ́bà yóò bá wọn sọ̀rọ̀. Mo jọ lóòdù sínú mọ́tò ni. Ó ń pawó fún iléeṣẹ́. Ó tún ń tẹ àwọn kọ́sítọ́mà wọn lọ́rùn. Àwọn kọ́sítọ́mà ló tún lọ pé kọ́sítọ́mà mi wà látara ìwà Dẹ̀jọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ́mà yìí ní máa mọ̀ mọ̀. Ọ̀gá ìjákun ẹ̀ fàkán nọmba yẹn. Ní àmọ́ ẹ́ńfílò wá pé pẹ̀lú iṣẹ́ tẹ̀ ṣe fún wa. Káàdùn bá lùsà àwọn kọ́sítọ́mà òun lè má bá wọn pàdé wa. Wọ́n ń ta Dẹ̀jọ́ wọ́n ń ta lọ. Èyí sì ń ṣe ìwọ. Pàápàá jùlọ fọmọ tó bá lè ṣiṣẹ́ àṣekára. Àwọn tí mò ń sọ òye. Ó bẹ̀rẹ̀ sí gbéra ní pàápàá. Ìrìn àjò rẹ̀ sì ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́. Tó di pé wọ́n rẹ̀ ka ìpolówó ọjà ẹ̀ ṣàmì àdá. Gbogbo àwọn ògùn náà. Ògùn ọmọ tí ń bẹnu ẹbí kálukú wa. Jẹ́ kí kálukú ó lè máa rọ́wọ́ mú lọ sẹ́nu. Pàápàá jùlọ ẹ̀yìn òbí tẹ̀ ń bẹ lábẹ́ ẹ̀dẹ̀. Gbogbo ọmọ tó jẹ́ pa wọn ló jẹ́ orísun ìdùnnú yìí. Ṣòní sọ̀kò ìbànújẹ́ sínú ayé. ẹ kí n yára wẹ̀ ka ìpolówó ọjà ní pápápá ń gbà ń bá padà dé wọ́n tún gbára kà sí nǹkan kì í síbi ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ẹ kú ìkàlẹ̀ ẹ ka ìpolówó ọjà yá.
1: Hey! Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion.
3: Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto.
2: E ku orire.
3: Golden Chance Lotto ti setan.
2: Lati fo bitibiti million gbedunnu ko opiyan.
3: Bi naja se nsajoyo odun ominira.
2: Darapo mawon olorire.
3: Ti o janfani owo tulutulu.
2: Ti eni ko kata.
3: Golden Chance Lotto Morning Game.
2: Golden Vogue.
3: Lo ba kaju osunwon.
2: Lati je ninu
3: 125 million cash bonanza.
2: Gege bi ebun fodun ominira independent gift.
3: O le tala imoye igba.
2: Bo se ta to.
3: Be lo se je to.
2: O ya gbera so ma dolu ara e.
3: Lotarata si eyike Golden Chance Lotto Stand Kiosk tabi sọbu wa gbogbo
2: o le ta lori online wa
3: our website www.goldenchancelotto.com
2: tabi USSD code *7005#
3: lori MTN nikan ni o
2: ta morning game ta ma si
3: Golden Vogue
2: scan QR code
3: lori ticket e tabi sticker poster
2: na me drop ko drop o
3: ebun minera independent money gift
2: dey grant for you
3: ofin atila na wa o
2: ayo yi o wa
3: fe ni odun mejidinlogun soke
2: o ya
3: latasiko yi di September 27
2: you free play 200,000 naira 100,000 naira 50,000 naira
3: Make you enter zone category.
2: Golden Chance Lotto Loni.
3: Irina Oni Bawa. Lodu Omenera.
4: Splash FM Media Academy. A citadel of media knowledge. Flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
5: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
6: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
4: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
8: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ilese aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ti Saudi fawosi Association for Hajj and Umura Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amo si nakan ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ni ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ilese ta ba jo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodun Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba won ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alodewa sorire.
9: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
10: It's about to go down.
11: Wait! Aww.
12: My love, waiting happen?
11: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
12: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
11: So all those things don't already their house?
12: Abba, since last month.
11: Ah, pastor, continue the wedding.
13: Yay! Walk on down, turn together.
12: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
13: CDK, pay small, live big.
14: Somebody lock up, call him up, afford.
15: Oh, man, tell her!
16: No,
1: yàrá ìdá. Pàtàkì lójú jẹ́. Èyí ló mú àjọ Zenith Pure Eye Care Foundation. Máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú. Eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ ti ń béèrè fún. Gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. Ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí. Pẹ̀lú ₦1,000 péré owó káàdì. Reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. Fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. Fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí. Fún ìrọ̀rùn gbogbo olùkópa láti fi orúkọ sílẹ̀ tàbí láti kópa. Àǹfààní ń bẹ láti lo POS and transfer. Láìsí extra charges. Ẹ máa bọ̀ ní. Number 94 opposite Unity Bank. Penny Constant Building. Ìyànà Gbẹ́lá Bus Stop. Nítòsí olówó tí fowó sàánú. Shopping Complex. Ìwó Road Nìbàdàn. Bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ dé aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Kúrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0905-444-8444. Lẹ́ẹ̀kan sí 0905-444-8444. Ojú wa kò ní relédè wá o. Ìgbésẹ̀ làmí ẹ̀.
14: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
15: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
16: I

0: Dial *347*1004#. You fit to play safe for our website www.cashier.ng. Remember, send our your state again in board. 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier. Multi cashier.
1: Ẹyin ti pápápá mi náà ti gbogbo yin lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọkọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yin ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bífù àti classic. Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe ṣáì.
2: Ṣé ń tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa? Ẹgbẹ́ àtẹlẹ́rìn láti ló làlátẹ̀. Ẹgbẹ́ bà mí àtẹ̀yìn àwọn èèyàn yín mò dúpẹ́ lọ́wọ́ yín. Ajé Alámọ̀lì Yẹ̀kín ní ayé ní Mbọ́rọ̀. Ìlú èrò ọ̀ṣẹ́ bà mí. Mi ará mi dé. Ọjọ́ dádì àfíìsì Abiodun. Mi dáadáa olóyè délé ìwé sàmì kọ́ mi bàbá mi àrùn máa jẹ́ dúpẹ́ o. Alhaji Fatai Saheed Alhaji látòrílẹ̀-èdè Cote d'Ivoire. Èyí bá ṣẹlẹ̀ yìí síwájú díẹ̀ torí gbogbo apáta mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ká sì là wá lọ nǹkan ńlá ni o. Aṣíwájú Ahmadu Dawud Ahmad láti ìlú Èrú dúpẹ́ o. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ èyí jẹ́ kíni àjọ ọmọdékùnrin yóò tètè yá kánkán tẹ̀jọ́ ọ̀pẹ́ kò jìnà tárákùnrin yìí fi ní mọ́tò ayọ́kẹ́lẹ́ àdéjọ́ 27 ti tolé rẹ̀ dókè èyí ṣàgbèrè kódà kọ̀ láfẹ̀ẹ́ sọ́nà èyí mutí ilé ẹlẹ́sìn ni wọ́n ti ẹ̀ ti wá àwọn bàbá àtìyá tó bí wọn lọ́mọ wọn fojúlànà tọlọ́run wọn fi kọ̀ èyí mutí èyí ta tẹ́tẹ́ èyí ṣàgbèrè ó lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ ó sì padà dé ọba tọ́rọ́kọ̀bọ̀ torí kò fi de nǹkan mọ́lẹ̀ àwọn ọmọ wa ò ní ṣìrìn inú ayé ìjọ jẹ́ nìkan tó lawọ́ dáadáa ọ̀gá ẹbí ń pa bá ṣe jókòó bí ní kí láti ẹwọ́ kọ́kan wá náà yìí ọkà 500 bíi mẹ́rin 200 bíi mẹ́jọ ẹgbẹ́ ẹlòfìdán ẹlòfìmọ́lẹ̀ ẹgbẹ́ ọ̀gá gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀kan bẹ nínú àwọn tó jẹ́ ọmọ iṣẹ́ nílé iṣẹ́ yìí dédé ìgbà tí ọ̀gá bá ti parí ìrọ̀lẹ́ tó pò ń lọlé òun náà ó bà bẹ́ sójú ọ̀nà lẹ́nu géètì ṣíṣ mi ṣáájú ẹgbẹ́ mi àdúgbò ọ̀nà báyìí lọ́dọ̀ á mọ́kò sí wàhálà ọ̀dọ̀ bẹ̀rẹ̀ mi náà ń lọ ó ń pe ọ̀dọ́mọdébìnrin yìí ní Fúnkẹ́ nígbà náà lọ́hùn-ún yóò bá gbìyànjú yóò gbé sínú mọ́tò

òun ni kúkú ń jáde dáadáa. Idris Bello láti orílẹ̀-èdè United Kingdom. Láàmú iné ọ̀lájí, ó sèfù lónìí kò séwu. Alájà Ọláyinka láti Sanyo ilé Ìbàdàn. Princess Afeje sọ̀rọ̀. Òyìn ni mo kí ẹ bá mi ṣe àyẹ̀ dáadáa. Àbí ohun tí mò ń sọ yìí ò yé. Ọmọdébìnrin yàrá máa jẹ́ Fúnkẹ́. Òní kò ní. Ọ̀gá bá tiri tọ́ga ń lọ pàdé ọkọ̀dà. Òun náà ti gbé bàkẹ́ kókókókókó. A ti sáré bọ́ sàlẹ̀. Wọ́n lọ dúró lọ́dọ̀ àwọn security. Excuse me, sir, fẹ́ kí n ba yín rìn díẹ̀ ni. Ó lè dí owó ọkọ̀ mi kan. Wọlé. Àṣé. Kéèyàn tún simple náà tún burú díẹ̀ Olúwa màlà wa nù ayé yìí o. Ọ̀gá mi ìbá burú wa lókè báyìí máa ń wò. Ẹ lè kí kó dáhùn. Tó bá ti wọnú ọkọ rẹ̀ kò ní jẹ́ kẹ wọlé. Ara ẹ má gbọ́n ìpẹ́sùn mọ́tò mi o. Kẹ̀yìn bá dẹ̀ tún simple. Tó tún ń gbé wọn. Àṣírò ọkàn kálukú yà lọ́tọ̀ọ̀tọ̀. Ogun láyé lóòótọ́ àfikọ́lọ́run ó kó wa yọ. Òní kò ní. Dẹ̀jọ́ a gbé Fúnkẹ́ látorí ta challenge láti New Garage. Pé ìrìn jìnà sún mọ́tò sí ilé kó tó yànà ọ̀dọ́ tiẹ̀ náà yóò já jù sílẹ̀. Tó bá jẹ́ sí àná sà dúpẹ́ lọ́wọ́ yín láti mi ní kí n kí yín gan. Ìfibú ti ṣàyájọ́ ọjọ́ kan ni Fúnkẹ́ bá sọ fún Dẹ̀jọ́ pé láti mi lòun fẹ́ rí yín. Dádìí kí náà sọ pé ó ṣẹlẹ̀. Ẹ torí pé mo ṣàlàyé pé ẹ̀yin ọlọ́run máa lò fún mi ló jẹ́ kí wọ́n bá owó tí mo ní tí mò ń gbà lówó oṣù. Ní gbogbo rẹ̀ òfin jẹ́ pé rí owó ọkọ̀ ni mò ń ná sí tán ni. Àti pé bàbá òun náà gan olùdásílẹ̀ ìjọ ni wọ́n. Wọ́n sì ti máa fàdó àárín yín lọ́wọ́. Ṣé wàá pẹ́ tán ti máa ń sọ pé sọ fọ́gà rẹ kó yọjú sí mi. Ní tiẹ̀ wú ẹni tó ń ṣọmọ mi lóore. Tó ń bá mi fọkọ̀ ọgbẹ̀. Kò tó yẹn sọ fún dádì kan má wọ̀ọ́rì. Ẹni tá àmọ̀ríga ń ṣe wọ́n lórí à ń bèlè ìtàsé. Bí mi ò gbé ẹ kò jẹ́ képo ọkọ̀ mi ó lékú. Wípé tí mo sì gbé ẹ kò jẹ́ kó dínkù kí ni mo fẹ́ gbà ń bẹ̀. Dádì ṣáà ni kẹ yọjú. Kẹ ṣàdúró lárákùnrin lọ́rùn. Òun náà bá pọn lọ́wọ́ lópin ọ̀sẹ̀ ọjọ́ kan pé ọ̀dà òun ó yọjú sí dádì. Àpá jùlọ tó pè wọ́n níran ń ṣe ọlọ́run àlàyé máa yọjú sí wọn. Kẹ ti sọ fún bàbá rẹ̀ pé ọ̀gá òun máa wá lópin ọ̀sẹ̀ yìí o. Bàbá náà ti palẹ̀ mọ́. Sábẹ̀rẹ̀ sí pé ẹ máa bọ̀ bẹ́ẹ̀ yẹn straight. Ẹ ti fẹ́ débẹ̀ díẹ̀ sí ẹni síwájú sí tó wà níwájú yẹn ni. Ní àdúgbò kan tí ò jìnà púpọ̀ ní odò ọba. Ìjọ gbìyànjú ó yọjú sí wọn ó páàkì ọkọ̀. Ọba wọlé kí bàbá yìí ó rí i pé inú ilé ìjọsìn. Olùdásílẹ̀ ilé ìjọsìn ni wọ́n lóòótọ́. Ìtìkúnlẹ̀ wọn ti gbàdúrà. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ àṣẹ kó tọ́jú àbúrò ẹ̀. Fúnkẹ́ ṣàlàyé. Wọ́n mi sọ gbogbo ṣé máa ràn ún lọ́wọ́. Ló jẹ́ kó wé okun díẹ̀ ṣe ń jì kékeré bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀ nígbà fi wọkọ̀ tán. Òun náà dẹ̀ fẹ́ràn pápánu. Wọ́n sọ sọ. Eré tí kí làá wà ṣe bàbá wa. Wọ́n bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ jomi tó rọrùn. Tòun tẹnu ẹ̀. Fúnkẹ́ náà wọlé ó kí wọn. Ó tún kí bàbá ẹ̀ tún padà lọ. Òun lọ wá nǹkan àlejò wá fún ọ̀gá rẹ̀. Tó wí ká tó pọ̀ wọ́n ti mú ẹlẹ́rìn dòdò. Ìtawọ̀ rẹ̀ dúdú díẹ̀ níwọ̀nba. Onígbògbò ọ̀rọ̀ wọ́n ti fi lélẹ̀. Ẹni náà báwo pé kó má dàbí ìgbà tóun ń bá wọn jà. Ojú ẹ̀ náà ni wọ́n fi sí. Òun bá ń ṣe ẹmu wẹ́rẹ́wẹ́rẹ́ òun ó sì gbogbo kan itán. Ẹlẹ́rìn dòdò mo pé o má rò pé ògbé green bottle o má sì mí gbọ́ o. Mo má pè é lálátẹnujẹ o ẹlẹ́rìn dòdò. Ó ń ṣe ẹmu wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ pé òun ó sì mú tọ́kọ̀ òun ó tẹ̀síwájú. Tòun tẹnu ẹ̀ níbi tó ti ń mú lọ́wọ́. Bàbá wọ yàrá lọ. Bàbá tó padà dé ń pálọ̀. Ó rí pé ẹrù Fúnkẹ́ tó ṣe yìí fáyìn. Bàbá rẹ̀ ní músẹ́. Ní ìgbà tí ọ̀gbọ́n. Bàbá yìí tún bèrè pé ẹjọ́ kò àmúnu ẹ wá. Ìyẹn bá búsẹ̀ rí pé dádì ewo ni. Bàbá dìde. Ẹjọ́ láti pe Fúnkẹ́ pé dádì ẹ fọ́ni ṣá. Wọ́n ní ru ẹ fáyìn kò sí nǹkan kan mi. Nígbà tí dádì wá ní kèmi náà múnu mi wá pé ìwo náà ń pè bẹ́ẹ̀. Kò ní múnu ẹ wá. Dádì lóhun tí wọ́n ṣeré. Ọ̀gá ẹ máa ṣe ti yín. Dádì máa ń ṣeré pa gan. Pẹ̀rẹ̀ ń ṣe ọlọ́run wọ́n máa ń ṣeré gan. Ṣe ló máa ń wá wọn wá. Ó dàbí ọmọ ìkíni wọ́n ṣe máa ń ṣe pé tán máa ṣeré pa tán máa dápara tán máa rẹ́rìn. Òun náà mú mi níra rẹ̀ lọ. Ṣẹ̀rí ká tó wí ká tó fọ̀. Ká tó fọ̀ ká tó wí. Gbogbo ìrìn àjò ibi tá a lọ nínú ayé tí ní àjò ayé owó fi dàrú ìṣẹ̀dá òní jáde ńjọ́ náà. Àwọn èèyàn ń bẹ nínú ayé o. Àṣé.
ke ti so igba nkan nipa oga re fun baba re oga won te nwo yin owo won la sowo oga won ni se yin omo ikiri ni won si ni moto oga won te nwo yin o ti gba awon research abu kan oga won ti fe pari ile won

0: money or like for Kambale. We see you. On later you are the joke. You are your daloni. Share me, mu kosi wala. Insurance, cover are. We see you kaka. Kaka mba wa moji ogbo. Maloni, you are your dago. You think monso ye? Omo Nigeria sugar ti jambi o. Omo Nigeria ewo. You told you, Kepe, Paranuku, what is my kind of daddy? Ah, Jemma could be to Tim Munkaloy. Shaddy didn't about a jaddy padda. What about jaddy? My jaddy low up by Luke Meggy. Ah, Umbawo. You suffer from Kilmore, eh? What bruce at bear? Or laddie, Joe? Who not did the bruce at bear? How many you were working by fashion? You lost shelling. Won le ran ti won fe mu ni ha aso lade jo gan le ran won ti won fe so mole albiisi ledun ba aye oni so wa mole tomo tomo bi a ri nkan ba ye aye re ti wa so da yi isele alagbara ma ni ro pe lomi o ti ma fe se jele pe ko le sele iwe tan oka fun wa te kokon fi kini kan da e loju isele to sele nile ibadan ta wa yi ni ke n tu wa fi kan kun so tu wa re ni o sele si o ti ku nbe nu aye Can be de la de ke fo ba le fun e lagbara olohun ni jo mejo eni oro isele nbo lori eto tara ko le mo ki me wa nbe nu aye e ma je ro ba o odo laye kodo aye o ma gbe wa lo tomo tomo ni eni ape ni re nse olorun baba yi ti pakuruku mo won o ko okuta ko meta o ko lori ko gbada ni o ju baba ti paro lese kese arakunrin yi olohun lohun lo bere si gboko gbohun taye nwi dada mo Woko kuta ko kekeke meta won ko le lowo woko kuta ko me kekeke meta mi won ko ku fun won le na kan ti gba meta ti e dani ohun lohun lara kun yi ti n gboro ko gbon ti won so mo ohun ti won wi bi igba ti eyan bere si ra ti eyan bere si ra ti eyan bere si ra ha ha eyi ko ta kutu ko le ta kutu kankan ma elerin dodo to mu ko ti mu koja adaji won fe beta ese re orin le mo ko ti e gbo hun taye nwi mo baba ba fokun ko olorun bi eran eh wo cinema agbelewo si ko ohun to sele ninu kan ni le lagiru le ti n gbo hun to n lo ni wirin wirin ye fon gba fon gbe loro ti mo nso yi mo so fun e pe ni to sele si n benu aye ko da ba jo wa lori eto le mo ni ko koja ko na sodo omo nigeria ko wa le jo ye mi ati e to ba di jo mejo je ka won eyan o ba wa pe jo sibi loju oko daku ma gbo lori radio nikan wo wa live and direct to ra ni to setan lati foju ara re omo nigeria ni won ti kokun ere si lorun baba yi fokun kan ko arakunrin yi lorun won fi keji ko omo re na lorun aha e mu ti mo o le yi se po ma yigini ti bo won ti gbe eru aye ru ah olohun o aye o ma ni deru aye won ni deru abururu wa tomo tomo ah baba yi pakuru wonu yara be si pe awon gbolohun ta pe ni ren si olohun o le bayi ohun jaye opolopo repair ata ni o tun keke se awon gan number keke je oro to ma lagbara gan ma ni ha amode o de bi eru leru oba oni kilo de ti o beta ona ti o gba sajade da ohun gan ti disigide kale bi si eledumare e mu ti mu mole ti be abi film la nwo ni abi mu ko o da ki se tan roba o se kai we tan alakagbadun fun won ohun to sele nle ibadan ni kabiyesi adani waye nkan to lagbara po nsele nbi ta jo waye mo le ma le pari isele yi sugbon won ti si waju die si omo nigeria baba ibere si pe gbolohun nu le ah omi o ba tele si kankan wa o ko si bi ti kanda o ti sinu re si wo awon to farajo awon eni olorun awon to je pesu lo pe won ponbele baba won ti won mi si call olorun to wa tun ra won pe won po nu aye tara awon to je pe ko ri iran dandan ni won ri won o gbo won eledu awon mi yen egbe won ni won gbo oluwa ko lo pe won ife erun ni won fi nsise ranse won be nu aye tara o sasi ti o ni won ninu maro pa won kankan mi o ba teni keni wa o oro to sele tara ni ah ja jemila eni ola e ri pe le lagba po mo se sugar je abi sugar odun hey ma binu baba iwo nu yara eleyi to jade si palo yi pe si pagbolonda o pade bi pe ohun te wi taye ba wi nto run gba eyi ohun se loni o di lala iponba abakuba ilaso ewure papa julo imule to wu se laarin omo ohun atarakunrin yi ti o ba fi ja laarin odun merin o sani to le ja monu aye yi bi be si ko gbogbo eni yohun to ba fe ja kini kan ni o fi di eni kini kan na mumu bo eni ogun to Tabakali Tabiola Adebayo ya mi dada eri ko lagbara po e je pun ewo ni fe tipa tipa mo fi n pe gbogbo eyin te ja bi amo ten toju bo le kak oran yan ni na by force Bẹ́ẹ̀sì ni kò sí ọ̀rọ̀ ìfẹ́ kankan láàrin ìdẹ̀jọ́ àti fún nǹkan bí títí ẹ tí wù kó kéré mọ́ ká tiẹ̀ lọ́rọ̀ ọ̀fẹ́ wà láàrin wọn lẹ́tún wá dọ́gbọ́n sí kókùn fẹ́ ó lè le sí i ìbá àgbọ̀n yẹn bí tí wù kó kéré mọ́ orin ló ṣe dára yìí mo gbé ọmọ tìyún ràn án lọ́wọ́ kù lẹ́nu iṣẹ́ kan náà ṣe ń gbé ọ síwájú ọ̀nà ilé kan náà lọ́dọ̀ wa tá a bá déjọ́ sàn kó bọ́lẹ̀ kí mi máa bá tèmi lọ ohun tó ṣe tó ẹ dáràn lọ́wọ́ yín rèé o wọ́n ti nẹ̀gà wo ògo rẹ̀ pológo ọmọ rèé ṣé ọ̀ràn yẹn wá ni kó jẹ́ pọ̀mọ́ tìyín lọ́fẹ́ tó ọmọ nàìjíríà àti ìsọ́líwò olúgbìlẹ̀ láti ìlú ìsẹ́yìn káàbọ̀ bà mí ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí bàbá yìí sọ pé láàrin ọdún mẹ́rin tí ìmùlẹ̀ yìí ò bá fi jákọ̀ sẹ́ni tó lè jà má táwọn méjèèjì ó fi wọlẹ̀ sùn ṣùgbọ́n láàrin ọdún mẹ́rin ẹnikẹ́ni tí ò bá ja kinní kan ni ó fi di kí ni nǹkan náà ẹ̀yin náà ń bèrè pé kí ni ẹ má ṣe sùúrù lórí ìyún mà ni ohun tí dẹ̀jọ́ rí òjò báyìí lọ o ilẹ̀ ṣú ṣàmọ̀pọ̀ yẹ kó gbé mọ́tò rẹ̀ kó máa relé dẹ̀jọ́ ò relé o ilẹ̀ mọ́ gbogbo mi ṣàpàṣẹsẹ̀ ibi iṣẹ́ yá wọ́n tún dọwọ́ ọ̀rọ̀ lẹ́ tó yẹ kí dẹ̀jọ́ máa gbalé lọ dẹ̀jọ́ ò relé o ilé àwọn fúnkẹ́ ni dẹ̀jọ́ tún gbà á sí dẹ̀jọ́ ṣe kó wá báyàwó ẹ̀ rèé o mo rò pé òun tẹ́ ẹ sọ ni pé ọkùnrin ní máa lọ àbí obìnrin ní máa lọ kó bá ọkùnrin the reverse is the case ọkùnrin kó lọ bóbìnrin pọ́nbélé alhaji abdallah tọdúnṣe láti orílẹ̀-èdè italy àwọn ọmọ yìí ò ní ṣíléyà gbogbo ẹni tí ń bẹ lójú òpó ìpátá àwọn èso wa ò ní ṣíléyà tó di ẹ̀dọ́kùnrin tọkùnrin aláyọ kí ọmọ ọdún ni ìyá mi dáadáa wò ó ọ̀rọ̀ jáde àṣẹ sì tẹ̀lé tí ọba ìdìbò yẹ ọdún tó ń bọ̀ inú ayọ̀ lẹ́ wà kíndé kan tó sọ kúlúngbà yá yín yóò ti bọ́ sáyọ̀ lágbára lọ ọ̀nà ọmọ tìjẹ́ orí ètò yìí máa ti wá sọ pé àsọtẹ́lẹ̀ ẹjọ́ kìíní àná ti wá sí ìmúṣẹ o bí ẹ̀ ni ó ṣe rí lágbára ọlọ́run aisha ọpẹ yẹmi ọmọ mi dáadáa àwọn èèyàn ń gbójú ayọ̀ wò wá ọmọ nàìjíríà bó ṣe di pé dẹ̀jọ́ kó lọ báyàwó rẹ̀ rèé o lẹ́yìn gíram lódò ọba láàrin ẹ̀yìn girama ńlẹ̀ ìbàdàn sí odò ọba ń bí ó ti kó lọ rèé ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí ní pápápá wọ́n ti ń ṣe bíi lọ́kọláya wọ́n ti bá wọn wá yàrá kẹgúdúgbẹ́ ìmùlẹ̀ àbẹ̀rẹ̀wọ̀ ẹ̀jọ̀ tó ní mọ́tò ọ̀gá aṣẹ́ purchasing manager tóun náà ti fẹ́ kọ́ lé etí ẹ̀ parí tó sì níbi tó ń gbé lọ́dọ̀ bàbá àtìyá ó ti pé bàbá rẹ̀ ń pè ṣàkíyèsí pé irúfẹ́ wo ni bàbù ẹ lójú tó fi wá dẹni tó lọ kú bóbìnrin ọmọ nàìjíríà ayọ̀ àdádúró ń bẹ̀ yẹn ẹ̀rí pọ́ lágbára pọ̀ ọkùnrin ó kó lọ bóbìnrin inú ilé ó fi ìyá àti bàbá tiẹ̀ sílẹ̀ ẹ wá wò ó dẹ̀jọ́ tí mò ń sọ yìí nínú ọmọ tí ìyá àti bàbá tiẹ̀ bí òun nìkan lọkùnrin ọkùnrin ẹyọ kan tí wọn tó bí náà lo tó ṣàforí gbáì nínú ayé ẹ dákun kílẹ̀ bí rẹ̀ náà mo ń bọ̀ ẹjẹ́ ìrìnrìn adé adó lábalábí tá ìwọ tí wọn náà bá nífẹ̀ẹ́ tó fẹ́ gbọ́ bí ìṣẹ̀lẹ̀ alágbára ìlágbára tó fẹnu sọdọ̀ sí gbà bí bẹ́ẹ̀ sì kọ́ tó fẹ́ rẹ́ni tó ṣẹlẹ̀ sí ìṣẹ̀dá tó ṣọ́ wa tayọ ọjọ́ mẹ́jọ lónìí jájọ pàdé lórí ìkànnì lágẹ̀lú máa gbé ẹniyẹn wá live and direct tọ́ gbọ́ lẹ́nu ẹnu ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ò tán síbẹ̀ o bí ìmúṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àrẹ gbogbo díjọ mẹ́jọ lágbára ìlédùmarè olúwa tóbi lọ́ba ọ̀rọ̀ rẹ àbúrò ibi nǹkan dé dúró.
1: ilé lágbára o.
0: ó fẹ́ lágbára.
1: kì í ṣe pé ó fẹ́ ó lágbára.
0: ó ti lágbára báyìí.
1: Lẹ́sù ṣore.
0: Oore ló ṣe o.
1: Àní ṣore ṣe.
0: Àmì àṣẹ
1: ìgbàrọ̀ Ọlọ́run.
0: Ayọ̀ sọ yóò kún níjọ mẹ́jọ. Àwọn ẹ̀yẹ́dẹ́ nígbà ìyá mi jẹ́ ìyá mi sà ní sùúrù níjọ mẹ́jọ. Ẹ̀dákun ẹ̀ ní sùúrù níjọ mẹ́jọ. Kọ́dọ̀ Olúwa tóbi lọ́ba gan ni ohun tó pọ̀ tó fẹ́ sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ń wa kọ rẹ̀ gúnlẹ̀ náà. Ẹ̀dákun ẹ̀ má gbogbo ẹ̀yin tẹ́ ń pè náà mo ti rí ìpè yín. Ẹ jẹ́ ó díjọ mẹ́jọ. Káwọn ohun tó wá rí lè ṣẹlẹ̀ gan àti ohun tó ṣẹlẹ̀ ní pàtó. Yàtọ̀ fún bẹ́ẹ̀. Mo fẹ̀ kàn fẹ́ ká máa bèrè lọ́wọ́ ara wa ni pé ṣé ṣé bẹ́ẹ̀ lè sọ pé mo ṣore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni. Ká sì ran ọmọlàkejì lọ́wọ́ ń gbà olórí ó tún wá di bí àmàní dára o. Mẹ́wàá máa ń bẹnu ayé yìí o. Ìwọ ẹjẹ́ rọra fílẹ̀ bẹ́ẹ̀ yẹn ná. Mọ̀nà ọmọ tìjà ni yóò díjọ́ mẹ́jọ lábala ẹ̀ lágbára Elédùmarè. Ó ṣe é nílẹ̀ rí fún ọmọ Nàìjíríà. Elédùmarè ó kù wálẹ̀. Ẹni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ bá pàdé. Lórí àgbàgbé pẹ̀lú mi. Kódà bàbá àjọ bẹ̀rẹ̀ program ní ká lè ráyè ná dáadáa. Kẹ́ ẹ lè tún gbọ́ lẹ́nu ẹni ọ̀rọ̀ kan. Kẹ́yìn náà wá pè wọlé kẹ́ bèrè ohun tó bá ròyìn lójú. Ṣùgbọ́n ẹ̀ tí gbọ́ nǹkan kan. Kódà tí n bá sọ pé nù ìdá mẹ́ta ètò ọ̀hún ìdá kan la ṣe ẹ̀ sọ yìí. Ó kún àwọn ìdá méjì tó burú jáàyè. Àbúrò òní ṣẹlẹ̀ sí wa. Mo dúpẹ́ lọ́wọ́ wa ń bẹ̀ pẹ̀lú mi. Elegant ẹlẹ́rẹ̀ bàbá mi láti sàdáte oṣé okó àdúró tì. Ìyẹn ò ní bàjẹ́ àjùjọ mẹ́jọ lọ lágbára Elédùmarè. Ẹ jẹ́ kí n má fàsìkò yìí kí iléeṣẹ́ aláṣẹ àtòlùlá iléeṣẹ́ kàkà ṣe wáyà kó máa bọ̀ majestically. Ẹyin tí ẹ wà nílé agbára lọ́ọ̀mù ni ẹ bá ń fojú tóbi lọ́ba ọmọ Nàìjíríà. Wá pe nọ́mbà ẹ̀kọ́ tó lọ, wá pe nọ́mbà rẹ̀ fáwọn èèyàn. Torí pé ìta ṣe ń jẹjọ ló gbé eléyìí wá. Bá mi pe nọ́mbà rẹ̀ fáwọn tó bá tún níṣẹ̀lẹ̀ alágbára wọn fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ọkọ̀ gbọ́n bẹ̀ tàbí kan làwọn lọ́yẹ. Nọ́mbà náà lè pè é sí.
1: Nọ́mbà tẹ lè pè mí sí ni 080.
0: Ẹ dákun ẹyin tí ẹ wà ní social media lọ́hùn-ún ẹ bá mi fi ṣe ẹ bá ń fojú rẹ̀ hàn ara yé bó ti yẹ kó rí nù.
1: 6 3 0 8 0 6 3 6 3 2 8 2 8 5 0 5 0 0 8
0: lẹ́ẹ̀kan sí
1: 0 8 0 0 8
0: tó o nọ́mbà olúwa tóbi lọ́ba ni gbọ́ ẹ̀yin tí wọ́n pẹ̀ bá láǹfààní tí ẹ fẹ́ bèrè nǹkan tàbómi tàbí níṣẹ̀lẹ̀ alágbára tó fẹ́ kọ́ ọmọ Nàìjíríà náà ò kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ pè nọ́mbà yẹn olúwa wà pẹ̀lú wa ẹ ṣe àdúpẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbéra àsìkò yá láti lọ sí iléeṣẹ́ kàkà ṣe wáyà nípa pàápàá ń bọ̀ ẹ ò tí ì lè.
2: Olùdó ń lọ kàkà ṣe wáyà.
3: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fọ lójoojúmọ́ tó ya láìlójútì Olódùmarè ò filé ayé lẹ̀ o gbogbo ń tọ́ sọ sí wa iní ń sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò lásìkò Ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankan lẹ̀ bọ́bá ti wù kọ́mọ sí ọ́ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo ń tọ́ bá rí kọ́mọ sẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kẹ́wé náà kó dúró bí èwe ẹ kọrí sí iléeṣẹ́ kàkàsìwáyà integrated servicing limited àwọn ni wọ́n lẹ́tọ̀ tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni wọ́n ń sán mi ń bì kan ni àbí kókó ooru dọ́bárí ọjẹ́ kọjá ìsàn nínú ayé rẹ gbà pé kèrèsè kádàrá o.
4: kọ sí wọn ní nọmba 4 sugbamu street fẹlẹlẹ barak ní ìbàdàn pé sórí ago 08067918447 kàkà ṣe wáyà integrated services limited ìlera lọ́rọ̀.
5: It's my maestro on the beat, baby.
0: Mo kí gbogbo yín káàbọ̀. Láti máa láǹfààní àti pàdé. Láṣẹ àtòdá iléeṣẹ́ kàkà ṣe wáyà integrated services limited. Kàní lágẹ̀rú lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí.
6: Ẹni ọlọ́run sọ.
0: Báyìí náà ṣe mọ̀ pé tí nkankan ò bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní ṣàdédé ṣe.
6: Ẹ máa yọ ọ́nú sí mi.
0: Tí ò bá sì nídìí obìnrin kan ò ní kókó jẹ́ kó mú lò èyí.

0: akọrin ilataaro ni o ti sun mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin fọkanbalẹ ọnu ati laare ni mo fẹ fi han e o ya wo ore
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1# lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń làlá ni àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
4: You won't believe what happened yesterday.
5: Seriously. And good morning to you too.
4: Sorry, I forgot. Tea before tea.
5: All right then, spill.
3: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
6: Mami ni mami na tunga mama kumorire Mutada mubasumu wa wala mfania lodawa.
7: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je na lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mukaddam basuna Hajj Umrah service won tin se eto umura olososu umura December umura Ramadan 2027 ni sanje die ile se mukaddam basuna Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makka ati Madina onje ile wa siara ofe onigbadegba pe baba ile se mukaddam basuna Hajj Umrah service rin ajo itosuna ati ise to dara lase lati ibere ti de ipari ise ajo yin eyara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna Hajj Umrah service fun igbekele itoju ati irin ajo dide ile mi.
8: Ẹ̀yin ti pápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ́kọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken, jollof, beef àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe.

0: lọwọ Ọlọrun ọba mi Edumare oya e ma lori Facebook e ma gbagbe Prince Yemi Ijala e te je nri yin be Prince Yemi Ijala Prince Yemi Ijala bakan na Adesuyi Adejorin dokita e ka le sa
1: mo ki gbogbo eyin ololufe to suyi live pe ka leun ajinde rana jeun mo ki gbogbo eyin ti eyin tete si wa lojo mejo mejo ti mo so pe ah kini won te se nbe yen eh won gbo wa nipa ilera to bi pe ilera won o je won logun opolopo lo wa ni ibi to tin se faji to je pe bi faji na ti be lo lewosun o le ma pada dele mo on to de se gege bi nkan te so lekan ko se ni ti oni ti la
0: e bi mo ti fe bere nu pe e gbo se a le so pa re nikan ti oni to manage la sa so wa
1: ko si omo ta sese bi gan on gan ni kudie kudie to je pe won manage na ni titi ta re a fi mo kun to bi pe akoko ta wa yi awa ta n gbe ni akoko orun dun yi je je mo pe àìsàn tó bọ̀ pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ.
0: Kai kai kai lásìkò yìí.
1: Lásìkò yìí.
0: Ẹ parọ́ o.
1: Àwọn àìsàn tá àti ẹ̀gbọ́n rí ló ń yọjú síta.
0: Parọ́ dókítà.
1: Ṣé wàá rí nǹkan tó tún ń bàyàn lẹ́rù ni pé kò sẹ́ni tó dára ẹ̀ lójúmọ́. Ẹni tí nǹkan ò ṣe lójijì nǹkan lè kí mọ́lẹ̀.
0: Lójijì láìròtẹ́lẹ̀.
1: Láìròtẹ́lẹ̀. Tó bá dé ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó máa wójú tu. Pé wa máa gbàdúrà Ọlọ́run ọ̀rọ̀ mi dọwọ́ ẹ̀ o má jẹ ń kú o lẹ̀wá máa rí oríṣiríṣi àdúrà ṣùgbọ́n kó tó dé stage yẹn kó tó dé ipò yẹn ìjẹjẹ mọ̀ pé àwọn nǹkan kan máa ń fara hàn tá a kàn wá fí nínú ara èèyàn ṣùgbọ́n tá a bá ti lákàsí kò sún nǹkan kan jọ́
0: òwò kan sáré kọjá fírí.
1: A kọjá fírí.
0: Fírí n ó sì fún wa lápẹẹrẹ kan ni o.
1: Lápẹẹrẹ ni tàdé mọ pé nǹkan báyìí tí ó bá bẹ̀rẹ̀ ewu ńlá ni tí a ò bá kíyèsára lórí nǹkan tá a sọ yìí ó lè di nǹkan tí ó gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àkókò ó tún lè kó àwọn èèyàn wa sí wàhálà torí náà kò sẹ́ni tí ò ní nǹkan tí ó bá yí yálà ajọ́mọdé ni o ajágbà ni o ajókùnrin ni o ajóbìnrin ni o gbogbo wa la ní nǹkan tá à ń bá yí.
0: ẹ máa gbabẹ náà wọnú n tí a mọ̀ lónìí ẹ máa gbabẹ náà wọbẹ̀ báyìí torí pé àwọn èèyàn fẹ́ gbọ́ nǹkan kan kò sí àsìkò yìí wọ́n tún ní àwọn àìsàn yìí tiẹ̀ tó wá pọ̀ lásìkò yìí ju ti tẹ́lẹ̀ lọ òótọ́ ni o.
1: Ẹ wò ó. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan lálẹ́ tí gbogbo wa lè jàǹfààní bẹ́ẹ̀. Wọ́n pè nǹkan ní àìníwèrè àyà àti èémí tó ń yára. Kí ni ohun tí wọ́n pè bẹ́ẹ̀? Tí ẹnìkan bá kàn bóyá ti rí ẹnìkan lójijì, ara ẹ̀yà àtijọ́ sọ̀rọ̀ dáadáa lálẹ́, ó dàárọ̀ o, gbogbo wa ti kíra, a fẹ́ lọ sùn. Ó kàn ṣàdédé pariwo lẹ́ẹ̀kan pé n ò lè mí dáadáa àyà ń rò ohun èmi ò kanlẹ̀ ó dàbíi pé èmi ò ti fẹ́ bọ́ ìjà ti ríro ẹni bẹ́ẹ̀ rí tó wọ́pọ̀ dáadáa. Ìjẹ́jẹ́ mọ̀ pé tá ò bá sọ́ra lórí nǹkan tó ṣe wẹ́rẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá yẹn tá a bá mú bá ṣe lè ṣàbójútó ẹni yẹn ẹ̀mí ẹ̀ lè lọ sí.
0: Ṣùgbọ́n
1: tí ó bá jẹ́ pé a ti mọ bá a ṣe lè ṣàbójútó ẹni yẹn ká fi lọ́kàn balẹ̀ tó bá jẹ́ pé omi ló nílò ká fún lómi tó bá jẹ́ atẹ́gùn ni ká fún ní atẹ́gùn ẹ̀mí ò ní lọ.
0: Kò ní lọ pé n tó nílò lásìkò tó bá tètè fún.
1: Ṣùgbọ́n tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ ìjẹ́jẹ́ mọ nǹkan táwọn kan máa ń ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí ń kígbe wọ́n máa sunkún wọ́n máa pariwo ẹjọ́ ẹni tá rẹ̀ ò yá sáriwo tọ́jú ẹ̀.
0: Ṣé ọ̀rọ̀ ariwo ló wà nílẹ̀
1: sọ̀rọ̀ ariwo
0: àbí solution kíákí ariwo yìí ṣe solution.
1: Ìjẹ́jẹ́ mọ̀ pé tí wọ́n bá tún fẹ́ gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ìṣe wọn á bọ́ńdù ẹ̀ sínú mọ́tò bíṣ a fẹ́ gbọ́ àwọn ohun tá a lè ṣe àti kí ló lè ṣẹlẹ̀ tí nǹkan yẹn fi lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí a bá rí pé ẹnìkan ò lè mí dáadáa mọ́ tàbí àyà ń ró akoko to le fa nigba mi awon mi a so pe orun kankan se bi okan wa yi ati mo pe engine ni ohun lo ngbe awon eje lo sibi ti o ba ye ninu ara ti a mo si ipon wa a gbe lo sinu edoforo a gbe lo sinu opolo a gbe lo si gbogbo awon eya ara ti o ba ye leyin na to ba da pada si okan a gbe lo sinu opolo opolo na ma da pada nje je mo pe awon kankan le sele ti o le fa irun kan be iru bi irora tabi itenuma aya ke irora ma si eniyan ni gbogbo igba o ni aya ohun awon kan ni orun ko sun kankan bo se n si eniyan lo lo fi nkan wo o ti tenumo pe nkan ba n se ohun sugba akobi ara si
0: akobi ara si
1: o na gan bo yo fe gbe igbese ni o le ma sowo lowo e o de le je pe ohun na fe gbe igbese kan so pe ko si nkan kan lo fun nkan wo lo mo mi gbigbona awon imoran ti won ma fun ni nigba mi wa mimi e ko ni kan le a ma mi gule gule gule gule gule gule
0: ko ni doke ko ni kan le yo sa kan ba
1: a de ma ni baba ati ara ti o ko kini won pe ni ara ti o ko gbogbo ara ma kan seni ti o le mi dada e wa le ba se we ewe wo le fe ba se abi un ga ma gbadu ba pe kemi un ma bo laarin iseju meji tabi meta ti nkan yen ba se ni baba lu ma nje e je kin tu so awon nkan kan to tun le sokun fa ni edo fun wa ti a mo si edo foro wa ninu edoforo yen meji ni lungs to wa nbe ikan ma n gbe atebun wole ti a mo si oxygen ikan ma n gbe jade to ma n gbe carbon dioxide jade se ri

Olúwa ni ilẹ̀ àti ẹ̀kun rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ kalẹ̀ lórí òkun ó sì gbé kárí ìsà omi ta lẹni tí yóò gun orí òkè Olúwa lọ ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń se àfẹ́rí rẹ̀ tí ń se àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba òkùnkùn wọlé wa ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àìkú àìsá àìdìbàjẹ́ Olódùmarè gba ọpẹ́ wa Ọlọ́run tó ti wà ẹni tí ń bẹ ẹni tí ó wà nígbà tí ayé ò ní sí mọ́ ọba lórí ayé àìní pẹ̀kun Ọlọ́run tí ń gba ni Ọlọ́run tí ń la ni ẹ jẹ́ ń pé ooo ẹ jẹ́ ń pé níyanu ẹ jẹ́ ń pé lolùdámọ̀ràn ẹ jẹ́ ń pé ooo lọ́lọ́run alágbára ẹ jẹ́ ń pé ní bàbá yéráyé ẹ jẹ́ ń pé lọ́mọ aláde àlàáfíà ẹ jẹ́ ń pé lónìṣẹ́ ìyanu alágbára gíga ọ̀pá kan wo kan yé arúgbó láéláé Ọlọ́run tó ti wà káyé ó tó wa ọba tí gbàdọ̀ balẹ̀ ẹ gbogbo ọba Ọlọ́run tó pẹ̀lú wa Ọlọ́run tó ń pa wá mọ́ Ọlọ́run tó wà ní ìhà wa Ọlọ́run tó ń pa wá mọ́ kúrò nínú ewu.

0: mo ki wa kaabo pada sori eto oju oluwa ni ikanni ti lagelu 96.7 fm e ti rantin ti mo beere lekan mo ni ninu rin ajo yin eyin gege bi enikan ojo wo le le ri gege bi ojo omo ni gbagbe te le so wi pe ojo yi o ninu rin ajo yin ojo omo ni gbagbe ma ba mi sile kun fun won. Hello.
1: Hello sir.
0: Hello, oruko yin ati bi te tin ba wa soro o.
1: Lati wa ni mo se se o.
0: Lati
1: igbat loruko ni yato yo.
0: Lati Oyo. Ojo wo le ranti ninu rin ajo yin to e le pe ni ojo yi, ojo mo ni gbagbe.
1: Ese. Ojo ti o de ojo mo ni gbagbe, inu bi baje ju.
0: Ojo ro e wa yo bo yo subu ni ko ti mo fi na le bayi e ko se yo nu ati ati ba ganan si se e gbe ni mo fere bayi olorun ojo ti ojo ba no je fun ojo te le gbagbe ko je ko ni mo ti dada e ko yen wo ri to olorun yo daraponmo Oni Olorun gbogbo eran ara. Bibeli so wipe ko sin to soro se fun. Olorun ti se Olorun gbogbo eran ara yen yo darapo mo isan yin. Yo darapo mo igun yin. Yo darapo mo eran ara yin. Iwosan to pe yo si de ba agu ara yin. Yo dara fun yin ma. God bless you ma. Yes. Ojo wo ni eyin na ri gege bi mo ni gbagbe. Ba meji na laye. Ba meji ni. Boya ijo inu teyin dunju ni eri wipe mama won so wipe ojo na awon yo mo si gbadura wipe olorun yo tun egun ati eran ara won si e ba mi sile kun fe ni to tun kanle kun fun wa. Hello.
1: Hello e ma pe to
0: yo ma dara fun yin ma
1: e ku ise oluwa oluwa de se yin lade
0: amen olorun ni se o
1: oruko temi ni ganiu olorun da
0: Gani Olorun da lati Abekuta.
1: Be mi baba.
0: Ojo wo le le ri ninu rin ajo ti yin na ti e gbagbe.
1: Ah baba. Ojo kewa. Osu kerinla ya 2014.
0: Ojo kewa osu kerinla ya 2014. Ki lo sele lojo na?
1: Ah baba. Ojo to lagbara ni.
0: Hey.
1: Moto nla ni mo nwa mo lo jase si ajilete.
0: Wa
1: duro ni ya na atan
0: de
1: moto to ku
0: nigba
1: ti mo duro bi ti mo gbe park si ni ya na adodo yen
0: awon
1: customer ti gbogbo to wa nbe ona touch si mi wa on so fun mi pe bi ti mo gbe duro si yen
0: ko dara
1: o kick moto mo sumo waju iwaju yen ni mo duro si moto fe de
0: nigba
1: ti moto yen ma de to te ronu mi sakala ni moto mo ye start moto bi mo se ri na mo niyan
0: ojo ti oje eri na mo e ti ri na tele
1: abi moto ni mo nwa ibadan gan ni mo ngbe tele
0: hey
1: mi se ri na mo ni ati je mo ti wa nle o
0: afefe buruko ni fe lu yin
1: abi je
0: gbogbo eyin olugbo mi olorun gbogbo ran ara yo da si oro aye yin
1: ami jesu
0: igbedide lotun oya ke gba isele kan lo sele ti e fi riran yen mo isele anu oya ko sele saye yin
1: ami jesu
0: eni to da oju ko le sai riran eni to da eti ko le sai gboran olorun to da ohun gbogbo to si mo gbogbo loruko jesu orisun ibanuje yin ye gan olorun ko ba pade
1: ami jesu
0: irorun le fi mo laye yin o
1: ami jesu
0: okan yin si bale
1: amen
0: god bless you sir
1: thank you sir
0: Eyin gege bi enikan kile yin na fe so ori eto oju oluwa la wa yi pelu baba mi Kayode Oyebode oju oluwa David le ngbo hello
2: oju oluwa o
0: ah adara fun yin sa o
2: ambale asisi ni o lati ile di America
0: ah daddy god bless you sir e ku jo meta
2: amen
0: era sir yes sir ojo wo le
2: mi le gba
0: tẹyin náà ẹ le gbàgbé nínú ìrìn àjò.
2: Ọjọ́ ẹ lọ́jọ́ tí mami mi jáde láyé
0: o. Tẹ rántí pé ọjọ́ yìí
2: ọjọ́ mi jáde láyé.
0: Mọ̀mọ́ lára ọmọ.
2: Mo wò dẹ̀ sójú pé wọ́n dẹ̀ fún wọ́n dẹ̀ lọ.
0: Pé
2: ẹ wá wẹ ẹsẹ̀ pé ó tọ́jú mi láti ọmọ ọwọ́ lójú olóòní kan. Ojú bẹ́ẹ̀ni ló bímọ. Ojú méjì ló wò.
0: N tọ́ jẹ́ kọ́ ka yín lára nìyẹn pé èèyàn méjì ló yẹ kó ṣùgbà yín ṣùgbọ́n àwọn ni ọlọ́run wá lò fún ayé yín. Ìgbà tẹ wá wà lọ́dọ̀ wọn wọn ọ̀dà kẹ́ngbà yẹn ìgbà tẹ wá kúrò ń bẹ̀ tán lẹ wá gbọ́ wípé mọ̀mọ́ sinmi. Ọjẹ́ ọjọ́ ọmọ ni gbàgbé. Ọlọ́run yẹn tó wá ń jẹ́ ọlọ́run gbogbo ẹran ara tó jẹ́ wípé oníjẹ́ òbí oníjẹ́ bàbá kò ní fi yín sílẹ̀. Nínú ìrìn àjò kò ní fi yín sílẹ̀ o nígbà kọ̀ọ̀kan kò ní fi yín sílẹ̀. Ọmọ ni ò sí mọ́ bàbá ni ò sí mọ́ ṣùgbọ́n ọlọ́run wà. Ní gbogbo ìgbà tẹ bá ti rántí ọlọ́run yẹn yọ́mọ tù yín nínú. God bless you sir. Ẹ ṣe púpọ̀ o. Network yẹn ni o. Ẹ ra sà. Network yẹn o ń ṣe bákan. Ẹ ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ọjọ́ wo kó tó di wípé a kọjá lọ sọ́dọ̀ àwọn opó. Hello.
3: Hello, ẹ̀kalẹ́ sà.
0: Ẹ̀kalẹ́ o láti ibo lẹ ti ń pè wá.
3: Láti
0: ọlọ́ndà
3: sà.
0: Bẹ́ẹ̀ni sà. Ọlọ́ndà ti bo.
3: Àkóbọ̀ Ojúrin.
0: Nìbàdàn.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ra sà. Ọjọ́ wo lẹ lè gbàgbé nínú ìrìn àjò tiyín náà.
3: Ọjọ́ tí ilẹ̀ gbàgbé yìí ni ọjọ́ àǹtí mi kú.
0: Ọjọ́ tí àǹtí yín kú ẹ̀yin náà ò lè gbàgbé. Ó túmọ̀ sí wípé wọ́n kópa kan nínú ìgbésí ayé yín.
3: Kì í ṣe pé bóyá wọ́n kópa kan ṣùgbọ́n kò tí ì sí nǹkan kan wọ́n sì kéré mi náà lóòótọ́ kó mọ ọjọ́ kò dárùn. But ó dùn mí ó fi bàbá lé ó fi ìyálẹ̀.
0: Ó dùn yín dé pinpin ọkàn. Ẹ pẹ̀lẹ́ ìdùnnú àti ayọ̀ tí ẹ fi mọ tọ́jà pé tẹ bá ti rántí ọjọ́ náà ìdùnnú àti ayọ̀ tí yóò mú yín mọ ní ayọ̀ ọlọ́run yóò ràn sí ayé yín ọlọ́run tí í ṣe olùtùnú yóò tù yín nínú ọjọ́ ìbànújẹ́ yẹn lórúkọ Jésù nínú ọkàn yín yóò di ọjọ́ ayọ̀. God bless you sir. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kó tó di wípé mo fẹ́ lọ sókè lọ́run tí n bá padà dé a mọ tẹ̀síwájú màá sílẹ̀kùn fún àwọn opó márùn-ún mẹ́ta láti wọlé.

balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steez ìtàdí ògùn bí àwọn misty bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà débìtì láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ̀sìn lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijolo

ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ẹ̀mí mímọ́, àwa gbé ọ̀gá gbọ́pẹ́ gbà yẹn wá látòní lọ. Olúwa tó bá wa sọ̀rọ̀ fagbára fún ọ̀rọ̀ náà ní orúkọ Jésù Olúwa wa, amen. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo bá wa sọ lónìí ni pé ẹ jẹ́ kí a máa ní èrò yìí nínú ọkàn wa nígbà gbogbo. Ẹ jẹ́ ká máa ní èrò yìí nínú ọkàn wa nígbà gbogbo. Irú èrò wo? Ẹ jẹ́ kí n yára tan ìmọ́lẹ̀ sí àwọn èrò tá a gbọ́dọ̀ máa ní nínú ọkàn wa nígbà gbogbo. Ìkẹ́ni, a kì í ṣe ti ayé. A gbọ́dọ̀ máa ní èrò yẹn o nígbà gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. A kì í ṣe ti ayé. Ayé kì í ṣe ti ọmọ Ọlọ́run. Ìwé Kólósè ló jẹ́ oyé wa o. Orí ìkẹta láti ẹsẹ̀ ìkẹ́ni síwájú. Ẹ jẹ́ kí yára ká fún wa. O ti ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Jẹ́ bí a ti ń jí yín dìde pẹ̀lú Kristi. Ẹ má ṣàfẹ́rí àwọn nǹkan ti bẹ lókè. Níbi tí Kristi gbé wa tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan ti bẹ lé ayé. A ti rìnrìn tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Ohun torí ẹ̀yin ti kú, a sì fi iye yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. A ti rí ọ̀rọ̀ yẹn. Ẹ máa ronú àwọn nǹkan ti ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan ti ń bẹ láyé. Ṣé a mọ̀ pé n ti ń bẹ láyé ni ọ̀pọ̀lọpọ̀ gbé sọ́kàn báyìí? Ìyẹn ni àwọn èèyàn ń rò léraléra báyìí. Torí pé àwọn èèyàn wò ó pé wẹ́ ayé yìí, ṣé ó ṣe ń dún yìn yìí, ṣé a wá parẹ́ ni? Ayé yìí ó lè parẹ́. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbàgbọ́ àwọn èèyàn nìyẹn tí a fi ṣe tó wù wọ́n ní gbogbo ìgbà, tí ìgbé ayé wọn tí a fi wò bí ẹni wó pé àwọn ò ní ló ìrònú púwàdà. Kó kálukú sáma ṣe ń tó wù ú, ẹ sáma ṣe dáadáa. Ẹ rí pé ìmọ̀ràn àwọn èèyàn nìyẹn. Ẹ ń tó dáa jù ní ká ṣe dáadáa. Torí Bíbélì náà sọ pé ká fi ìwà rere ká fi kún ìgbàgbọ́, ó dà. Ṣùgbọ́n ọ gbọ́dọ̀ ní Jésù. Tó o bá ní Jésù, ó bàyè rẹ. Bọ́dọ̀ sì ní bàyè rẹ. Ẹ̀mí Ọlọ́run ọ gbọ́dọ̀ wọnú ẹ̀ táǹkì lẹ́mìí mímọ́. Ẹ̀mí ni ó máa sọ fún ọ wípé mọ́ bá ayé ṣe. Gbogbo ìrìn àjò táyé rìn, ìrìn búburú wọ̀nyí, ìwà búburú wọ̀nyí, gbogbo ìṣe ayé wọ̀nyí, ọ̀run ò lè tẹ̀wọ́ gbà á. Ẹ̀mí Ọlọ́run ni ó máa sọ fún ọ bẹ́ẹ̀. Ó ní n tí ń bẹ lókè yẹn, ó ní ẹ máa lè pa o. Ó tún wá sọ ní ibì kan again tí mo fẹ́ ká tún wò. Ìyẹn ni pé èrò wa gẹ́gẹ́ bí kìrìsẹ́nì ó gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìlépa wa. Ìyẹn ni pé kí là ń lépa? Ṣé bíjọba ọ̀run ni? Èrò wa náà, ṣé èrò ayé làwa wa náà?

Jajoki. Lagilu FM 96.7.

kábíyèsí ìbọ ọlọrun tó ń jẹ èmi ni adúgbò ọjọ ìgbà ni ìbá rẹ ọlọrun ìwọ kan ṣoṣo náà ni tí ọba rẹ tọkàlẹ tó tí ọkàlẹ tí wọn ta ni tó ní èmi ni ìwọ kọ ọlọrun ni torí agbára àti àṣẹ ọwọ ọlọrun nìkan ṣoṣo ló wà ọlọrun ò ní eré ni àwàdà ni èèyàn gbà kó gbà ṣe bọ́lọ́run ni inú oṣù kẹjọ la wà yìí tó jẹ́ pé bí àwàdà bí eré èmi àti yín àtúnjọ parí rẹ̀ ní ìdùnnú àti ayọ̀ wọn ò ní dúró ṣẹ́jú kan fún yín wọn ò ní dúró ṣẹ́jú kan fẹ́mi náà láṣẹ ìdùmarè torí ọlọ́run ni o ọlọ́run sì ni gbogbo agbára àti àṣẹ ọwọ́ ẹ̀ ló wà torí màmá òun gbà míì ká lè wà ní ilé ìwòsàn dókítà tó máa ń wo èèyàn sàn ó ń bẹ níbẹ̀ tí ó fún yàn lókè tó ti gbẹ ọlọ́run sì rèé agbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dókítà gangan lè kú tí aláìsàn ò sì ní kú tí ó wà láàyè ọlọ́run náà ni a máa láàyè jáde nínú òkú ọlọ́run ni ó tún lè mú òkú jáde nínú aláàyè ṣe bọ́lọ́run ni dáná sọ pé ọlọ́run bó ló ṣe ṣe kábíyèsí ọlọ́run ìwọ ni kò ní eré ni àwàdà ni ọjọ́ kọkàndínlógún nínú oṣù kẹjọ 2026 àìmọ yìí òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ká ní ọlọ́run bá fẹ́ máa ka àwọn tó máa ṣe ni tá a níwọ tá a lè mí sáà máa ṣe ni àánú lájọ rí gbà bẹ́ẹ̀ ni àánú ọlọ́run ní ká kò lórí yín kò ní ká kò lórí tìmí náà àwọn tílé wọn sì kòrò ọlọ́run jọ omi tútù omi ìdùnnú bù sí wọn nínú bù sí agbolé wọn ilé wọn mọ́jọ dàrú láṣẹ ìrìnàdò ọlọ́run ìjọ dàrú lálẹ́ òní láwùjọ àgbà ẹ káàbọ̀ sórí ètò láwùjọ àgbà lágẹ̀lẹ́ fm láwa yìí 96.7 rédíò bàbá wa ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn bàbá muritala adébáyọ àkàndé ilé funfun balẹ̀ onífẹ́lẹ́lẹ̀ ọlọ́run ìwọ ni o ìwọ náà sì ni lálẹ́ òní akinlóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tí wọ́n mọ̀ mí tipẹ́tipẹ́ wọ́n á pè ní akin kan báyìí akin kan báyìí ọlọ́run ni o èèyàn kọ́ torí mímọ̀ ṣe ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo òun ló wà ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ̀ lẹ́yẹ níwájú ọ̀fà igbó níjọun wọ́n á pè ní abọ̀ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ó ti dìlú ìlú ọ̀jẹ̀ lẹ́yẹ níwájú ọ̀fà igbó ìjọba abilẹ̀ lágẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní dixon tùnú òní amójú ẹ̀rọ mi ó sì wà níbẹ̀ amójú ẹ̀rọ mi nù adésínà láwùdé òní olóòótọ́ ètò láwùjọ àgbà bẹ́ẹ̀ kenneth kebugi ló di lágẹ̀lú mú kenneth kebugi ọ̀gá wa ni ó sì gbọ́ yorùbá dáadáa àmì àmọ́ sí nǹkan bí àmọ́ ọkàn wọn rẹ̀ ó sì gbọ́ ó mọ̀ bẹ́ẹ̀ gbẹ̀ngàn láyọ̀lá onígbàkejì rẹ̀ ọlọ́run ló jọ fún wọn bẹ́ẹ̀ wọ́n sì ń jọ máa ṣe àìní ìdí ẹ̀ máa ṣe ọlọ́run ní kọ́sí àmì méjèèjì gbẹ̀ngàn láyọ̀lá ọ̀dọ́mọdé kan tí ò lójútì kò lójútì ó sì máa ń bọ̀wọ̀ fún àti wọn bá ti jù lọ ọlọ́run ni o ọlọ́run ètò ti bẹ̀rẹ̀ sórí ètò láwùjọ àgbà sọmọ síwájú torí bí n bá ní ìgbẹ̀nìkẹ́dìde òní mo jókòó bẹ́ẹ̀ náà bá tún dìde ẹlòmíì ò tún bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkan ọ̀láyé pásítọ̀ káyọ̀dé ojú olúwa tipẹ́tipẹ́ òun ló dìde ń bẹ̀ kí n tó jókòó síbẹ̀ ẹnìkan ọ̀láyé torí tọba ní ìwọ̀nìwọ̀n nìkan ni tọba ní ẹnìkan tó ń gbé ọ̀nìkan náà ti ń darí rẹ̀ láti àárọ̀ dilẹ̀sú tó ń darí rédíò kan láti àárọ̀ tó lè ṣe program bíi mẹ́jọ sọ pé irọ́ ni lẹ́yìn kó máa kéèyàn máa jọgbé fúnra wọn òun ni o ẹnìkan ọ̀láyé lálẹ́ òní a sọ nípa òwe tọ́jà ẹ̀sìn ọ̀rọ̀ owó lẹ́sìn ọ̀rọ̀ ẹ sì gba nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn ẹ mú gègé yín àtiwé bẹ́ẹ̀rù àtiwé ẹ mú sẹ́gbẹ̀ẹ́ ẹ pè nọ́mbà àwọn bíi méjì
ko ni to won bi meji fun yin ko sendi o ye ko ni lowo tori emi ati yin aran ka kidi ni bi igbin ni pe ibi o mi be to le eyan be temi na le eyan be eyan kan ko si ni aye ajo se ka kini gba number sile ti nkan ka ti nkan kan to ba ti fe sele pe won ki won ni number lowo mo pe awon coordinator amotekun ta won opc na ma so fun ni bo baya coordinator won ko kan ni o ma so fun yin awon ironu mo odua en so fun yin ni kokan ejeje teyin lo fi ni lowo tori aye nta nlo lo yi awon eyan buruku won irun won irun o won irun awon alaga ti o je pe chairman ladugbo yin so fun yin alaga pcrc na ni ijoba abile kokan police station won na yin so fun yin gbo baya eyan ma tele mi ka lo tori ijoba ti nbe lode yi nkan kan ati nkan kan ti won fe ni pe ki won so pe adugbo kan daru wuruwuru iyan ti ko nkan ti won layanu won o si fe o ni awon kokan ni a fi wa iru ekun ngba ba to asiko so number ti won na fun tori ko le ba da ni se bi le ka ro jide la wa ede ti won so jade lenu yi se bi olorun nikan soso lo se be bene olorun lo se be kila wa ma fi ya jera wa si e mu gege ati ba royin won so fun yin nigba to pa ya dixon tunu o ma laja so mi siwaju mo si nbo

0: sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀.
1: Ẹ kú oríire o, ẹ kú oríire o. Àpapọ̀ gbogbo ẹbí ariwo sọ̀gùn ní gẹ́gẹ́ agbẹni Ìbàdàn. Lábẹ́ mọ́gàjì ẹjìnà Charles Olúmọ̀yíwá Àyìnládúró Sarọ́. Ifeas kò yí kí mọ́gàjì wa kú. Oríire ti sòsíwájú oyè rẹ̀ látòrí mọ́gàjì sí jagun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Tí ó wáyé ní ọjọ́ Jímọ̀ ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ 21/8/2026 ní ààfin kábíyèsí ọba Sẹ́nẹ́tọ̀ Rashid Adéwọ̀lú Ládọjà Arusa Guam. Ẹjìnà Charles Olúmọ̀yíwá Àyìnlá ọmọ dúró sàárọ̀ ọmọ ariwo sọ̀gùn nìbàdàn alágbẹ̀dẹ àkọ́kọ́ bó finá wa ló ṣeun ọmọ finá fìnàfinà ní mẹ́lẹ́nu rẹ̀ ní mọ̀gùn ọmọ awúkọ gbìnrin bí ẹni dáadé ẹkú oríire oyè ọmọ rí o. Kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Sẹ́ńtọ̀ Rashid Adéwọ̀lú Ládọjà àti ìgbìmọ̀ lọ́balọ́ba pẹ̀lú igun ìyálóde nílẹ̀ Ìbàdàn ẹ ṣe o. Olùkéde àpapọ̀ gbogbo ẹbí dúró sàárọ̀ ariwo sọ̀gùn gẹ́gẹ́ agbẹni Ìbàdàn ẹ ṣe o.
2: Orílẹ̀ èdè tún ti ń jò.
3: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń perí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Pàdà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
4: Bẹ́ẹ̀yàn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto bala fi ọ̀básí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọ máa hóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹlẹsẹ̀ wọn máa kan èèyàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mọ̀ kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì kátàdé gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùn sá pamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.

0: torí ọjọ́ ń sáré ni kò dúdú ẹnì kankan ṣe ẹ̀ sì mọ̀ pé àwọn nǹkan kan tí wọ́n bá polówó lórí ètò tí à ń sọ yìí àwọn ìyẹn ó ṣe pàtàkì torí ìfẹ́ ọlọ́run ni ìwọ náà lè wá darapọ̀ mọ́ wa láti polówó ọjà rẹ àti àwọn nǹkan rẹ tí ó lè ṣe ará ìlú láǹfààní tí ò ní jẹ́ pé yóò jẹ́ wọ́n mọ kábàámọ̀ pé akínimọ̀ wá ṣe sí kínimọ̀ wá lọ bẹ̀ sí bẹ́ẹ̀ ni ní alẹ́ òní ẹ jí ń sọ fún wa pé òwe tòní ọ yàtọ̀ sí tànà ọlọ́run ni o ọlọ́run ni wọ́n ní àwọn bàbá wa ní ayé ìjọhùn wọ́n á ní ẹni tí a bá fún àgbọn lórí rẹ̀ kò ní bá wọn dúró jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tá a bá torí rẹ̀ orí rẹ̀ fún àgbọn kò ní dúró jẹ́ nǹkan kan ní a fẹ́ fàyọ owé ilẹ̀ kàrò jìrì ó dìbò gan ni wọ́n fi ṣeré ó jinlẹ̀ ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tá a bá torí rẹ̀ fún àgbọn kò ní dúró jẹ́ níbẹ̀ nǹkan kan ní wọ́n fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni nọ́mbà tí ẹ pè mí sí láti túmọ̀ rẹ̀ lálẹ́ tòní láàrin ìṣẹ́jú díẹ̀ torí ó ṣe pàtàkì 091-23-70-85-75 ẹni tá a bá fún àgbọn lórí tàbí ẹni tá a bá torí rẹ̀ fún àgbọn kò ní báwọn tó ń jẹ́ ń bẹ̀ nǹkan kan ní fẹ́ fàyọ láti fi sọ fún èèyàn bẹ́ẹ̀ ni nǹkan kan ní fẹ́ fàyọ 091-23-70-86-75 ẹni tá a bá torí ẹ̀ fàgbọn kò ní dúró jẹ́ ń bẹ̀ nǹkan kan ní fẹ́ fàyọ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti kalẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n bá ń sílẹ̀kùn fún wọn bó ti àwọn èèyàn lórí facebook o wọ́n ti wà hello hello
1: hello
0: ẹ mà kalẹ̀
1: ẹ pé tó
0: yes ata ló wà ń bẹ̀
1: alájà dídì mo kórè mọ́gà jílẹ̀ ẹ̀kọ́ ndẹ́rẹ́ bá dẹ̀ nù
0: ẹ kalẹ̀
1: ẹ bùgbọ́ mẹ́ta o
0: yes
1: wọ́n lẹ́ni tí wọ́n bá fún àgbọn lórí rẹ̀ ètò ìlú ó jẹ́
0: bẹ́ẹ̀ni
1: àwọn bàbá wa máa fi ń ṣe ìkìlọ̀ òwe ni tẹ́nìkan bá hun bí wàhálà kan láti dálẹ̀ wọ́n máa pa bàbá sì sọ́ra rẹ o tẹ́nìkan bá fún àgbọn lórí ẹ̀ tí ó jẹ́ o ìkìlọ̀ òwe wọ́n máa fi ń wọ́nù èèyàn láti kìlọ̀ pé wọ́n bá dá wàhálà rẹ̀ pọ̀ ní mọ níwọ̀ nìkan ìkìlọ̀ òwe ni nílẹ̀ yorùbá o
0: ẹ ṣe mọ́gàjì agboolé
1: ilé
0: ẹlẹ́kọ̀ ní di ààrẹ ń bàdàn ẹ ṣe
1: ajá dídì mo kórè
0: ẹ ṣe ẹnìkan tó ń kọlẹ̀kùn
1: ẹ rí ní ipa o
0: àmì ẹ ṣe hello
2: ẹ mà kalẹ̀ o
0: ẹ kalẹ̀
2: ọmọwé ayélabogo láti lanlápẹ́
0: ẹ n tá a bá fún àgbọn lórí ẹ tá a bá torí ẹ fún àgbọn kò ní bá wọn dúró jẹ kí ni
2: ẹ bá ká tún òwe yẹn wọ́n ṣe sọ wọ́n ti yí bí ẹ̀mí ẹni abáforí ẹ̀fagbọ́n tàbí ẹni tá a bá fi orí ẹ̀ kì í ṣe ẹni abáforí ẹ̀fagbọ́n.
0: àní wọn ò torí rẹ fọ wọn fọ lórí ẹ ni.
2: bẹ́ẹ̀ ni náà ẹ rí òwe yẹn ìkìlọ̀ ní gẹ́gẹ́ bàbá wa ṣe sọ yẹn bàbá mọ́gà yìí ṣe sọ yẹn ẹ rí ẹni tó bá fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n wàá sọ fún pé wọ́n nìkan ní ó kùn wọ́n ló jì ẹ ẹni abáti forí ẹ̀ fagbọ̀n ní gbọ́jẹ̀ tó láàgbọ̀n ní ó le koko ẹni tó bá fẹ́ fagbọ̀n òkúta a lè lẹ́ mọ́kúta bí ẹ̀mejì wọ́n bá lẹ̀ mórí èèyàn ó ń tọ̀ ń kọ́ ní òde jẹ́ inú korí ẹ̀kọ́ fẹ́ bú tàbí kó jẹ́ pé orí ẹ̀ ó bo ẹjọ́ máa ṣe ń bẹ̀
0: ọmọ
2: ìjọ wá sì ń ṣe lórí ẹ̀
0: èyí
2: bí ó kó wọn jẹ àgbọn yẹn
0: wọ́n
2: máa fi ń kìlọ̀ ni
0: torí àwọn òwe ń nítumọ̀ tó pọ̀ gan bẹ́ẹ̀ ni alaba yusuf mo ti rí wọn láti rí facebook lágelu ọmọjọ dádì àfíṣkò mo rí wọn bí ọdún bẹ́ẹ̀ ni ṣe yìí ọ̀dọ̀fín mo rí wọn akébóyè ogun níran mo rí wọn níbẹ̀ wọn ni ẹkú ètò láwùjọ àgbà kò ní rẹ̀yìn o láti ife ọ̀dàn ẹ ṣe adẹniyáyá mo rí wọn ọ̀nà ẹ̀kúṣẹ́ májẹ̀kọ́bàjẹ́ Adekunle Ambali won ni eku eto lati Iyo ati Oyo afis kani yu mori won won ni ekaale o eku eto Akinoma Akinlojude Oluyole kani yu afis lati Oyo Adewumi Kashim mori won Adebayo ti Amiyu mori won won ni awon na an gba kudu wa ese ke sere o yekuluwaja mo bo
3: Olorun apostle Ayodele Babalola yo tun sise lekan si ninu ipagu adura olododun Olorun abiamo 2026 isoju olojo marun la fi side lejojo Monday August 31st Prophet Olufemi Oni Mama Woli Obere Mberi Alara pe Prophet Mayo Waseyiji Pastor Emi Adeosun Evangelist Dr. Bosi Adeiwa Evangelist Kendi Akiwale Lady Evangelist Bosi Adewumi pelu awon mo David Brothers ni yo ma pelu baba Olugbalejo Prophet SO Adewumi sise ranse atosa taro de pade adura yo ma waya ago mejo laaro atago meri abo ni role ojo thursday ojo keto osu kesan lago mewo owuro online yewo ofe pelu eto ilera ma waye nibi tawa akose mose yo ti wa ni kale ojo friday ni press night akori ni oluwa wole wasan ojo sunday september 6 gaga la shekagba ninu ijo Christ Apostolic Church ibudo iyano district headquarter to wa ni Molusi street end malete ni badon 081-3501-0191 oluwa olorun prophet adewumi yo sise agbara aye re osin ni wa ba kan na mo loruko jesu
4: Je ti gbo. Wi pe iran ti de fun gbogbo eni to fe sanwo na tabi ra token.
5: Lai sese lo office IBDC
4: pelu lana iRecharge boju ese ni o.
6: Bawo la se le ma lo iRecharge?
4: E download iRecharge app ni App Store tabi Play Store yin. E si iRecharge app yin. E te number meter sori e lati ra token sori prepaid IBDC yin loju ese. Tabi ke te *6606*1#. Ke te le igbese yoku lati sanwo yin ni seju aya. Beni, bakan na meter kokan lo ti ni apo asun kan soso. Bẹ́ẹ̀ni máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
5: Lẹ́gbà IBDC tó kì í yín.
6: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge sanwó iná nírọ̀rùn.
8: Miliki special. Ajabale tututu nene pẹlu awọn boys Ọlọrun ti o dero ni Remi ati Remi Remi Adesina Big Man presenter pẹlu Remi Babajide MC General lago mẹrin kọja aseju mẹẹdogun di ago mẹfa irọlẹ ni gbogbo ọjọ eti Friday ni ikanni Lagelu 96.7 FM entertainment program

0: lásìkò yìí gbogbo ẹyin tẹ ń gbọ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára àbọ̀sẹ̀dé adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
1: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o ọdún ni mímí ìṣà ìmọ̀ fọlọ́kọ gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
0: bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni yorùbá ń pè ní eléwé arẹmọ.
1: ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn nárun oògùn márọpá márọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókè lókè kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá à ń wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíín sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀ lákọ̀ọ́kọ́ àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rí wọn ò mọ fa wọnú mọ́tò wọn ò mọ gbé bí ìgbà tí wọn bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹgbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsì látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀ọkọ̀ mi ò ṣe déédé ẹ̀ẹ̀kọ̀ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ mọ́ fẹlòmíì ṣe yẹ̀yẹ́

0: kódà yìí yẹn wa mo sọ fún yín pé grandma ti wà ń bí mo dẹ̀ sọ fún yín pé ẹ jẹ́ ká ṣọ́ra irú nǹkan tá à ń jẹ ká ṣọ́ra irú nǹkan tá à ń mu ká ṣọ́ra irú àwọn nǹkan tó ń wọnú ẹnu wa torí ọ̀pọ̀lọpọ̀ nínú àìsàn ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń ṣe wá ní ìgboro lénìí mo ní mo láti sọ fún yín pé nǹkan tó ń fà á ó wà lára nǹkan tá à ń jẹ ó wà lára nǹkan tá à ń mu dẹ mo tún fẹ́ wá sọ nǹkan kan ní alẹ́ ẹ dákun ìwọ tó o bá mọ̀ pé òun ojoojúmọ́ wà á ní ẹ inú wa máa rún ẹ àyà máa ta ẹ kíní kan wà á ní ọ̀sà ni ẹ ọ̀sà ni ẹ torí pé ọ̀sà ṣe lágbájá kan ẹ bó ṣe ṣe ẹ nǹkan tó lò ìwọ náà máa wá sáré lọ pé ẹ nǹkan tó lò yẹn ìwọ náà fẹ́ sáré lọ ra kíní yẹn kó o lò ẹ ìgbà tó lò ara ẹ yá ìgbà tó ṣe kíní kan ẹ jẹ́ ká máa lọ bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ mo tún sọ lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ ká máa lọ bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ má rò pé bóyá nǹkan tó ṣe ẹ́ òun ló ń ṣe lágbájá kan so nǹkan tí lágbájá yẹn mu òun nìwọ náà gbọ́dọ̀ mu láti fi tọ́jú ara ẹ kò ń ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká ṣọ́ra tí nǹkan bá ti ń ṣe ẹ́ lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ lọ ṣe àyẹ̀wò kó mọ nǹkan tó ń ṣe ẹ́ gangan nǹkan tó ń ṣe táyé ó lè yàtọ̀ sí nǹkan tó ń ṣe kẹ́hìndé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa máa ní ẹ nǹkan tó ṣe bó ṣe ṣe lágbájá kan nìyẹn ẹ bó ṣe ṣe mọ̀dínà nìyẹn ẹ bó ṣe ṣe bí ọdún nìyẹn ẹ bó ṣe ṣe nkechi nìyẹn ẹ ngbà tó ṣe nǹkan tó lòrè ngbà tó dẹ̀ lò kíní yẹn dẹ̀ kúrò lára ẹ wà wá torí ẹ wà wá lọ máa ra oògùn wà máa lọ mú láì ṣe pé dókítà ni ẹ wà wá máa ṣe nǹkan táwọn òyìnbó ń pè ní self medication ẹ ṣọ́ra yín gidigidi gan ìwọ tó o bá ní ọ̀sà because ọ̀sà ọ̀sà mo sọ fún yín mo ló pé oríṣi mélòó kan mo sọ lórí rédíò níjẹta àbáànà mo ní wọn ní peptic ulcer wọn ní duodenal ulcer wọn dẹ̀ ní gastric ulcer be very careful tó èyí tó bá nà kó o ní lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ kọ́ mọ bó ṣe fẹ́ tọ́jú ẹ má sọ pé torí eléyìí ra nǹkan báyìí ẹni ọ̀sà ẹ ṣe lọ so ìwọ náà wà á lọ ra kíní tí eléyìí rà yẹn ṣọ́ra ẹ gidigidi gan torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sà nísìn tó mú àwọn èèyàn nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ ló jẹ́ pé tó bá pẹ́ ó máa wá di jẹjẹrẹ ọlọ́run ọba bá wa tọ́jú òṣèré tíẹ́tà ògbóǹtarìgì òṣèré tíẹ́tà tó yẹ pé wọ́n wà ní inú àìsàn nísìn mo dúpẹ́ pé gbogbo wa la ti dìde ta dẹ̀ ti ń gbàdúrà fún wọn lágbára ọlọ́run àdúrà wa ọlọ́run á tẹ́wọ́ gbà gbogbo nǹkan tí ó ń ṣe wọ́n dẹ̀ rè ọlọ́run á ṣe kíni ọlọ́run á jẹ́ kí ó di nǹkan tó yẹ pé ó máa di nǹkan tó ti kọjá ara wọn á dẹ̀ yá ṣùgbọ́n tẹ bá lọ ka kíní ẹ̀ láti lè máa rí pé ó nígbà kan tí wọ́n ní kí ló ń pè wọ́n ní ọ̀sà bọ̀tì yẹn pé ibẹ̀ kọ́ ni mò ń lọ ẹ jẹ́ ká ṣọ́ra hello hello
1: hello
0: hello hello hello so nǹkan tí mò ń sọ lọ ó ní ìgbà kan tó jẹ́ pé wọ́n ní ọ̀sà kò yé yín bọ̀ nísìn ó ti wá di jẹjẹrẹ inú àwọn ọ̀sà tí ọ̀sà bá wà gàgà téèyàn bá ní ọ̀sà tó yẹ pé h pylori ló kọ̀ sí ẹ̀ h pylori gangan fúnra ẹ̀ téèyàn ò bá treat ẹ̀ bó ṣe yẹ kéèyàn treat ẹ̀ òun náà lè di jẹjẹrẹ inú ẹ jẹ́ ká ṣọ́ra go and see a medical practitioner go see doctor no turn yourself to doctor begin buy this one buy that one buy this one the thing wey do jacob na him dey say dey do dadada na as he dey do joseph now na so he do jacob before you go run go chemist go buy this go buy that be very very careful try and see a medical practitioner do test ẹ lọ ṣàyẹ̀wò kọ́mọ nǹkan tó jẹ́ gangan ná kẹ tó sọ pé ẹ ń lo gbá àbẹ́ ẹ ń lo àwo ànira burú o ibi ò ní bá wa o ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ àṣe bó ṣe yẹ ká ṣe ṣe kó bu alẹ̀ rí bó ṣe yẹ kó rí o mò ń bẹ̀ wá o ẹ jọ̀ọ́ o ẹ má bínú sí mi o bọ̀tí mo kàn ní ká tó wọnú ètò ní sànsán lálẹ́ ẹ bá ṣe ń dúró de àwọn dádì uk náà tí a rí wọn gẹ́ẹ̀tì yìí ẹ tí nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́ ká lè kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú wọn yìí torí ti bá ní mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ kò yé mi hello hello hello. Bóyá nǹkan tó máa ṣẹlẹ̀ anyway ẹ jẹ́ ká mọ bá ṣe máa

0: kódà ẹ wọ ẹyin èèyàn wọn ẹ jẹ kí ṣe káṣá màmá ní ìjì ẹbùbá ṣe gbà lálẹ yìí ó yá dádì uk ẹ bá kí àwọn ará ilé.
1: ẹ ṣe àti ṣèkìtò mú kí gbogbo ẹyin olólùfẹ wa nílé lóko lódò lẹyìn òde àti ìṣẹlẹ ìṣẹ ṣe ń gbọ mí dáadáa torí mi ìmọ kan tó ń ṣe sísẹmù ẹ lálẹ yìí.
0: à ń gbọ yín.
1: ok so a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin olólùfẹ wa àsìkò náà ti gbò wá lẹ́jọ́ burúkú burúkú sísẹmù yẹn fẹ́ mi lálẹ́ àbúyá nẹ́tíwọ́kì lè ní ká pè é bọ́lájí náà wà bí ìwú náà bá ti wọlé ẹ̀ gbóhùn ẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ wa ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ náà mọ̀ pé àti ìpẹ́ tó báyìí bàbá samuel ìgbìtóyè ẹ̀ṣẹ̀ ìmọ̀kùnrin gbogbo yìí olólùfẹ́ wa àti ṣìkìtò àti gbogbo àwọn tó wà ní stúdíò àti gbogbo yìí o kágẹ́lú ìròyìn ìbàdí láṣẹ buhari ẹ jẹ́ ká tètè lọ sílé ètò sàn sàn gẹ́gẹ́ bí àṣà àti ṣìkìtò ẹ ṣe.
0: ṣé uncle bọ́lájí wà ń bẹ̀ àbí wọ́n ti bízì. Ọ̀dà ẹ̀yẹ èèyàn mi tẹ́ bá ń gbọ́ wọn ẹjọ́ ẹ̀jẹ̀ kí n mọ̀ pé ẹ̀ ń gbọ́ wọn tẹ́ bá dẹ̀ gbọ́ wọn ẹjọ́ ẹ̀jẹ̀ kí n mọ̀ pé ẹ̀ gbọ́ wọn ẹjọ́ ń bẹ̀ yín ni ní kíákíá láìfà àkókò ṣòfò ẹ̀jẹ̀ kí torí a máa lọ sójú ọjà tá a bá ti dé láti ojú ọjà àmọ́ wá bọ́ sí ètò ní sọ̀ọ́sọ̀ bí mo ṣe sọ fún yín mo ní grandma tí ẹ ti ń gbọ́ ohun wọn láti jọ grandma ti wà lórí afẹ́fẹ́ lálẹ́ grandma ti wà lórí afẹ́fẹ́ wọn wà nínú studio pẹ̀lú wa báyìí báyìí ẹ máa gbọ́ ohun wọn ní alẹ́ yìí ká tó lọ sọ́dọ̀ wọn akínbóyè ogun níran ẹ ṣe olúwatosin daniel ẹ ṣe gan-an ni ta ló tún wà mẹ́ ìyábẹ̀jì ẹlẹ́gùsí ẹ ṣe samuel ibitoye ẹ ṣe gan-an ni ta ló tún wà mẹ́ ọlátúnjì bọ̀ sún ẹ ṣe samuel ibitoye lẹ́ẹ̀kan sí ẹ ṣe gan-an ni emmanuel ẹ ṣe ọláòjò tosin thank you adeola akintola thank you ọláòjò tosin again thank you ọlaniyan anthony thank you adedeji yakub arisekola ẹ ṣe gan-an ni ẹ ṣe thank you so much mabel titilayo ayodele thank you ma ọláòjò tosin thank you ọlaniyi agbábíàkà ẹ ṣe sisi bola thank you so much thank you so much sisi bola again adeyeri funke morawo thank you imafoje peter thank you bamidele afolabi adegbola thank you imafoje peter again thank you adeola akintola thank you imafoje peter thank you samuel ibitoye ẹ ṣe gan-an ni god bless you ẹ ṣe gan ni god bless you kódà nẹtíwọ́ọ̀kì ni ó ń ṣe kínní gbogbo ibi ló dẹ̀ wà ní alẹ́ yìí so kò wá ìyẹn ni ò wá jẹ́ kó wá yé wa rárá báyìí but bó bá ṣe gbà náà la ṣe máa ṣe ní alẹ́ yìí torí ó mú kó súnyàn kò yé mi rárá ni ó kò yé mi emafoje peter thank you ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn bàbá uk ká wo nǹkan tí ok uncle bj ti wọlé uncle bj ẹ bá a kí àwọn ará ilé.
2: ẹ kálẹ̀ o ìyára ilé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o tó ẹ̀kú ẹ̀wọ̀n ìdájọ́ ẹ̀ ṣe gan ni o ẹ̀yin náà làwọn máa bá o torí láì sẹ́yìn kò sáwà a kí gbogbo àwọn tó wà nínú kunú mẹ́ wọ́n ti bá a jẹ́ kí gbogbo ẹ̀ kó túbà kó túṣẹ́ ẹ̀ ṣeun gan ni o àti ṣìkìtò ẹ̀ kú iṣẹ́ o takuntakun fẹ́ẹ̀ ṣe ní ẹ́fí ọ̀sẹ̀ ẹ̀ ṣeun gan ni o ọ̀rẹ́ mi fẹ́mu wọn náà ó ṣeun ojú òní tiẹ̀ o kí wọ́n ti pè é imam àgúrò imam wọ́n kàn ti ẹ̀sà fún wa pátápátá ni
0: àmì ìṣẹ̀lẹ̀ mo pe imam o nọmba imam o lọ o èmi ń wò pé bóyá ìmáàmù ti lọ sí saudi tọ́jẹ́ ká mọ̀.
2: àwẹ bẹẹbi iwọ bí sọmọ wà ṣá wọn máa ká máa kára gbúrò àjọṣe wa náà ní kẹlá lórí à ń kíyìn o àti ẹhun ìbéèrè ibi tí wọn bá wà ọkọ ẹhun ò jẹ ká máa gbóhùn ẹ o ṣeun gan ni o ẹ jẹ ká máa bí tó gbọ lálẹ yìí àmọ tí àti ṣíkí tó fẹ gbéra fún wa àmọ àwa náà máa ń retí ni pé nǹkan tó wá ń gbé bọ ṣá.
0: ẹ ṣe gan sa ẹ ṣe sa grandma wà nínú kuluwa ká tó lọ sójú ọjà màá fẹ́ kí grandma kí àwọn ará ilé ti grandma ba ti ki awon ara le tan a ma lo si oju oja ta ba wa pada di a ma wonu eto ni sansan lale e ba mi pe gbogbo awon ti won tin gba wa bo lori eto yi lori oro grandma tori mo fe ki gbogbo eyan gbo lale iko de wo lale yi awon nkan ti daddy UK ati uncle BJ fe ko wa nipa ilera ara awon okunrin ko ni saye tori akoko ti lo nigbati a nse gbogbo nkan ta fe se lati ri pe awon atun ama ma gbo won grandma e ba wa ki awon ara le
3: e kale e kale o o le le du mari a sanu eyin na duro ti yin
0: amen
3: e ni jiya le o
0: amen
3: e ni bimo ti o gbo ti yin o
0: amen
3: e se o
0: grandma se ma fe so se ma like lati so uruko yin lori radio ki lo uruko yin
3: titi layo adefisayo ramota
0: okay titi layo adefisayo ramota on loruko yin oda eyin yan wa ejoko a n pada bo wa a fe lo soju oja ta ba ti pada de e sese ma wa mo e ba n pe awon eyan o e ba n pe won o a n bo a o ti de
4: o bale bage o wole pelu steez Bitters that will have you for your gentleman on the body system or good tarigi. I can say bitters, it all bow rich rich eyes of your daughter in Aguara Voyaja. 50 bitters, best people go to that demo. Emulia boys to work well to fetch Shinomara. 50 bitters, who are from the position loge or moge to sexy, but what about to work fully active in the other room? Tabiko Molo Moge Waleko Male, Shinoma. David, that's a set, cat is on my fed dugu. Ewo, I get by Etikojao. Tap up, well, 50 bitters, go soon, Rayo. Go for me, Vieta, Nibikibi, Nibibobo, at Nibakuba. 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyelida ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni +3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Jolote.
5: Evangelist Kayode Adeosun Vision. Yóò tún tẹ́ pẹ́pẹ́ ìyan lọ́dọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday 20.

0: pẹ̀lú àjọṣepọ̀ lágẹ̀lú 96.7 FM ni ó yá kẹjọ pàdé níbẹ̀.
1: Olówó láyé mọ̀.
2: Bàbá akọrin látàárọ̀ ni o ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
3: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
4: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì rànrán?
2: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì.

0: àbòkù lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbùngà ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
0: Ètò tó múlùdùn lórí ńlágelú 96.7 FM tún bọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdù 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
3: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí fún ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Ọ̀dà yìí èèyàn wa ẹ káàbọ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa fẹ́fà àkókò ìdúpẹ́ lọ́wọ́ èèyàn wa kan tọ́lọ́run fi ṣe atọ́nà láti bá wa gbé girama wa ní kíákíá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti lọ́wọ́ sí bí ó ṣe máa dá fún girama ọlọ́run dẹ̀ rí nù pọ̀ ọlọ́run ọba tá à ń sìn ọlọ́run ọba jẹ́wọ́ ara wọn nínú ayé grandma gbàtà lọ sọ́jà lẹ́ẹ̀kan mo ní kẹ́ jẹ́ ká lọ sọ́jà pé ta bá ti padà dé a máa bọ́ sọ́dọ̀ grandma àwọn daddy uk náà wà ńbẹ̀ àti uncle bg ẹni tẹ́ ti ń bá a bọ̀ lórí ètò yìí ti pẹ́ nípa grandma ẹ ti gbọ́ ohun dáadáa so àwọn wọ́n dẹ̀ ti wà nínú kulu wa ní alẹ́ yìí ẹ tún máa gbọ́ ohun wọn lálẹ́ yìí grandma ẹ tún bá a súnmọ́ ẹ̀gbẹ́ ẹ bá a gbórí síwájú díẹ̀ ẹ sún síwájú díẹ̀ ẹ ra o ti da bẹ́ẹ̀ joko kí lẹ porúkọ yín
1: ẹ̀yin la mú títí láyà adé fi sáyọ ramọ́ta
0: grandma ọmọ bò ní
1: ọmọ ìbàdàn ní
0: ibo la gbolé yín ní ìbàdàn rí

0: Okay.
1: Nibi odo grandpa.
0: Okay.
1: Nibi odo baba oko won.
0: Okay. Wo go itla yen igba wo lo ja na.
1: 1945 lo pari.
0: 1940.
1: Ni jo yen gan.
0: To pari.
1: Ti won announce pe ogun Hitler ti pari o. Awon bi mo lowo. Baba mi yen de lo si ogun. Kan to wa de.
0: So ijo yen togun pari.
1: Eh.
0: Ni mama yin bi yin.
1: A de tun ri ninu kini mi ti e ri mo awon mo baba mi ti tu gbogbo baba mi won ti.
0: Oluwa seun. So igba ti won se kini ni lopa ri ogun Hitler.
1: Ni won bi
0: yin. Oluwa seun. Se ina bi mo grandma.
1: Emi na bi mo.
0: Omo melo.
1: Omo ti mo bi yen na ni okunrin kan ti wa mi wa tele. Temi o da lohun. Se mo pe aye igba ti ti won bi wa ta wa kekere. A ki joko ti okunrin. Tokunrin ba joko si be yen. Emi na joko si bi bayi. Ki lo de?
0: Ki.
1: Rara bi igba to je pe tokunrin yen ba fowo pon mi bayi. Ni nkan de.
0: Ki.
1: Mi da bo yen lohun. Ile babe, ile iya e. Ile aperin ni.
0: Okay.
1: Ni ile obi sesan.
0: Okay.
1: A fe se rin lati be wa si abe bi loke pad. Ni ile aboke.
0: Okay.
1: Ni ile aboke, ni waju ile eja. Ni ile baba mama mi.
0: Okay.
1: Ibe mi ni mama mi na ti loyun fun oko re ti yo fe.
0: Okay.
1: Ko to di pe won bi mi. Mi de ni da lohun. Igba ti tokunrin abi ti ti okunrin ti mo bi omo yi fun. Ko le soro enu etan eyan ni. Ki se po chesis mi o tin gba le won koja won wa ma pe mi yawo awon se ma ye gba yen ma le mi o se yawo yin o mi wa gba be mo e kokan ni mo kan ma ngba ti amoyan ti o ba ti si nita.
0: Okay.
1: Gba won ati eyan gan ti ku ba shangba to de ya. O ma wa ba mi sere ni bi ile wa ni ta ile wa.
0: Okay.
1: Cement wa nbe.
0: Okay.
1: Lo wa se kini igba to de lo sa America. School ohun jade secondary school le mi je jade primary 6.
0: Okay.
1: Tori eyin kini lolo. Fatima College. Ni kire ibe lo si jade ever first si de ni ko ki ste second la ye. Sensitive mi lo ti ka primary school to ji ko ka loruko e.
0: Okay.
1: Emi o de mo nkankan mi sa n se temi lo bọlọrun se ran mi tori gbogbogba ti mo wa kekere yan na won be baba mi titi e je ko lo school si e je ko lo oni se bi abe lo ma se ko la se se ye ko la ma tese ran mo ni aba mi o ki so mi gbadọ oju ba mi oju emi ati o gbadọ pe meji ani gbojo esan oni snape.
0: So omokunrin yen bo se ase di oyun ni o wa di omo abi
1: lo wa di omo to tun fi ya je mi won be ijo kan lo wa so loju gbogbo awon iyawo ba be oni temi ati ma joko tan la won gba iyawo ba be yen wa bu sekun bi pe okunrin ma le o de je wa fa won gba na sugbon iya to jeun na ko le ka tan tori won lo ti ku ba
0: oda awon sale bi mo fun
1: oni o
0: akobi yin niyan
1: niya ati bi ti mo se fe sikeji yen lo ba ni omo ohun lo ye ki n kokon ba ko bi fun wi pe mi wa ba ko bi fun
0: okay ngbati le isele ngbati ti ko ka sele o wa ya o wa lo ko fe o ni o fe omo ko fe yin mo so e wa fe ni keji
1: o wa n ba mi sere ni keji na mi fe na iyan sa kuro lodo mi ma arin se mo paye jan a le rin lati oke padi arin de ile won ni ile aperin
0: okay
1: ni ye wa ni rara o nfo mo mo ni yen ko so mo ti mo le bi fo mo hun iya yen na ti ku ba a jo lo pade lohun
0: okay so iya yen wa ni igba te wa fe ni keji yen e wa bi omo meji iya yen wa ni rara
1: pe ma te bi omo meji ni mo bi fu gbogbo awon mejeji yen ku ni
0: won saisan ni
1: won saisan ikan mo ti gbe sile lodo mama ma mi ni mo lo sodo omo e ni ibini lowa omo yen mo se toju eton ti mo gbe omo o siki mo de ti bi omo kan ikeji si o wa siki mo lo toju e mo sa ta gbogbo nkan mi mo lo fi toju omo yen ti recover pada mi mo se wa tun lo sodo omo ni bini to tin lo bi se o n gba ball ni iyan omo e mi mo boyo ti ku ba e boyo wa ni won ba so pe bi mo se lo tan lo omo yen dake lodo mama ma mi ti mo gbe si
0: so lowo kan mo grandma e be se padanu omo meji niyan o wa ku eyi ti o wa nle pelu yin bayi si iyan akobi yin
1: iyan e to nfi ya je mi
0: ah fi ya je yin bi ti bawo
1: ah iya ni I to fi se so pe mo pe un lole ma pe lole nigba to je pe o ti lo bi 40 years ko fe yawo o nse koiko ikiri ni
0: mo
1: de ma gba gbogbo owo mi ko de fe mi cover fi jeun mo de fara mo mo si wa tun dagba dada
0: e ma ke grandma
1: nigbati oju mi ti glaucoma mu mi won ni mi le da toju won ni kin lo so fun won ni se bi mo si bi omo eyo kan mo lo wa bi se mo lo nsise ni federal works and housing awon fema ibe lo tin sise won ni to ba fowo die le eyin na e kukukuro lenu ise ti eyin na wa lenu ise e jo ma dawo e ma toju bloko ma yen pe o ni di toju gan o wi pe ko gbo toju o pe eyin o si gbodo dawo duro lati ra ogun si won ni kin pe wa mo wa lo pe àwọn ìpín ẹ̀ náà tún bá mi pè kán tó kú lówà ni ṣé wọ́n fẹ́ yọ ojú tèmi sí tòun ni mo ní ṣé wọ́n ló lè sọ báyìí tó bá jẹ́ mi ni nìkan ṣe bẹ́ẹ̀mi ní méjì kájọ máa lẹ́yọ kọ̀ọ̀kan mà ní kí n fún ẹ lẹ́yọ kan mo ló wá sọ pé kójú tèmi kúkú fọ́ kí wọ́n máa ríran káàkiri mo de dake mo de tun wo ko de se nkankan fun mi sere egbon eto wa feran mi yen iyen na ni to sugar won ge gbogbo ese ni ege ese mejeji won ge ko to di poku yen omo baba re ni o
0: okay grandma ma fe lo sodo eyan ma binu won popolopo yin lo sori Facebook lati ri grandma e ma binu pe oju temi ni ko le nri mo ni reason e ma binu ejo e ma binu grandma a ma lo si odo a ma lo sodo awon daddy UK te mo ko won ni ibere kan tabi meji ti won ma fe bere lowo yin sugbon ka to lo sodo won life akoko sofo mo fẹ tete bere yi eyin atomo yin ki lo sele igba wo le ti romo yin last titi tori igba ti a gboro yin a sha try brother mi kan ni adubu yin o fun mi ni number omo yin ni jo Sunday ti mo pari eto mo de pe omo yin igba ti mo pe omo yin da mi lohun mo de ni ko yoju somo yin yoju tori mo ni ajo ma rira ka jo wa sodo yin ni but emi ori won so yoju
1: omo omo ma wa ti odo yin ni
0: ki lo de
1: ebi omo tori igba to de mo ki gbe go
0: okay o wa sodo yin
1: eh o wa sodo mi mi ri o sugbon ba to ti soro mo ti mo pomu ni mo ni ki lo tun de o mo ni ibi ton tin pe e o wa o lo je ka lo pade nbe
0: ki lo de
1: abi ki lo de o ni e kan jo gbe wa si radio ki gbugbo awon ara ilu oyinbo gan kan ri mi lo ba ni e sawon ton puro fun yin ni e awon ton ma ko yen je lasan ton ma se kini kan ton ma fi yin gbowo ton ma mo ni ki se ru awon yen laye mo lawon settlement ni won wa ni won se ki se pe kan fi mi bi mi ri nkankan je mo 80 years gbogbo ya ti mo si njebo mo ni mama mu mora igba na to de
0: so igba to wa kilo
1: lo wa ni kini kan eniyan to ba gbe mi si radio eyin o na fe le won ni
0: okay
1: se mo oro buruku ta won mo le fe awon mo ra rascal bi omo rascal ti won gba sodo ton ma pa awon omode kekeke kakiri
0: okay o ti ye mi omo yin so pe ti n ba gbe yin sori radio
1: eh wi po ma lo sewon ni
0: okay pe
1: mo lo to be mo ni mewa eto be
0: pe po mo ma lo sewon abi tori okay abi o ni emi ma lo sewon
1: eyin ni eyin ko ota yin
0: emi okay
1: mo ni ko to be
0: okay ki lo wa se fun yin ni jo yen to wa so sa toju yin
1: e gbogbo awon chairman adugbo wa won duro won bere si mo ni kin fi sile kin se kini kan mo ni mi ya lenu tele mo ni se beyin na se be ba mi pe ti o wa o si le loju mege gan ti mo ti ri gbe abo ti mo ti ri gbeyin to wa to ba si wa tele a fun mi ni 2000 naira ko to tun fun mi ni mi odi bi osu bi mefa
0: grandma ibo le ti sise
1: federal ministry of works and housing ni gbogbo e lawon ore mi mo nbe awon ore mi yen na mi wa locate won mo mi ri won mo ni
0: tori kini oju yi na ni se tori oju yin ti o
1: ri oju yi na ni
0: but oju yin yin riran tele
1: o riran
0: ki lo lo pade
1: mi o mo nkan ti mo se mi bo ti mo se
0: e ma ke grandma e ma ke e ma ke
1: baba mi buru go
0: e ma ke grandma ano yen won ni e bota e n kigbe ko gbe yin lo pe hausa lo gbe yin lo si health center
1: mo fe lo si health center bi para mi o ya tori tin ba duro ba ti ba fe rin gbogbo ara mi a ma gbon gbigbigbigbigbi ni mi le rin a fi gba ti mo di health center ton fun mi labere won te ni mama won ma da yin duro ni mo ni e sa fun mi ni first aid na ta fi wa gbo yen ta fi wa
0: oda mama ngba to mo yin de tori mo so fun mo ni ara yin o ye igba to de se ko ba yin pe ara yin o ye ani
1: ko ti e ti wole mi re ni ran ni nkan fóònù mi wà lọ́wọ́ mi rẹ ni bá mi fi sí inú kinní tí màá fi fóònù yìí mo wá ń pariwo pé ẹjọ́ ẹ ṣàánú mi ojú ló ń yọ mí lẹ́nu kì í ṣe pé mo ṣàìsàn kọ́kọ́ ẹjọ́ ẹ wá sọ́dọ̀ mi tori ibi ise mi na won tun yan mi je mi kuku soro gba mo retire level 5 ni mo wa step 15 emi ati eni to mu mi lo sibi ti mo ti fe lo tan foruko mi si po mama sanwo fun mi won san 15,000 fun yen won wa nfe mi ni 10,000
0: oda eni su
1: won ni ki manage
0: e mo ko emi ti
1: mo le mi o emi o manage e o e to mu mi wa bi
0: eni su emi o ma won daddy uk je kin lo sodo won
1: lataro da le ni won fi da mi duro sibe
0: e ma wori
1: won wa ni tori pe yen wo se saaju mi
0: e ma wori mo
1: se bi level kan na le ni ati ejo wa
0: eni su
1: a de jo se kini ni ui
0: eni su e je ka lo sodo awon daddy uk to ba ni be to fe be lo because ma fe si oju opo sile fa awon yan lati bere ibere lowo yin dada lale yi e kin to wa bere pe nkan te fe kawon eyan se fun yin mo wa so eyan eyan mi mo lo sodo kin to lo sodo awon daddy uk lagbara olohun e mo dupe lowo olohun wa tin mo tin da ojo da ojo da ojo ah odo gramaji o my brother I thank you so much for this help ise le se fun wa mi o fe daruko yin ni mo mo dupe lowo yin olohun a de ba mi dupe lowo yin odo won jin igba mo wa ni nilana bi mo se pari morning devotion ti mo gbadura laaro tan laaro kutukutu nkan bi after 5 6:30 tori emi ati brother mi ati jo soro pe a ma lo fun grandma ni phone mo need lati ba won soro laaro yen ki awon to ma lo si ibise iyen eni to ran wa lowo lati gbe won wa lale so igba teni yen lo sibe won lawon ori grandma mo ni won ori grandma bi ti ba o won ba ni won ni grandma ti lo health center pe awon sare lo awon wa lona bo se nsoro gan won mi ayibo le won lawon sare lo health center lo wo mo gba to ma de be won sha ni won wa nbe mo ni kin ba won nurse soro won nurse ni awon ni fowo kan ta won nurse e ba n gbo lale mo dupe lowo yi pe awon ni fowo kan grandma pe tori grandma won oju won fo den ko si eni to wa pelu won mo ni okay e ma treat won lo emi n bo bayi so mo sha ni lati sare wo balu e mo da omi sara mo woso mo sare ku nle mo kori si ohun mi o ti mi ya mo ko shebe pe mo wa n badabo mi o mo bi ti waya bi to nje waya n cable gbati mo lo be lana mo ni ye gba mo ese de waya n cable mo wa soda mo ese wa gbe okada to n lo si health center yen ah ijoba ma ni ise se o ona yen o ma da olorun lo ma yo mi pe mi o gbe moto wa sibe lana moto yen ma ri le ma ko file sibe ni now mo wa lori grandma ni os gbati mo ma de hospital won ti wa lori bed won sun won ti esun won ko diju ni won ti mo pe yan wole so mo sha wa nbe
1: mo pump mi logun
0: so won sha mo sha dupe lo mo dupe lo wa won nurse won ti won fun won le injection but grandma ni come treat ya pe ko fa won ni first aid pe tori immediately tin ba de won la won fe admit won mo le ma worry e ma se nkan te nse lo won ni grandma so pe tin ba ti chiki to ba ti de awon fe ma tele chiki to lo igba ma de be lana mo sha so fun won pe grandma eni suru mama debe won gbe iwe ile won won gbe le mi lowo won ni chikito iwo ni ko mu dani mo ni mo ti gbo ni hospital igba ta ma kuro ni hospital ta ma debi ta de ile mo ni grandma mi o ni right lati mu iwe ile yin dani eyin ni ke mu dani ni grandma eyin ni ke mu iwe ile dani
1: ko ni kobo sibe
0: bo grandma so pe awon fe ko ba awon ta ile but mi o fe ka lo sibe na e tori awon ologbon won a ko wa ni nkan ti o ye ko sele lodo wa lale tori mo fe ki arin eyin atomo yin gun omo yin ni but ngba to je pe o so pe eni to ba ran yin lowo aten to ba gbe yin sori radio pe eni a lo si ewon to ba ko ma n gbo program yi mo fe ko ma gbo dada 19 kilo le bi na
1: 90 66 66
0: the same thing she told me she's been telling me from beginning is what she's repeating 1966 MRK
1: October 23 abi 23
0: 1966 le bi won o de ma worry daddy UK ati uncle BJ she any question they fe bi grandma tori mo fe ko je family meeting lale ka si oju opo sile ki gbogbo an to ba ma soro ati bi won ni ibere ibere lowo won bo she yin na ti gbo pe won ni eni to ba gbe won sori radio ma lo sewon
2: agbo agbogbo. Kale o grandma.
1: Yes, yes sir.
2: Kale o. Yeah. Oh. Uncle Bije lo Uncle Bije ni o lo so.
1: I sure.
2: E ma sukun mo. E ma sukun mo e ma ugo ani ani.
0: Grandma e ma sukun mo.
2: Grandma e ma sukun mo pe mo fe bi ni awon ibe kan.
1: Yes.
2: Ya e opon abi meji.
1: Yes.
2: So ibe ni fe bi lowo ti fe bi ni o ni pe se eni egbon aburo to wa lori le aye to le se to wa laye ko mo mo fe bi ni yen
1: ko sa mo aburo mi mo mi o re ni kokon mi o re ni kokon se ikan se pharmacy mi mo kokon to se won ni oni ita bi oni dia abi
0: se diabetes abi ito sugar
1: ito sugar ko
0: bo se o ti ku
1: o ti ku
0: omo ya
1: kidney
0: okay oni kidney problem
1: eh
0: se omo ya yin omo baba
1: yin omo ya mi ni
0: se o ni
1: kan marun ni won ku
0: eh
1: tori won tun ba won were ti won ti ku
0: eh
1: marun lo wa ku te ajogbon ju rira wa ba ikan ni kini nu won eyin awon mo foni ku for land yen
0: okay
1: eh o wa ku gba tan treat e ni UCH titi yen lo nsise ni
0: blood of Jesus
1: eyin secretariat ni minister of education
2: ẹ ma bínú pé mo dá ọ̀rọ̀ mọ ilẹ̀ nù ṣe lọ́rọ̀ kan ṣá ní ẹ̀gbọ́n àbúrò kankan láyé mọ
1: mi ni èmi nìkan ló kú àfàwọn ọmọ wọn lọ́pọ̀
2: àwọn ọmọ okay and ìbéèrè kejì mo fẹ́ bèrè òun ni pé ẹ̀hún ọmọ yín tá à ń sọ̀rọ̀ èyí ni ṣé kò ṣe pé ẹ ti fìgbà kan ṣẹ́ ọdọ kò sí ẹsẹ tí ọmọ tí ìyá lè ṣe àbí tóbi lè ṣe fún ọmọ náà tọmọ náà lè bá wa ìran rí kan lè báyìí but at the same time every individual wọn ní tiwọn lọwọ ṣé kò ṣe pé ẹ ti fi ìgbà kan ṣe ọmọdé ní ẹsẹ tó tóbi.
1: Mi ṣe ní ẹsẹ kankan mi ṣe lẹsẹ kan ní gbájú ọlọrun àtẹyàn.
2: Ní ìfẹ́ ẹ̀wọ̀n grandma ní ìfẹ́ yìí mọ̀ bẹ́ẹ̀ ṣe
1: mo ṣe mo rún káàkiri náà ni.
0: Uncle Bije ẹ gbọ́n ẹ ti bèrè question ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé mo ń gbọ́ à ń gbọ́ yín grandma Uncle Bije wọ́n sọ nǹkan kan fún yín oya grandma.
1: Mo rún káàkiri náà ni ìgbà tó yá ni mo wá sọ pé o kúkú o sún já ọmọ yìí láti ìgbà tá a ti ṣẹjọ́ tán ni ìyá gòkù tán ni kó máa fún mi ní owó oúnjẹ kò fún mi lówó oúnjẹ kò ṣe kankan mo dẹ̀ ti lọ bímọ fún ètí tí ìyá rẹ̀ tó tún ètí mi.
0: Ṣé òkè ṣé bàbá ọmọ lẹ̀ ń sọ. Wọ́n ọmọ lọ́n sọ wọ́n ní ọmọ yín yẹn ṣé ẹṣẹ̀ wọ́n ẹṣẹ̀.
1: mi ò ṣẹ́ kankan.
0: Grandma.
1: Nǹkan tó lè ni mo ṣe fún ni pé bóyá fẹ́ kí n fi sọ́dọ̀ àwọn ibi tí bàbá ẹ̀ ní ká fi sí kémi náà tún wá jókòó ti bàbá ọkọ mi.
0: Ok ìgbà tí ẹ̀yin àti bàbá ẹ̀ ń ṣẹjọ́ ní kóòtù ó mọ̀ ń gbà yẹn.
1: Àbí ò sí iye yìí kì í ṣe pọmọ mọ o ọmọ sì kéré.
2: Grandma ẹ ṣá ogun àníyànjú àwọn torí àwọn question yìí dáwọn bí ọ̀nà méjèèjì tí mo fi bèrè question yẹn àwọn ọbẹ̀ yẹn wú mi lójú tó ó bá fún mi yẹn mo ṣe ní kí n bẹ̀rẹ̀ pé kò sí bí ọ̀sẹ̀ máa wà láyé tí ò ní wọ́n nípò ní burúburú á pé èèyàn kan mọ́ yẹn ṣáà bí ò ní èèyàn á ní ẹbí nílé bàbá á ní ẹbí nílé ìyá yẹn mo ṣe bèrè àwọn questions yẹn and sometimes nígbà míì adé máa ń ṣe àwọn mọ́tà bíi tí a ní mọ̀ but àwọn ṣẹlẹ̀ mọ́ ó ní bí oníkálukú ṣe rí inú ẹlòmílẹ̀ kò máa fi yẹn jẹ èèyàn níyà nígbà bẹ́ẹ̀ all those things are possible mi ò sọ kó yẹ mo ṣe bèrè question yẹn.
1: Mo wá fi síkù àbí sọ́dọ̀ bàbá ọkọ mi mi wà dúró síbẹ̀ èmi ti wá sí ibi ìtẹ̀mí láti wá wípé mi ṣiṣẹ́ o a ọkùnrin tí mo bí mo yẹn fún náà o ń lọ bá mi wáṣẹ nígbà tí mo pọ yìí ọdún ẹ lẹkọ tí mo ní mi níṣẹ bó tẹ jẹ ń pé kí n mọ gbálẹ kẹ mọ rán mi kiri ní èkó yìí ní glass house lẹkọ ibẹ ló wà ọgá pátápátá ni.
2: Ministry of Works.
3: Ẹ ṣe gbẹ́lájí. Mo kí gbogbo àwọn èèyàn wa lẹ́ẹ̀kan sí. Màmá ẹ kálẹ̀ o.
1: Ẹ lè pé tá ẹ bá mọ òyàn bí iṣẹ́ wa ẹ lè wádìí mi.
3: Màmá ẹ kálẹ̀ o.
1: Ẹ kálẹ̀ sà ẹ ṣe o.
3: Yes. Lákọ̀ọ́kọ́ ná mo kọ́kọ́ fẹ́ fi àsìkò ìdúpẹ́ púpọ̀ lọ́wọ́ àti Shikito because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àti Shikito sọ. In fact, ọjọ́ Sunday yẹn gan ló ká mi lára jù lórí gbogbo èrè tó rìn yẹn kò sì tí mi ò mọ́ bẹ́ẹ̀ bọ́ ṣe sáì lọ sókè tán sáì lọ sílẹ̀ mo jẹ́ odisse nǹkan tẹ́ mi sọ pé wo obìnrin mama break down torí mo rí wàhálà tí wọ́n ṣe àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wa náà tí wọ́n bá wa ṣe atọ́nà àti ṣíkìtò tí wọ́n jọ fà á náà tún fà á ló sì tí wọ́n fi rí màmá la fi bẹ̀rẹ̀ gbogbo ètò yìí. Màmá àwọn èèyàn ní ìbéèrè tó pọ̀ láti béèrè lọ́wọ́ yìí torí ó pẹ́ tí wọ́n ti retí ìbéèrè tẹ́mi kọ́kọ́ fẹ́ béèrè máa bèrè ìbéèrè bíi méjì
0: àti ìgbọ̀wọ̀
1: yìí ó yẹ mi mú gbọ́.
3: Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni pé kí lẹ fẹ́ sọ fún ọmọ yín ní ìsìn kí tó bá ń gbọ́ tọmọ yín bá ń gbọ́ kí ni nǹkan tẹ fẹ́ sọ fún ọmọ yín wípé ọmọ mi mì í ṣé o mọ̀ pé ọmọ mi ni àbí kí nìkan tẹ fẹ kọmọ yín mọ nípa yín kí lẹ fẹ sọ fún kí lẹ fẹ kọmọ yín ṣe fún kí lẹ fẹ sọ fún
0: bí ọkàn yín ṣe rí nìsín
3: báyìí tó bá gbọ́ bó ṣe wà lọ́kàn yín.
1: a sì jọ fà tó lé mi lọ wípé àti Shikito wípé wọ́n máa gbé mi sí rédíò gbogbo àgbáyé máa rí mi pẹ́ẹ́n tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó máa lọ sẹ́wọ̀n ni mi ò ṣe kókó fún
3: bàbá
1: iwájú ọlọ́run ni mo wà.
0: ẹ gbọ́ wọn à ń gbọ́ ẹ gbọ́ wọn tó bá Daddy UK tẹ bá bèrè question lọ́wọ́ wọn ẹ jẹ́ màmá ẹ má ké mọ́ ẹ jẹ́ kí wọ́n you see when if she's able to say her mind dada these tears will not be coming out she get but bóyá ká má break in tí ẹ bá bèrè question màmá wọn ń gbọ́ yín. Wọ́n ní kí ni tọmọ yín gbọ́ kí ni nǹkan tẹ fẹ́ sọ fún mo yín báyìí kí ló wà lọ́kàn yín láti sọ fún.
1: Àwọn chairman àdúgbò wa wọ́n ní nǹkan tó bá fẹ́ ṣe fún kinní kan ó wá ní mo ní ẹni tó ń help mi pọ̀ náà tó ń ṣiṣẹ́ bò mi wípé ó dẹ̀ ń gba 14,500 lọ́sẹ̀ méjì ló ń gbà òun ò lè san yẹn o 20,000 ló ń lè san 10,000 ó jẹ́ 20,000 lóṣù ló ń lè san. Mo níyàn ò tiẹ̀ gbà láti bá mi ṣiṣẹ́ rárá torí yẹn náà ní problem tiẹ̀ ó ń gbálẹ̀ kiri fún wọn ni mo ní kò lè gbà o mo ní wọ́n ti ní ká wá níbi tó ti máa bá wa yanjú ẹ mo lókàn gbà bí ìwà ni kò fẹ́ kọ́ rojú torí wọ́n ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ làwọn then àdẹ̀jọ́ ń lọ síbi tó tún ju bí ìlọ ni ibi tó ju bí ìlọ àjọ ń lọ síbẹ̀ ọba rínú rodi olùmọ̀rọ̀ kan olókùkú dá mi.
0: Bàbá màmá ẹ má kí.
1: Olóní mi olómọ mi olóbọ mi olómọ mi tí n bá ṣe burúkú fún ẹ mo wá bọ́ bàtà sọnù mo lórí ilẹ̀ ni mo wà yìí tin ba se buruku fun e ki bi ba mo sa se mi gbodo se pe lori mi awon ye fe ma so orisirisi kini komoni e be ru olohun o olohun lo mo teyin o mo mo se wa mi o se ko tun fe yawo o se rugurugbo o se kunkuruku mo mi ni ma tun ra gbogbo ogun orisirisi ma ni boya tori pe o yo nile ni o je ki yawo fe o n la bi 40 years mo ni o meni to ma fe wa emi ni mo tun toju e ti ma ni ma je rice ewa ko ma je ko po nbe toro ma je keyan jeun ko le lo ba se rugburugbu die lo ba fe yawo lo ba gbe wa sodo mi mo wa bi yawo le re mo ni ko ni leyin ko ni waju o emi ni o na ni mo gboju le o mo ni se wa le se aburo fun ba iyen lohun a se iyen na lo tun wa lo kokon ti mi nile babalawo won kaakiri wi pe iya ko mi o laju o laju ko ni je ko feun oni emi ke iru to ma di sori ba emi ni mo ra fun yawo yen ni mo se gbogbo e fun ko to di pe mo se yawo fun baba re o tun wa sibi yawo wa ran aburo e aburo eyan na wa custom engineer ko wa nja yawo e emi ni mo ko gbogbo awon eyan wa sibe ta sa se o tun bimo mi o le da ke tori yawo la da sona lo fi bimo omo ni mo tun lo ko ti mo de ti so fun aye pe ko kawe si mamu orendi mamu dani eni tojo je ore iyen na gbo si iyen ni ya gidi ni ya yi o mo ni mama fi owo sile iwo na ma fowo sile bi ise ton gbe si ministry kan na lajo wa o ni babe ejo wa se fun wa si o do ni orun re leni kaniko ti ku ni ah
0: babe lo wa se fun mejeji ni ministry
1: o le wa se fun wa mi e ko letter ri
0: that the UK an gbo yin sir
1: mi o se nkokon fun
0: grandma duro
3: grandma nje ni awo ipiti ati west nte se boya ni mosalasi ni church to ba pe o wa iru igbese o ni won gbe nigba ti won ri pe ni ipinija oju awon bi awon mosalasi tabi church church wo le nla bi mosalasi wo le nlo
1: ajeri ji o fa ni o ka kiki mo koko lo tele mi o wa lo be mo gba ti mo joko sile ti o si oju ti o si kan temi na tun wa pe mani ah won wa ba mi won se kini won mu awon iyan tun ma se daru daru fun mi won ni ki ko gbogbo owo mi wa awon aba mi won ni fun mi ni nkokon ṣùgbọ́n ẹni tó ṣẹ̀ṣẹ̀ wọ ọ̀dọ̀ wọn tí yẹn gbọ́ gbogbo tí ó dé ọ̀dọ̀ mi ni mo sọ gbogbo ẹ̀ pé àwọn èèyàn yín bí wọ́n ṣe ṣe fún mi rè wọ́n ọ̀dọ̀ mi mọ́ o wọ́n bá rí nǹkan mi tó jábọ́ lẹ̀ wọ́n á sáré mu ni màá ní màá wá máa tún lọ rò ní kọ̀rọ̀ pé ṣé ajẹ́rìí jehovah máa ń ṣe bá ṣé béèyàn ọlọ́run ni wọ́n pè wọ́n.
0: Daddy, you can any other question?
3: Well, I just can't find you.
1: Mi se kokon fun
0: grandma daddy you ki ti bere question lowo yin uncle bj na ti bere lowo yin ma si oju opo sile fa awon yin lati bere dapo ni to ba ma bere ibere lowo grandma e ma lo si e ma duro segbe radio tori oro ta nso lale o se pataki mo mo nkan ti mo se ni mo bo se gbe grandma si ori Facebook yi o wa o ki eyin te fe lowo won e ma binu but mo fe ke fe ti gbo. Grandma is 80 years old and won look very healthy. You tell him won ti 80 oju ti o lo yi ohun lo fa. Grandma ti sise ni Ministry of Works abi and Housing ri won ni bi ta won ti retire niyan omo won in case eni to ba gbo oruko won to de mo agbole won to de mo omo won ebe la si nbe ko seni to nsa koko ye yin. Grandma so pe awon fe wa ni bi ta won wa yen mo emi gan fun mi mo lo si ibi ti grandma ngbe tori mo lo gbe won ni mo lo gbe won ni health center lana eyin yo se ngbo mi mo lo gbe grandma ni health center lana ngba ti grandma mo de grandma ni come out da won duro ko ma admit awon pe awon fe ma ba mi lo mo de so fun mi ni grandma yara kan yara meji ni mo ngbe room and parlor pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú ọkọ kò sí ibi tí mo fẹ́ gbé yín sí tó bá pẹ́ mo ní ibi tí mo lè gbé yín sí ni tó jẹ́ yàrá tí mo lè ti máa tọ́jú yín máa gbé yín síbẹ̀ torí gbogbo wa náà la máa dàgbà la máa darú gbogbo nǹkan tá a bá gbè nísìnyí òun ni a máa ká. Mo ní mi ò lè gbé yín lọ sí ilé ọ̀dọ̀ mi torí kò yàrá ò pọ̀ mo dẹ̀ gbé wọn lọlé lánàá mo máa gbé wọn lọlé lórí ọ̀kadà tí mo gbé wọn lọlé lánàá mo máa délé wọn grandma mo mú grandma wọlé pẹ̀lú wọn nǹkan tó ràn mí lọ́wọ́ ta mú grandma wọlé ṣùgbọ́n grandma ní kí n wọlé kí n wọlé mo ní mo wà lẹ́gbẹ̀ẹ́ yín bí ẹ̀rí mi ni but mi ò fẹ́ kí grandma mọ̀ pé omi ń bọ́ lójú mi torí ẹni tó bá ní conscience ẹni tó bá ní ẹ̀rí ọkàn kò ní ju obìnrin tó jẹ́ 80 years tí ò ríran obìnrin tó jẹ́ 80 years tí wọ́n ríran ẹni ò ní jù wọ́n sí uncompleted building kò sí window kò sí lẹ́kùn kò sí fence kò sí zinc lórí àbí ibi yàrá wọn nìkan ni zinc wà zinc tó dẹ̀ wọ́n bí yàrá wọn atẹ́gùn ti fẹ́ side kan tó yẹ pé tójú ò bá ń rọ̀ báyìí orí bẹ́ẹ̀dì wọn àbí ṣé mo parọ́ grandma orí bẹ́ẹ̀dì wọn báyìí ló ń kọ́ sí gbogbo inú yàrá wá rí jágbá abọ́ wà ń bí kinní kan toilet wọn clean so bàbá má bọ̀ lẹ ṣe ń fọ toilet yẹn ná ẹ ń ríran fọ ni.
1: Mi ríran fọ mo máa flush ẹni.
0: Ẹ má kì í so grandma ṣà ń sọ lánàá yẹn pé ṣé mo fẹ́ fi àwọn sílẹ̀ níbí lọ ni àmọ́ ní mi ò ní lè gbé yín lọ lẹ́nìí torí àwọn ìjọba àtàwọn tọ́ lágbára wọ́n ní láti fi ní ọwọ́ sí kinní yìí ọlọ́run má jẹ́ kéèyàn lọ ṣe òkúre dáràn ni mo ṣe ní kí brọ́dà mi èmi àti brọ́dà mi aṣáà ń communicate léraléra tí communication yẹn and everything bó ṣe wá dánmọ́rán tí wọ́n ṣe bá mi gbé wọn wá lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn láì gba kọ́bọ̀ lọ́wọ́ mi wọ́n bá mi gbé grandma láti inú ibẹ̀ yẹn dé ibí báyìí lẹ́nìí ọlọ́run tóbi grandma dẹ̀rẹ̀ bó ṣe sọ yẹn wọn ò ń sùn tó bá ti sùn báyìí gbà míì wọn ò ní jí títí dọjọ́ kejì wọn ò ní mọ̀ pé ilẹ̀ ti ṣú obi máa pa wọn lórí bẹ́ẹ̀dì ọmọ dẹ̀ dé o dẹ̀ rí ìyá ẹ̀ ní condition yẹn o lè gbé ìyá ìyá ẹ̀ tó ń gbọ̀n lójú ẹ̀ o lè gbé lọ sí health center tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín bẹ̀ yẹn kàkà bẹ́ẹ̀ ó sọ pé nígbà tí mo pe ọmọ yín èmi àti ẹjọ́ ní dialogue pé tó bá dé o sí ibi o pé kọ́ pè mí o kájọ wá sọ́dọ̀ yín o ọmọ yín ní kò nídìí pé kí wá bá wọn ní ilé ọ̀dọ̀ yín ilé ibi tí mi ò mọ̀ mo lókè mo ní kò sí pé mo ní tó bá ti dé màá pè wọn kọ́ júwe ilé yín grandma but ìgbà tí wọ́n dé mo pè látàárọ̀ títí fóònù wọn wà switched off ìgbà tí mo máa get wọn 7:05 nírọ̀lẹ́ 7:05 nírọ̀lẹ́ ìgbà tó máa gbé wọn ní ta ni mo lé mi ni mo ní àṣẹbù wọn kí lájọ sọ ṣe mo ní kẹpẹ mi kájọ lọ wọn ní ẹ àwọn tiẹ̀ ti wà nínú mọ́tò àwọn ń padà lọ sí ilé àwọn padà lọ sí ìfẹ́ báyìí mo ní
1: sún ọ̀dà mi rí
0: mo ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mo ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ mo ní ẹ̀bá tiẹ̀ dúró ti grandfather kọ́mọ ti grandma díẹ̀ ó nínú òun ò lè dúró àwọn ti ń lọ mo lókè mo ní kò sí problem sà báwo ni ká ṣe wá ṣe pé torí ara wọn ò yá ó ní kí má gbé wọn kúrò nínú ilé yẹn kí n fi wọn sílẹ̀ nínú ilé yẹn wá wò pé kí ni ẹ̀bá kí ni ìyá ẹ̀ ò bá ṣe 69
1: ẹgbọn kọmi yẹn tó ní ká má fẹ́ra wa náà olówó à ń bẹ ò náà rẹ ti kú
0: 1966 ni àmọ́ ẹ̀ nísu 1966 ilẹ̀ bí wọn àbí ẹ̀ at least wọ́n ti ma 50 something àbí 60 ẹ̀
1: kò tí sisi ó ti kù díẹ̀ àbí.
0: 2026 la wa so awon na tin lo bi agba na ti de oda awon eyan tin po alate ko je ka lo sodo won je ka lo sodo won awon eyan mi e dakun e sanu anu ni mo nilo eyin te ba mo nkan te le ba se ma da si oro grandma eyin te egbon awa kan awa nko gbon lowo yin ni kile ro pa le se ona wo le ro pa le gbe gba e dakun e se ra e se kini hello e ba gbohun soke eni to ba pe wa because nkan ta so yo critical hello
4: hello ma e ka le mo
0: e ka le sir
4: e pe ti ma
0: oluwa ku eto e
4: ti te bere e bi ni kalo gama
0: eh eh
4: le mi ni pe en ba ti mo wa ti won bi won yen en ba ti o do wa ni boy ti je na wa ti wa oke dada ti mo ki ja
0: grandma won igba ti eyin si young ti omo yin yen si young boda yen si young won ni se e ki nja
1: ah kinja se ri eni ti o ni ohun o fe ki nfe aburo ohun to ni kini ki ka jo lo si bi le duati tori ba se nti le duati bo be lo tun pade mi lona se ko wa mu mi lo fun rara hun mo ni kini ti
0: okay eni to ni ko lo se oyun yen
1: egbon e o ti ku bayi o ri mi emi o ri
0: oda
1: o tun wa lo fi sodo won tun wa lo fi omo mi si odo e lodo baba oko mi bi pe ko ma ba won so bi pe toro mo gogoro
0: oda ambo hello
5: ati sikito
0: yes sir
5: e ma ko re gbe ba je
0: akubi je suru ejo eyan kan ti pe wole an gba yin hello
5: bo kini olohun ni jo ba je bo kini ni uk bi je bo kini
0: ese
5: oruko mi ni alababa beji latolo mi grandma akọkọ na e ma ronu lori ipinijo oju tori e ti dagba ko se eni ti oju n dun ti owu le ni ronu so ti ana pelu eji ti emi o reni pe ke dakun to olohun ke ma ronu e wa ri iya mi sikito ìrànlọwọ ni iya ri nidi ori e sọrọ kan eni ile ọdọ wọn ko si windo ko si kan tori pe iya e ti dagba ti otutu ko ti wọn ma ko si wọn laya ko ni sunyin ko ni rẹ yin o ìrànlọ́wọ́ tí àwọn ọmọ nàìjíríà bá lè ṣe fún ìyá yìí láti lè ṣe wíńdò fún wọn torí pé kò síbi tẹ́ fẹ́ gbé wọn sí bẹ́ẹ̀ rẹ̀ gbálé fún wọn kò lè dàbí ilé ara tiwọn tí wọ́n wà torí pé kò sẹ́n tó máa mójútó wọn èèyàn dẹ́ tó nídìí láti gbá ọmọ fún ìyá yìí nínú ilé ibi tí wọ́n ń gbé tí ó máa tọ́jú wọn láti lè jẹ́ kí ẹ̀mí màmá èkó tó gùn díẹ̀ ọlọ́run ni jọ́ bàjẹ́ o ìmọ̀ràn tèmi mú o ẹ̀ tó dẹ́ ló ń gbé yín lọ ilé ẹjọ́ ó ṣe fíìmù ni kò sì lè jọ́ àwọn kan dání kan lè gbé yín lọ o ti ye ọlọ́run ni jọ́ bàjẹ́ alábàálẹ̀ láti olóhun
0: ẹ ṣe gọ́sà. Hello.
6: Yàrá mi ṣe gígùn.
0: Yes sir.
6: Ẹ wà kálẹ̀.
0: Ẹ kálẹ̀ sà.
6: Ẹ gbọ́dọ̀.
0: Yes sir.
6: Mo kí Dadi UK Uncle Vijay wọn ò ní fò pin bí wọ́n ṣe sílé o ọmọ ìṣèkìtò ẹ̀yin náà ní dókun ẹ̀yin náà dàgbà ẹ̀yìn méjì ní ìwádìí pẹ̀lú ògùn ọlọ́run. Orúkọ tèmi ni Kòfóṣì látọlóde Ìbàdàn. Olóyèdè ni when problem comes there must be a solution for you. Tó mi ìbá ní ẹ má jẹ́ ká ro grandma lẹ́jọ́ much. Bí ó ṣe pé bí a ṣe wá solution sọ̀rọ̀ grandma because one depression ti wà lọ́rọ̀ grandma rẹ. Ẹ rí pé wọn ò rẹ́ni sọ̀rọ̀ fún. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bí wọn ẹ rí wọn ò rẹ́ni sọ ọ̀rọ̀ tó wà nu wọn ò rẹ́ni sọ fún. Ẹ rí pé gbogbo nǹkan tó wà tẹ́lá yẹ pé ẹ̀ ń gé ọ̀rọ̀ kéékèèké mọ́ wọn lẹ́nu. Wọ́n tẹ́ bá ní kán bẹ̀rẹ̀ sí rojọ́ ọ́ lè rojọ́ dàárọ̀ ọ̀la. Tọ́ bá dẹ̀ ro dàárọ̀ ọ̀la báyìí ọkàn wọn ṣẹ̀ máa fu yẹ ni. So ìrànlọ́wọ́ táwọn ọmọ Nàìjíríà bá ní láti ṣe fún wọn tágbára wọn ò bá ká láti tún lé wọn ṣe bó ṣe bóyá bí àwọn àṣà láwọn ọfà méjì màwọn arúgbó tó ṣe pé tán bá lọ síbẹ̀ bó ṣe nǹkan táwọn ọmọ Nàìjíríà bá ní bóyá lóṣooṣù ni bóyá ọ̀sẹ̀ méjì ni ká máa fi ránṣẹ́ sí wọn kí depression má baà ṣe wọ́n léṣe tó ìyẹn lèmi ò bá ní ká gbé nígbèsẹ̀ àwọn oyún fánéjì arúgbó wà tí wọn ò tiẹ̀ jẹ́ kán lákẹ́ ẹni tẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣètọ́jú wọn dáadáa to ton ba tun wa ni miss awon arugo egbe won ton re ni so kan so meji fun nkan ta ba de ni lagbara every 2 weeks oni pari osu pari osu ta fi na se si won emi won tun bo gun ju bae lo e je ka jeri emi won ton mo won se ohun na fi pamo jojo ale ni se de ri to pamo laarin awon atomo won o ran si awon mejeji ko de ran so ba to ni won so e pamo na ba ma so nsin ohun na le ma so much but nkan to mo kan se lo ku die ka to ko si nkan ti ya le se fo mo ko si dajo ti lowo omo kankan but bawo se lawon fe ni ajo ti won ni yen let's leave everything unto God and so lo ni o se dajo ni kalugu eh ni tude bo si no de ogologo ni gori ni o ko fun si ni lati olunde nada ogodo
0: e se gonta eh nipa ti le arugbo mo ti gbegbe se daddy UK ran mi lo si won fun mi ni ise yen pe kin wa ile arugbo ta le gbe grandma si mo de ni oke igba ti ma ni mo ri meji my brother n gbo mo ri meji ayo kan nu won mejeji ti mo ri yen mo ni kilo de ikan nu won so pe amazon losu osu amazon 550,000 mo lowo kene one keji so pe losu osu amazon 300,000 but awala mara gbo nkan ti grandma mama lo nbe mo wa wo pe mo lo I'm telling you honestly mo ni se pe ibi ton gba won arugbo si o won to yen anyway I'm born amadebe suggestion ma wa mo pe yin eyan e kawe hello
1: ore ata kokon
0: hello yes ma
7: e kale ma
0: yes ma an gbo yin ni itu ti bere hello
7: sister Chekito
0: yes ma
7: o ko se takutakun lo ama wa pelu ni
0: oluwa lo ku se
7: ni ma eni jagba ya loruko Jesu
0: amen ma
7: ki daji ni ke na o ku se o loruko Jesu won ni fokun won se sile o
0: amen ma
7: won ti owo boju kuro ni bi se lagbara olohun ni bere chiju
0: amen ma
7: eyin ma ni se laje ni owo ile fi peto ni ma
0: amen ma
7: mama ti lo so lati we ma awon ni ti toro so Jesu pe mi ba mu wa ni pe sister kan ti ma gbe won lo sile arugbo e se je ka gba baby mama fun mama o mama to ti won to je pe omo Nigeria ma jawo fun won so mama so won je sile so je ma fi pon wo su eni to ba mu ti to won yen na aba te mi ba ni ki ni wa ni eni ko ni yes ma
0: e se goma emi gan na ti gbe gbese ti mo wa eyan kan sugbon mo ti wa eyan gan sile to dabi nurse kin to lo sile yen wallahi ko si even gan ko si anybody ko si condition teni e ma wa to ma fe sunu le yen ma gbogbo picture video e wa lowo mi grandma o ri ran ri be ni
7: iru eni yen to ba n lo laaro to kuro nbe lale to n lo laaro to kuro nbe bi
0: seven emi so fun yin ma to ba pe e ma raye ni abajo lo wo be yen ẹni tó mú wọn wá gan ó wà pẹ̀lú wa òun ló sọ pé láyé kò sẹ́ni tó máa fẹ́ wọ bẹ̀yẹn kò yé yín ọlọ́run akọ̀wà mọ̀ ṣe ẹ ṣe gan mà ọlọ́run akọ̀wà mọ̀ ṣe ta ló tún kí lẹ wí.
1: mo ní mo mú fọ́tò mi kan wá.
0: grandma gan insist pé àwọn ò fẹ́ wà ń bẹ̀ yẹn mọ́ pé torí kán má lọ dú àwọn lọ́rùn àbí nǹkan tẹ sọ fún mi kàn nìyẹn grandma. Jẹbi nkan tẹ sọ ni ẹ pe
1: kan mo ti ni tan ba fẹ dun mi lọrun ma silẹkun fun won ki ma lo
0: iro ni e ma ke e lo anywhere
1: ki ma lo kan ni mo ni mo ti sọ mo ti bọ lọrun sadehun wi pe mi ni mu ko mi ni je koko
0: kai
1: tori aye ti sun mi
0: ẹ má sọ bẹẹ grandma
1: lásì yóò ti sún mi
0: torí ẹ rẹ ni dúró tì yẹn rẹ ni bá sọrọ ẹ rẹ ni dáná fún yín tẹ bá rẹ ni tọjú yín nísìnyí a yóò ní sún yín grandma.
1: kí n tiẹ̀ rẹ ni máa bá sọ̀rọ̀ lásán mi bọ́ pé bẹ́ẹ̀ ni ṣe máa rí fúláàtì náà lọ bá mi mọ̀ sí síbẹ̀.
0: ó dà mọ̀ ń bọ̀ hello.
1: yàrá kan mo kọ́kọ́ ṣe.
0: hello.
5: ẹ kalẹ̀
0: sà.
5: ẹ
0: kalẹ̀ bọ̀. ẹ sà.
5: àǹtí ṣe kító.
0: yẹ sà.
5: yóò dára fún yín.
0: àmì sà.
5: Ṣé mọ̀ pé iṣẹ́ olúwa gan-an lẹ ń ṣe yìí?
0: Ọlọ́run ràn yàn lọ́wọ́.
5: Bífìlì mo kàn gbọ́ ọ̀rọ̀ yẹn ní ìmọ̀ọ́dé tí inú gbogbo ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀. Ẹ̀sìn gbọ́dọ̀ bí wípé
8: ti e ni ti omo momo yen ti momo yen so pe eni to ba pe re gan gbe lo so ile de re ba se kini kan yo lo ewo se o wa gerege bi ti sare se wa gerege bi ada gbogbo te je adajo gan se ti ijoba yi kan
0: o le je po won e mo pe babe won ni professor ni babe le ko babe lo ni court to wa ni aye to ni ma lo se won
8: e je na pe
0: isi gore ni ni chinese
8: o ni se se to long gbe le yin lowo te se yi so sa fun momo e
0: e jo sa a fe sai lo soju oja boye ma pe wa pada ta ba ti de lati oju oja e dapo e ma binu sa
8: omo nigeria e lo se sa ngbo mi
0: a ni lati court call bi ko a fe sai lo soju oja ta ba ti pada de mama si wa nbi e gbogbo ajo ma ru oko po ni lati mo nkan ta ma se olorun a se yanu olorun a se yanu
9: Ladilu FM 96.7
10: to eyara le wa mo ki yin ni bi ki bi te ba wa lale ya dupe lowo eledumare oba ji pe awa lawa a si dupe pe eyin la ba atitiri bra se nde iya chikito ati iya togo atiti de lale yi a de dupe pe awa lawa eyin la ba mo fa fo koko idupe lowo gbogbo yin te n pe te ni a ogun ya togo o se gbiribiribi lara yin o pe e dupe lowo won oluwa seun iya togo to ti wa ninu kuluwa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
11: mo ki bi te tin gbo mi dede asiko yi pe ani fe aisan lo gba aisan ni fe ara wa se bugbe o
10: amen e ti ki won
11: e se oruko mi ni mama togo odun ni mimi ki se aimo fun oloko e ma n gboro mi dada lori oto sikito ni every Wednesday at Tunde Leni
10: iya togo opolopo awon okunrin lo pe lori oro toko tokere oko ti o sa wole oko ti o sise igba kan awo kan a de dupe lowo olohun pe awon to mo ko won logan oko won ti pada si won lowo o da kile gbo wa fun wa lale
11: e se olotu leni bayi ni se akoko so nipa arun kan ti won pe ni sangun sangun tabi romanticism tabi awoka opolopo arun ta nso ma nda mu awon baba wa aba awon mama wa awon agbalagba lo ma nse lati bi 50 years lo lo ma nda mu opolopo awon eyan
10: ni arthritis
11: romanticism arthritis bawo lo se ma nse yen ni mo fe salaye fun yin fun e te ba wa le te ba ngbo mi nisin iwo to ba po ni aisan ta npe ni romanticism wa ri pe oruko ese mejeji a ma ru e wa ma complex pe oruku yen ru e o le rin lati bikan si bikan to ma rin lati opo na kan si kan wa ma joko tori pe egugu ese yen ru e telemiti e ma be lati eyin bayi
10: lati
11: telemiti ma bere elomi o le gbe ese yen mo rarara diki se po last dent ti ki se po ni aisan kan ta npe ni ro pa lo ro lapa ro lese sugbon ko le gbe ese yen mo tabi elomi wa to ni arthritis a ri pe isan ese yen ma nfa ohun a ma complete san ese yen o ma nfa ohun ni gbogbo gba eyin te ba rin pe ni awon isan yi tori pe arun so pe tumi sita kin fi esile bo mara kin pa isan so te ba pe ni awon isan yi e kan si wa ni ile ise wa mo ni ile ise office mama togo wa ni academy olomi si e ba ti de academy olomi be ba nbo lati iwo road te ba de academy olomi e bole e ma so da express o ego bridge kekere e sokale pada ni o ti e wa pe ero bani soro mama togo 08035888103030 ke mo se se alaye lo opolopo elomi tun wa ta npe aisan kan ni aisan ito atoju o laarin ale si aro elomi le to ni 7 times five times omi te mu gun ni duro sara yin iru eni be ma complain pe o nru o ngbe tiro kan bayi ba tin sele so mo po to atoju to nto yi o ohun lo fa bo se nru bo se ngbe ki se pe o ti lo ku aisan ko gbogbo sugbon gba to je pe omi to mu ko duro sare elomi de ni o ti ni aisan kan ta npe ni aisan ito sugar elomi de ni o ti ni aisan kan ta npe ni prostate enlargement elomi ni prostate cancer to je pe to ba fe to ba ito yo ni jade to ba fe to ito yo ni jade a try ito yo ni jade opolopo agba ta tin polowo yin na apo awon opolopo awon yen ti won believe won ti wa won si tin dupe won ti ritu sile eyin te ba pe ni awon aisan ye kan sile se mo togo pelu ogo olohun e de dupe fun olohun oba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
10: 1 minute no do
11: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin ni like
10: to ba fun nipo kipoki to se pataki
11: okunrin ni like iru eni be o nitori pe e so pe awobinrin ma so pe ajoko teru wa pataki eru ta ajoko ti na niyan ti o ba ti si eru yen be mo ko soro
10: okay
11: won to ba pe o le se dede ati dada o le se tu e fun yawo enile kan si mama togo mo ti ni ewe ati gote ma lo te de ma dupe fun
10: olorun

0: Eyin eyan mi e kaabo pada e kaabo e se gan ni te wa nbe e se gan yan daddy UK no as you se won ti wa nbe abi eyin mi e se ti e pada wa sa ti wa lori eto e se gan ni gbogbo awon eyan npe wa but kin to gbe ipe grandma awon ti mo beere nipa yin lo awon ni won ni eyin na de sise laye yi o won leyin na sise egbon won le sise apart from ise house war and how works and house in 13 sise
1: man lo raja ni
0: e ba gbenu si microphone e mo pe ni ran oya
1: man lo raja ni gbagi awon aso to ko sile leyin ti won lu gba ajo mara ma ko lo si bi ise wa ni federal wosan e nkan ti arun won ni e se ma so pe lesekese le fe gbo
0: edu na eyan kan ti rapala wole grandma hello
2: hello e ka le
0: e ka le ya beji
2: e ku eto o bo yin ran gbo mi o
0: yes ma
2: e ku eto
0: yes ma
2: to ma kin e ka le o e ko ni fe mi ni o e se me me se pe nje igba ti te ni se lowo te ri se ngbo yin o tẹ́ẹ̀rí ṣe bí màmá yín wà láyé iṣẹ́ ìwúrò àfẹ́ fún màmá yín àfi bò ọmọ yín rẹ̀ sí mọ ogun àti ẹ̀dìgbọ̀n tẹ́ ẹ̀ ń wú ní ẹ̀ná mọ sí 2066 ẹ̀sì bíi ìsọmọdé ọyẹ kọ́ bá màmá yín láyé tí wọ́n rọ̀ pé wọ́n pé ìdẹ́ ìwà tí ń jẹ́ ìṣe yìí ẹ̀sán ni àfi bíi bò pápápápá ti ṣe ẹ̀sán ẹgbẹ̀ ọlọ́run ìlọ́wọ́ ìjọba uk ààrẹ̀pù mọ̀mọ́ yìí gbé ìrànwọ́ wọn ó yí àwọn òbí wọn tó bí wọn wọ́n fèsì ìgbẹ́kẹ̀ ní lápẹ́ bá sílẹ̀ fún mọ̀mọ́ yín ẹ̀tọ́ ọ̀dàríjì lọ́wọ́ mọ̀mọ́ yín ọmọ yín náà ìrìbà àtọ́ yín wọ́n bá pẹ́ onímọ̀wúwà bẹ́ẹ̀ òun náà mọ̀ gbà á lọ ni gbogbo kó mi ìwà ní ẹ̀bá wù oye léyìí ó ní agbára mẹ́ta kù mọ́ ọ̀kọ̀ wàhálà nu yín báwọ́yàwó ẹ̀ lẹ́wọ́n sì máa bí ọ̀rọ̀ yìí wá gbà rìn ọwọ́ ẹ̀ tuntun wá fẹ́ ọmọ wà di ọ̀rọ̀ yìí ọlọ́ọ̀fin ọmọnà títò ọ̀dọ̀wọ̀ náà ní ẹgbọ́n yín o àwọn gbogbo méjì wọn bẹ̀rẹ̀ o mọ̀ mọ̀ dábí lọ́wọ́ ẹ kú ètò.
0: màmá ṣe ń gbọ́ nǹkan tó sọ.
1: mo ń gbọ́ ti màá mi.
0: hello.
3: màmá chichi.
0: Yes.
1: Mi ti jọmọ ọdún mẹ́wàá lọ.
3: Ẹ máa mi kú ṣe o.
1: Tí mo ti ń lọ ra
3: nǹkan. Ẹ ní ṣe ètò ṣe.
0: Mo dà dúró. Hello, à ń gbọ́ yín sà.
3: Mo lẹ́ ní ṣe ètò ṣe o.
0: Àmì sà.
3: Àlàáfíà fún ètò.
0: Ẹ ṣe sà.
3: Ọmọ ọba gbẹ̀ngàn ìgbà tí mo dà sí ìta rẹ̀ padà.
0: Mo kí
3: màmá yẹn o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún ìlàkàkà yín láti gbé ọmọ ìwà sórí ètò. Ṣé rí lọ́dọ̀ tèmi kò sí àtúnwí asán o. Ẹni tí Ọlọ́run bá nípa láti ṣẹ̀rẹ̀ lọ́wọ́ fún tí àwọn ẹ̀dá bá nípa láti ṣẹ̀rẹ̀ lọ́wọ́ fún ẹni kejì wa ni ká tọ́jú ẹ̀ gbogbo ìrànlọ́wọ́ dìde fún màmá yẹn àwọn tó dẹ̀ dìde tó ṣe ìrànlọ́wọ́ fún màmá yẹn ọlọ́run àwọn náà lọ́wọ́. Mo kí màmá yẹn ká gbé ìrònú kúrò lára Ọlọ́run ọba ló máa ń ṣe ọkọ òkú ló máa ń ṣe ọkọ ẹni tí ọmọ ọba ọ̀nà ni ẹ̀ èmi bẹ̀yìn ẹ má rò ní rírò rárá ẹ fún gbogbo sọ Ọlọ́run ẹ wá lọ kún fún àdúrà Ọlọ́run tó gba ọkàn àwọn èèyàn á gba ọkàn ọmọ yẹn láti padà nífẹ̀ẹ́ yín lágbà Ọlọ́run ọjọ́ alẹ́ yẹn á dára o àti ṣíṣì mo kí yín púpọ̀ lágbà Ọlọ́run ọba ẹnu ra àánú gbà o Dadi UK mo kí yín o Rabi J ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ má mọ̀ ṣe o àlàáfíà fún ètò ó dára.
0: Hello.
4: Hello, Adisiki to. Ẹ kú ètò.
0: Olúwa kú ètò ẹ.
4: Àgbẹ̀ àyàn gba ọ̀ ẹ kú ìlàkàkà lórí màmá o láti bí láti oṣù ọdún fọ́lù nípa ti màmá. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Màmá di mátà tí ọmọ lè ṣe ìyá. Èèyàn kì í ṣe Ọlọ́run ló ní ìdájọ́ ẹ̀. Màmá ṣé ń gbọ́ mi? Ẹni tó bá máa ẹ̀pù yàn kì í fẹ́ẹ̀sì yàn. Ó lè jẹ́ ọmọ tó náà bí gan ló máa dájú yàn. Ó lè jẹ́ ẹni tó yàn bí rárá òun ló máa ṣàníyàn. Ẹ ti gbọ́ màmá àgbọ̀ àyàn àgbà. Ẹ ti gbọ́ ẹ ti kàt.
0: ẹ ṣe gan ni à ń gbọ́ yín gan mọ́.
4: Orúkọ mi ni Ọlámilé Kọ́lá
1: ti bẹ̀rẹ̀. Mẹ́wàá lọ́tán ti rán mi lọ rajà wọn tí mo dẹ̀ máa ń bá wọn ra tí màá lọ skul tí màá rọra gbé ìwé mi sí abẹ́dẹ́ẹ̀sì màá sì lọ sí odò tí wọ́n ti ń ta màálù èmi ni màá lọ ra gbogbo ẹsẹ̀ màálù bẹ̀ mọ́níyà àti ọjọ́ tí gbogbo ẹ̀ tí mo dẹ̀ fi dàgbà tí bá mi fi ní rárá ohun ni kọ́bọ̀ tó ń le fún mi
0: àbí tó ń
1: le lọ skul mi.
0: Ẹ kalẹ́ sà.
4: Àbí àwọn ọjà gbé mi sí mi.
0: Àbí sà.
4: Ṣẹ́yìn tí ọ̀rọ̀ dé yìí kò sàtúwé àtúnwé asún kankan.
0: Àgbọ̀ yín o.
4: Àgbà láìpẹ́ ni.
0: Ẹ́.
4: Àgbà láìpẹ́.
0: Hello. Hello. Hello. Yeah, I'm going. Hello. I'm going here, dear. So I think about it. Okay, I think about it. You want your network in Ali? Hello?
5: Hello?
0: Hello? Ah, network. Hello? I'm going, sir.
5: Bẹ́ẹ̀ ń gbọ́ mà.
0: À ń gbọ́.
5: Ó ní ẹ mọ̀ bá wà ní ẹgbẹ́ tá a jálẹ̀ àwa tá a wà physically challenged. Ó ní mà nǹkan kò sẹ́ẹ̀sì yàtọ̀ láàrin condition grandma àti bàbá yẹn náà bàbá àgbàlagbà ni.
0: Ṣùgbọ́n
5: ilé ìtọ́jú arúgbó náà lọ fi bàbá yẹn sí ní táìdì àkànrán lọ́nà amúlòkó náà. Wọ́n dẹ̀ bàbá yẹn wọ́n dẹ̀ ń tọ́jú bàbá yẹn ń bẹ̀ dáadáa ní ìrókò owó tán ń gbà ń bẹ̀ yẹn pọ̀ tó.
0: Because I want to say,
5: tán bá ráyè wọn lọ́lọ́kadà tó máa ń gbé wọn wá mítìn wa tó máa tán kàn máa ń wá bá wa ṣeré tán máa wà ní míìsì wa tó àwọn ọlọ́kadà yẹn tó máa dá wọn padà sí tí yóò mú àwọn àgbàlagbà yẹn àdé àdúyìn wẹ̀ bàbá gan tiẹ̀ tó ń sọ fún alẹ́ ọjọ́ mẹ́ta pé ká bóun wá yàwó ẹ mọ̀ pé tá lára dẹ̀ lá ní ká bóun wá yàwó
0: bẹ́ẹ̀ni
5: jẹ́ ti understand tó tó bá ti dọ̀la ọlọ́run ṣe gbọ́
0: ọ̀dà ẹ ṣe. Hello.
6: Hello. Hello.
0: Hello.
6: Hello. Ma.
0: I'm going.
6: Hello. Hey, John. You see me? I got a job. I'm going to be working for the company. Wow. Yeah, that's cool. Cool. Please, cool. Go on, baby. Go on, baby. Go on, baby. Go on, baby. Go on, baby. Go on, baby. Go on, baby. Go on, baby. Go ma yo ma toju won ma le ma se kini pe ki a da be ni pe emi ti pe iya yen ma ti won ma lade ti to ba ku ton won mo bi o se se kini nbe be wa se yen je da te ni na bo ni pa je yen na ni amo akoran mo ma tojo won akunda me ti won loju o de toju won dada nbe komi ti le so ni ko ba le wa yara kan fun won kan ba fun won kon lo wa gba nkan ma toju won in fact o ma fine.
0: Ọ̀dà ọlọ́run àṣe ìyanu ọlọ́run àṣe ìyanu mi ò mọ àwọn dádì uk mi ò mọ nǹkan tí nẹ́tíwọ̀kì ò ṣe jẹ́ ká lè kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú wọn lálẹ́ ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yẹn ò tiẹ̀ yéèyàn rárá.
1: A dá gbogbo ẹ̀rù mi fún mi.
0: Ò tiẹ̀ yéèyàn rárá 0912370 8675 òhun ni nọ́mbà tí ẹ lè pè wá sí 0912370 8675 ẹ̀yin tí wọ́n bá fẹ́ pè wá láti ìlú òyìnbó +234 081 42 49 1006. Grandma won e no try ngba te young pe e sise gan ni so to ni. Hello hello
1: ko sin tin mi kita
0: mo ko to nse network lale. Hello hello no nse network
1: mi de ki rowo wa moto ma wo moto so le.
0: Hello
1: tabi tan lese deko
0: e ma won tan lese deko ta e o tun tan lese. Hello
1: bo se moto eja ti won fi nke ga lo won ko gbogbo wa seyin won de wa mo pelu gbogbo e.
0: Hello
1: mi mo pe nkan wa waju mi.
0: Hello ilo je network lale.

0: Hello? Hello?
1: Hello, hello. Ẹ pé tó ṣe gbọ́ mi.
0: Mo ń gbọ́ yín, ẹ ṣe gan.
1: Akọrẹ́dé láti ẹ̀yà Lọ́kọ̀tù.
0: Hello? Mo ń gbọ́ yín sà.
1: Hello, ẹ bá wa kí Gramanu. Orin tí èmi rò pé a lè ṣe. Ọ̀pọ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ká má tún padà sórí ọ̀dọ̀ ọmọ tí kò tọ́jú wọn yẹn. Ẹni tó bá bí aláàánú lọ́mọ, òun ló bímọ. Gbogbo ohun tí ìlú láyé bá lè ṣe kò yẹ kí wọ́n wà séji yẹn kí wọ́n lè mọ rírun tí wọ́n rí yẹn látọ̀dọ̀ wọn. But ọ̀nà méjì ni ìmíràn. Mo rò pé bóyá ká tún bóyá bíi two rooms sí nínú ọ̀dọ̀ wọn yẹn bóyá ìyàwó méjì ká contribute ká tún ṣe. Ṣùgbọ́n àbí ká wá room kan fún wọn ní area yẹn ká wá gba ẹni tí mo pẹ́jú wọn ná bí oṣù kan. Ká wá lọ wọlé yẹn ká mọ tó bá máa need. Ṣùgbọ́n ẹ lè pe bóyá ẹ lè jẹ́ kí n mọ̀ sílẹ̀ bá mọ ọ̀nà. Because èmi náà sì wà ní side àpáta yẹn sọ́nà bẹ̀yẹn ni ó jìnà. So láti mọ tí ó máa ná wọn fún yàrá méje yẹn. Ẹbí gẹ̀ẹ́dì lẹ́yìn. So láti tún yàrá méje yẹn ṣe. Àbí ká gba room kan fún wọn bí a month. Bẹ́ẹ̀ bá gba room yẹn ó máa wá ẹnìkan tí wọ́n tó máa gbé wọn. For main time tí bíi two rooms yẹn ti máa parí nínú ilé wọn. So mo rò pé ìyẹn máa fẹ́ wà òkè. Ní sábà máa jẹ tí wọ́n máa mu ni ó máa gé tẹ̀ lọ. Bí ẹni tá a bá fi tì wọ́n fi máa tọ́jú wọn láàrin oṣù kan àbí méjì tá a bá fi sanwó room tá a bá gbà fún un. Tó bẹ́ẹ̀ yẹ pé ibi tán ní kẹgbẹ́ wọn lọ́yẹ náà ni tí ò ní cost owó púpọ̀. Tó lọ jẹ́ pé a tó máa rówó ṣe ọ̀dọ̀ wọn láàrin oṣù tí a bá ń san owó tí wọ́n bá fi ń tọ́jú wọn níbi tá a bá gbọ́ wọn lọ. Mo rò pé sọ agbára ọlọ́run ká yẹn náà. Ṣé bó ṣe jẹ́ mi.
0: Ọ̀dà ẹ ṣe gan sàn.
1: So this is my number, WhatsApp number, mi anytime tí wàá lè sọ̀rọ̀ mà.
0: Ok sir. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń sọ pé ká wá ìlú is a very good idea. But mama náà máa sọ̀rọ̀ grandma náà sì máa sọ̀rọ̀ it's a very good idea because grandma gan sọ pé àwọn ò fẹ́ dúró sí ọ̀dọ̀ inside àbí grandma ẹnu mi kọ́ ni màá fi máa sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ fún mi kí lẹ sọ.
2: téèyàn bá ti ẹ̀wà mi wá tó fẹ́ pa mí màá rọra sílẹ̀kùn fún kó tètè pa mí.
0: O lè pa kò sẹ́ni tó máa pa yín grandma. Ṣé ẹ fẹ́ dúró síbẹ̀ àbí báwọn èèyàn ṣe ń sọ pé kọ́ bá ká bá yín wá yàrá kan.
2: Mi dúró síbẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé tán bá rí yàrá bíi ẹyọ kan sáàrin èèyàn kí n wà bẹ́ẹ̀ kí yàrá yẹn má jẹ́ wípé èmi nìkan ni màá máa dá sọ̀rọ̀ tí màá máa jí lóru. Tí ni mi ni mo pé òru ni mo wà.
0: Ẹ máa bọ̀ta.
2: Ẹni tó wá ń lọ síbì kan lọ ṣe ti ẹ̀ máa wá ní jọ aago mélòó. Mi máa go. Àwọn mọ́ṣáláṣí yìí ni wọ́n máa ń mú ọ́nà máa ń ṣe é tí mo fi máa ń mú ìpele tì mọ́.
0: So tá a bá jí lóru ń gbà mí ẹ máa bọ́ síta.
2: Màá wá mi kúkú mọ̀ bí èèyàn kọjá bí èèyàn kọjá kò séèyàn kankan tó kọjá.
0: Ọ̀dà. Hello.
2: Àárín family house lèmi náà gbé.
0: Hello.
1: Adesikito.
0: Yes sir.
1: Ẹ̀rọ ẹ̀rọ mà.
0: Yes sir.
1: Orúkọ mi ni Ọlámilé Kanyé Akíbẹ̀rẹ̀. Sẹ́rí màmá ẹni tí bí ẹjọ́ fẹ́ gba ilé fún wọn yẹn ibi tí yóò bá wà. Ibi tí yóò bá ó jẹ́ nù gbogbo. Torí ẹni tó bá ní hi-fi ẹni tó bá ní àwọn ojú tó gbọ́dọ̀ máa wú yàn kó máa bá yàn sọ̀rọ̀. Irú ilé wọn yẹn gangan. Kí màmá kan gbègbè fẹ́ ló jẹ́ àjọba máa ń gbẹ́wọ́ sí i kí màmá tà á. Kí màmá tà á kí màmá ti jágun ilé ayé wọn. Ṣé ọmọ tí ó tọ́jú wọn ló fẹ́ gbèrè wọn. That's my own projection.
0: Ẹ ṣe màmá ẹ gbọ́ ilé yín kí lẹ fẹ́ ṣe sílé yín.
2: Mi ń bẹ̀rẹ̀ ni rà àwọn kan ti ná $5 million ni wọ́n ràn. Torí flat ni wọ́n fi ṣe. Two flat ni wọ́n kọ́ sí kinní.
0: Màmá.
2: Mo wá ní kọ́ yọ ibi self-contained ni. Níbi master bedroom yẹn fún mi. O ní mo rọra kọ́ tí mò ń gbé mo de se fence die die ore mi kan wa wa ara ilu oyinbo ni o ma wa gbe mi igba ta wa kuro ta to wa gbe mi won wa tun won tun lo g block ti a re mole fun fence won wo ngba mo wa de be mo wa ri pe won ti wo fence yen
0: mama igba ti mo wa si odo yin e ko iwe ile yin fun mi emi mo da pada mo ni ko to si mi mi o le mu we le yin dani se ranti
2: se ri omo yi to ba wa ri pe ibi kan ba je nle mi ti mo so fun koni wa
0: oye mi
2: koni ba mi se nkokon be koni kobon be
0: a le ta le so pe ke ta le tori omo yin nko te ba lo ta le se be jo ni ile ni
2: o le ni ile den mo fi le fo lohun mo ti so ipa mo pe awon omo yin jo to mu wa mo le yin ni mo fi bi ile fun
0: se e bo to wo omo yin wa nu ile yen
2: ko si ni waju olohun ateyin ori ile ti ma sun ni mo ni mo duro si ko si kobo re nbe
0: ta lo lowo
2: emi ni ti mo fi bere ile yen cooperative bi se ni mo nse iwon ba tin ba ri gba nbe oni mo fi rale eni to wa tele yen fun mi o wa je aburo baba mi o ti ku nisin Mr. mo ti gbagbo ruko won oloni gbogbo bi te ri yen olo se layout sibe to fun gbogbo eni
0: oda mama awon eyan si ni oro ton so e je ka gbo latodo won na hello
1: keep me to people
0: ma ke se le nu kwa
1: bi o n se oluwa o oluwa ma ro e lowo o
0: ami
1: oluwa sa fa re do ti o oruko jesu
0: ami ma
1: ori se la di se to se yi yo no ra no gba
0: ami ma
1: gbogbo bi ti bi to ra lo wa ma ra no gba oruko jesu mo ki a baba ji ke e ti gbogbo won ati gbogbo an to da se ko se baba o se wa leyan kokoro rara rara bi
0: Oya se se oya se ji won ni gbogbo won la won to bi won pelu won ti ku tan
1: ah to bi pe won pe lo koga yen lati jo yi mo n folo e so ah to keep the they say to don lo se bo ya ko gbo won lo si bi akoro to wi ye to ri ba mo fe do se ri ayen mo oko won ti si kuro nbe
0: ani igba ti mo ba lo ba won ni health center lana won gbe bagi mama ibo le n lo won ni se bi awon ti mo ko tin ba de ajo n lo ni awon nurse fe fowo kan kon ma admit won call coffee drip si won lara won ni no ti chiki to ba ti de awon ajo n lo ni mama ibo ni mo fe gbe yin si
1: mama ni dibi te ro ba wa boya bi akoro yen ni tori to so pe correct ni yara ko fun won se won ta lo mama raye lo ma wo won tori ki se gbogbo gbalẹ ni yen mama raye
0: ma ti e pe comrade ma pe comrade ko send the number akoran yen boya akoran yen ma fi sise lola
1: akoran yen ma
0: la garuko lo wa nbe won de po e ma ma sere e ma ma rin ni ko ye yin
1: o be ta o be ta o ma da wa se ta e ta ba gba ya ba ko se bi yen ma su ti won mo ju ni a ko ma la ma bo ko pe won na o
0: oda
1: lo si bi ta won ilo wa
0: e se gan
1: apada si bi bo na o lo ma de ba yan
0: ami
1: e se gan
0: ma
1: olorun a fe lowo ori ti
0: yes ma ọgá mi dé sóyè wọn ní interest ní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n iṣẹ́ tó wà lọ́wọ́ wọn pọ̀ iṣẹ́ yẹn pọ̀ tó bá tún gbé ti màmá lé iṣẹ́ yẹn pọ̀ àwọn gan sọ fún mi wọn níṣẹ́ iṣẹ́ tó wà lọ́wọ́ àwọn pọ̀ gan kí pé àwọn ọmọ báwọn ṣe fẹ́ ṣe pé iṣẹ́ yẹn pọ̀ gan tó kí má bínú if not wọn ní interest ní ọ̀rọ̀ màmá ń ká wọn lára gan ni ṣùgbọ́n kò sẹ́ni tó máa sọ fún náà tí ó máa sọ pé òun mọ̀ pé iṣẹ́ tó wà lọ́wọ́ wọn báyìí ó pọ̀ gan 09123 708675 hello the caller
3: ẹ kú iṣẹ́ o obìnrin ló ń dá mánì láti olúyọ̀lẹ́ o
0: ẹ káàbọ̀ sá
3: ọlọ́run wà pẹ̀lú yín ẹ kú iṣẹ́ ẹ̀ mímú méjì mú lórúkọ jésù o
0: èdè
3: ibikíbi tí ọmọ yín náà bá dé lé lórí ìlú ọ̀nà yìí wọ́n mọ̀ ọ́ra àánú gbàlagbára ọlọ́run
0: amisa
3: obìnrin ló ń sọ̀rọ̀ grandma grandma látòlúyọ̀ ló ní.
0: Grandma ẹ káàpọ̀ ọ̀nà pàápàá àwọn èèyàn pọ̀ lórí fóònù grandma.
3: Ẹ wo ṣe rí ti àkàrán yẹn gangan ní fẹ́ gbé nígbèsè ìyẹn ló lè fún ìyá yẹn láyọ̀ ọ̀dọ̀jú alẹ́ títí tí àkókò òun ó fi lò lórí ilé alààyè. Ẹ má gbàdé fún ẹ má dẹ̀ ní bóyá ká lọ mọ tán ilé kankan ṣe bẹ́ẹ̀ tó lè ṣe ní ìsìn ọmọ tí ò yọjú mọ bá ṣe fún ọmọ yẹn máa yọjú. Ẹbí ìyá yẹn pé ní kí ló fẹ́ tó bá sọ pé kí wọn ó tà ní kí wọn ó tà ní kí ìjọba ní kó lọ́wọ́ sí wọn wọn á lè mọ fi sanwó ibi tí ìyá wà. Ìyá ó lè ẹjọ́ ẹ̀ rẹ̀ títí dọjọ́ ogbó rẹ̀ ibi tí àwọn àkàndá wà yẹn gangan ibẹ̀ yẹn lọ́kàn balẹ̀ lé. Ẹ ṣùgbọ́n ẹ lọ gbé wọn wá mọ̀ tọ́jú ẹ̀ yẹn ní òde owó òkú ẹgbẹ́ ẹ lọ síbi tí ó sì mọ̀ bẹ́ẹ̀ gbé wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ máa ní good kíní ẹ bá fẹ́ rí wọn a lọ mọ yọjú sí wọn ń bẹ̀. Ẹ ṣe gan God bless you.
0: Ẹ ṣe mà grandma ẹ ṣe mà. Because ó yẹ kó wà níbi tí ibi tí àwọn èrò pọ̀ sí ó ṣe ibi tí èèyàn kan kàn máa lọ máa wò wọ́n máa lọ máa bọ̀ èèyàn kan náà tó bá ti sun náà grandma kí lẹ fẹ́ gan lórí ọ̀rọ̀ ilé yìnyẹn.
2: Tí bá rẹ́ni rà kán bá mi tà á kò bá sì jẹ́ yàrá ayé ọkàn ni mo bá fi ń gbé tí mo padà sẹ́yìn mo mọ̀ rí pé ọlọ́run mọ̀ mi ọlọ́run dẹ̀ mọ̀ tó ṣe tí mo ṣe. Mi dẹ̀ gbowó lọ́wọ́ ọkùnrin kankan láti fi ṣe kankan owó cooperative bí iṣẹ́ ni mo rọra ń ṣe tùjọ tí mo rọra fi ń ṣe. Mi ní ọkùnrin kankan mi ní boyfriend tó dé pé yóò fún mi ní kọ́bọ̀ mi dẹ̀ tí ẹ̀ ń fẹ́ bó jẹ́ nǹkan kékeré mo lè ṣe màá rọra máa kiri. Níjọ́ kan mo dé kó lórí bíríjì mo rí tán ta fìlà táwọn ọmọ kékèké tán máa ń fi sórí yẹn ó dẹ̀ pọ̀ mo dẹ̀ kó mo dẹ̀ rà á. Níjọ́ kan mo ra 90 mo kiri ẹ̀ ní ọ́fíìsì. Níjọ́ kan mo lọ rẹ ẹja ṣáwá mo rà lápòlápò tẹ bá bi àwọn ọmọ bí iṣẹ́ mi wọ́n á sọ condition mi fún yín. Mo wá pin sínú lailon ẹja wà ṣáwá ni o ó dẹ̀ dá tẹ bá ti ṣebè báyìí tẹ bá ti fẹ́ yọ kan sọ́bẹ̀ á dùn sí gbogbo ọbẹ̀ tẹ bá ń ṣe kinní kan. Ìyá àbàdàn náà mọ̀ mí sí àwọn olówó mo ní àgbà tá a bá gbowó náà ni ẹ fún mi.
0: Hello grandma yẹn kò tó hello.
1: Akpẹ́tò ṣe rí lójú tèmi ẹ mú bàbá mọ́ta lé wọn o ẹ̀rùn yẹn láàbò ìyá rẹ o ibi tí àwọn àtàkẹ́kẹ́ wí ilẹ̀ ní mọ̀mọ́ mọ́ lọ títáyé pé gbogbo tí àwọn ọmọ ọmọ rẹ̀ ń gbọ́ o.
0: Kò sẹ́ni tó fẹ́ bá màmá ta lé wọn ìyá àbèjì màmá ní kọ́ bá wọn tà but ṣe rí ilé títà
2: tí ẹ bá mi tà á kò sí nǹkan kan tó ṣe fún mi ṣe bẹ́mi ni mo dá dúró 5 million ni wọ́n ná
1: mọ̀mọ́
2: ọjà ní àtàlé mọ́
1: ṣe bá mọ̀mọ́ mi lọ́wọ́ mọ́ mi wà
2: mọ̀ lè ṣe kọ́kọ́ rí síbi kan náà.
1: Ilé ìtọ́jú ni kẹ́ mú wọn lọ ṣe yí náà mọ̀mọ́ bàbá mọ̀ta lé mo dẹ̀ ọmọ rẹ̀ ń gbọ́ àwọn àdúgbò náà ń gbọ́ irun náà ló lè sì rí ó léwu àìsàn àwọn padà bẹ́ẹ̀ lórí pé kí ni ìlú lé o ìrìnà ọmọ wọn náà ń gbọ́rọ̀ o.
0: Ìyá àbèjì kò tí ẹ̀sẹ́ ni tọ́pọ̀lọ́ ẹ pé tó máa lóun fẹ́ sáré bá màmá ta lé báyìí the first thing tẹ́mi kọ́kọ́ ń ṣe ni kí mo kọ́kọ́ fẹ́ ni kí màmá wà níbi tí màmá ti lálàáfíà òun gangan ni kókó kò tí ẹ̀ ń ṣe ilé.
1: Ọbẹ̀ta
0: because láti day one tí màmá ti pè mí ni màmá ti ń sọ pé ṣé mo sọ fún yín màmá ti ń sọ pé ká bọ́ kí n bá òun ta lé àṣé mo sọ fún yín wọn kọ̀wé fún mi. So ìyẹn ti ẹ̀kọ́ ti ẹ̀rí ilé wọn kò tiẹ̀ sẹ́yìn tó kàn mí pẹ̀lú ilé wọn because ọlọ́run yọ̀ǹda àwọn tèmi náà fún mi.
1: Ìpọ́jú ni o ibi tí wọ́n wí ní àkàrà náà ẹ bá wọn gbé pèsè ẹ mú wọn lọ ìmọ̀ táwọn ẹ̀mú náà mọ̀ rẹ̀ ń gbọ́ àwọn aráàlú kọ́lẹ̀ sì tún gbọ́ kò ní sọ oríṣẹ́ o.
0: Ẹ̀rù yẹn
1: àdúgbò ẹ̀mú wọn lọ ẹgbẹ́ ọ̀rọ̀ náà.
4: ore da won omo won gba won ta won yo gbo eni gbo la ma na ni sore se o akwe ko da
0: amima amima eh nkan ti ya beji so
2: Gọti
0: ya beji so mama e ti gbo e ya be
2: se pe mo ni dowo e lolowo na
0: eni suri mama
2: tabata awon ton ra 10% na ma yo akoko yo ti won be
0: e ma wori se ri ile yi ko mama
2: ita to yo 10%
0: mama o se ile tita ile tita ko ni koko ni mama ile
2: tita ta wa de le baba mi
0: mama mama mama grandma ile tita ko ni koko ni ba se ma toju yin ohun gangan ni koko ko ye yin
2: seri awon mama baba mi won tun gba koko ni
0: e duro mama seri lete e mo pe ati ojo ojo koko te ti pe mi le ti so pe e fe ka ba yin tale ko ye yin ti mo do so fun yin pe emi o leto lati so pe fe tale kankan mi o le tale kankan o kan mi ko ye yin ti ijoba ma gbo soro yi awon ijoba lo ma mo bo se ma se ko ye yin omo yin na ma wa gbogbo le to so pe en to ba gbe yin sori radio yen pe eni a lo ewon se n gbo mi o n jambala enu ni to ba n gbo bi ya be so so pe le ma gbo program to ba n gbo e gbo to ba gbo ko gbo dada awon to ba de mo ko lo awon to ba de mo ko lo so fun pe statement to make yen ko wa time ko pada wa bebe ni statement yen oye yi so nkan to so yen radarada lo so so ti yin gangan ni mo wa after be se ma wa okay ko ye yi mo ti lo wole yin ko ye yin mama olohun yan da temi fun mi ti mo ma ti ba ni kin ka but ko need ko nse nkan ta wa sori radio wa se so daddy uk se wa nbe a n gbo yin eyin ati uncle bj mo mo pe ti n gba awon eyan late kan
5: be ni sharing ti omo ye won ti kini ko sharing ye àmọ́ nìyẹn èmi ò tiẹ̀ wá rí rárá ìjẹ̀bẹ̀ kíyẹn ti jẹ́ iṣu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ bí a ṣe máa ṣe ti màmá ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti pè ṣe rí à ń sọ yín pé màmú ò léyìn màmú ò léyìn a ti ṣe kíntò tó bá dójú ẹ̀ mọ̀ màmá léyìn àwọn tó máa jáde tí wọ́n ń gbọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ń pa àwọn ògbọ́ wọ́n pọ̀ ṣẹ́rí àdúrà tí wọ́n ń gbà ẹ́ àlọ́ má jẹ́ ṣe rí ṣe yes àdúrà gidi ni ọmọ màmá gangan ó mọ̀ kó bá máa gbọ́ nǹkan tá à ń sọ yìí ṣé ti yé yín ṣẹ́rí tí wọ́n ti fún wa ní àbá àbátọ́ni fún wa lẹ́ẹ̀kan yìí pé ibìkan wà o ní àkóràn yẹn ìyẹn gangan ni a ti ṣe kí ni onítàkàn yìí ò bá bọ́ sí kálọ̀ bá jọba ṣẹ́rí ìjọba gan wọ́n fi gbígbọ́ṣà láìgbọ́ ìjọba nàìjíríà tó gbígbọ́ṣà láìgbọ́ oye yìí tí ó bá dá gbáwú ìjọba yẹn máa sáré jáde gbogbo yẹrí gbogbo kíní gbogbo program tá à ń ṣe yìí bá ti ṣe lórí màmá pátápátá náà máa gbé síta kò yẹ yìí títí àwọn àkọ́rọ̀ yẹn bá bọ̀ sí ó dá lójú pé àwọn àtàkọ́rọ̀ yẹn wọ́n mọ àwọn tí wọ́n máa lọ bá wọ́n máa jẹ́ kí wọ́n mọ̀ pé màmá wà bí o àwọn ẹlò máa gbẹgbẹsẹ màmá kílẹ ní kílẹ tà kílẹ rà níbo ló wà àwọn náà máa bọ̀bọ̀ ṣe máa ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń ṣe àlàyé yẹn mo dẹ̀ ń sọ mo tún tuntun àti ìṣèjì tó màmá léèyàn níbìkan bóyá màmá gò mọbi tó wà ní nígbà tó bá dójú ẹ èrò ajáde wọn sọ pé èmi ni ọmọ ẹgbọn ọmọ àbúrò ọmọ ìgbẹ́lẹ̀ máa mọ̀ pé àwọn èèyàn léèyàn ọmọ bàbá wa jáde ṣó ti yẹ yín so ẹ jẹ́ ká kọnsẹ́tẹ̀ lórí tàkọ́rọ̀ yẹn lọ́wọ́ fún wa ṣe bàbá rí tàkọ́rọ̀ yẹn ṣe fine bọ̀kan tó bá mú kámàrí ti àkọ́rọ̀ yẹn gbà kẹ́yà tètè pé àwọn ọtọ́rítì níbi kíni tó ń bá wà tó ṣe gbẹ́ni pé wọ́n gbọ́ à ń láti pè wọ́n sí pé ẹ wá o a ti ṣètò ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́ èèyàn yín nìyí o màmá nìyí o kí lẹ máa ṣe sí à ń láti jẹ́ kí wọ́n mọ̀ pé
0: màmá ọmọ ibo lẹ pe agboolé yín torí bóyá a máa fìyẹn ṣiṣẹ́ ṣe àbí kí lẹ wí daddy uk.
2: ilé ládàpọ̀ ni
0: bo
2: ní abẹ́bì lórí sìmẹ́ǹtì.
0: bó ló ń jẹ abẹ́bì.
2: lókè pàdì.
0: ok
2: tẹ bá ti kúrò lókè pàdì. egba sisi to lo sona opo yi osa yen iwaju ile eja yen nile nile iya ba iya mama mi
0: okay
2: ile aboke no npe be gbogbo awon omo iya mi awon omo iya baba mi won ti ku abi awon omo iya mama mi mama mi nikan ni ye bi sibe
0: okay
2: ko lo omo iya
0: emi mo pe ma pe number mi si talale mo mo pe awon eyan yin ikan abi meji ma pe mi lagbara olohun mama aloro iya niyanju because a ko le kin mole kan ma gbe yin lo ta ba ti discuss pelu awon to wa la kan ran mo mo pe ma ni affiliation pelu ijoba ehe awon na gbegbe se won tori a ko le kin mole ka gbe yin sinu moto po ye ni so ni akanran ko ye yin agbodo je ki boya agbole yin yen mo mo pe eyan kan si meji to ma mo pe anti mi re o iya mi re o anti mi ra mota kini kan
2: orogun mami wa
5: ti agbole yin
2: gbogbo awon omo won ti gba gbogbo ile to pin fun mi
0: edro edro orogun mama yin wa nbe
2: emi
0: o da ni suru ni suru mo gbo yin daddy uk
5: sari ti agbole yen yen se wahala to ba je ta lagbole yen ara gbogbo awon to gbo wa se ba won ololufe eto ni iya mi yen legun si wa be comrade wa nbe ibu ko sani ti o gbo eto ni ibade awon ara agbole won gan gbo ati si ti to so mo de mo pe awon ara agbole won gan ma yo sita
0: kojo ko yo sita kojo ko yo sita
5: kojo yo sita iya bi je legun si ara wa wa ah
0: hello eni suru
6: kamo be
0: hello be ka mo pe hello
6: hello e kale ma
0: e kale se ba gbohun soke
6: additional lo so lati lu
0: okay sir
6: sori nko ti mi ri ni oro ya yen e to lo nba jogun le fun o olorun se
0: a gbo yin o a gbo yin rara
6: o ni e to lo nba jogun le fun ẹni ọlọrun ṣe
2: ẹka dáadáa
0: ẹni baba mama ẹni sùúrù à ń gbọ yín.
6: so irú ìyá ẹ ní òní advice yìí pé bóyá kẹ ta ilé wọn.
0: kò sẹ́ni tó fẹ́ tà mi ò fẹ́ kẹ́nìbọ̀dì máa pè kó máa sọ pé mi ò ní advice kẹ tà kíní ìwà on record kò sẹ́ni tó fẹ́ ta lé wọn kò sẹ́ni tó lóun fẹ́ ta lé wọn.
6: ẹ̀lò
0: ẹ̀lò
6: wọn ò dá sá yẹn.
0: ah mo gbọ́dọ̀ ká ń ta ẹ o.
6: ẹ̀lò ma
0: mo ń gbọ́ yín sà
6: bẹ́ẹ̀ bá ń ro béèyàn ṣe wà nílé ayé ó yẹ kéèyàn tó máa ro etí tó máa sùn béèyàn bá kàn fún wa. so ìní ọ̀rọ̀ ilé kíkọ́ òun ṣe pé bóyá láti gbébẹ̀ gangan bọ̀ báwo ni òkú èèyàn ṣe ní di nǹkan tó ń gbé káàkiri ìdí tẹ́lẹ̀ dá yẹn kò fẹ́ ṣe ti ọ̀dà stan mi. so ìní yorùbá tèmi fẹ́ sọ láàrin yẹn kò ń ṣe pé bóyá mò ń ní bóyá.
0: no mi ò sọ pé ẹ sọ náà mò ń wò pé kẹ ẹ mọ ẹ di pé bẹ ṣe ń sọ pé ẹ ní sọ pé kẹ ẹ mọ pé ẹlòmíì máa ń gbọ́rọ̀ sódì wọ́n lè lọ gbọ́ program lọ́la kọ́ ni ẹ bí bóun nìyẹn ṣe bóun làwọn èèyàn wọn làwọn fẹ́ tà á ni àwọn èèyàn ṣe ń advice wọn pé kọ́ má tà.
6: no yorùbá tèmi fẹ́ sọ láàrin yẹn ni.
0: ó dà
6: pé ọlọ́run ló sọlá fún wọn débẹ̀ láti lè ṣerú nǹkan yẹn. tó o tán báyìí ni pẹ̀lú àtúbọ̀tán ilé ayé èèyàn pé téèyàn bá tiẹ̀ padà téèyàn bá di erùpẹ̀ because bíbélì ní erùpẹ̀ ni àwa àwo ṣe padà di erùpẹ̀. o kéèyàn má lọ di ẹni tí wọ́n á máa gbé káàkiri pé ibo ni wọ́n fẹ́ ṣe sí nǹkan kan tó nǹkan tèmi ti sọ.
0: ọ̀dà ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. call it court. oh hello hello.
7: hello ma ẹ kú ètò ma.
0: olúwa kú ètò ẹ sà.
7: mami ntí a ntá máa ń sọ nìyẹn o. ẹlòmíì ẹyìn ọba bímọ fóònù yóò bímọ ó tún wáá bímọ ẹyìn tí yẹn bá tẹ bímọ kan tó bá mẹrin bá máa tó bá tẹ kẹyọ kan sáànì kí n sọ ọmọ ni. èèyàn bímọ tó bá yẹn ọbọ kẹyọ kan ẹyọ kan náà tó wá ń ṣe bẹ́ẹ̀ yẹn. yẹ́yẹ̀ ọmọ jẹ́ kí ni yóò bá ṣe
2: bíbí ẹ̀
7: yí pé ìdísẹ́ èèyàn ni ẹ̀ àti toríire èèyàn wà lọ́dọ̀ yẹ́yẹ̀ kí kókó ọmọ ètò yìí nìyí ọmọ àgbọ̀ báyìí kí kókó ni wá ṣe ń sọ ẹlẹ́yìn ṣe ń sọ báyìí kí wọ́n ṣe níyà kí wọ́n kókó wò níyà tí ọ̀dẹ̀ ní kí wọ́n tún wá rẹ̀ tí wọ́n sì yára bẹ́ yẹn. ọgá o ẹni tó bá bímọ ló mọ̀ sí ẹ tó bá ti ọmọ bá ti mọ̀
0: ẹ ṣe sàn. Hello.
8: Hello. Hello.
0: Ma. Lu apo ti mo.
8: Ibi se da ko, ibi ni olowo ni. Ta da ko. Ibi mo ja o pata mo ni o mo gbo. Ibi ni olowo ni. Se ni wa, ibi se na re ko la. Ebi ti ebi eyin olodun yo je bi. Awon na mo gba ni pa le la, ibi je ju we ni o ke pa bi ni. Ibi ibi osu mu wa. I don't know.
0: To ba pa fe jawo loro mama ni ati joy ta tin wa number omo won tolorun wa lo eni to ba wa gbe won wa sori eto lale olorun wa lo eni e lati ba wa number omo ori tori number ti awon yo awon yan fun wa ko se yi to nlo olorun wa lo
9: yes sir ko se ko awon loro duwo ko lati ade to ko lo gbe won da
0: lo yes sir
9: ama pa mo ti la don se wa mo se da ko agbole won ni
0: Hello.
10: Ekweto wami.
0: Eshisa.
10: Ki dadi UK wo gbo awon eyan.
0: Eshisa.
10: Ase ya bi yele kusi. Ase wo ma wo baye seri. Lo titi bayi.
0: Mm.
10: Oro dile nu wo. Olorun o sanu yin.
0: Amen
10: sir. Seri police of women's affairs of secretariat.
0: Mm.
10: Ne ipotisi se babo won na le governor lo wo si bayi. Office wa kana to wa nbe.
0: Mm.
10: Yo la fe gbe ya lo si akara yen e je ki awon yen o mo so iwe le mama ikan kan ijoba le ba won fi pamo si bank kan ro ni ti pa won bayi je ba ku o mo gba won gbe lo si kini kan won lo sin yabile won ti eni ti ba sele lori kobo bayi igbe atale awon yen yoju o ni baba yuke wiun o je mo wo ni o egun bi mo ri nu bonu bonu bayi o so ko lo gora wa lowo e ni sise e ni tore se o e ti se debi ame bayi
0: en
10: to ku di bi won ti lo mo gbe ni ru akaran yen ki bi jo pe we better fears ki won dem mo si ni secretariat agudi ni gojina so lo ran yen lowo e kweto e ti se debi kan baun e ni sise o
0: ami sa
10: o duro ni ya ki ya bi je le kuti so adi baba UK daddy wa
0: ko ti hello
9: hello manoki
0: e ba gbo hun soke se be ri bi en to soro tan ise so ti e nisin
9: o
0: ni soro tan le gbaro lohun hello
9: hello se ngbo
0: a ngbo
9: eh e ku shop ko la ni baje awon lowo iduro ogun ni lati ade do kun ogun na baro
0: e se so
9: mama tan so ya awon pinu mi do pa mi so awon da ti ma gbole won ye we can find out we people go we don't talk here ko ti tell you man be agbole ti wa ni olo soko go yoke da ran ve so bi se oke da oke bara ni la da po lo instrument ni olo soko ibile eja don so yen na gugu le na mo ma eh mo de go ya ke ba find out too no ti magbole yen o da pupo side oke pa ni be lo wa ta di koju po die ibe ni oke ba ran ve so bi se oke ba da oke bara ni wi instrument ni la da po
0: non la personne
9: eh
0: c'est ça non won ni awon mo agbole yin hello
9: hello
0: hello
9: e karo
0: yes sir
11: ibi tó ń tí ìyá yẹn dáko ìyá lóde ìbàdàn the present one ibẹ̀ wọ́n ti bí wọn allocate ìyá yẹn wà lè mọ̀ wọn ìyá lóde ìbàdàn.
0: Ok.
11: Present one.
0: Ọ̀rẹ́ ẹ̀ṣin wọ́n ní ìyá lóde ìbàdàn ọ̀bẹ̀ lọ́ọ́ ti bí wọn. Wọ́n ní ìyá lóde ìbàdàn present one wọ́n ní ìbẹ̀ lọ́ọ́ ti bí wọn. Grandma ṣe ń gbọ́.
2: Ìyálóde
0: Ìbàdàn
2: ni
0: tó wà nísìn
2: ìyẹn kìrìtìkù àti wani
0: wa máa ṣiṣẹ́
2: mọ́
0: a máa ṣiṣẹ́ tán lágbára ọlọ́run ẹ lọ́wọ́
2: bọ́tí
11: wọ́n ti wọ́n ṣe dídò
0: àwọn ó sì lè ṣe nǹkan ẹ lọ́wọ́ à ń gbọ́ yín sà.
11: Kò fún ṣì ní lẹ́ẹ̀kan sí very daddy uk pẹ̀lú ògùn ọlọ́run wọn ò ní rí wàhálà wọn ò dẹ̀ ní rí dáhùn. Èyí náà ní rí wà náà ní rí dáhùn wọn kú bíjì náà wọn ní rí wà láwọn gbogbo wa náà ní rí wà láà ní rí dáhùn. Jẹ́rí tí nǹkan kan bá ṣe ga máa pẹ́ bá ṣe wà ìgbà ẹ náà máa pọ́n léèyàn èyí gan máa lanu pé èyí gan máa sọ páwọn ò léèyàn ni so is better option ta ti mú wà yẹn chiefu ta bá máa mú wọn lọ sí orphanage home àwọn arúgbó yẹn gan àwọn family wọn gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé because ọ̀rọ̀ tó wà lórí tó wà lẹ́yìn ọ̀rọ̀ orí afẹ́fẹ́ lágbára gan so a gbọ́dọ̀ kọ́kọ́ ẹni ká ta dẹ̀ tó tọ̀ so ọlọ́run ti ní kẹ bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbólé ayọ̀ ọlọ́run tó ní kan mọ family house wọn so ẹ̀ẹ́ tó fàyè lẹ̀ fún wọn láti tọpinpin family house wọn tábà ti réyàn méjì tó tọwọ́ bọ̀ wípé family wọn nílé tọ́dẹ́ bá dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú wọn bí wọ́n fẹ́ adopt wọn sọdọ ni tó bá di wọn adopt wọn sọdọ ká gbé wọn lọ àkànrán kan fọwọ sí ìwé
2: a ní jẹ bí o. Mọ́ṣáláṣí tó wà lórí ṣoko yẹn nọ́mbà wa pínlẹ̀ bàbá wa.
0: Hello.
2: Èmi là kọ́ bí.
12: Ṣé ìyá tó gbò fún
0: wa. Hello.
2: Yàrá mẹ́jọ
12: ló kò sọ ní ọjọ́ láti ló ń sọ láti gbọ́.
0: Ok.
12: Ṣé o ní wà ẹ́ èmi ní kí wọ́n béèrè ikọ̀ ọmọ tí oríkọ ọmọ ìyá yẹn àti sọ́nìmù tí ayé ń sọ nígbà tí wà ń skul so wọ́n lè ṣèwádìí lórí rẹ̀.
0: Ẹ ṣe sà.
12: Sọ́yìn.
0: Everybody ti sọ ti wọn grandma ìyanu àṣẹlẹ̀ ẹ fọkàrà yín balẹ̀ ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má kì wọ́n ní ìyálóde current one ọ̀dọ̀ àgbélé yín bẹ̀rẹ̀ ni.
2: Àǹtí mi ni
0: èkó
2: náà wà lọ́dọ̀ ọmọ wọn.
0: Wọ́n ti wà ń bàdàn báyìí.
2: Wọ́n ti ń bàdàn. Èkó náà wà recently. Wọ́n ti pé 90 years. Wọ́n ti ṣe
0: 90. Hello.
2: Àwọn nọ́ọ̀sì
12: láyẹ̀ ni wọ́n.
0: Ẹ ṣe.
12: Ẹ pé tó ọ̀nà àdáàbòbò ni o.
0: Àmì mọ̀.
12: Ẹ̀wọ̀n ẹ̀ má jẹ́ ká máa tún pọ̀ pa pọ̀lọpọ̀lọ péjọ. Ọ̀rọ̀ màmá yóò ti yín yẹjú. Kí wọ́n ní ká lọ fi wọ́n ti ní àkàn yẹn ni. Ẹ̀yin gbogbo tí Okaku bá ní lágbára láti ṣe fún wa ìyẹn ni pé kíkà mo túrú báyìí. Màmá òun ṣe dá màmá wà á tì gbogbo tó ń sọ yẹn ló ní ìtumọ̀. Tó orúkọ tèmi ní alàgbà orúkọ òun.
0: Ẹ ṣe gan màmá wà very active kò sí nǹkan tó ń ṣe wọn.
12: Very active.
0: Ojú yẹn nìkan náà ni àwọn ṣẹbi wọn
12: lọ dáná
0: fúnra wọn wọn ṣe gbogbo ẹ fúnra wọn kí ojú yẹn tó according to nǹkan tó sọ
12: mí. Ẹ má jẹ́ ká máa tún flogi mátà yẹn mọ́ kí a bá máa ṣe kíákíá kó kákùn tó bá ń lágbára ká ṣe. Ó ti yé yín kán lọ tọ́jú wọn sí old age yẹn.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di àárọ̀ àlàbá ń gbọ́ mi báyìí tó bá ti di àárọ̀ kọ́ dà ní pé comrade ń sùn. Wọ́n ti sùn tó bá ti dàárọ̀ a máa make arrangement bí a máa get láti bá àwọn alákọ̀ọ́rọ̀ yẹn sọ̀rọ̀ then àdìmọ̀
12: àwọn bá ṣe máa fa
0: kan àwọn ìjọba ministry grandma ṣe gbọ́.
12: Professional de làwọn tó wà ń bẹ̀ náà wọ́n mọ procedure kan máa ṣe bẹ́ẹ̀ bá ti mú wọn débẹ̀
0: wọ́n mọ ní bẹ́ẹ̀ máa ṣe.
2: Arábi iṣẹ́ wa kẹ́ẹ̀sì ẹ̀ béèrè.
0: Arábi iṣẹ́ yín wo lẹ ní nọ́mbà ìta nǹkan tá à ń sọ ni pé bá a ṣe máa gbé yín lọ síbi tí wọ́n ti máa tọ́jú yín kò yé yín tẹ máa jẹun tẹ máa wà láàrin àwọn èrò tẹ máa ṣeré ṣe get nǹkan tá a fẹ́ ṣe nìyẹn ṣùgbọ́n ká tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àbúlé yín a gbọ́dọ̀ pe àwọn èèyàn yín kankan ko ye yin ka won na yoju agbodo pe fo lowo jo yo ma lowo joba ninu ka won na yoju ki a de pe ata ba pe akoran yen
2: iku lo bola je
0: hmm
2: iku lo bola je awon aburo mi e si lawon ma toju mi iku bola je ni
0: e ma worry
2: e confirmances e custom officer
0: e ma worry
2: ti won pe mi bayi gba toju ibere glaucoma ni mo de ti nowo gan
0: eh glaucoma e ma wo
2: ti lo si jebu gbo mo ti lo ti ijebu le
0: e ma wo e ni suru hello
13: e ko to ma
0: yes ma
13: iwe la lata lati a
2: ani se mi
0: e ni suru mama
13: o ki pupo olo ba ke e ni rari aye
0: amen
13: agbara lowo na se ti ga lati de especially oju gbo ba yan so pe kidi kidi kan family wa ko di bi lola to ni ba ti de eyo ni re ni kankan mo wallahi ti ba ti de pe ni ko ko

0: agbọ́dọ̀ nìkan àti wọ ẹyẹ tó bá tó lè máa ti ṣẹ̀lẹ̀ ṣẹ̀lẹ̀ ìṣúná máa máa tọ̀ lé yẹn títí. Pé kí ni adájọ́ mi ni pé bóyá kí ilé rẹ̀ má yẹ kí wọ́n bá wọn fi rẹ́ẹ̀tì kán gbọ́ lọ sí owó tó bá ti ń gbà bẹ́ẹ̀ àti táwọn yẹn bá fi ràn ràn lọ́wọ́ kán gbọ́ lọ sí ọba lóyún tó máa ti tọ́jú wọn. Ṣé adájọ́ mi nìyẹn mà?
1: Ọ̀dà ẹ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ pè adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ pè adúpẹ́ lọ́wọ́ brother mi tó bá mi mú tó bá wa mú grandma wa adúpẹ́ lọ́wọ́ daddy uk adúpẹ́ lọ́wọ́ uncle bg adúpẹ́ lọ́wọ́ gbogbo everybody tó pè àti báyìí ni grandma dé ibì kan lénìí láti ọ̀la lọ àní gbé grandma wa sí orí ètò mọ́ nǹkan tá a kọ̀ máa ṣe láti àárọ̀ yìí nsìn ká bẹ̀rẹ̀ sí ní contact àwọn tó yẹ ká contact ìyá àbèjẹ lẹ́gùsí abúlé wọn èmi ò mọbi tó ń jókòó páàdì torí ìrìn tèmi ní bó ṣe máa ń rí ní ìbàdàn tí mo wà yìí.
2: Iwájú ilé ẹja ni nílé àbọ̀ òkè ibẹ̀ náà ti bí màmá mi.
1: Má wòrì
2: àwọn náà dé ṣàṣe mọ́ ṣe náà ló jẹ́ kí gbogbo àwọn ọmọ kọ̀yìn sí wọn.
1: Ẹni sùúrù
2: kíyàwó ìyẹn ẹlẹ́ja náà gbọ́.
1: Nǹkan tó
2: látọ̀ mi tí ìtọ́mọ ọdún mẹ́wàá tí mo ti lọ ra ẹsẹ̀ ẹran fún màmá mi.
1: Ẹni sùúrù grandma
2: tí màá lọ bá wọn náà jà
1: grandma lẹ́ni sùúrù. Nǹkan tí a máa ṣe ni pé ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ wa tó bá jẹ́ pé ìdílé agboolé grandma lẹ ti wá ẹjọ́ mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ yín mo fẹ́ pe nọ́mbà mi síta ẹ dákun at 80 kò yẹ kéèyàn tún máa jìyà báyìí at 80 living alone blind in an uncompleted building gbogbo alájọ wá sáyé gbogbo alá máa lọ ń jọkọ̀ láì mú kankan so nǹkan tá a máa ṣe nísìnyìí ni pé ẹjọ́ mo bẹ̀ wá ẹ jẹ́ máa pe nọ́mbà mi síta ẹ̀yin tẹ́ bá mọ anything tó máa tó kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú grandma ẹ jẹ́ ká gbọ́ àárọ̀ yìí nísìnyìí àárọ̀ ọ̀la tílẹ̀ bá ti mọ́ dáadáa lágbára ọlọ́run máa pe ọmọ wọn ọkùnrin máa tún pè torí mo pè mo bẹ́ gidigidi gan lọ́jọ́ sunday mo mọ kírẹ́dìtì oye kírẹ́dìtì tí mo ná tí mo fi ń bá sọ̀rọ̀ kó tó gbà pé òun máa wá ẹni sùúrù grandma kó tó gbà pé òun máa wá rí grandma kò yé yín tó fi wá níjọ monday tó wá ṣe get èmi fẹ́ káàárín ọ̀hún àti grandma gún dáadáa kò sẹ́ni tó fẹ́ talé kò yé yín ẹni tọ́lọ́hún ò báyìí tí ì ṣe lé fún ẹni tí ọlọ́hún ò báyìí tí ì ṣe lé fún òun ni ilé máa ṣe chikichikichiki lára kò yé yín kò sẹ́ni tó fẹ́ talé kò dẹ̀ sí nǹkan tó kan èmi àti ilé ṣe understand but nǹkan tí mò ń sọ ni pé bá a ṣe máa jẹ́ kí grandma wà ní àlàáfíà kọ́ wà nǹkan tó ń sọ ni pé àwọn fẹ́ wà láàrin àwọn èèyàn kò ní da lóòrù kọ́ máa jáde síta láì mọ̀ pé ilẹ̀ ti òru ti ṣe ọlọ́run máa jẹ́ ara burú so máa pe nọ́mbà mi síta ẹ̀yin tẹ́ bá fẹ́ pè dáàdì uk náà pe nọ́mbà wọn síta ẹ̀yin tẹ́ bá fẹ́ pè ká gbọ́ láti bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ jọ you are welcome mo dẹ̀ fẹ́ sọ fún wa pé lágbára ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá sí ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe kọjá mo pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín táìmù tí àkókò tá a ní ni mo mọ̀ pé ẹ̀ bá sọ bó ṣe lọ ṣùgbọ́n a tún fẹ́ gbé míì sílẹ̀ on the 5th of September a fẹ́ gbé míì sílẹ̀ lágbára ọlọ́run dọ́kítọ̀ méjì la fẹ́ mú wa ẹyọ̀kan látẹ̀kọ́ ẹyọ̀kan ní ìbàdàn bí láti wá kọ́ ẹ̀yin ọkùnrin nípa postrate àrùn sétọ̀ bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ara yín tí ò ní di jẹjẹrẹ ẹni tó bá ti ní àti bí ẹni tí ò bá yìí tí ní máa ṣe tọ́jú ara ẹ̀ kó má ní then cancer jẹjẹrẹ tó ń jẹ àwọn èèyàn tó ń pa àwọn èèyàn léraléra ní èyí tó ń bọ̀ láti èkó máa wá sọ̀rọ̀ nípa ẹ̀bá ẹ ṣe máa kọtẹ́ máa máa jẹ láti fi di pé jẹjẹrẹ ò ní mú yín ẹ̀hẹ́n tó bá dẹ̀ ti mú nǹkan bó ṣe máa rìn láti fi ṣe kíní on the 5th of oṣù tó ń bọ̀ sátidé àkọ́kọ́ ṣùgbọ́n àwọn tó bá máa wọlé láti wá gba ìdánilẹ́kọ̀ọ́ yẹn ọ̀fẹ́ ni ọ̀fẹ́ pátápátá ni àwọn tó bá máa wọlé láti wá gbádùn ẹ̀ gbọ́dọ̀ forúkọ sílẹ̀ orúkọ àti ọjọ́ orí yín ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ as registration free of charge kò sẹ́ni tó máa sanwó registration kò dẹ̀ sẹ́ni tó máa sanwó kinní náà seminar náà so kẹ́nìbọ̀dì má pè é pé àwọn chiquito seminar tó fẹ́ ṣe yẹn wọ́n ní kẹ́ mú kí ọ̀fẹ́ ni gbogbo everything òyìnbó bọ̀ wọ́n ní knowledge is power tí èèyàn bá ti mọ nǹkan nǹkan téèyàn bá ti mọ̀ tó dẹ̀ gbégbèsẹ̀ lórí ẹ̀ ó máa rí pé ẹ̀ṣẹ́ yẹrí ló máa ṣe lórí ẹ̀ so mo rí pé àwọn kankan ṣì ń pè ṣùgbọ́n a lè gbé pè mọ̀ ẹjọ́ ẹni tó bá mọ̀ nǹkan nípa grandma ẹjọ́ kẹ́ni yẹn jẹ́ ká gbọ́ ẹjọ́ ṣe gbọ́ mo fọ ọlọ́run ọba bẹ̀yìn ẹjọ́ nọ́mbà tèmi chiquito kí n tó sọ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn daddy uk àti uncle bj ní kọmọkóbó hello.